àtàbáyọ lókèrè ó dàbí òṣùwọ̀n ẹgbàá gbèjẹ ìràwọ lè parapọ mọlẹ tó sì pa adé orí ọkẹ òjọ ti yẹkẹyẹ àdàbà yìí gbéra ó gba pọ kí láàrin àwọn akẹgbẹ ó sẹ ó nílẹ amú tutù àwọn alalára àgbà ń dá àdàbà 88.9 FM.

0: gbadun adaba.
1: Mo gbadun adaba.
0: O gbadun adaba.
2: Gbuwa na gbadun adaba.
3: Books? Check. Uniform? Check. School bag? Check. And Bornvita?
4: Double check.
3: It's back to school season, and with Bornvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bornvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
5: Bornvita, prepare them to win every day. Offer valid while stocks last.
6: Ẹkú dédé àsìkò yìí níbi gbogbo tẹ̀tí láǹfààní láti máa tẹ́tí sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn kábọ́ sínú ìmọ́lẹ̀ láì sí wàhálà. Ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́sì jáwa bẹ́tà bẹ́tà ǹtẹ́ ẹ̀ tó kó dé báyìí.
7: Ẹkú dédé àsìkò yìí àyẹ̀yàn mi táǹgbà mi lé ní wákàtí. Orúkọ tèmi ni Adéronkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tà bẹ́tà gẹ́gẹ́ bí ìṣe mi bí mo ṣe máa ń já yín sí.
6: Tọ́ kí làwọn nǹkan tẹ́ ẹ kó wa lọ́tẹ̀ yìí.
7: Ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tí báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Ṣé àwọn solar system tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fan, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa charge laptop, charge phone, tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
6: Làwọn tẹ́ ẹ tún kó dé báyìí.
7: Bẹ́ẹ̀ni lónìí kẹ̀tíkẹ̀tí.
6: Èló ni àwọn solar system yìí.
7: Owó tí ò kan nílé egun ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wa ti bẹ̀rẹ̀.
6: Ṣé n bá gbọ́ yín yé, àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé dekódà, gbé fáànù, chaajì fóònù, chaajì láptọ̀pù, bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
7: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò, wọ́n ní àǹfààní láti gba tẹlifíṣàn kan, tàbí fáànù kan, tàbí GoTV decoder, tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
6: Promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan, decoder kan, fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
7: Lọ́fẹ̀ẹ́, ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
6: Àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
7: Bẹ́ẹ̀ni.
6: Mo ti yọ ohun tí mo fẹ́ yọ.
7: Bẹ́ẹ̀ sì tún ni Signal Strength Nigeria Limited tún ti wá kó àwọn solar systems kan wọlé lọ́tùn-lọ́tùn bá jẹ́ pé ó lè gbé gbogbo èlò lọ́nà nílé yín pátá. Ṣé tẹlifíṣàn la fẹ́ sọ ni, freezer la fẹ́ sọ ni, refrigerator la fẹ́ sọ ni, washing machine ni, iron ni, blender ni, microwave ni, gbogbo nǹkan tí a bá fẹ́ fi gbé pátá ló gbé. Bẹ́ẹ̀ sì la láwọn ilé tó lè gbé pọ́ǹpì machine pẹ̀lú.
6: Láìṣe náà nẹ́pà.
7: Ara o.
6: Lọ́dọ̀ yín báyìí.
7: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
6: Ẹn tó bá nídìí solar freezer.
7: Bẹ́ẹ̀ni.
6: Ó wà lọ́dọ̀ yín.
7: Ó wà nínú iṣẹ́ wa.
6: Ẹ bá mi júwe, báwo làwọn èèyàn ó ṣe dé lè ṣe yín.
7: Iléeṣẹ́ Signal Strength ní ìlú Adó-Èkìtì, ọ́fíìsì wa wà ní GoTV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajílósùn ní Adó-Èkìtì. Ní ìlú Ọyẹ́-Èkìtì, a wà ní Signal Strength Office, D/6 Ọmọdọ́wà Street, ní ìdojúkọ ààfin bàbá wa Ọlọ́yẹ̀ of Oyè Kingdom, ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí. Èyí tó wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House 123 DSTV GoTV Yellow Building, Old Hospital Road, Ọba Òṣùpá Wè, ní ìlú Àkúrẹ́. Tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé, ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí ilé gogoro náà báyìí Signal Strength House mọ́kùn ní ọ̀dà yẹ́lò. Tó bá jẹ́ pé nẹ́pà lẹ́yìn fẹ́ gbà wọlé, tẹ bá sì kọjá Aquinas College Gate síwájú díẹ̀, ẹ máa kọjá síwájú díẹ̀, ẹ̀yin ẹ̀kan sọ́dá kẹ wọ àwọ̀ òsì yín kẹ tó kan Olúkayọ̀dé roundabout, ilé kẹta kẹ tó kan Olúkayọ̀dé roundabout. Tẹ bá ti sọdá, ẹ ti máa rí yẹ́lò building yẹn, GoTV building, ẹ ti máa rí ibẹ̀ gangan láfikalẹ̀ sí. Ní ìlú Ọ̀wọ̀, ẹ wà ní DSTV GoTV office tó wà ní Adjacent Parajashin House lẹ́gbẹ̀ẹ́ Adeolu Nursery and Primary School ní Òkè Ògún ní ìlú Ọ̀wọ̀. Ọ́fíìsì wa tó wà ní Ìkàrẹ́ wà ní DSTV office Aframes Plaza Jubilee Road ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Polaris Bank ní Ìkàrẹ́ Àkókó.
6: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè sí ń kọ́.
7: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
6: Ẹja tún múlẹ̀ kan sí
7: 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
6: Àsìkò rẹ ti tó láti jẹ gbádùn tó pọ̀ rẹpẹtẹ. Má jẹ́ káǹfààní eléyìí fún ọrù. Signal Strength Nigeria Limited tún gbéra mi ìdè. Wọ́n fọba lé lọ́tẹ̀ yìí ni pẹ̀lú àwọn solar system tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó wọ̀lú bíbà. Àwọn solar system tó yan kìlàlà kí ìmọ́lẹ̀ ó lè wà fún tẹrú tọmọ ni. À ń sùn lókùnkùn kóoru ó tún máa mú ni ò sí mọ́. Pẹ̀lú Signal Strength Solar
0: tuntun yìí jẹ́ kóòrùn ó sanwó ìmọ́lẹ̀ rẹ̀ kóòrùn ó sì tún jẹ́ kí fáànù ó fi àtẹ́gùn àlàáfíà sí wa àti mọ̀lẹ́bí rẹ̀ lówó péréte bẹ̀rẹ̀ láti 200,000 naira ó lé díẹ̀ sókè ní ìgbé ayé gbẹdẹmukẹ́ ti bẹ̀rẹ̀ nílé iṣẹ́ signal sen nigeria limited bọ́ọ̀ bá ń bari ibẹ̀ ni pé ẹ ó tún láǹfààní láti gba tẹlifíṣàn tàbí fáànù gotv tàbí dstv kan sí i lọ́fẹ̀ẹ́ pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ ni o ó máa gbé gbogbo ohun èlò ìlò náà nú ilé bẹ̀rẹ̀ látòrí tẹlifíṣàn fáànù àtàwọn dìkódà gbogbo yọjú séyìíkéyìí ilé iṣẹ́ signal sen nigeria limited láǹfààní yìí ó tó tẹnu bepo wọ́n wà ní signal strength office gotv yellow building lẹ́gbẹ̀ẹ́ uba bank ajilosun ado ekiti number 123 signal strength house gotv yellow building ọba òṣùpá road old hospital road àkúrẹ́ àti adjacent baba adjacent house òkè ògùn ọ̀wọ̀ tó fi mọ́ efrem plaza lẹ́gbẹ̀ẹ́ polaris bank ìkàrí àkókò fàlàyé ẹpẹ 08101042804.
1: Ó yẹ sọ fún mi kí ló mú wá.
8: Fún mi nílùú yẹn.

0: 88.9 FM. Àwòlú sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Ẹ kú ojúmọ́ ìròyìn ní kùtù àìrè láti iléeṣẹ́ rédíò àdàbà FM 88.9 Àkùrẹ́ ìlú Laramọ̀kínlá wà tá a ti ń gbóhùn sátẹ́gùn. Fọlájìn Oyetayo níròyìn yìí ṣáájú náà. Ẹ gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ìpínlẹ̀ Èkìtì ná 1,595,304 náírà láti ṣe àtìlẹyìn fún àwọn tó lùgbàdì iná. Ìjọba àpapọ̀ yóò máa fún àwọn akẹ́kọ̀ọ́ ní 100 MB data lọ́fẹ̀ẹ́ lójoojúmọ́ bẹ̀rẹ̀ láti oṣù kẹwàá. Ìròyìn ilẹ̀ òkèrè, orílẹ̀-èdè Amẹ́ríkà ti fi ohun èlò ogun ṣọwọ́ sí orílẹ̀-èdè Nàìjíríà. Ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Gómìnà ìpínlẹ̀ Èkìtì Abiodun Oyebanji ló ti ṣe lálàyé pé ìṣèjọba rẹ̀ ló ti ná 1,595,304 náírà láti ṣe àtìlẹyìn fún àwọn tó lùgbàdì nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù tó ń ti ìjàmbá iná nípínlẹ̀ náà bẹ̀rẹ̀ láti ọdún 2022. Oyebanji ló fojú ọ̀rọ̀ nílé nílùú Adó Èkìtì lánàá ọjọ́bọ̀ lásìkò ìgbà tó tún ṣe ìfifúnni 1,500,000 tó jẹ́ owó láti jẹ́ kó jẹ́ ohun bí ohun ìtura fún àwọn tó tún lùgbàdì ìṣẹ̀lẹ̀ ohun tó ń lọ bí 19 mìíràn. Gómìnà Oyebanji, ẹni tí igbákejì rẹ̀ Munisade Afuye ṣojú fún níbi ètò náà, wá rọ àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún láti máa tẹ́tí sí ìkìlọ̀ látọ̀dọ̀ àjọ tó ń rí sí bí ojú ọjọ́ ti ṣe rí àti iléeṣẹ́ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì lójú náà àti lè dandan irúfẹ́ ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú. Ìjọba ọ̀hún ṣe lálàyé pé yóò máa tẹ̀síwájú láti ṣe àtìlẹyìn tó ti gbígbé ìgbésẹ̀ láti dènà irúfẹ́ ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú. Ẹ̀wẹ̀ gómìnà ìpínlẹ̀ Katsina Dikko Reda ló ti sísọ lójú $1,000,000 owó kan báyìí eléyìí tó wà fún iṣẹ́ àkànṣe lójú náà ti dáàbò bo àwọn àgbẹ̀ tó ń tẹ àwọn ìlú eléyìí tó ṣeéṣe kí omi ṣe ọṣẹ fún ní ìpínlẹ̀ náà. Ètò ọlọ́dún kan ọ̀hún ni wọ́n ṣàgbékalẹ̀ látọwọ́ iléeṣẹ́ Mercy Corps Nigeria eléyìí tí ó wà fún àwọn ìjọba ìbílẹ̀ ní eléyìí tí ó wà fún àwọn agbègbè ní ìjọba ìbílẹ̀ bíi Bindawa, Bakori àti Kafo ní agbègbè ìpínlẹ̀ náà. Rádà sí lálàyé pé ètò náà ló jẹ́ ara ìgbésẹ̀ lójú náà ti lè jẹ́ kí ààbò wà fún ohun ọ̀gbìn pàápàá jùlọ àwọn àgbẹ̀ tó sì pè fún ìfọwọ́sowọ́pọ̀ láti dáàbò bo àwọn dúkìá tó ń ti àwọn ìpèsè oúnjẹ ní ìpínlẹ̀ náà. Ètò ọ̀hún ni yóò tún jẹ́ bí àtìlẹyìn lójú náà ti lè jẹ́ kí nǹkan dúró re pàápàá jùlọ lẹ́ka orí ètò ọ̀gbìn ní ìpínlẹ̀ náà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló ti kéde ètò kan báyìí eléyìí tí ò ní gba owó bó ti wulẹ̀ kó mọ tí yóò wà fún àwọn akẹ́kọ̀ọ́ ilẹ̀ Nàìjíríà àti pé bí ẹnìkọ̀ọ̀kan àwọn akẹ́kọ̀ọ́ níléèwé gíga girama ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ ti ìjọba àti iléèwé gíga àpapọ̀ yóò sì máa gba data ọ̀fẹ́ ìyẹn bí 100 MB bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún tá a wà yìí. Mínísítà fún ètò ẹ̀kọ́ nílẹ̀ yìí dókítà tó jẹ́ Aláùsà ló kéde ètò yìí lánàá ọjọ́bọ nílùú Àbújá tó sì lálàyé pé ètò ọ̀hún òun làwọn akẹ́kọ̀ọ́ tó wà ní iléèwé ìjọba tó jẹ́ ti girama ẹlẹ́ẹ̀kejì àti iléèwé gíga nílẹ̀ yìí yóò jẹ́ àǹfààní rẹ̀. Ètò data ọ̀fẹ́ ò ní yóò ran àwọn akẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan lọ́wọ́ lójú náà àti lè máa ṣe àyẹ̀wò àwọn ojú òpó ti ètò ẹ̀kọ́ àti àwọn ètò mìíràn eléyìí tó ní ṣe pẹ̀lú ètò ẹ̀kọ́ láìsí wípé tán bá ti ń yẹ ojú òpó òun ò ń ṣe ni wọ́n mọ̀ já data wọn. Ìgbésẹ̀ ọ̀hún ló tún wà lára ọ̀nà láti lè jẹ́ kí àdínkù kó bá wàhálà pàápàá jùlọ eléyìí tí àwọn akẹ́kọ̀ọ́ mìíràn máa ń ṣe láwọn agbègbè eléyìí tí nǹkan ò ti dúró rè báyìí. Aláùsà ló wá kéde èròǹgbà náà lójú náà àti lè jẹ́ kí ètò ọ̀hún kó dúró rè fún àwọn akẹ́kọ̀ọ́ àti wípé ń ṣe ni wọ́n tún ṣe àtúntò ètò kan báyìí fún àwọn tọ́jú orí wọn bẹ lábẹ́ ọdún 16 eléyìí tó ń lo ojú òpó ẹ̀rọ ayélujára lójú náà àti lè jẹ́ kí wọ́n dáàbò bo ẹ̀tọ́ wọn. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ló ti kéde wípé yóò mópin dé bá pípa ohun ọ̀sìn láwọn ibùdó eléyìí tí kò bá tọ́ ní ti ìbútó orílẹ̀-èdè Nàìjíríà láìpẹ́ yìí. Mínísítà fọ̀rọ̀ ìdàgbàsókè ohun ọ̀sìn nílẹ̀ yìí Idemukhtar Mahia ló pa abiyabidun ọ̀rọ̀ lánàá ọjọ́bọ nípínlẹ̀ Kaduna lásìkò ìgbà tó ń sísọ lójú ètò kan ní ìpínlẹ̀ náà. Mahia ṣe lálàyé pé ìjọba ilẹ̀ yìí ló ti ṣàgbékalẹ̀ àwọn ètò eléyìí tó lórin báyìí lójú náà àti lè jẹ́ kí ètò eléyìí to duro re ko wa fun awon toro kan lorilede Nigeria ije be ba se ndarapo mo wa iroyin ni kutu ire lati le se radio adaba fm 88.9 akure ilu laramokinla wa ta tin gbon sategun baba pada de ego bi orilede america ti se fi awon ilu omo ogun sowo si orilede Nigeria an pada bo e ma yin kuro nbe e ko kale.
2: Hello, somebody, shala fi alewa. Shebe mo KK 20 Enterprise. Ile ishe ton koni lona agba do losi eja. Juvenize ati fingalis ito wa LD wa lodo wan fan wan losi eja. Special package leja aro wan yinyan ti wan ti preserve lona ti o lalo kwe. Kusiru size ten fe lodo wan ten ni ba. Adubi ti wan ti smoke anwa eja wan mo toni toni kwe lwa wan o shishe ti o nidoti. Bakana lele beja tutu lodo wan lo woti o gupa walai. KK 20 Enterprises ito la wan adie to wa LD fan wan losi adie. Ose mefa ni wan fin todwa wan adie wan koto di tita gade fan wan lusin. Eworo leyin fe ra ni abi ma jo eworo elede lomode atagbe to wa healthy wa ni KK 20 Enterprises ko wa siru frozen food te fe te oni ba lodo won bo se ran oya ere wure adiye abi toki mi wili agent suppliers tu ni KK 20 Enterprises fun gogbo awon olose ateronja e eronja ose olomi leyin fe ra ni aiza air freshener soda chemicals chemical ta fi ntoju omi organic materials ati be be lo mo wa ni nta road oba le nilu akure fun chemical and foaming material e lo si oja oba nla off oba adesida road akure tabi ke pe number 0916-229-4888.
3: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo n pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda se kon sun lo ni
4: aba aju ko ti igbo ni nipa 24/7 aba mission korojo gogun bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba mission ko lo ti nu rara o kagu eyin didun ara riro afogede gede do ti ara danu logo lomo ori abaduro to ti o si ma sise akori lodo lolufe re iwe atebo la fi pe lo re ajo nafda ki fun te gba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le Nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamission gbugbu iga ijawa ija osi always guide
1: Eka bo pada iroyin onte siwaju fin iroyin lakotun ele kan siwa lori itakun ye lo jara www.adaba889.fm tabi ke download application adaba fm lori google play store bakana ni ele ba wa dogba loju awon opo banidore wa gbogbo won ji www.facebook.com/adabafm88.9 lori facebook at adaba889fm lori instagram at xwa Adaba FM TV la wa lori YouTube wa bakana ni ele firin so wo si wa ni newsroom at Adaba 889.fm iroyin onte siwaju o le ni egberun merin awon orilede Nigeria lo ti finofino fi orilede India sile labe eto isiju anu woni ele ti won gbe kale fun awon ti ko ni akole tabi awon ti iwe won ko pe oga agba le Nigeria lorilede Canada lorilede India ambassador Saidu Dairo Mohammed lo fojoran nede ni New Delhi o se lala ye pe ijoba orilede India o lo sagbe kale eto tuntun kan baye eleyi ti o gba awon omo orilede Nigeria tabi awon to ba wo ilu on lona aito lati se ohun to to tabi ki won fi orilede na sile lai si esun kankan Mohammed se lala ye pe orilede Nigeria lo tin gbe igbese eleyi to ye baye loju na atle je ki won tun nawo eto ohun si awon toro bakan atlat le je ki awon toro bakan ohun ko tun se ojuse won bakan na lo wa awon orilede Nigeria to wa lorilede India lati pa ase orilede omo loju na atle je ki won je ki orilede Nigeria ko ma duro re baye are gbogbo egbe awon olukoni lawon ilewe grammar nile yi so ladigun lo ti pe fun ifowosowopo to lorin laarin awon akeko awon obi ati ijoba lodun ati le je ki oro eto eko ko tun bo legba kan jorin lo orilede Nigeria adikun lo pe ipe onlana ojobo nilo Adu Ekiti la lásìkò ìpàdé ìfọ̀rọ̀wérọ̀ eléyìí tó wáyé níbi tí ìjọba ìpínlẹ̀ Èkìtì tó ṣe àgbékalẹ̀ ètò náà. Ó rọ àwọn akẹ́kọ̀ọ́ láti pakàpọ̀ láti máa jẹ́ kí wọ́n ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́ tó sì ké sí àwọn òbí náà láti pèsè gbogbo àwọn tí àwọn ọmọ wọn nílò àti láti lè jẹ́ kí àtìlẹyìn tó lónìí kó wà fún àwọn akẹ́kọ̀ọ́ wọn. Ààrẹ ẹgbẹ́ ọ̀hún ló wá tó rọ gbogbo àwọn tó rọ kàn láti lè jẹ́ kí wọ́n mú ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tó lóòrìn nígbàkúgbà fún àwọn olùkọ́ni lọ́kùnkúndùn tó ń ti ìgbáyégbádùn wọn bó ti wulẹ̀ kó mọ̀. Wáyé o, orílẹ̀-èdè Amẹ́ríkà ló ti fi ohun ikọ̀ ọmọ ogun sọwọ́ sí orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tó balẹ̀ bàgẹ̀ sí ìpínlẹ̀ Èkó lójú náà àti lè jẹ́ kó jẹ́ bí àtìlẹyìn nípa gbígbógun ti ìwà ìgbésùnmọ̀mí lórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn aláṣẹ tọrọ kan lórílẹ̀-èdè Amẹ́ríkà ló ṣe lálàyé pé ó ń ṣe ni wọ́n ti fi àwọn nǹkan ọ̀hún sọwọ́ sí ilẹ̀ yìí látàrí àdéhùn eléyìí tó wà láàrin orílẹ̀-èdè Amẹ́ríkà àti orílẹ̀-èdè Nàìjíríà lójú náà ti lè jẹ́ kí àgbéǹde túnbọ̀ ba ọ̀rọ̀ láti lè gbógun ti ìwà ìgbésùnmọ̀mí lórílẹ̀-èdè Nàìjíríà. Ètò ọ̀hún ló wà gẹ́gẹ́ bí àtìlẹyìn láti lè jẹ́ kí nǹkan tó rọra sí báyìí pàápàá jùlọ fún àwọn ikọ̀ ọmọ ogun lójú náà àti lè jẹ́ kí wọ́n ṣiṣẹ́ wọn bí iṣẹ́ nípa gbígbógun ti ìwà ìjínigbé ìgbésùnmọ̀mí àti àwọn ìwà àkótọ́ mìíràn lórílẹ̀-èdè Nàìjíríà. Ibi láórí mọ ní orí ìròyìn ní kùtù àìwá tààrọ̀ tòní láti lè ṣe rẹ́díò àdàbà ẹ̀fẹ̀ 88.9 gbọ́n sátẹ́gùn láti lò láràmọ̀kín patience olùṣègùn lólóòtú ròyìn Fọlájìn Oyetayo ló mú wá sí ti gbọ̀yìn iṣẹ́ wọn ní ìdìṣẹ́ láti Dùmàrè Akọ Àjíòde.
5: Mo ń gbádùn àdàbà.

ku ojuma na de yi o se daada laji ati radio orun ayo lasun iji ayo laji pa ye dan ko ni je ti wa o e ku ojuma oro dugbe dugbe ngbe mi lokan latenu awon agbale si ti gbo pelu awon asayan oro ti nwo agogo ikilo fun mi pe ki n fi afi wi oro soro fun gbogbo awon mo orilede ilu adedubule awodi nke tatatan ko we ni si n soro o ba lori orule e wo aroye lasan nleye ibaka ti won se eye ibaka si lo ni woto woto ko le soro bi ko we eni ta ba si so fun to ba gbo o gbo fori ara re eni ti o ba gbo abuku ara re lo gba gbogbo eni ti n se gadie adie to si n se kube kube ti won pe gan re o re ko ni jorule kan lo awon koloro si be ni awon si ko ni mori mori ti mo ori omo tuntun awon ko ni mo niyan mo niyan ti mo eda bi ki se olodu mari to data kotabo wa soke epe o si ti mo gba ti kaluku na ti o se nkan to dara ama bi mo ba da ori to si n so fun mi bayi lati oju orun mi nigba ti mo to awon agbagba lo o ni bi mo ba da ori ade emi ni mo da lori ade bi mo ba da orun ileke emi ni mo da ni orun ileke tori pe ori ti o ba joba lati nu agogoro de ni ti wa orun ti o ba leji gbara ileke lati nu agogoro ide na ni ti wa ibadi ti o lo masaji aso oba ti tan na yanranyan lati nu agogoro de na lo ti n wa olodumari wa bi wa pe ki lo de teyan ma dari hun ti e ki ni te lorun ti mo da eniyan ti laworan ara mi ayanfe mi wi pe bi nkan si wa n daru mo si gbe asiwaju dide pe iwo lo re eto ko yo n to n gun gbongbo to n gun yin lese ko yo kuro ṣugbọn o se ni se ọdaju saka ni o tori awọn arije ni di ibajẹ ko ni rọrun fun wọn bo ba yọ kuro orisirisi wahala ni o si ma yọju ṣugbọn mo n bẹ lẹyin rẹ bi oke ti n bẹ lẹyin sanmọ o bori wọn ki lo tun ku tẹ to fẹ ki asiwaju ko se ri bayi oluwa lemi ni mo da talaka ti mo sun ti n da ọlọrọ ti mo le yi tanika pada si ọlọrọ emi ni mo le gba ijọba lọwọ eniyan ki se nikan abi ki wa ni lari igi obi ti o sofo loko ti gbogbo wa kan sare kadara ofo kaakiri ta n pẹgan ti ko yẹ ka pa ta n sọsọ kuso ẹjẹ ki kaluku wa ka fi afiwe ọrọ yi ọrọ ọlọgbọn ọrọ onilaakai to lodumari n ba wa sọ ka lọ fẹdọ lori orooro kẹ ye jiyan lori nkan temi ọba ṣẹda ba ṣe asiwaju ti da siwaju na asiwaju si ti doloye na ki lo de te fi lara balẹ kẹ jẹ ko fọlọ se n to yẹ fun yin olodumari lo da siwaju ohun tẹnikan o mọ àmọ mo fẹ ko máa yé yín pé babaláwo kan ò lè dífá ó mọ̀ràn mọ̀ràn mọ̀ràn mọ̀ràn ó mọ orí ọlọ́là lọ́la o kò yé yín ni o ibi tí mo dé ìwọ́n ti ń sọ fún mi pákòókò ti ń tó n ó ka ẹ̀ka yẹn délẹ̀ fún yín lọ́la tí yóò sì yé ẹ̀yin dàdàrà kádìndínrín tẹ̀ ń dá àwọn ara yín lórí kádàrà òfin ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin oníyànjú ètò yìí. ọ̀nàrẹ́bù olúbùnmi tó jí òjò tí gbogbo ènìyàn mọ̀ sí bíi ti tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí nígbà gbogbo. eré a máa jẹ́ ti yín náà ẹ̀mí ní ṣe kò ń gé aburú o ó tún dìgbà kan lọ́la níbi mo bàdé ní ti mú gbogbo ẹ̀yìn tá a jọ wà nínú kulu ẹ̀ ṣe ìkatẹ́ fi tẹ̀ akadùn ní mẹ́nìkan ọ̀kan o aṣíwájú ti da aṣíwájú náà aṣíwájú náà ni ó sì mọ ẹjẹ́ lọ ohun rere sì ti ń ti o tó ti ń to dòó bọ̀ wá tó lókun ti ń gbé bọ̀ tọ́lọ́sà ti ń gbé bọ̀ tí ó gbé sọlẹ̀ sórí ìdìgbàjì.

0: gbọ́ mi apẹ̀rẹ̀ bàǹbà lọ́ba ní bí ẹrù rírù.
1: Tó bá jẹ́ torí ọ̀rọ̀ iléeṣẹ́ tí ń pèsè stationery.
0: Evergreen àlọ́gá o, àwọn làgbà.
1: Kọ̀kúọ̀lì tètè.
0: Standard impressive.
1: Affordable and incontestable stationery.
0: Làwọn bíi drawing book,
1: exercise book,
0: biro,
1: pencil,
0: diary,
1: ruler,
0: calculator,
1: eraser,
0: A4 paper,
1: blackboard,
0: whiteboard,
1: àgógó àti bíbélì pẹ̀lú àwọn laminated and duplicating material.
0: Oye ẹsẹ̀ rà léyọléyọ ni.
1: Tàbí méjì mẹ́fà mẹ́fà dọ́sí dọ́sí pálípálí púpọ̀ púpọ̀ dáínà tàbí tipa tipa tàbí trailer trailer.
0: Distributor ńlá ni Evergreen fáwọn tó ń pèsè nǹkan wọ̀nyí kárí ayé.
1: Ọ́fíìsì wọn ti kúrò níbi tí wọ́n wà tẹ́lẹ̀ o.
0: Ẹ máa bọ̀ ní 144 Ọba Adéṣídà Road, opposite Stadium Junction gangan Lápẹ́.
1: Telephone 081-6531-6655.
0: Oye ìpè kí n gbọ́.
1: Evergreen.
2: Ondo South, it is a moment of celebration. The office of the

0: atulu akura lo
1: egun eti doko
0: ediruwe
1: eni oba olisa ogelebodu
0: oya bo se
1: eya ogbe
0: ko abaria
1: obire lo sodo morere
0: nijo saturday ijo kejila
1: osu ka e
0: ni egun gogo osopo ma gborere
1: aya mo mi lifo ka mo sororo owa ya ke
0: ni dede agogo mejo oro titi dago mejila oso
1: e dabo la koko yi
0: la ta de sida
1: titi woto gbo oromu
0: asi amudi pe titi doke lisa o
1: ba de ko ni momo park moto le ja hun o
0: ba mo di si shop re ola koko kekitu gogo ba ti lode
1: e dabo
0: ketere alabo kekitu ti ri o
1: ona ko ba ti wo bo moto gbudo gba be o
0: ero bo yo ya o
1: gogo bo safoju di
0: ni kete ko ba di ti se ko ni se to loke lisa
1: le ni pada so gba le o
0: e dabo e gbo ro so je bo riru o
1: ukede ya la to yo bo lisa ogele modu
0: gbo oke lisa kure o
2: eyin eyan mi e ka bo si ikan ni loni won ma safihan bi mo se ma npe lo golden mon aladun to kun fun miliki ma koko dago di mommy sinu abo leyin na lo bo mi to lowo rosi ma wa ro po be ni ke won ma wo bi yo se dohun aje gbadun to lopo miliki asara lore ni ni
3: duro na nigba wo lo fi miliki sinu re
2: golden mon 3 in 1 mexa loko ni mo lo mi o ni lo ti tun fi miliki si mo
4: la mi o ma dun kan ni
5: golden mon 3 in 1 je yi ti miliki aladun ba wa era fun mole bi yin loni golden mon to gbogbo eyan di wura
6: Yes, un gogo niye. Te ba ti gbo to dube ladaba. Oja odun ti bere.
7: Oja odun ti de. Adaba gbe
6: kile ntasa, kile fe se ma. Ka ba yin gbe jade. Lasiko odun yi aspe. Won ti kojo odun de. Karajo odun, katajo odun, keji fa odun an. Olowo oja odun. E se mo na o. Papata yori la igba ko se ki se. Eto oja odun ni classmate. To ba de bi ka po lowo oja lo video adaba. Lasiko yi lo da ipari December gbogbon. Oya ma bo wa o
7: repete ni oja odun ti de
6: ti wo na ma gbe yin lodun yi o ori eto oja odun la won loja tun ni de se ti fe ni mini feji meji feta feta ta je kura won to jora won e ko si wa leka ipolowo oja adaba to wa ni
5: mosilo building legbe a division police station oba desida road akure
6: ke ni eto oja odun le ti fe polowo odun yi a du yogba yogba a ji to ta wara wara fun ekunrere alaye e pe karim sori 08030414344
5: grace 08032474686
6: Tabi Febi sori 08060864428 Eto oja odun lori leji wa daba o ti bere.
8: Aha! Dangote Refinery don come with good news. When your business need at least 250,000 liters of petrol and above, I beg make you listen well, because this is going to get dinner for you. Dangote Petrol and Refinery go deliver petrol to you across Lagos, Ogun, Rivers, Kaduna, Abuja, Delta, Anambra, Imo, Kano, and Nasarawa at just 1,185 naira per liter. When you buy up to 250,000 liters, you go enjoy a 10-day period to pay.
9: Oh, top true. That what means say I go get fuel supply without stress from Dangote Refinery. Get them delivered free to my doorstep. Go get extra time to make payments. Oh la la la la la.
8: Yes, so whether you support your fleet or they do business, we need plenty petrol. This is an opportunity where you not go like miss. For more information, make you quick call 0707-407-2099 or 0707-470-2100 or reach us for email for direct delivery at dangote.com. A small stage day pipeline to join this Ogbonge offer.
10: Odo ma ti jọ
11: ni na moni senu oka korin
10: ori yoko ngodo gogo
11: ododo chodun e
10: omade gbewu o mya wa ro
11: o won da gban
10: ya kika bi esi wa
11: oba toto
10: ologo ye no
11: oba jibade
10: bade wenchi
11: ama ibago jaye kokon mi no
10: oma tweto mi tan ikumala ikumache kele
11: ya nyo wa no
10: bade wenchi
11: la gba ile dumare tu
10: achu odo
11: oma mu ba edun o
10: ya ki kokon ti ba go jore ke
11: aba go daun si
10: ngo ama ki ma nyom no tan maka pe kele kele
11: agba kwa ja po e ki ma run eja ko ti ache eku
10: ta ge go je
11: ofo dim kare dim
10: akẹ o ẹni tọdun gogo yu
11: eche lagba eledumare we ni mu yi chopin
10: ọmọde ma kọkọ
11: ngọlọ ki ma kọ sulu ki mi ba ran olu
10: ẹni ima ye abagun gbe wa yahun ba ran olu de
11: mi alu odoran
10: aichi
11: mọde
10: onisa
11: ọfọ okino
10: idi ni kika bi esi ọba ajibade gbade gwechi
11: o ọmọde tagba
10: ohun oke si
11: yabọ lọrọ
10: yabọ tọdun gogo
11: gede gidi ọmọ ago yi mẹmu dalẹ dẹgẹ kawa tara
10: wa ni mu yi chopin
11: ọmọ ẹja o
10: ọmọ ẹkọ ni
11: ọmọ ẹdẹ tu o
10: kila esi mẹpo
11: kuta ọmọ ẹgbọn ẹrun elebia o
10: ẹnu ọfọdun kari
11: nka kika bi esi
10: ọba ajibade gbade gwechi
11: ọlọrọ ye nọrọ
10: olóye
11: àjọdodo
10: bọlùkún èlò
11: it
10: onísàrọ ọrọ mádẹ
11: ìlàgbà elédùnmáyé
10: ọba ajibade gbade gbèjì
11: wà dábà
10: dábà
11: dábà.
12: Alágbára lọ́mọ alágbára lọ́mọ alágbára. Ọlọ́run ẹ̀san tuntun ṣetán láti gbẹ̀san rẹ lára wọn tààrẹ. Ìdílé ti Unity Evangelical Church of Christ, number 5 Ṣọlágbadé Street, Ọ̀ṣilẹ̀ Quarters, Àkúrẹ́ ìpínlẹ̀ Ondo. Pè wọ́n sí convention lọ́dọọdún 39 years tọdún ìtútùkọ̀. Pẹ̀lú àkòrí, Olúwa yóò gbẹ̀san mi lára wọn tààrà mi. Gbogbo ìwọ tí ayé ń yọ lẹ́nu tí ọ̀nà àti ṣe wá dí gágá. Ìwọ gángan ni convention yìí wà fún. Tára ṣàṣà máa bọ̀ ní Sunday ọjọ́ kẹfà títí di Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún 2026. Ago mẹ́sàn-án àárọ̀ títí di ago méjìlá ọ̀sán lẹ́tọ̀ àárọ̀. Ago márùn-ún títí di ago méje lẹ́tọ̀ ìrọ̀lẹ́. Ago mẹ́ta títí di ago mẹ́rin ni àyè wà fún counseling láti bá ìránṣẹ́ Ọlọ́run sọ̀rọ̀. Ọ̀gọ̀rọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́lọ́ yóò máa lò níbi ìpàdé yìí. Lára wọn ni Prophet Taiwo Sunday, JP, Dikin Oluwatosin Odeyemi, Lady Evangelist Mojisola Balogun, Pastor Motayo James Taiwo Jolu Wasun, níbi tí bàbá àti màmá wa, Primate Dr. J.O. Ọmọbòmí àti Reverend Mrs. E.O. Ọmọbòmí, táwọn jẹ́ General Overseer àti Host, ẹ tara ṣàṣà máa bọ̀ ní Unity Evangelical Church of Christ tó wà ní number 5 Ṣọlágbadé Street, Ọ̀ṣilẹ̀ Quarters, Àkúrẹ́ ìpínlẹ̀ Ondo. Ọlọ́run olùgbẹ̀san dúró dè é nínú convention ọdún yìí.
13: Ọdún ọpàrà tún wọ̀ lúùpẹ̀ àkókò ayélèrè mẹ́kábọ̀. Ṣé bọ́dún bá ti pé odi dandan kípèrè gbúpàṣọ tuntun wọ̀? Ọdún ọ̀pàrà ayé lèrè mẹ́ lọ́dún táwọn obìnrin fi ń ṣàjọyọ̀ oríire ọmọ àkọ́bí nílé ọkọ. Àwọn ọ̀ṣọ́rọ̀ ọmọbìnrin ti ń ṣe káàkiri ìlú lọ sínú ọjà látọjọ́ kẹjọ oṣù tá a wà yìí. Tó bá wá dọjọ́ kejìlá oṣù tá a wà yìí, ìyẹn lọ́jọ́ Sátidé gan ni pabambari tí gbogbo òlú ó wà lọ ṣèwúre nínú ọjà ìṣẹ̀mbáyé nílùú Ìpè Àkókó. Olóyè ọba Agbọmọlá Solomon Leramo ọba rọ lọ́ni kí n kíkà díẹ̀ sí ọba Francis Ọmọkanjú Ọlápàtà Arógun Pọ́ládé II olúpẹ̀tì ìlú Ìpè Àkókó pé a kú ọdún. Bẹ́ẹ̀ ló tún kí Ọláṣegiri Albert Bọ́lárun dúró, Joel Ọdẹ́mú ìwà tó jí aláwòrò, Chief Mrs. Leramo Victoria, Chief Mrs. Leramo Joy, Yeye Mrs. Ayọ́dẹ́lẹ̀ Mosúmọ́lá, ìyá gbogbo Mrs. Ralia, Ọ̀gbẹ́ni Ayélàǹgbé, Amúgbálẹ́gbẹ̀ aláwòrò àti yàyá Ọlọ́run láyé. Ọdún ọ̀pàrà ayé lè rẹ́ mẹ́ẹ̀ẹ́ tọdún yìí àyàbò fún gbogbo wa o. Olóyè ọba Agbọmọlá Solomon Leramo aka ọba rọ tìlú Ìpè Àkókó ló ní akéde bẹ́ẹ̀.
14: Ẹ̀tẹ́tí sí ìkéde pàtàkì yìí, aláàánú awakọ̀ kan ti gbé ẹrù tí ọ̀gbẹ́ni kan gbàgbé sínú ọkọ̀ rẹ̀. Awakọ̀ náà gbé ọ̀gbẹ́ni náà láti Emure Junction ọ̀wọ̀ wá sí ìlú Àkúrẹ́ ní ọjọ́ Tuesday ọjọ́ kìíní oṣù yìí. Ara ẹni tí ó ní ẹrù yìí kí ó wá sí ẹ̀ka ìpolówó ọjà Àdàbà FM tí ó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ A Division Police Station, Ọba Adéṣídà Road nílùú Àkúrẹ́. Ẹ ṣé púpọ̀. Ẹka ìpolówó ọjà Àdàbà FM ní olùkéde.
15: Ẹ̀kọ́ dára púpọ̀.
16: Kí bàtà kí mẹ́dún kòókò kà
17: ọ́ kàwé tó bẹ̀ẹ́ o.
16: Kédekéde àgbáyé
17: òwe ìtọ́pọ̀wò ẹ o.
16: Dr. Ọlábọ̀dé
17: àti Betty
16: Òsédìmí lẹ́yìn
17: di báàchìwò
16: and yeye báàchìwò
17: ọ̀fọ̀rọ̀ kingdom
16: ọdún ìtì
17: ọmọ tẹ́ẹ̀ni
16: ìlàrí
17: òwòrè lámbla
16: wo ètì ẹgọ́màdé gèdè
17: àgbáyé
16: lágbà ilédùnmáre
17: tẹ́ẹ̀ni dunukú
16: ọdọọdún
17: òun ekúche yìí jáde
16: HCBBO Foundation
17: Heritage Scholarship
16: bọ́ọ̀sù
17: àtàwọ̀
16: wọn ma
17: public school
16: primary
17: secondary
16: technical college
17: àti medical students
16: láti ọ̀rọ̀
17: àtọ̀sẹ́
16: yẹ o dógún
17: oṣù kẹsàn-án
16: ọdún yóò ra yìí
17: iná madẹ kọlẹ̀
16: iná hall wọn bẹ̀
17: aago mẹ́sàn-án òwúrọ̀
16: kí máa tètè ọ̀rọ̀ tán
17: àdìfò fẹ̀rẹ̀
16: ó dàkúrò lóye mẹ́kun o
17: èdè àgbẹ̀
16: scholarship náà wọn wọn ma
17: secondary school
16: Àkúrẹ́ North
17: Àkúrẹ́ South
16: 17 of September
17: 2026
16: Ifiwasaye Girls Grammar School Àkúrẹ́ olóye mẹ́kun
17: o aago mẹ́sàn-án òwúrọ̀
16: lágbà ilédùmarè ojú mi ti ẹ o
17: HCBBO
16: lágbà ilédùmarè
17: ẹ ní ipò fún
16: bá a ṣe mú.
18: Ẹ ṣe púpọ̀ ọ̀la dúpẹ́.
19: Fún ni bí a bá ṣe ni lóore ń ṣe ló yẹ kí èèyàn máa dúpẹ́.
20: Orí bí èèyàn bá tẹ̀ lómi lọ́ṣẹ fúnra ẹ̀.
19: O yẹ kó gbósùbà fẹ́ni tó bá fi kẹ̀kẹ́ gbó lẹ́yìn.
20: Orí àjèjì ọwọ́ kò gbẹ́rù dórí.
19: Ìdílé o ti kábíyèsí wa.
20: Ọba Ìsáyẹ̀ Oyè Táyọ̀ Ọfọ̀ Ayé.
19: Ti alábòtò Ọfàbòtò Kíndọ̀.
20: Ní ìlàjẹ́ lókú gọ́vàmẹ̀ntì.
19: Fidi Kalori dúpẹ́ lọ́wọ́ Olódùmọ̀rẹ̀.
20: Àti gbogbo ẹni tó kópa fún àyọrísí rere gbígbé College of Education.
19: Wá sí ìlú Àbòtò.
20: Ní orúkọ gbogbo ìlú Àbòtò.
19: Kábíyèsí wa ni ká tún máa lọ tààràtà.
20: Kalori dúpẹ́ gidi lọ́wọ́ Honorable Dr. Lókè Orímísàn.
19: The Executive Governor of Ondo State.
20: Fún kíkà wa yẹ nílùú Àbòtò.
19: Tí wọ́n sì gbé ilé-ìwé náà kalẹ̀ ká sọ́dọ̀ wa.
20: Fún ìdàgbàsókè ìlú Àbòtò.
19: Níjọba ìbílẹ̀ Ìlàjẹ́ àti ìpínlẹ̀ Ondo lápapọ̀.
20: A dúpẹ́ lọ́wọ́ Authority of Ondo State Ministry of Education.
19: Àti gbogbo ẹni rere ìlú.
20: Tó ṣàtìlẹ́yìn fún iṣẹ́ rere náà.
19: Gbogbo nǹkan tẹ́ ṣe wọ̀nyí náà dẹ̀ ti wọnú ìwé ìtàn nìyẹn o.
20: Ìlú Àbòtò kò sì ní gbàgbé yín.
19: Tó kábíyèsí wa.
20: Ti alábòtò of Àbòtò Kingdom.
19: Nílàjẹ́ local government.
20: Ìlú ni ká dúpẹ́.
19: Thank you sir.
20: Ẹ ṣe o.
21: Mrs. Comfort Olúfunkẹ́ Adékọ̀ǹbí.
1: lilo fi da lele lese olugbala leyin ton lo odun meji di la adorun laye 78 years o daro Wednesday, 16th of September, 2026, ni jo ajabo e kakiri lui yire, la go meji osan. Thursday, 17th of September, ni wake up, ni le mama to wani, elegba Ajilu Street, yire owo. La go meri role, odo Friday, 18th of September, ni eto isinsiku, ni St. John's Anglican Church, yire owo. La go mewa aro, kete leye yilara mama yo woka elesun, la filo simi. Ayeye to jwa le jwa, ti jwa ni omosi wadimu oba St. John's Anglican Primary School Playground, yire owo. Mama, Mrs. Comfort Olufunke Adekunbi iranse Olorun alaye to faye re si Olorun
21: o ma mu ko duro o ma le da se kan
22: iperinje
21: o mo ra pe kale yo dumo do
22: olubojo okore
21: aso ma kaye bira
22: o ma jegun mama morele dola
21: o ma luwojo le gbe omi
22: o ma akoyin mu wojo
21: pe o ba ti gbe yen ran di jepo
22: aya oji ma ila
21: afiramoye
22: o mo lu moto
21: o mo lu mo ru borun
22: aya o ma ile egungun yo tale tale o da ba gerode

0: ma ti ti onlu ka oju mi ma ka do owo de npe wu mi wa o yim yam gbe si Cisco Nigeria Limited
1: MRS
0: Oil
1: Nigeria
0: PLC
1: owo
0: Benin
1: Expressway
0: owo ma de
1: to ti te bo you no need don si
0: ma ka do
1: e si ma to yo ya be o ka ba ma fo ma to won baje
0: epo won se wa
1: o du ba ya won gede gede to won ki fo
0: e won che wu
1: a bo yo la la olohun pe ale o le po Cisco
0: won de nkin e
1: o ti bere po tabe o
0: ma de tagba olokada o le ma to o le maru wa
1: da ka le ti
0: aya ka re po be wa ni kabama fo wa re po
1: olokada I ma re po be
0: o le ma to I ma re po be o le ma wa I ma re po be ko do ma ti jo
1: mu yo joju to gbe kana kai ngo
0: lagba eledumo re
1: mi ni gbe
0: mo da ya kin e o Cisco Nigeria Limited
1: MRS
0: Oil
1: Nigeria PLC
0: owo
1: Benin
0: Expressway
1: owo mado
0: fo yo
1: cheru
2: Eto igbaniwole ma tin lo lowo bayi o.
3: Nile iwe atata to mo mu itesiwaju de ba igbe aye omo.
2: Royal Group of Schools.
3: Lori Paraga Ward lo bado ore odigbo.
2: Eni ba mona lo ye ko ma juwe ona fun ni.
3: Tori orisirisi ona ti po laye.
2: Sugbe iyi to ma yori sayo lo daju.
3: Nile iwe pataki ti di ota gbantagba to ta gbangba yi kata won mo tin ba won mo rere ko won ri papo lati sori ire together.
2: Ti nursery and primary pelu secondary session.
3: Gbogbo subject to wa theoretical contextual psychological la nse nbe.
2: Koda atawon to gbe scholarship say for substantial experimentation lati acquire qualitative education
3: gbogbo awon kan rere ti mo ko mo bale lati kawe ni be fa awon mo ni body atoni de
2: ile ki lo ni tori arabaji ge otiti bire so le energy ti won gbe wa latoki oku ti won wa gbe kale nbe
3: gbogbo wu awon oluko to neat to clean danu danu
2: to ti wa professionally and morally certified gege bi oruko won
3: Moral Group of Schools
2: we made soro people ju
3: o ya si Moral Group of Schools
2: ni ni paraga ward lo ba do ore ni to be bi lo digbo
3: eto igbaniwole ti bere
4: Eyo yanra oyokun ekitikete emi omo ni goroso ekiti ru moleke je bawere ni wele kiti wo fere rule lolo ka muro olorun abolu si dike wo fere television ni o wo fere fan ni o wo fere deep freezer wo fere washing machine wo fere microwave wo fere ro kitchen gas cooker and co eyo abolu si dike eyo wo yo asan die kan de gba ne ele lori wo yo san lososu wo yo san losose ko ati san ore darin a gbe un ko yara ko so ti ye obe no run ye lai se ele ni o office re le danko plaza laji losun lado ekiti e o wo kan si o pelu number 0707484 3351 yemi pe le kan si 0707484 3351 so ti yo
5: ya de ru le o
6: oh yeah
7: e tu ban pariwo e soke
6: the light through your school
7: arigidi akoko
6: Eba,
7: eti damoju.
6: Ile with the light royal schools damoju.
7: To super ni ikaye.
6: Somole ojuluwe ko.
7: Jake jado ile kile.
6: Idon baba idon ni woni paka komo lojuluwe ko.
7: Ki opolo mo ma.
6: Aho lala fu imo.
7: The light royal school is the best.
6: In training your child.
7: In both moral and academic.
6: With qualified experience and dedicated teacher.
7: We have conducive learning environment.
6: Yarai kawe wa ulegbe.
7: Nijoba fi lulonte.
6: School bus is available.
7: We have standard computer laboratory.
6: Inye ero ayara biasha.
7: Imasoro.
6: Uwili wiwa uga.
7: Admission is in progress.
6: Nurseries.
7: Primary 1 to 4 classes.
6: JSS 1 and 2.
7: At JSS 1,
6: the Light Royal School
7: is approved
6: by the government.
7: Come and enroll your child
6: for better and effective
7: The Light Royal School 1
6: is number 1.
7: The Light Avenue.
6: Ogokota.
7: Arigide Akoko.
6: Ondo State.
7: For Ekurere Alaye.
6: Ekpe Wansori.
7: 0813-828-2027.
6: Tabi.
7: 0703-358-5019.
6: The Light Royal School.
7: Learn to lead.
8: Fífí òògùn apakòkòrò Larvicide yìí ti bẹ̀rẹ̀ ní àwọn agbègbè àkókò South East àti Ìfẹ́dọ̀rẹ́. Àwọn òṣìṣẹ́ tí wọ́n ti dálẹ́kọ̀ọ́ lórí rẹ̀ tí wọ́n sì wọ aṣọ uniform ti ètò àrùn ibà yóò máa bẹ àdúgbò rẹ̀ wò lẹ́ẹ̀kan fún oṣù márùn-ún láti oṣù kẹjọ yìí láti ṣe ìtọ́jú ibi tí ẹ̀fọn ti ń bímọ pẹ̀lú òògùn tó yẹ láti dènà kí àwọn ọmọ ẹ̀fọn má bàa di ẹ̀fọn ńlá. Jọ̀wọ́ ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ náà kí ẹ sì fún wọn ní àyè sí gbogbo ibi tí wọ́n mọ̀ pé ẹ̀fọn ti ń bímọ sí. Ẹ má gbàgbé láti má jẹ́ kí omi kí ó dágún sí ojú kan ní àyíká ilé yín. Ẹ bo àwọn àgbá tàbí rọ́bà omi mọ́lẹ̀ dáadáa kí ẹ sì sọ àwọn rọ́bà tàbí àgbá tí ó lè kó omi pamọ́ dànù. Iṣẹ́ àkànṣe yìí ti bẹ̀rẹ̀ ní oṣù kẹjọ yìí ó sì máa jẹ́ ìgbà kan lóṣù fún oṣù márùn-ún. Ẹ gba àwọn aládùúgbò yín nímọ̀ràn láti ṣe àtìlẹ́yìn fún àwọn òṣìṣẹ́ náà kí wọ́n sì kó ipa nínú ìmọ́tótó àyíká yín. Rántí láti máa sùn sí abẹ́ àwọn apẹ̀fọn tí a fi oògùn sí ní alaalẹ́ láti dáàbò bo ara yín àti ẹbí yín lọ́wọ́ àrùn ibà. fun Nigeria ti ko ni arun iba mo ko ipa ti re ikedi wa lati ojo ijoba apapo ijoba ipile Ondo ati awon alajosepo fun arun iba.
5: Say after me. Okay. Millions of naira shall locate us as we take part in the Milo text and win promo.
9: Millions of naira shall locate us as we take part in the Milo text and win promo.
10: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
11: Mommy. Mami, iṣẹ́ yẹn ti bọ́ sí o. Ọkàrí ọmọ dáadáa. Àwọn àǹfààní kòkó tún bá wà ọ́ ẹ̀. Bíi ètò ìdáàbòbò fún ìlera, pẹ̀lú ètò ìyáwó fún ọkọ̀ àti ilé.
12: Iye náà dáa. Àmọ́, ṣó mẹ́tọ́ ìfẹ̀yìntì tó jọjú dání ṣá?
11: Èmi ò mọ̀ bóyá yẹn bá wà o. Mi mọ̀ o. Ṣó wá ṣe pàtàkì tó yẹ ni?
13: Kódà, ó ṣe ju pàtàkì lọ. O ò lè torí pé oníṣẹ́ gidi lọ́wọ́ lónìí kó wá máa fi gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun tán láì mọ bí ọjọ́ ọ̀la rẹ̀ ó ṣe rí. Nítorí náà, o ní láti wá ètò ìnáwó tí ó máa rọrùn fún ọ láti kó ọrọ̀ jọ lọ́jọ́ iwájú. Bá wa dòwòpọ̀ lónìí ní Access Pensions kí a ba lè ràn ọ́ lọ́wọ́ láti gbé ìgbé ayé ìyọ̀tọ̀ mi ní ọjọ́ ọ̀la. Lápapọ̀, a lè jọ tún ọjọ́ ọ̀la rẹ̀ tò. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí wa lórí www.accesspensions.ng tàbí kí o pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
14: 02094613333.
13: Access Pensions, à ń tún ọjọ́ ọ̀la tò.
15: Tọpẹ́, mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti àwọn òṣìṣẹ́ tuntun Health Center wa. Àlàáfíà ni èmi àti ọmọ mi wà.
16: Ó ga ò lọ́lá. Nígbà tí wọ́n sọ fún mi pé o fẹ́ bímọ, mo rò pé wọ́n máa darí rẹ lọ sílé ìwòsàn General ni bí wọ́n ṣe ṣe nígbà tí o bímọ kẹ́yìn.
15: Rárá o, gbogbo nǹkan tí mo nílò ló wà ní Health Center wa. Nọ́ọ̀sì yẹn kàn sọ fún mi pé kí n fi ọkàn balẹ̀ pé wọ́n máa tọ́jú mi, mi ò ra ẹyọ oògùn kan ní ìta.
16: Ṣé pé ibùsùn wà fún àwọn tó nílò ìtọ́jú?
15: Bẹ́ẹ̀ni o, yàrá ìgbẹ̀bí tó mọ́, àwọn nọ́ọ̀sì tó ní wà, gbogbo oògùn tí mo nílò ló wà níbẹ̀. Àwọn ìjọba wa ń gbìyànjú o.
16: Eléyìí dùn mọ́ mi nínú. Màá sọ fún àbúrò mi obìnrin kó lọ forúkọ sílẹ̀ fún ìpàdé àwọn aláboyún.
17: Ìjọba ń gbìyànjú lórí ẹsẹ̀ntà o nípa ìdánilẹ́kọ̀ọ́, ìpèsè oògùn àti ìtọ́jú tó péye.
18: Ìwọ náà sì bí lọ́lá. Ilé ìwòsàn àwọn ẹsẹ̀ kókó ẹsẹ̀ntà súnmọ́ ojú bí o ti lérò lọ. Ó ṣe pàtàkì kí o mọ àwọn ilé ìwòsàn náà nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀. Ó yẹ ìjájọ sọ́pọ̀ mọ ilé ìwòsàn ẹsẹ̀ kókó tó súnmọ́ ẹ nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀.
17: Ìkéde yìí wá láti ọwọ́ àjọ tó mójútó ilé ìwòsàn alábọ́dé ti ìjọba àpapọ̀ National Primary Healthcare Development Agency NPHCDA.
19: Ó yẹ sọ fún mi kí ló mú wá.
20: Fún mi nílùú yẹn.

0: ẹ̀yin ẹ̀kọ́ ojúmọ́ máa láàárọ̀ tòní. Fọlájì Oyetayo òní ni ọjọ́ ńlá ọjọ́ ojúmọ́ ni ọjọ́ àkójọ. Ọjọ́ àlùbáríkà ọlọ́run dákun wọlá bí gbogbo tá a ti kẹ́rúkẹ́rú túbà lónìí. Ẹ̀yin àwọn ọ̀mọ́ọ̀mọ́ àwọn àáfàá àwọn èèyàn ọlọ́run tá a ti sin náà lónìí. Àdúrà wa jí ó gbà o, àmì àti àmì. Ọjọ́ ńlá lónìí, wá sí ńlá nú ayé tèmi tẹ̀yìn. Àmì àti àmì, Fọlájì Oyetayo orúkọ mi ló ń jẹ́ bẹ́ẹ̀ Fakaosport. Láì ní dẹ́nà pẹnupá pàpà, ẹ já kábàrá bo ṣẹ̀kẹ̀rẹ̀ láti lẹ̀ kó pọ̀tọ̀ fún ẹlẹ̀. Àátún ti gbé ń tẹ́ mọ jáde ká mọ́ gbogbo ibi tẹ́ ẹ bá wà. Mr. Allrounder, ẹ jẹ́ ń lọ kó. Bá méjì sìkọ́, ẹ̀jẹ̀ ń lọ bẹ̀rẹ̀ láti inú ìdíje ti match day 3, ìdíje ti líìgì àgbà òjò orílẹ̀-èdè wa Nàìjíríà. Torí bá méjì kọ̀, àti Lébàyí láti kó dọ̀kẹ́ sọ̀rọ̀ òde. Yomá United yóò máa kojúkọ Ẹ̀yìnbá International tó bá ti da aago mẹ́rin ìrọ̀lẹ́ ọ̀la. Ẹ̀ńjà tó na Dòso máa kojúkọ Plateau United yàgò kan náà. Tó bá wá dọjọ́ Sunday, Rivers United ó máa kojúkọ ti Wariwo. Inter Lagos FC wọ́n máa kojúkọ Sporting Lagos. Ọmọ ìyá méjì ni yóò gà yàtà. Enugu Rangers àti Nasarawa United ìyàgò kan náà lọ́jọ́ Sunday. Ikọ̀ Bara FC àti ikọ̀ Ranger Base wọ́n mọ̀ kojú ara wọn. Kwara United àti ikọ̀ Katsina United aago mẹ́rin gbogbo ẹ̀ lọ́jọ́ Sunday. Yàtọ̀ sí tàwọn tí ó wáyé lọ́la aago mẹ́rin. Abia Warriors yóò mọ̀ kojú kọ Ikorodu City. Ikọ̀ Benin Insurance àti ikọ̀ Kun Khalifa wọ́n mọ̀ kojú ara wọn. Shooting Stars yóò mọ̀ kojú kọ ti Kano Pillars. Wọ́n farabalẹ̀ máa ká stand ara wọn. Gẹ́gẹ́ bí nǹkan ṣe wà sí àbádọ́gba láti bẹ lọ. Ẹ̀jẹ̀ ń balẹ̀ sọ́dọ̀ àwọn ọkọ̀ The Tigress. Wọ́n dúpẹ́ lọ́wọ́ number 1 orílẹ̀-èdè wa Nàìjíríà. Bẹ́ẹ̀ bá gbàgbé, ìdíje fi ẹ̀yẹ ti Afro Basketball Championship lọ́dún tó kọjá, ikọ̀ The Tigress àwọn gangan ló gbé fi ẹ̀yẹ yìí. Wọ́n ní ìlérí eléyìí tí ààrẹ ṣe fáwọn. Wọ́n ti mú ṣe o. Gẹ́gẹ́ bí nǹkan ṣe wà sí nìyẹn, àfarabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọn mọ̀. Láti bẹ lọ, pépè ìpè láàmọ̀ gé kò sí. Ọjọ́un ti wọnú, ẹ̀jẹ̀ ń balẹ̀ sọ́dọ̀ àwọn Falconet, kàkà kí wọ́n fakọyọ lánàá. Wọ́n padà ta omi pẹ̀lú orílẹ̀-èdè China obìnrin under 20 ni o. Ẹ mọ́ sí gbàgbé, ìdíje ife-ẹ̀yẹ àgbà ńlá ayé tọ́jú orí wọn bẹ lábẹ́ 20 ọdún. Àwọn obìnrin ò ń lọ lọ́wọ́ lórílẹ̀-èdè wo nìyẹn. Ìyẹn ní Poland, gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn. Ẹ̀jẹ̀ ń jẹ́ ká mọ̀ pé Ọlọ́run wàá jẹ́ ká mọ̀ o. Tàbí kọ́lọ́run já ṣe dáadáa nígbà tá a bá ń kojú ní Caledonia lọ́jọ́ Sunday. Bàbá ilé gbégbé orókè àmì wọ́ọ̀tì mẹ́rin. A wà máa wòye bóyá bá ìpele tó tún kàn lọ. Sínú ìdíje yìí, gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ Fakaosport. Ẹ mọ́ gbàgbé pé ìfẹsẹ̀wọnsẹ̀ wa àkọ́kọ́ orílẹ̀-èdè Spain under 20 náà wà méjì sódò. Òun ló mú kí Nàìjíríà kí ègbò ẹ̀yìn ó fẹ́ dé bá wa báyìí. Ó sì nígbàgbọ́. Màá ṣe dáadáa lọ́jọ́ Sunday. Gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ Fakaosport. Àbádọ́gba, ẹ já kú ọ̀nbẹ pàápàá. Ẹ̀jẹ̀ ń sọ fún wa àwọn agbábọ́ọ̀lù tó sojú ilé wa Nàìjíríà nínú ìdíje ti ọdún 1996 Olympic nìyẹn. Wọ́n jẹ́ kó yẹ wa o pé wọ́n ò kóra wọn jọ. Àtàwọn tó gba àmì ẹ̀yẹ fún wa nínú ìdíje 1994 wọ́n ò kóra wọn jọ. Lọ́jọ́ kẹjọ oṣù kọkànlá ọdún tá a wà yìí láti ṣe àmì ayẹyẹ 30 ọdún ni. Tó ṣe wípé wọ́n dẹ̀ ní pẹ̀kẹ́ gbogbo àwọn eléré olólùfẹ́ eré ìdárayá wa lórílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n gba ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ sọ̀rẹ̀. Gbogbo bí nǹkan bá tún ṣe lọ ńbẹ̀ ẹkú jẹ́rìí ẹ̀ ń tẹni. Àwọn tó gba ife ẹ̀yẹ fún wa lọ́dún 1996 àtọdún 1994 gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn. Legendary match òun ni gangan ni wọ́n pè é. Àwọn legend wa nìyẹn o. Torí ibà méjì kọ àní gbàgbé lọ́dún náà lọ́run lóòótọ́. Gẹ́gẹ́ bó tún ṣe wà sí àfarabalẹ̀ bá dọ́gba. Ẹja máa kúrò mẹ́. Ìdíje ti UEFA Champions League náà gbìnàyà lálẹ́ àná o. Àwọn èsì ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó wáyé mbẹ̀ eléyìí tó kàn wá gbọ̀ngbọ̀ngbọ̀n. Up Manchester United gbọ́mí dáadáa Honorable Oluwatoyin Victor Jaffer. Ọ̀túnba Immigration mẹ́rin sódò òun lẹ́nu Sábà FC. Kò sí wàhálà Up Manchester ẹ máa lo dáúlà. Àfáà Yorùndé ọba ọrọ̀ gbogbo làrámọ̀kín Up Manchester United ó bàjẹ́ tì. Ẹ tún já kú ọmọ ẹ jẹ́ máa tọ̀ kẹ́jẹ́kẹ́jẹ́. Ó dínú àwọn àfigagbága tí ó wáyé lónìí. Òní Àtọ́lá àtọjọ́ Sunday. bá ń sọ nípa ìdíje ti English Premier League. Òun náà ń tẹ̀ wájú gẹ́gẹ́ bá tún ṣe kọ̀wé. Torí ibá méjì kan, wọ́n tún máa kojú ara wọn mọ́ wọn fi wọ́ọ̀lù wó gbọ̀ngbọ̀ngbọ̀n nìyẹn. Tó bá ti dọ́lá, àgádágídí yóò farabalẹ̀ gbágbá farabalẹ̀ gba ìjàkadì. Àwọn ọlọ́lágo mẹ́ta, ikọ̀ Liverpool mọ kojú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Fulham. Crystal Palace wọ́n mọ kojú ikọ̀ Ipswich Town. Aago mẹ́ta ọ̀sán ọ̀la ló máa wáyé. FC Bournemouth mọ kojú ikọ̀ Brentford. Aago mẹ́ta ọ̀sán ọ̀la. Aston Villa mọ kojú ikọ̀ Nottingham Forest. Mẹ́ta ọ̀sán ọ̀la náà. Up Chelsea. Sóun gbọ́ mi Olúbáyọ̀ Michael gbogbo ìjà pẹ̀sìdẹ́ǹsì Michael Dasọ́fọ̀ tó gbogbo lára mọ̀kìn. Up Chelsea. Aago mẹ́ta ọ̀sán ọ̀la nìkan Chelsea náà mọ kojú ikọ̀ ti Hull City. Gẹ́gẹ́ bí nǹkan ṣe wà sí nìyẹn, ló bá da aago márùn-ún àbọ̀ ìrọ̀lẹ́ ọ̀la. Tottenham Hotspur yóò mọ kojú ikọ̀ Everton. Gẹ́gẹ́ bí nǹkan ṣe wà sí nìyẹn, pọ́nbí dáadáa láṣẹ KSC àmì bí gbogbo kárí àkókò. Àwọn Gunners nìyẹn, tó bá di ọ̀la láago mẹ́jọ alẹ́ ọ̀la. Ikọ̀ Sunderland wọ́n mọ farabalẹ̀ gba ikọ̀ Arsenal lálejò. Ọ̀túnba Aláre Fọlọ́nà gbogbo ló wọ̀ ń tẹ́tí ilẹ̀ pọ̀. Mi ò ní wá yín tì. Adéwálé Masak gbogbo ló àjọ ẹ̀ ó bàjẹ́ tì. Ikọ̀ Coventry City wọ́n mọ kojú ikọ̀ Brighton and Hove Albion. Ọjọ́ Sunday láago méjì Manchester gbẹ̀gbẹ̀ngbẹ̀. Wọ́n mọ kojú ikọ̀ Manchester City. Yóò wù mí ká pírídìtì ìdíje yìí. Ẹnà ìdíje Manchester United Manchester City. Honorable Oluwa Tọ́yìn Victor Jafet ń gbọ́ mi. À pírídìtì. Ẹ máa tẹ̀ sórí fóònù nọ́mbà mi. Títí di ọjọ́ Sunday, orúkọ yín ibi tẹ́ ti pírídìtì. Àti tó máa jẹ́ èsì fẹsẹ̀wọnsẹ̀. Fún bí àpẹẹrẹ Fọlájì Oyetayo ló kọ́ mi. Láti ìlú Àkúrẹ́, Man U 2, Man City 1. Ẹ máa pírídìtì sórí nọ́mbà mi yẹn. Tó bá dọjọ́ Monday, Leeds United ó mọ kojú kọ Newcastle United. Gẹ́gẹ́ bó ṣe wà sí nìyẹn, lórí ní tuntun àjá àbalẹ̀ bí ẹmu kọ́lọ́kọ́. Ọ̀túnba Immigration, òun náà fẹ́ bùn lẹ̀. Okú jẹ́rì ẹ̀. Gẹ́gẹ́ bó ṣe wà sí nìyẹn, a gbọ́dọ̀ má jẹ́ kẹ́yìn tiwọ́ mọ̀. Ẹja máa tọ̀ kẹ́jẹ́kẹ́jẹ́ o. Agbọ́nrin bọ́ni ń túbalẹ̀ sí pẹ̀pẹ̀pẹ̀. Todd Bulley, ọ̀kan lára àwọn tó ní ìpín. Ìpín ìdókòwò nínú ìpín ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea nìyẹn. À ń gbọ́ pé ó fẹ́ ta CS ti ẹ̀. Ó fẹ́ tà á o, bó bá sì ti lè tà á. À jẹ́ pé kò ní ní nǹkan kan mọ́ o. Kò ní ní nǹkan kan mọ́ nínú ìpín ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea. Ẹ̀yin Chelsea, ṣé kí Todd Bulley ṣe kó ta CS ẹ̀ nínú ìpín ẹgbẹ́ agbábọ́ọ̀lù yín? Àwọn Chelsea ní ìròyìn ayọ̀ ni o. Bí ó bá tà kó tà á o. Gẹ́gẹ́ bó tún ṣe jẹ́ nìyẹn. Gẹ́gẹ́ bí nǹkan tún ṣe wà sí, òun lèmi náà tún farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọ́ mọ̀. Ẹ jẹun kúrò mẹ́. Kì ń bọ́ sọ́dọ̀ Lami Yama, agbábọ́ọ̀lù kò gbé agbábọ́ọ̀lù Barcelona ni. Ọ̀pọ̀ àwọn ògbóǹtarìgì agbábọ́ọ̀lù káàkiri àgbáńlá ayé. Wọ́n ní àmì ẹ̀yẹ Ballon d'Or tọdún yìí. Báà bá ní gbèrú fáláre, báà ní gbáre fẹ́lẹ́bí. Yamin Lama, òun gangan ló tọ́ sí o. Ẹ gbọ́ ní wòye tẹ̀yìn gangan sí Yamin Lama. Òun gangan ló tọ́ sí, ìyẹn gangan láti mọ̀. Ẹ já tún kúrò mẹ́ tó rá mọ bàtẹ́ńtẹ́lẹ́ bàtẹ́ńtẹ́lẹ́ ni. Torí ìjọba àsìkò eléyìí tó ti wọnú. Bọ́ọ̀lá àbá ṣe ná, ẹ jẹ́ ń dójú ọjà náà mò ń padà bọ̀ mọ́ kí yín ẹ kú kalẹ̀.
1: Books?
2: Check.
1: Uniform?
2: Check.
1: School bag?
2: Check.
1: And Bournvita?
3: Double check.
1: It's back to school season. And with Bournvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bournvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
4: Bournvita. Prepare them to win every day. Offer valid while stocks last.
5: Gets the spotlight when work speaks louder than words.
6: Who do we celebrate when excellence becomes a standard?
5: The innovators.
6: The professionals.
5: The bold thinkers.
6: The game changers.
5: This is not just another evening on the calendar. This is the evening Nigeria's marketing communications ecosystem takes a moment to say, we see you, we celebrate you, we honor you. Welcome to the Archon Special Recognition Award, ASRA, an evening dedicated to recognizing excellence, innovation, professionalism, ethical practice, and outstanding contribution to our industry. And the theme says it all, an evening of many honors. On the 23rd of October, 2026, the red carpet rolls out at Balmoral Event Center, Ikeja. Come witness the stories, the surprises, the applause, the unforgettable moments. For more details about the awards, nomination, and voting process, visit our website, www.asrawards.com. ASRA 2026. Because some contributions deserve more than recognition, they deserve honor.
0: Bọ́ se ma je niyan papapa e je lo ka fun agbogbo bi nkan ti lo na ta ba nso nipa idije ti Spanish La Liga to ra won temi to se pe idije yi awon na ni ololufe kan tabi elekeji iko egbe agbabole ti won tele to ba dale oni la ago mejo iko Sevilla yo mo koju ko ti Valencia la ago mejo ale oni Racing Santander yo mo koju ko Alafe so ba ti dago kan san la ago meta koja seju medogun la so n gbo mi diki Najibola omo le niyan awon citizen up Manchester City Osasuna yo mo koju Espoir yo lo lata ago meta koja seju medogun gege bo se wa si Athletic bi ba mo koju ko Eche la ago marun abola iko Real Madrid yo mo koju ko ti Rayo Vallecano ago mejo ale ola niyan iko Celta Vigo ati Malaga ago kan so ojo Sunday Levante ati ko Barcelona ago meta koja seju medogun ojo Sunday Etafe o mo koju ko Deportivo La Corona ago marun abo ojo Sunday Real Sociedad de ko Atletico Madrid ago mejo ojo Sunday to ba dale ojo Monday la ago mejo Villarreal ati Real Betis won mo koju ara won gege bo se wa si niyan a gbọdọ jẹyin temi lagara eyin to se pe orile de spain leyin na tin lo dawla ti a jo woman city man u ni yeni champions football arena to wa ni iloro yeni lu lara mo ke gege bo se wa si ni update tutun aja abale atun je keyin ti won mo e ja ko me agbarin bo ni nbale si e je nbale gangan inu ko egbe agbabolu bayamo ni iye ko egbe agbabolu yi e ba gbagbe marun to wu tatata lana ona fi gbegba roke na fi jawe olubori ojare ninu ifese won se ile ti won gba akoni mo gba won wa je ka mo oni dije ti UEFA Champions League odun yi pelu bi nkan se nlo yi e ma foju kere awon o e ma foju kere awon bo ti bule ko mo tori ba meji ko igi teyan ba foju re na yin fo ni loju ni o pelu bi nkan se nlo yi iko egbe agbobolu baya mo ni ti o se daada o da emi ri won ni ipele asikagba o oju o gangale yin fi wo gege bi akoni mo gba won gege bo se je ka mo e je so fun wa pe iko Nigeria Flamingos awon da 17 orilede wa Nigeria awon obirin ni ije ti wa fun bi under 17 championship o si so loju e to ba ti di ojo 16 osu ta wa yi September 16 o kokoko koju orilede Ghana Ghana ni o ni won kokoko koju gbogbo bi nko ba tu se lo nipa idije yi e ku jeri en ti eni a da intan kan le kan le e ja ku me ya lo be awon gedengbe niyan agbarin bo ni tun bale si pepepe e je ma lo sodo e abala boya le mo niyan okan lara awon agba bolu eleyi to lami la kaka akiri agba nlaye iba se pe iku o ti yowo re lawo ni ni gangan ni o ba pe omo odun mokanle ni 81 year ta ni mo n peri bondari gojimi agba bolu mo ile de germany ni Frank Bakemboa ah gbogbo aye lo mo tori ba meji ko ogbon tari gojin mi agbabolu yi iyan Frank Bakemboa o dede oni gangan ni o abo ni ko ni ojo kokan la nosu kesan ni dede oni odun 1945 gangan ni won bi saye o iyan ni mo ni lorilede Germany inagije Dakeza o gangan ni nagije the emperor iru be mi se nje Folajin Oyetayo ti alias mi nje Fakao Sport ye he alias Frank Bakemboa ni ye o ede ojo ni odun 1945 o ni won bi ni Munich lorilede Germany arakunrin yi ta ba nso kan lara awon greatest footballers of all time awon goat ni ye soluwa e o wa lara awon o lára àwọn àṣeyọrí Frank Bakemba. Ó gba ìdíje ti European Cup competition pẹ̀lú ikọ̀ ti Bayern Munich lẹ́ẹ̀mẹta léraléra ọ̀tọ̀ọ̀tọ̀. Àmì ẹ̀yẹ Ballon d'Or tọdún 1972 àtọdún 1976. Ọmọkùnrin yìí òun ló gbé lọ lé o. Sẹ́ndé. Òun tó ní balógun orílẹ̀-èdè Germany ìyẹn West Germany nígbà náà lọ́hùn-ún lọ sínú ìdíje ìfẹ́yẹ àgbáńláyé ọdún 1974. Wọ́n sì ṣe dáadáa ńbẹ̀. Ó tún kọ́ ipò ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Germany jẹ́ náà fi gbégbá orókè lọ́dún 1990. Frank Bakemba a jẹ́ pé kó máa gbọ́ ohun sọ̀hún. Agbọ́rùn sọ̀gọ́ lálákejì nìyẹn. Ọjọ́ wo gangan ló dágbére fáyé? Ìwádìí jẹ́ kó jẹ̀mí. Bàbá ìdágbére fáyé. Ní ọjọ́ keje oṣù kínní ọdún 2024. Ọjọ́ keje oṣù kínní ọdún 2024. Lẹ́ni ọmọ ọdún 82, 78 years. Ó dédé sùn ni o. Bàbá sùn sọ́wọ́ àwọn ọmọ rẹ̀. Ó ní ò bá jí mọ́. Gbogbo ètò yí Ọlọ́run. Ìbáṣepọ̀ wà láyé ni òní gangan ni ò bá mọ sẹlibrate ọjọ́ òbí ẹ. Ìbá pé ọmọ ọdún 81, 81 years lónìí. À á jẹ́ pé ibi tó fàdàgbà ayé rọ̀ sí. Ọwọ́ àwọn ọmọ rẹ̀ ní Salzburg, ìyẹn ní Austria, ibẹ̀ gangan ló kú sí o. Ibi tó fàdàgbà ayé rọ̀ sí, àwọn agbábọ́ọ̀lù yòókù pàápàá jùlọ àwa tá ń lò sẹ̀mí báyìí. À á mọ lò lọ o. Ọlọ́ọ̀ni ṣe ń tẹ̀lé ń tẹ̀lé. Ọlọ́run dákun, gbogbo àwọn òkú lọ́run, pàápàá jùlọ gbogbo àwa tá a lókù lọ́run, máa foríjì wọ́n pàṣẹ wọn rẹ́ o. Ẹ̀yin tán filẹ̀ náà yóò mọ dùn síwájú àti síwájú sí. Fọlájì Oyè Táyọ̀, mo sọ yìí mo dá lẹ́nà ìyókò tó dọjọ́ Tuesday. Láàtún gbọ́ tuntun sèmi ìṣe tuntun náà sọ 09021077719. Ẹ máa predict Man City Manchester United. Kọ́tì Ọ̀nàrẹ́bù Olúwatọ́yìn Victor Jaffet àti Ọ̀túnba Immigration. Gbogbo Manchester United àfáà yọrin ìdí ọba oro òun náà fẹ́ bùnlẹ̀. Títí ọjọ́ Tuesday, Fọlájì Oyè Táyọ̀ orúkọ mi ló ń jẹ́ bẹ̀fà Cow Sport. Ẹ já máa gbìyànjú ká máa ṣeré ìdárayá. Mo kí yín o, ẹ kú.
2: Bàbá ẹ gbà mí, ẹ rà mí kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
7: Abba, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọ lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò láfi pèlú rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbò ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 09160626253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission. Gbogbo ìgbà ìjà wà ìjà òsì. Always guide me.
8: Àwọn àti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
9: Wò ó bẹ́ẹ̀ làábí ni ìṣòro ìsara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
8: ọdẹ tó ń fi wí àtẹ̀gò ń ṣọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460619 0706460619. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
10: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yá o fẹ́ bèèrè nǹkan kan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07060460619 07060460619. Kí ni ilé ẹsẹ̀ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí ati pe kini ile ise baba oke ogun se ohun na ni isoro to nba waja ninu ise ara wa ateyi to nba waja ninu egugun ara wa apere wo ni won na ti nri elomi a ma ri pe to nba sun bayi to nba ji ati dide nile re isoro ni oje fohun tori gbogbo ara ni o ma ro ohun elomi a ma ri pe ise ohun bere si ba fa ohun so lati bi ibara adi ohun de bi ese elomi o le bere mu kan le elomi o le duro pe elomi a ma ri pe gbogbo enu e ti ohun lo bere si ma ho ye be le elomi o ma ri pe gbogbo enu ara ni kan bere si ma ja ohun je tabi nkan bere si ma rin kaaki inu ara ohun tabi ara ti e bere si ma ta ohun bi e pe ohun fi atarara elomi ba so esun lale bayi ati rorun sun re isoro ni elomi ba tun sun wakati kan tabi wakati meji to ba jin laaro bayi ati dide nile re na isoro tun ni ogun seju ogun seju ko ni le dide lori ibusun re to ba tun gbianju to dide bayi to ba fese lele ba ese o kan gogogogo bi eni to gbe ese le egun lemi a fi ma pe e ma ja wora wa ni re iwa na gbianju ko wa yoju si wa fun mara kan abi meji office wa ni number 4 Dudu Yemi Lane opposite Yemekun Grammar School ni ilu Akure tabi ko pe mi sori ero bani soro ni yi 07 60 60 64 19 07 60 60 64 19 nkan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko sise ma rara elomi o le dagbe be le elomi o ba fe jade nu le re bayi ko le da jade afiko mo fa jade tabi ka elomi o ma fi opa sikete ese be elomi ba lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni gegege bi e po hun fe subu eyen wa won baba wa e wa won baba baba wa elomi won lo gorun odun won lo gofo odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode ba sin won tun ma da ta kebe kebe se bi ewe atebo yin na le won na lo nitori e mo fi lo ko ewe atebo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu seyoro awon egwe ajise dada awon egba ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ma ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyi na ma pa awon ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan kan o si ni yo wa lenu ninu se arawa be ni kankan oni yo wa lenu ninu egungun arawa se bi ewe ategbo yin na la wa na lo iwa na wa janfa ni ewe ategbo lodo emi baba oke ogun ti ma wa ni number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School ni ilu Akure ero bani soro mi re 07 60 64 60 64 19 07 60 64 19 alaafia ara wo ni bi fi abia.

0: tó mọ́lólo ó wà ní ìwọ̀n 90ml, 318ml àti 1L ní aládùn strawberry àti plain sweetened.
1: Peak, reach for your peak.
2: Mami! Mami, iṣẹ́ yẹn ti bọ́ sí o.
3: Ọ̀ká ni ọmọ dáadáa.
2: Àwọn àǹfààní kọ̀ọ̀kan tún bá wa ọ̀ ẹ̀. Bíi ètò ìdáàbòbò fún ìlera pẹ̀lú ètò ìyáwó fún ọkọ̀ àti ilé.
3: Iye náà dáa, àmọ́ ṣó mẹ́tọ́ ìfẹ̀yìntì tó jọjú dání ṣá.
2: Èmi ò mọ̀ bóyá yẹn bá wa o, mi mọ́ o. Ṣó wá ṣe pàtàkì tó yẹ ni.
4: Kódà, ó ṣe ju pàtàkì lọ. O ò lè torí pé oníṣẹ́ gidi lọ́wọ́ lónìí kó wá máa fi gbogbo ọwọ́ mẹ́wẹ̀ wá jẹun tán láì mọ bí ọjọ́ ọ̀la rẹ̀ ó ṣe rí. Nítorí náà, o ní láti wá ètò ìnáwó tí yóò máa rọrùn fún ọ láti kó ọrọ̀ jọ lọ́jọ́ iwájú. Bá wa dòwò pọ̀ lónìí ní Access Pensions kí a ba lè ràn ọ́ lọ́wọ́ láti gbé ìgbé ayé ìyọ̀tọ̀mì ní ọjọ́ ọ̀la. Lápapọ̀, a lè jọ tún ọjọ́ ọ̀la rẹ̀ tò. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí wa lórí www.accesspensions.ng tàbí kí o pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 02-09-461-3333.
4: Access Pensions, à ń tún ọjọ́ ọ̀la tó.

0: yọ.
1: Ìwọ ní ìwà darapọ̀ pẹ̀lú àwọn gbajúmọ̀ àti sẹlẹ́bírítì tí wọ́n gbé ìjáde wọn lárugẹ látọ̀dọ̀ ní yíṣù. Gbogbo suit àti shirt àti trousers àti shoes àti bẹ́ẹ̀ àti sandals and slippers tó jẹ́ ti Turkey, Italian tàbí Spain. Nítòkùnrin nítòbìnrin lọ́mọdé àtàgbà. Olúwa ń tíṣẹ̀. Jinsan Shino. Pantan Jogas. Great watches. Awoka. Senator dressing. Resource control. Ní yíṣù. Ọ̀tàgbàntàgbà tó ta gbẹrẹgàdà síbi gbẹrẹgàdà ní gbàgede ọ̀gbẹ́gbà bù yẹkẹtẹ níbi táwọn ọ̀gbẹ́gbà ti rí gbá ọjà pàtàkì kalẹ̀ sí. Oh my God. Bí odindi ọjà ìlú kan lókè òkun ni. Military and paramilitary accessory. Àwọn officers boot. Ní ti civil defense, soldiers, police, peace corps, àtàmọ̀tẹ́kùn. Àti bẹ́ẹ̀ àti fìlà àti láyàdì wọn ní bẹ́ẹ̀. Gbogbo schools ní kó tètè wá máa order for uniform container and sandals. All sales price dẹ̀ làwọn ọjà wọ̀nyí. Ìbẹ́ ìṣeléyọléyọ tàbí dọ́sìn dọ́sìn. Èyí tẹ́ fẹ́ kọ́ṣẹ́ láti di aṣẹ bàtà. Àyè wà fún yín àti ibi tẹ́ ẹ máa gbé. Ó yá ní nọmba 85 ọba Adéṣidà ní dojúkọ táwọn ọ̀là kúrẹ́. Telephone 080-3452-0455. Ní Yéṣù, àbíbàtà kó kú ká.
2: Atótán arẹ́rẹ́
3: Fífí oògùn apakòkòrò Larvicide yìí ti bẹ̀rẹ̀ ní àwọn agbègbè àkókò South East àti Ìfẹ́dọ̀rẹ́. Àwọn òṣìṣẹ́ tí wọ́n ti dálẹ̀kọ́ lórí rẹ̀ tí wọ́n sì wọ aṣọ uniform ti ètò àrùn ibà yóò máa bẹ àdúgbò rẹ̀ wò lẹ́ẹ̀kan fún oṣù márùn-ún láti oṣù kẹjọ yìí láti ṣe ìtọ́jú ibi tí ẹ̀fọn ti ń bímọ pẹ̀lú oògùn tó yẹ láti dènà kí àwọn ọmọ ẹ̀fọn má bàa di ẹ̀fọn ńlá. Jọ̀wọ́ ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ náà kí ẹ sì fún wọn ní àyè sí gbogbo ibi tí wọ́n mọ̀ pé ẹ̀fọn ti ń bímọ sí. Ẹ má gbàgbé láti má jẹ́ kí omi kí ó dágún sí ojú kan ní àyíká ilé yín. Ẹ bo àwọn àgbá tàbí rọ́bà omi mọ́lẹ̀ dáadáa kí ẹ sì sọ àwọn rọ́bà tàbí àgbá tí ó lè kó omi pamọ́ dànù. Iṣẹ́ àkànṣe yìí ti bẹ̀rẹ̀ ní oṣù kẹjọ yìí, ó sì máa jẹ́ ìgbà kan lóṣù fún oṣù márùn-ún. Ẹ gba àwọn aládùúgbò yín nímọ̀ràn láti ṣe àtìlẹ́yìn fún àwọn òṣìṣẹ́ náà kí wọ́n sì kó ipa nínú ìmọ́tótó àyíká yín. Rántí láti máa sùn sí abẹ́ àwọn apẹ̀fọn tí a fi oògùn sí ní alaalẹ́ láti dáàbò bo ara yín àti ẹbí yín lọ́wọ́ àrùn ibà. Fún Nàìjíríà tí kò ní àrùn ibà mọ́, kó ipa tirẹ̀. Ìkéde wá láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ Ondo àti àwọn alájọṣepọ̀ fún àrùn ibà.
4: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
5: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
6: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
7: Tony Bookshops yìí pọ̀ nílẹ̀ yìí, ṣùgbọ́n ọmọ èyí tó wọ ọjà wọn rọjú jù. Tẹ́ ẹ̀ ní fowó àwọn rajà wọn. Tẹ́ ẹ̀ ti rí ojúlówó ìwé àwọn ọmọléèwé láti KGD University. Ó yá ká lọ sí Noble Bookshops, 72B Ọba Adéṣidà Road, Àkúrẹ́. Kásà Ọba Lọ́ládé Orímọ̀gbà, Noble Bookshops ló ní kátà ìwé AG, Nursery, Primary, GSS, SS, Citadel University. Ẹ̀yin ọmọléèwé Higher Institutions, ẹ máa bọ̀ wàrà ìwé. All disciplines, sciences, humanities, medicine, nursing, computer, engineering, accountancy, business administration, ìwé political science, international relations, mass communication, àti bẹ́ẹ̀ lọ. Stationaries lọ́lọ́kan òjọ̀kan, wọ́n lè bìbà lọ́dọ̀ wọn. Bẹ́ẹ̀ lóríṣiríṣi bíbélì àtàgò gbàlà tí ń léṣù wọlé tipilẹ̀ tipilẹ̀. Noble Bookshop lẹ́ẹ̀ti bá. Ọjà tẹ́ bá rí ní Noble Bookshop, publisher ò tí ì gbé jáde ni. Dealer, major supplier and distributor ni wọ́n, pẹ̀lú general contractor. Number 72B Ọba Adéṣidà Road, Àkúrẹ́ ni wọ́n wà. Telephone 08 03 471 9097.
8: Admission, Shukpari College of Earth Science and Technology, Shukpari, which is to announce 2026/2027 academic exercise on National Diploma, Professional Diploma, and Certificate in the following program.

0: rasulillahi minashaitan rajim bismillahirrahmanirrahim assalamu alaikum wa rahmatullahi wa barakatuh
1: wa alaikum assalam
0: wa rahmatullahi ta'ala wa barakatuh ya aki yini bukubi tati lafa nati buwa loro yi
1: kule
0: nyama ya wa nini islam eti ya nyini baba nina wesi kula nkipi Ubrema ilo ni yo
1: kwa juma
0: asalamu alaikum ni bukubi tati nba wa
1: alaikum assalamu
0: kia zige kuma jeta shagwa damu wa sallallahu alaihi wasallam agbugbo awon sabi agbugbo awon aliola agbugbo awon ajini kini agbugbo awon afa lana awon imamu awon shiriki ati agbugbo awon to finu kan kan se ala la ki
1: patapata
0: ki iki ati olorun ba yin o
1: ba mi
0: ati agbugbo awon ololufe wa pataki ke olorun ati alaafia okun mo je ti yin
1: ami olorun
0: agbugbo bi ki bi ti an fe ti to fe ni lati ki pe akuju mo leyin to ni emi o se opo le laye o
1: ami o
0: ala yo fun fa do sai ko wa wa
1: olorun
0: ami ri ba
1: Amen.
0: Ilu ngbe sonu bi se bi omo.
1: Amen.
0: Ba ba wa le kwa kwa leyin le wa ta fe gbe nkan si ibi omo ni o je o.
1: Amen na.
0: Ni si ko mo la se le do.
1: Amen.
0: Ba tin fe nu mu pin ose ba ko ni dupin aye wa.
1: Amen o.
0: Yo ni jalogbe ninu aye wa.
1: Amen.
0: Loni ojo eti, Allah ba ti le kun eba nu je.
1: Amen o.
0: O ti le kun ma fo.
1: Amen.
0: O ti le kun ma se ri.
1: Amen.
0: Ba mo re ti o je ki won mo pe ologe ni so le yo ba ti le kun ma.
1: Amen Olorun.
0: Eh a ri je a ri mo a ri na a ri mi.
1: Amen.
0: Yo ba si le kun la si le kun la si le fun
1: Ami
0: ooo. Ó yẹ tún ìlàrọ̀ yà tún ti dé o.
1: Àwárí o.
0: Gẹ́gẹ́ bí ìṣe wa ti wo àwọn ìwé ìròyìn ta máa ń kó wá lójoojúmọ́ àtún ti tò tò ní dé.
1: Bí ìṣe wa ni
0: ń kọ́. A máa ṣe láwẹ́láwẹ́ láti máa mú àwọn kókó tó súyọ inú rẹ̀ jáde.
1: Ìṣọ̀dúró
0: kẹ́ farabalẹ̀
1: o.
0: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀
1: kẹ́
0: farabalẹ̀
1: bọ́ Kọ́lá ṣàánú wa.
0: Ìbáàdì yìí. Ìtọ́wọ̀n etí èèyàn bá ṣe lọ́mọdé náà ní ọ̀bà ẹ̀gbà.
1: Dáadáa.
0: Lọ́dún ní ọdún.
1: Káyọ̀dé káyọ̀dé. Ó ti ẹ̀ tọ́jọ́ mẹ́ta
0: yìí. Tọ́jọ́ mẹ́ta. Tọ́jọ́ mẹ́ta. Ọmọ bẹ́ẹ̀ dátọ́ mi o.
1: Àdátọ́ mi.
2: Fide o ti ko wọ̀lú part and part oríṣiríṣi sọ́là ló kó dé part and part.
3: Bẹ́ẹ̀ni, part and part tún ti dé pẹ̀lú sólà.
2: Bílẹ̀ electric wá tàbí ò wá.
3: Bí generator àti epo wọn tàbí ò wọ́n.
2: Ìyẹn ò kàn yín mọ́.
3: No shaking.
2: Wọ́n ti dé pẹ̀lú the best solar energy supplier.
3: Pẹ̀lú 201,999 naira.
2: Ẹ̀wọ̀ ara sólà tó máa gbé gbogbo ilé yín.
3: Àti TV àti fan àti iná táwọn ọmọ máa fi kàwé pẹ̀lú gbogbo èròjà alẹ́ tó kù bẹ́ẹ̀.
2: Bẹ́ẹ̀ni, oní 310,999
3: tún bẹ́ẹ̀.
2: Dé pẹ̀lú CCTV.
3: Léyìí tẹ́ bá máa fi wo ilé wo ọ́fíìsì wo ibi iṣẹ́ tàbí gbogbo àdúgbò.
2: Lórí fóònù yín for security purpose.
3: Ewu wo.
2: Promo ń lọ lọ́wọ́ báyìí o.
3: Just 53,999.
2: Fòtò ní 2 cameras.
3: Ṣùgbọ́n just 32,999 naira.
2: Fòtò ní kámẹ́rà kan.
3: Ẹ máa bọ̀ ní new ọ́fíìsì pátápá.
2: Tó kalẹ̀ sáàrin Yellow House, Rekabi
3: àti Weber Bank ló bá Adéṣidà Road Àkúrẹ́.
2: Telephone 070-6642-3064.
4: Oríṣiríṣi sọ́là ló kó dé pátápá.
5: A ní màmá kan o, màmá ara tó máa yìí ọmọ. Kò fi wá ṣeré o, màmá ara tó máa yìí ọmọ.
6: Dockers of our time, Honourable Chief Princess Adenike Olawoye mọ̀ máa ṣe rere. Wọ́n láwọn ò lè fọwọ́ lẹ́rán máa wo àwọn àkàndá kí wọ́n máa jìyà àti rówó ilé ìwé àwọn ọmọ wọn san. Torí pé màmá fẹ́ràn ìwé kíkà púpọ̀ fáwọn ọmọ. Wọ́n tún ti wá gbọ̀rọ̀ àwọn àkàndá rò bí wọ́n ṣe máa ń ṣe o. Sátọ̀dee ọjọ́ kejìlá oṣù kẹsàn-án ni màmá ṣerere fẹ́ pín owó ilé ìwé fáwọn ọmọ àkàndá tó wà nílùú Òǹdó jákèjádò ti bú sòro. Kì í ṣowó nìkan, àwọn èlò kàwé lóríṣiríṣi láwọn bíi báírò, masters, ìwé, ìrẹ́sà, rúlà àti gbogbo ohun tó máa nílò pátá láti fi kàwé tọkàn wọn balẹ̀. Ẹ wá gbọ́, kì í ṣowó àwọn ọmọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama nìkan ni màmá fẹ́ san lásìkò yìí o. Màmá tún fẹ́ sanwó iléèwé àwọn ọmọ tó wà ní yunifásítì. Màmá ṣe rere, dáadáa ni ò ní bàjẹ́. Màmá láwọn ò fẹ́ káwọn àkàndá lọ mọ́ yáwó tọrùn bọ́ gbèsè. Kí wọ́n tó rówó iléèwé àwọn ọmọ wọn san. Wọ́n ní kẹ́ ẹ wá gbowó iléèwé àwọn ọmọ yín o. Bẹ̀rẹ̀ láti alákọ̀ọ́bẹ̀rẹ̀. Girama tó fi dé yunifásítì. Ilé wọn lákẹ́kọ̀ọ́gbélé tó ń yóò ti wáyé láago mẹ́wàá àárọ̀. Ẹ jáde tètè. Kò sáàní àní. Màmá ṣe rere. Ojú alẹ́ ò ní burú fún yín. Àwọn ọmọ yín ò ní kàgbákò.
7: Ìwọ Sátidé. ẹkú dédé wòye o ẹyin tèmi
8: èmi fẹmi alágbolo sọrọ tí ọfíìsì mi wà ní sọlọ junction lẹgbẹẹ democracy park nílùú àkúrẹ
9: a máa balẹ̀ sí ìlú ìgbọ́kọ̀dá ní prince akins hotel secretarial road ní on the 19th-23 ní september oṣù kẹsàn-án tá a wà yìí
8: tábà rí ìwọ obìnrin tó ti wà nílẹ̀ ọkọ láti ọjọ́ pípẹ́ tó rọ ọmọ pè ránṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ èmi fẹmi alágbo tàbí ìwọ tó ń tọ̀ ní ẹ̀mẹ́rin lẹ́ẹ̀márùn tí ilẹ̀ tó mọ́ ni máa bọ̀ lọ́dọ̀ èmi fẹmi alágbo orí eléyìí ò dá fún àgọ́ ara wa tàbí ìwọ tó jẹ́ pé ara yún ni tàbí inú rẹ̀ ń gbóná láti inú wá ni tàbí ara ń já ọ jẹ ni tàbí ìwọ tí ò lè dìde máa bọ̀ lọ́dọ̀ fẹmi alágbo nípa àṣẹ Elédùmarè Ọlọ́run yóò fún wọn níwòsàn nọ́mbà wa rèé 07065326843 tàbí ìwọ ọkùnrin tí o lè gbábọ̀ dáradára lórí pápá pẹ̀lú aya rẹ líle tàbí ìwọ tó jẹ́ pé kò tiẹ̀ mọ̀ kan tó ń ṣe ọ́ lágọ̀ọ́ ara rẹ máa bọ̀ lọ́dọ̀ èmi fẹ́mi alágbo nọ́mbà wa rèé 07065326843 lẹ́ẹ̀kan sí 07065326843
10: Gbogbo ayé ló mọ̀ pé ọ̀kin lọ́ba fún gbogbo ẹyẹ lóko.
11: Iléèwé Great Cornerstone International Nursery and Primary School.
10: Pẹ̀lú Great Cornerstone International Kọlẹ̀.
11: Ní arigidi àkókò.
10: Ìní ọ̀tàgbàntàgbà tó ta gbangba káàkiri àgbáyé.
11: Ẹ̀dùn pò ìmọ̀pò ń bẹ̀ sá.
10: We are known for qualitative education.
11: Èyí ni ẹ wá wò.
10: Conducive environment.
11: Superlative classrooms.
10: Availability of sufficient computers for all examinations.
11: Decent hostel.
10: And shuttle bus for day students.
11: Àwọn olùkọ́ tó wà academically and morally qualified ní bẹ́ẹ̀.
10: Àtẹ̀kọ́ ilé àtẹ̀kọ́ ìwé ni wọ́n ń kọ́ mọ.
11: No bullying, no stealing, no exam malpractice, no legalism.
10: Ìbágbẹ́pọ̀ pẹ̀lú ẹ̀mí Ọlọ́run kí wọ́n jọ forí eré ṣàǹkó ní tiwọn.
11: Òun làwọn ọmọ Cornerstone fi ní decision rẹ̀rẹ̀rẹ̀ tí wọ́n sì ń bójá ń bù mọ́lẹ̀ bẹ́ẹ̀ láti wọ university.
10: Ẹ máa bọ̀ tararara.
11: Kẹ́ wá rẹ́gísítà àwọn ọmọ yín into any class.
10: Ní nursery, primary or secondary section ní Great Cornerstone.
11: Don't be discouraged from getting superlative education for your child.
10: Bí a ṣe ń ṣe registration yìí náà láyé tó wà fáwọn olùkọ́ tó dára wọn lójú láti wá gbà ṣe ń bẹ̀.
11: Come to us.
10: Or call 070-666-2114.
11: Great Corner International School, Larigidi Akoko, Oyambe.
12: Oh no no, I'm a sunny day, yeah. Hey, I'm a guru, I don't know, Sajale. Oh no no. Èyẹ́rẹ́ òní Florence Àlùkò Kámọ̀sẹ́ yé Èkó ṣé màdàgbà yé ń kọ́ síbì kan èyí kò kù ẹ̀ ọmọ rẹ̀ ní mà lóòó bẹ́ẹ̀ nìgbà kò ti lo 85 years ètò ìsìnkú rẹ̀ kọ́ tí a lọ lé yìí lẹ́jọ́ jímọ̀ lẹ́jọ́ kọkànlá oṣù kẹsàn-án ọdún yìí ni gbígbé ara èyẹ kọ́ níbi ìgbókú pamọ́ sí asúnlẹ̀ lójúlẹ̀ kẹfà èyí Èkó street lẹ́yìn tá a bẹ̀lẹ̀ lákúrẹ́ bẹ̀rẹ̀ lọ́gọ mẹ́ta ọ̀sán ságọ mẹ́fà ìrọ̀lẹ́ ẹjọ́ sátidé rẹ̀ lẹ́jọ́ kejìlá lágọ mẹ́wàá òwúrọ̀ lọ sí abẹ́lé lúlẹ̀ lójúlẹ̀ kan kẹ́yẹ ti ya ọkà yìí lè sùn kẹ ọmọ rẹ̀ kà bẹ́rùkù sí ayẹyẹ wẹ́jẹ́wẹ́ mú ènì ayé lé gbọ̀ngàn BTOO lákòótá ẹlẹ́rẹ́lá ilé ìṣàròdù lákúrẹ́ èyí rẹ̀ òní Florence Àlùkò ọmọlájò òṣòdì ànáyè ọmọlájò òṣòdì àná korúkorú ọgbà kan bá ti nájà nájà bómi adúlẹ̀ rẹ̀ lájò òṣòdì náà sílẹ̀ rúmọdé kan ọ̀là àgbà korokoro níbẹ̀ ẹbẹ̀ náà tẹ́ra ìbàdìgbà ọmọ olóògùn ìṣòdì kẹ́mí ìjàrá iná ṣọ̀rọ̀ wọn tẹ́ paní ògùn ọmọ gbé jàrá rè ẹ̀jẹ̀ èyí rẹ̀ bọ̀sẹ̀dé adé fila òní mọ̀kẹ́mi kéde lárúkọ ọmọ àtọmọ ọmọ èyí òun mọ̀ tẹ́lá o.
13: Ọ̀bọ̀ máa ń jẹ́ ọkùnrin kákáká ọkùnrin kókókó ọkùnrin wàwà wowó ẹ̀kú ṣàánú.
10: Obìnrin kan ló ń kí olólùfẹ́ ẹ̀bẹ́ yẹn.
11: Kìdẹ̀ wá ń ṣe wípé ó bá a fọ́ òkúta tàbí ṣiṣẹ́ ilé kan rárá o.
10: Ṣùgbọ́n torí pé ó bá a gún ìyẹn dáadáa.
11: Ó dẹ̀ fọ gbogbo ẹ̀gbẹ̀gbẹ́ odó ẹ̀ léyìí tó máa ń jẹ́ kó dún mọ́ kó dá ṣakaṣaka láìsí rọ̀tìrọ̀tì. Bóbìnrin yìí ṣe ń gbóṣùbà káre.
10: Bẹ́ẹ̀
11: kò yí gan ló ṣẹ̀wá yé mi pé lówèlówè ni wọ́n fi sọ̀rọ̀.
10: Vigoka
11: herbal capsule.
10: Jẹ́ kì í jẹ́ kó rẹ okùnrin láti gbá bọ́ọ̀lù lórí pápá.
11: Gbogbo tó bí tẹ̀gẹ́ tí ṣan tẹ́ran.
10: Àtẹ̀yà ara tó ti rẹ̀ tẹ́lẹ̀ ló máa jí dìde padà.
11: Tí ò ní sísmẹ̀sìmẹ̀ mọ́.
10: Ìyẹn gan ló fà á tí gbogbo àwọn ọkùnrin fi yan Vigoka láàyò.
11: Ayo herbal help limited ló ṣe é pẹ̀lú natural herbs.
10: Ó dẹ̀ ti wà káàkiri chemist àti pharmacy shop.
11: Telephone 0803-860-6858.
10: Vigoka
11: ìbá.
14: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
15: Abba ajú òkú ti ìgbọ́ ni nípa 24/7 Abba mission kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba mission kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán lọ́mọ ọkùnrin
16: bá dúró tọ́, tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 abamation láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253 Orúkọ mọ́ ni Jánu ọmọ 24/7 abamation. Gbogbo ìgbà.

0: bí ọdún káyọ̀dé ìjọba ìpínlẹ̀ Ondo ló mọ̀ ti gbẹ́sẹ̀lé kí wọ́n máa fún ọmọ ní ìgbéga ìlọsíwájú láti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ kíláàsì kẹrin lọ sí ilé ẹ̀kọ́ girama lẹ́yìn tó lu agogo ọ̀hún sí gbogbo àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ti aládàáni àti ti ìjọba wípé ẹnikẹ́ni tí ó bá tasẹ̀ gẹ̀rẹ̀ sí òfin ọ̀hún ni yóò fi mú kàtà òfin o nítorí wípé àlàkalẹ̀ tí ìjọba àpapọ̀ gbé kalẹ̀ lórí ètò ẹ̀kọ́ ni 6334 lẹ́yìn tó sì jẹ́ pé òun wọ́n sì ń lò lọ́wọ́lọ́wọ́ láì tí gbégi le ìjọba ìpínlẹ̀ Ondo ló wá kéde wípé gbogbo ọ̀nà ni wọ́n ṣeun láti rí dájú pé ọ̀rọ̀ à ń jíròrò nínú ìdánwò àbí orí kò kan wà tó jẹ́ pé ibẹ̀ làwọn ọmọ ń darí lọ láti lọ ṣe ìdánwò torí kí wọ́n ba lè yege nínú èsì ìdánwò wọn àti àwọn ilé ẹ̀kọ́ kan léyìí tí kò ní àkọsílẹ̀ lọ́dọ̀ ìjọba àti àwọn ilé ẹ̀kọ́ aládàáni kan tó sì jẹ́ pé ńṣe náà ṣe iṣẹ́ náà láì gbòòrò ọ̀fẹ́ gbòǹtẹ̀ ìjọba gbogbo rẹ̀ pátá ilé ìjọba ni ó rí sí òru nígbà tí kọmíṣánná fún ètò ẹ̀kọ́ nípínlẹ̀ Ondo lẹ́yìn tó wà fún ètò ẹ̀kọ́ sáyẹ́ǹsì àti ìmọ̀ ẹ̀rọ ilé ọ̀dọ̀gbọ́n ìgbẹ́kẹ̀lé ajíbẹ́fun tí ó kan ọ̀rọ̀ kẹ́kẹ́rẹ́ ìgbà tí ó ń ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn ẹni ọ̀rọ̀ kan lórí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ nílùú Àkúrẹ́ jẹ́ lúlú ìpínlẹ̀ Ondo lánàá ọjọ́bọ̀ léyìí tí wọ́n fi ń wọ forí rẹ̀ sọ bí àwọn akẹ́kọ̀ọ́ ṣe padà sí ilé ẹ̀kọ́ wọn ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ajíbẹ́fun ló wá sọ wípé ogun kí wọ́n máa ti ní síwájú láyìí ṣe wípé ó ti gbó kí akẹ́kọ̀ọ́ wà ní kíláàsì kẹrin ẹni primary four kí wọ́n dédé gbé fìlà kí lọ fi sí GSS1 ó láwọn wọ̀nyí ó ní ẹ̀bọ̀yìn ló mú bá ọpọlọ àwọn màjèṣín wọ̀nyí torí wípé ó gba ọgbọ́n tó yẹ kọ́kọ́ lọ́dún méjì tó kù kí wọ́n tó bọ́ sí ilé ẹ̀kọ́ girama iná ti fi dùn wọ́n ẹ lọ kàyókù nínú ìwé ìròyìn punch àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: Káyọ̀dé
0: bí ọdún
1: pẹ̀lú bí àwọn akẹ́kọ̀ọ́ yóò ṣe máa padà sí ilé ẹ̀kọ́ wọn ní ọjọ́ ajé ọ̀sẹ̀ tí ń bọ̀ yìí gbogbo àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ tí wọ́n wà ní àwọn unity colleges tí wọ́n jẹ́ ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ni wọ́n sọ pé wọn àti ní wọlé fún sáà àkọ́kọ́ ti ọdún tí a wà yìí o wọn ni wọn àti ẹ̀ tí lè sọ ìgbà gan tí wọ́n máa wọlé èyí gan ni ó tẹ̀lé àṣẹ yìí tí ẹgbẹ́ àwọn tí wọ́n jẹ́ ti ilé iṣẹ́ èyí tó ń rí sí ètò ẹ̀kọ́ tó jẹ́ ti ìjọba àpapọ̀ tí wọ́n sọ síta nínú àtẹ̀jáde yìí tí wọ́n fi léde lánàá wọ́n ṣe eléyìí ni o látàrí àti lè fi ẹ̀hónú wọn hàn pẹ̀lú gbogbo oríṣiríṣi nǹkan tí wọ́n gbèrè lórí King's College ilé tí ń bẹ ní ìlú Èkó pàápàá jùlọ pẹ̀lú bí wọ́n ṣe sọ pé wọ́n fẹ́ tà á àti pé gbogbo nǹkan tí wọ́n gbèrè lórí ilé ìwé ọ̀hún ni àwọn ò fọwọ́ sí o wọ́n ní torí náà nǹkan gbogbo àwọn ọmọ èyí tó jẹ́ pé wọ́n wà ní ilé ìwé tó jẹ́ ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí bíi Federal Government Boys Colleges, Federal Government Girls Colleges àti Federal Technical Colleges gbogbo wọn pátápátá ni wọn ní láǹfààní láti wọlé o títí di gbèdéke ìgbà tí ẹnikẹ́ni ò tí ì lè sọ wọ́n ní ó dìgbà tó bá jẹ́ pé wọ́n bá yanjú gbogbo ọ̀rọ̀ náà kó tó di pé wọ́n sẹ̀ máa pàṣẹ ọ̀hún nítorí wọ́n ti sọ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí láti bá wọn ṣe ìpàdé papọ̀ ṣùgbọ́n wọn àbá wọn ṣe ìpàdé o wọ́n sì ti rọ awọ́ ẹ̀bẹ̀ sí wọn títí ṣùgbọ́n wọn àrí tiwọn lò nítorí náà kò sí àyè láti pé kí wọ́n ta ilé ìwé ọ̀hún tàbí kí wọ́n sọ ti aládàáni tàbí kí wọ́n sọ pé wọ́n fẹ́ gbé ìgbésẹ̀ kankan lórí ilé ìwé King's College tí nílùú Èkó ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Daily Post ká ẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
2: Welcome to the magnificent Evergreen Stationery Warehouse, Akure, where you get the best prices in town. Your one-stop shop for everything, office, schools, and study. Ni agbayanu ile itaja nla Evergreen, lawọn lara tun ta tawọn eleyan yọ gbọkanle fun quality stationery materials bi pen, pencils, erasers, sharpeners, highlighters, markers, whiteboard, correction pens, rulers, tapes, staplers, punchers, paper clips, ati sticky note. That's not all. We sell notebooks, jotters, exercise books, file jackets, document wallets, filing cabinets, and envelopes in all sizes and varieties. Koto sibe, diaries in bed, paper rims, A4, A5, tabi A3, drawing books, graphs, drawing board, geometric sets, calculators, office, at school registers, stamp pads, laminating and duplicating materials, citidori computer accessories, direct from factories. Nlawo jawa se cheap be. Oko si mbe nkale, lati bayin kawe rute bara. Gbagede Ojutaye 144, Obadeshida Road, opposite Stadium Junction, Akure. Latagbangba lebi osusi fun anfani yin. Telephone 0816-531-6655. Tabi 0803-855-4422. Evergreen Stationery Warehouse. Quality, variety, and affordability.

0: Hello there. Are you looking for the perfect place to relax, eat, and create beautiful memories in Akure? Then your destination is here. Welcome to Sky 7 Restaurants, where great taste meets classic comfort. Are you craving delicious fast foods, fresh hot bread, mouth-watering shawarma and pizza, refreshing drinks at an open bar, or a peaceful VIP lounge for relaxation? Sky 7 Restaurants has it all. Enjoy fine dining in a beautiful atmosphere, filled with comfort, fun, and unforgettable moments. Every Thursday from 7 p.m., it's karaoke night. Sing, vibe, and share with friends. Every Sunday, enjoy live music performances and every Sunday buffet that keeps your day alive and exciting. Come for Sky 7 Amalabula every day. Sky 7 Restaurants delivers right to your doorstep anywhere within Akure. Visit us today after ShopRite, opposite National Library, beside FMC Annex or Darud, Alagaka Akure. For reservations and delivery, call 0916 127 4420. Sky 7 Restaurants, taste the class, feel the comfort.
1: Káyọ̀dé, kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ Èkìtì Michael Faladé ló ti pa láṣẹ kí wọ́n ṣe ìwádìí tó lóòrìn lórí ẹ̀sùn ìṣekúpa arábìnrin ẹni ọdún 25 kan Kẹ́hìndé Onizu Karaga léyìí tí ọkọ rẹ̀ Sodiq Ibrahim tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó ṣe bẹ́ẹ̀ rán lọ́rùn ọ̀sẹ̀ gangan lórí lásìkò tó bẹ́ sílẹ̀ lórí ọ̀rọ̀ ìgbéyàwó wọn nílùú Adó-Èkìtì tó jẹ́ olúlu ìpínlẹ̀ Èkìtì Ibrahim tí ó jẹ́ ọmọ ẹlẹ́ran ni wọ́n fi ẹ̀sùn kàn pé ó ṣe àkọlù sí ìyàwó rẹ̀ pẹ̀lú àdá láàmú lásìkò ìgbà tí wọ́n yanjú gbogbogbò tó wà láàrin wọn lórí ọ̀rọ̀ àfẹ́ra ní ọjọ́rùú ọ̀sẹ̀ yìí gẹ́gẹ́ bí ìròyìn lẹ́ni tí ó bá ròyìn ìfọ̀rọ̀jẹ̀wọ̀ lórí ọ̀rọ̀ ní àná ọjọ́bọ̀ ló sọ pé tọkọtaya ọ̀hún náà jọ wá láti ìpínlẹ̀ Kogi o léyìí tó sì jẹ́ pé rògbòdìyàn náà fi ń dá mi ọkà nínú ìgbéyàwó wọn látìgbà tán ti fẹ́ra wọn níjojúmọ́ kó tó di wípé ọ̀rọ̀ ń padà wá já sí tí ẹnìkan gbọ̀dọ̀ ọ̀hún lọ gẹ́gẹ́ bí ìkan lára àwọn tí ó fi ọ̀rọ̀ jọ pẹ̀lú náà ló sọ pé olóògbé náà ni ló ti kọ́kọ́ kẹ́rù kúrò ní ilé ọkọ rẹ̀ ò látàrí rògbòdìyàn léyìí tí wọ́n yanjú títí ṣùgbọ́n tí ojú egbò rẹ̀ ò dá látàrí ọ̀rọ̀ ọ̀hún ni ó sì ṣe kó lọ sí ọ̀dọ̀ ìyá rẹ̀ ìròyìn wa tẹ̀síwájú pé ó ní òun mọ̀ nípa ọ̀rọ̀ làásìgbò nínú ìgbéyàwó wọn débi wípé ọmọbìnrin ọ̀hún kẹ́mi rẹ̀ má bàa bọ́ǹgbà náà ló fi kó kẹ́rù kúrò lé ọkọ rẹ̀ ọ̀hún nítorí rògbòdìyàn léyìí tí wọ́n yanjú títí ṣùgbọ́n tí òpin ò débá oníṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ gbogbo ipa tí afurasí ọ̀hún tó ń sà láti jẹ́ kí ọ̀rọ̀ náà kó yanjú pẹ̀lú arábìnrin ọ̀hún ni kò ṣe é fi ewé mọ́ o léyìí tó sì jẹ́ wípé ó padà wàá yọrí sí bí ó ṣe rán ìyàwó rẹ̀ lọ́rùn ọ̀sán gangan. Ẹ lọ kàyíkù nínú ìwé ìròyìn Punch, ìwé ìròyìn Daily Post àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
2: Káyọ̀dé,
1: bí ọdún
2: ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ló ti kéde wípé tó bá fi máa di ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún tí a wà yìí gbogbo àwọn akẹ́kọ̀ọ́ lè tó jẹ́ pé wọ́n ń bẹ ní ìpele yìí tó jẹ́ pé ó ga jù ní iléèwé girama ìyẹn senior secondary school àti gbogbo àwọn iléèwé tó jẹ́ ti iléèwé gíga ní orílẹ̀-èdè yìí ni wọn yóò máa láǹfààní o láti máa rí data tí ó ń lọ sí nǹkan bíi 100 megabytes lò ní ojoojúmọ́ lọ́fẹ̀ẹ́ o. Wọ́n ní èyí ni wọ́n gbé kalẹ̀ láti iléeṣẹ́ yìí tó jẹ́ pé ó rí sí ọ̀rọ̀ ìbáraẹnisọ̀rọ̀ pẹ̀lú àjọṣepọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ èyí tí wọ́n gbòòrò sí tí wọ́n tari òsì afẹ́fẹ́ yìí àti iléeṣẹ́ yìí tó jẹ́ ti ètò ẹ̀kọ́ ní orílẹ̀-èdè yìí. Wọ́n ní pẹ̀lú eléyìí wọn yóò máa kẹ́kọ̀ọ́ lórí ẹ̀rọ ayélujára ní ti data yìí tí wọ́n sọ pé wọ́n fẹ́ máa fún wọn ní ojoojúmọ́ náà. Nítorí ìdí èyí wọ́n ní nígbà tó bá fi máa di ọjọ́ kìíní nínú oṣù kẹwàá ọdún tí a wà yìí inú ìgbésẹ̀ náà yóò bẹ̀rẹ̀ o gẹ́gẹ́ bí mínísítà tó wà fún ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè yìí ìyẹn Dr. Tunji Alausa bó ṣe fìlédè lánàá òde yìí. Ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch àti gbogbo àwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
3: Ẹ̀yin èèyàn mi nípínlẹ̀ Ondo Èkìtì Ọ̀ṣun àti gbogbo agbègbè rẹ̀ pátápátá oríire ló wọlé yìí ayọ̀ abara tíntín. Family Arena ló máa rámí sí gbogbo ènìyàn o àti pàápàá ọgbẹ́ni tí ń ta báàgì ra bàtà tó ń ta aṣọ àwọn tí ń ta hóòsèèsì àtàwọn tí ń ta retail ń ta àwọn alọ́sọ́kótó rèé o lápòṣòkòtò alákùrẹ́ olóyè mẹ́kùn fún ọgbẹ́ni tí ń ra rárá tú tà bàtà aṣọ báàgì obìnrin báàgì ọkùnrin báàgì àgbẹ̀ travel bíi bọ́ọ̀sì lórí ranran àtẹni tó fẹ́ lọ sókè òkun kọ́ fẹ́ ra báàgì àti gbé lọ sí òyìnbó tàbí àwọn tó fẹ́ alára tú tà tí wọ́n fẹ́ ra hóòsèèsì ẹ máa bọ̀ ní wìtìwìtì ní Family Arena torí lọ́wọ́lọ́wọ́ yìí discount ń bẹ lórí gbogbo ọjà tẹ bá rà lọ́dọ̀ wa o. Family Arena wà ní oyin bíi building opposite Weber Bank, Adeshida Road, Akure, Tabiki Mabodi Shop, Tobani Dojikojo First Bank, after Texaco, Pier Ban Losi SO, Lakure, Pogani Ferabata, Asho Baggy, Asho Kone Batokone, Tosmasho Mode Batom, Made Baggy, Obade Baggy, Biri Lujibo, Baggy, Biloso De, Emma Puaso, the number 08037453497. Family Arena, Ilesha Tabioke, Yonusi, Tosi Shebe, Yonusi Wayne.
4: Tó yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjòkó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
5: Jọ̀wọ́ ẹdúró lọ́jà rẹ̀.
6: Kí ló ṣẹlẹ̀?
5: Kí wọ́n tó sọ wápọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fíríjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ. Kí ìṣe ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
4: Ní tòótọ́.
5: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
4: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDK wà.
6: Èwo ló tún jẹ́ CDK báyìí?
4: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
4: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
5: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
4: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá dọ̀dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
7: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, Lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
8: CDK, sọ́yẹ́ yẹ, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.

0: pàdé àwọn tó ṣe bẹ́ẹ̀ tó jáláìsí ní ìjọba ìbílẹ̀ Òdìgbò nípínlẹ̀ Ondo lọ́nà ti di mẹ́tàdínlọ́gbọ̀n báyìí léyìí tí ìjọba ìpínlẹ̀ Ondo sì ti bẹ̀rẹ̀ gbígbógun ti àtiwágbò dẹ́kun fún bí wọ́n ṣe ń jáláìsí lórí ọ̀rọ̀ pé wọ́n mọ àgbo náà àti àwọn kan léyìí tí ìjọba ò buwọ́lù láwọn ìlú wọ̀nyí gẹ́gẹ́ bí ìròyìn bí ó ṣe tẹ̀síwájú nígbà tí oníròyìn tí ó fi sàwọn ní àwọn olùgbé alárọ̀mí òbò àti ìlú Òdìgbò ni wọ́n ṣe bẹ́ẹ̀ fara kááṣá ikú òjijì ọ̀hún ò nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣàìsàn lẹ́yìn ìgbà tí wọ́n mọ àgbo kan tántán fura sí wípé àgbo ni o wọ́n ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí ní ìjẹta mújà náà àwọn mẹ́rìnléníogún ni ló ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe àkọsílẹ̀ rẹ̀ pé wọ́n jáláìsí nínú ìlú méjèèjì nígbà tí alága ìjọba ìbílẹ̀ Òdìgbò Táíwò Adégoróyè tí ó bá ní ìfọ̀rọ̀jọ̀wọ̀ lánàá ọjọ́bọ̀ ló sọ wípé iye àwọn tí ó jáláìsí báyìí ti di mẹ́tàdínlọ́gbọ̀n o Adégoróyè wá ní àwọn mẹ́jọ ṣáájú ló jáláìsí ní alárọ̀mí òbù nígbà tí àwọn mẹ́rìndínlógún tí wọ́n gbókùn gàjà nílùú Òdìgbò ó wá fi kún pé ọ̀rọ̀ ọ̀hún ni ìjọba mọ̀ ṣe bẹ́ẹ̀ bu omi tútù sínú àmù léyìí tí ìkòkò rẹ̀ tó ń gbóná lala lórí iná látàrí bí àwọn ẹ̀ka elétò ìlera bí wọ́n ṣe sánjọ́kòtò tí wọ́n tẹ̀kù lè sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún láti ìjọba ìpínlẹ̀ sí ìjọba ìbílẹ̀ ni wọ́n ti gbé àdìdé wá o wá tẹ̀síwájú ní iye àwọn tí ó ti ṣe bẹ́ẹ̀ pọ̀ lọ báyìí ni mẹ́tàdínlọ́gbọ̀n oníṣùwọ̀n wọ́n ti ń wa egbò dẹ́kun fún ọ̀rọ̀ nítorí pé àwọn òṣìṣẹ́ elétò ìlera ni wọ́n ti dá oorun mójú o láti rí i dájú wípé wọ́n gbógun ti ohun tó ran wọn lọ́rùn ọ̀sẹ̀ gẹ́gẹ́ ọ̀hún bẹ́ẹ̀kẹ̀ ni wọ́n ti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó gbọ́ ọ̀rọ̀ náà ló dàbí ẹni wípé ó ti ń rọlẹ̀ wọ̀ọ̀kù ó ní gẹ́gẹ́ bó ti sọ ní àwọn àjọ amúṣẹ́yá kan ni wọ́n ti ń lọ sí gbogbo àwọn bùdókọ̀ gbogbo àwọn ọjà gbogbo àdúgbò àti gbogbo àwọn ìsọ̀ láti rí dájú wípé gbogbo àwọn ohun tí ìjọba sọ wípé kẹ́nikẹ́ni ó máa mú mọ́ tí wọ́n gbẹ́sẹ̀ lé tàbí àwọn àgbo ni àbí àwọn fẹnujá kan tinú ọ̀rá tó ṣe rẹ́gí àpò rẹ ó ní gbogbo rẹ̀ pátá ni ìjọba ti lọ ń palẹ̀ mọ́ o lórí àwọn tó ń tà á bẹ́ẹ̀ ni àwọn àjọ tí ń ṣe ọ̀rọ̀ àyíká àti ìlera àwọn ọmọnìyàn ni wọ́n kóra wọn dọ́ láti ìjọba ìpínlẹ̀ léyìí tó sì ti wà nínú ìlú ọ̀hún tí wọ́n ti ń ṣe ìwádìí tó lóòrìn láti rí i dájú wípé gbogbo ọ̀rọ̀ ń ló jẹrodò tó lọ mumi ẹ lọ kàwé kù nínú ìròyìn punch daily post vangard àti ọ̀pẹ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: Káyọ̀dé
0: Jọdún
1: ẹni tí ń ṣe ọmọ oyè sí ipò igbákejì ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress NDC ìyẹn sẹ́nitọ̀ Rabiu Kwankwaso ló mọ̀ ti rọ ẹni tí ń ṣe olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC yẹn tó ti fi ìgbà kan rí jẹ́ igbákejì ààrẹ ilẹ̀ yìí Atiku Abubakar pé ìbádá ọ̀kan sọ fún un pé kó lọ já mi kúrò nínú pé òun ṣe fẹ́ máa jó lágbálágbá láti lọ díje sí ipò ààrẹ orílẹ̀-èdè yìí nínú ètò ìdìbò tó máa wáyé lọ́dún 2027 Kwankwaso tó gbàlejò àwọn tí wọ́n jẹ́ Fulani àgbẹ̀ ni ó ti sọ̀rọ̀ yìí ní ilé rẹ̀ nílùú Abuja. Ó ní dípò tó yẹ kí Atiku kó sẹ̀ máa sọ pé òun fẹ́ máa lé ipò ààrẹ báyìí ńṣe ló yẹ kó lọ jókòó jẹ́ sí ìlú rẹ̀ kó sì gbájúmọ́ oyè Wàsíìrìn èyí tí wọ́n fi jẹ. Ó ní tá a bá tún wò ó wàá rí i pé ètò ìlera ọ̀rọ̀ ìlera fún Atiku ó ṣe pàtàkì gan-an kó gbájúmọ́ ìlera rẹ̀ àti pé tá a bá wo ọjọ́ orí rẹ̀ gan-an àá rí i pé ó yẹ kí wọ́n sọ fún Atiku Abubakar pé kó lọ jókòó jẹ́ o. Nígbà tó ń sọ fún àwọn tí wọ́n jẹ́ alátìlẹyìn fún Atiku Abubakar àti ẹgbẹ́ òṣèlú ADC ọ̀hún ló sọ o. Ó ní lóòótọ́ àti lódodo ó ní Atiku Abubakar ó ní nǹkan tó lè ṣe fún orílẹ̀-èdè Nàìjíríà láti lè jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà ó tẹ̀síwájú. Ó ní ṣùgbọ́n ṣá táwọn bá wọlé àwọn máa tọ́jú rẹ̀ dáadáa gbogbo nǹkan tó bá sì rí pé ó lè jẹ́ dáadáa láti jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà ó tẹ̀síwájú làwọn ó bèrè lọ́wọ́ rẹ̀ táwọn ó sì mú un ṣe. Ó ní torí náà ńṣe ni kí Atiku Abubakar kó lọ dúró jẹ́ kó mọ́ tiẹ̀ lọ máa jó lángbálángbá pé òun tún fẹ́ padà díje sí ipò ààrẹ orílẹ̀-èdè yìí. Ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.

0: Fayade.
1: Mọ̀lẹ́bí Chiamaka Shilaka tó jẹ́ akẹ́kọ̀ọ́ ní kọ́lẹ́jì tó ti ń kẹ́kọ̀ọ́ nípa ìtọ́jú ẹni àsáyẹ́ǹsì ní àlọ́ níjọba ní ìpínlẹ̀ Anambra. Iná ti ń lawọ́ ẹ̀bẹ̀ sí ọ̀gá àgbà yẹn ti lè ṣe ọlọ́pàá orílẹ̀-èdè Ọlátúnjì Dìsù pé kó pa aláṣẹ òkun bẹ̀rẹ̀ ìwádìí ọ̀tún yanranyanran lórí ikú akẹ́kọ̀ọ́ ọ̀hún léyìí tí wọ́n sọ pé ó lọ́wọ́ kan àyàn nínú. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ṣe sọ, Chilaka ọ̀hún ni wọ́n ní ó já láìsí ní ọjọ́ kẹrìnlá oṣù kẹfà ọdún tá a wà yìí nínú ikú léyìí tí àwọn mọ̀lẹ́bí ọ̀hún tí wọ́n nígbàgbọ́ wípé ó lọ́wọ́ ìṣekúpani nínú ọgbà ilé ibi tí wọ́n ń gbé ti akẹ́kọ̀ọ́ ọ̀hún tó wà ní ìpínlẹ̀ Anambra. Nígbà tí ó ń bá oníròyìn fọ̀rọ̀ jọ̀wọ̀ ní gbàgede ọ̀rọ̀ nílùú Port Harcourt ní ọjọ́rùú ọ̀sẹ̀ yìí, ẹni tí ó jẹ́ amòfin léyìí tó ń ṣojú mọ̀lẹ́bí ọ̀hún Ifemi Eyilonu, wọn ló mọ̀ ṣe àlàyé pé ọ̀rọ̀ ọ̀hún ni kò rọ̀wọ̀ kù nínú wọn, bẹ́ẹ̀ ni kò tẹ́ wọn lọ́rùn. Ọwọ́ tí wọ́n fi mú ìwádìí lórí ọ̀rọ̀ ọ̀hún láti iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Anambra. Eyilonu ni pàápàá jùlọ wọn ló bẹnu àtẹ́lu bí wọ́n ṣe yọ̀ǹda ẹni gan tí wọ́n fura sí pé ó ṣe púpọ̀ arábìnrin náà tó wà lágolo ọlọ́pàá Ugo Suku Ugo Eze. Nígbà tí wọ́n ń sọ wípé ìwádìí ni ò tí ì parí lórí ọ̀rọ̀ náà tí wọ́n ti ṣí arákùnrin ọ̀hún lẹ̀ wípé kó máa lọ. Àwọn mọ̀lẹ́bí náà fi ẹ̀sùn kàn wípé àwọn ti gbé bákan lórí ìkan o, wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ti fi bákan bọ̀ kan nínú lórí ọ̀rọ̀ ìwádìí tí wọ́n ń ṣe. Bẹ́ẹ̀ kẹ̀ ni wọ́n ṣe bẹ́ẹ̀ fi ẹ̀sùn kan ọlọ́pàá tí ń ṣe ìwádìí lórí ọ̀rọ̀ náà ni IPO Supo Nwaje Francis, léyìí tí ó wá láti ẹ̀ka tí ń fìfúnlẹ̀ ìwà ọ̀daràn ní ọ̀ká, àti ẹni tí ó jẹ́ ọ̀gá rẹ̀ CSP Ayọ̀rìndé David, léyìí tí wọ́n ní òun gan ló wà ní ẹ̀ka tí ó ń gbẹ́sùn ìṣekúpani ní ẹ̀ka tí ó ń fìmúfúnlẹ̀ ìwà ọ̀daràn ní iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún. Àwọn ẹ̀sùn náà ni ló tilẹ̀ jẹ́ pé wọn ò tí ì ṣèwádìí rẹ̀ dé kùnkùndò. Àwọn mọ̀lẹ́bí wá tẹ̀síwájú nípa bí ọ̀rọ̀ bó ṣe mú láyà wọn wípé àwọn ọlọ́pàá inú wọn ò tiẹ̀ pé àwọn mọ̀lẹ́bí, wọn ò sọ ohunkóhun, wọn ò bá wọn sọ̀rọ̀, wọn ò fọ̀rọ̀ jẹ̀, wọ́n sì sọ fún wọn wípé ìwádìí ń tẹ̀síwájú. Ṣùgbọ́n láti ìgbà tí Chilaka tí ó ti já láìsí, kò sí ohunkóhun tí wọ́n gbọ́ láti ọ̀dọ̀ àjọ ọlọ́pàá ọ̀hún. Tẹ́ ẹ bá fẹ́ kàyókù, ẹ lọ sínú ìwé ìròyìn Punch, ìwé ìròyìn Daily Post àtàwọn ìwé ìròyìn kan tó jáde lónìí.
0: Káyọ̀dé
1: Jọdún
0: ọmọ oyè sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Social Democratic Party, ìyẹn ọmọọba Adébáyọ̀ Adéwọlé ló mọ̀ ti sọ báyìí pé tó bá jẹ́ pé òun láǹfààní láti di ààrẹ orílẹ̀-èdè yìí ni oníṣẹ́ rí mínísítà tó wà fún olú ìlú ilẹ̀ wa ni ìyẹn Yẹsan Wike. Ó ní ṣe lòun máa fi sẹlotéèpù sẹ́nu rẹ̀ tóun yóò sì ti ẹnu rẹ̀ pa pépépé o látàrí ìsọkúsọ ọ̀rọ̀ tó máa ń sọ káàkiri ìgboro. Adébáyọ̀ tó sọ̀rọ̀ yìí ó ní lóòótọ́ o, ó láfi tá a bá máa pẹ̀gà jànàkú láàsọ pé mo rí nǹkan fìrí. Ó ní Wike ń ṣiṣẹ́ gan gidi nílùú Àbújá táàrí ni o, ó ní ó lágbára láti ṣiṣẹ́ àti pé gbogbo àwọn iṣẹ́ yìí tó ṣe nílùú Àbújá ló ti jẹ́ kí gbogbo nǹkan kó dìrọ̀rùn fún àwọn èèyàn. Ó ní ó lè rìn fàlàlà fàlàlà bó ṣe wọ̀ ọ́. Ó ní tó bá jẹ́ pé gbogbo àwọn kọmíṣánná tó wà fún ọ̀rọ̀ iṣẹ́ òde ní orílẹ̀-èdè yìí ní àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan wọ́n ń ṣe bí Wike ṣe ń ṣe ni. Ó ní ó ní orílẹ̀-èdè Nàìjíríà yóò ti wo ẹ̀wù ọ̀tún. Ó ní ṣùgbọ́n kinní kan ló ba àjà òjẹ́ apá rẹ̀ mọ̀ gbogbo itan rẹ̀ lọ. Ó ní sẹ́ rí gbogbo ìtukutu èyí tí Wike tó lọ ń tu káàkiri ni. Ó ní kì í ṣe nǹkan tó lè ran ọ̀rọ̀ òṣèlú àwa ara wa lọ́wọ́ rárá àti rárá ni o. Ó ní yàtọ̀ sí yẹn kọ́, ó ní sẹ́ rí ọwọ́ tó jẹ́ pé ó fi ń lo agbára tó sì tún lo gbogbo nǹkan tó ní ní ìkáwọ́ láti máa fi tipátipá ṣe nǹkan. Ó ní ìyẹn náà ò tún dáa rárá àti rárá ni o. Ó ní ṣùgbọ́n tá a bá sọ pé kó ṣiṣẹ́ ó ní Wike ò rẹ̀yìn rárá o, ó ló ń ṣiṣẹ́ gan gidi. Ó ní ṣùgbọ́n tóun bá máa ṣe àpèjúwe Wike òun yóò rí pé òun yóò ṣe àpèjúwe rẹ̀ pé ṣé ẹ rí Wike tẹ́ ẹ rí yìí o, àpẹẹrẹ burúkú gbáà ń ló jẹ́ fún ọ̀rọ̀ òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà nítorí pé ọwọ́ tó fi ń fi agbára ṣe iṣẹ́ rẹ̀. Ó ní ṣùgbọ́n ó ní ìyẹ̀wò wá sọ pé kálé ọmọ burúkú fún ẹkùn pa o. Ó ní tóun bá di ààrẹ òun lè yan irúfẹ́ Wike sí ipò. Ó ní ṣùgbọ́n ṣákiní kan lòun yóò ṣe, òun yóò gbé kọ́kọ́rọ́ sí ẹnu rẹ̀ ni kó má bàa máa tu ìtukùtù káàkiri ìgboro. Ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Vangard àti gbogbo ọ̀pọ̀ àwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
2: Adúgbò lọ́wọ́ gbogbo ẹ̀jẹ̀ bá gbé tòtún lọ́wọ́
3: ṣe fún mi.
2: ogun ta sun ku lo oja yen wa moriri yin e seun seun
0: a dupe o
2: en ti e n se atileyin fun etu bo se won ta fe amoriri yin o gbara lowo olorin le lajo ma ri bara
0: mi olorun
2: lo ko eni keji mi
0: a chief commander bi odun ilorin le ni je alade alele lo ko ton fi n gbe mi laruge
2: oruka le lo ko ti mi ati wede fale gan baba to bi mi lomo eriji ekiti ngodin city na bi mi sibe na mu dagba si bi odun ya karele
0: karele ile la nlo agbere kan oroko roko roko roko ko gba gbe ile
2: o ya fe gbe mi abe ope anuya leriji yin ikiti.

0: ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọfẹ láti máa gbọ wa báyìí a tún gbé nǹkan míì dé láàárọ ọtọ bẹẹ sì ni má jà gbọkàn sí ń bẹ torí pé tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ nípa seed care ìní iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá ìṣe móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá à ń wò wípé bí ilé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDK má fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara ilé.
1: Ẹ ṣeun olóòtú ẹ kú òun ní àtàrọ̀ orúkọ mi ni Okunola Abdulhakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ nítorí pé oyún fún wa lá

0: wọn tún bẹrẹ fún olèṣà aláìmọpanilẹrin lákòókò àpéjọpọ ìtakùrọsọ orí ìlà mọlẹbí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
1: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
1: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣètò.

0: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي يحيي ويميت وإليه يرجع الأمر كله وهو على كل شيء قدير اللهم صل وسلم وبارك على مبعوث رحمة للعالمين بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه والسراج المنير محمد بن عبد الله وعلى آله وعلى أصحابه وعلى جميع أمته آمين أدوكوا فن الله وبا الله وبا لان وبا لبرا وبا تشويق أتي ويه وناني أشي إطولة tasuko ba to ti kaluku wa ta ba to kuro laye olorun ba ina tun ni olorun ba yo si ni ku laye laye yo ma be gbere ni adupe fun olorun ba na olorun ko dakun ise mi wa olorun ba dakun jo je ti orire ije to olorun ba si tun ni ka tun dagba ta tun kuro laye olorun ko dakun ko je ke lo daada kari daada file saye kari daada mu lo ka tun lo ba daada olorun olorun ko wa se wa le daada bi rahmati ya arhamar rahimin atorokati ge fun wa wa muhammad awon ra di awon sahaba ti gbogbo lutede la na nabi awon ki gbogbo eyin lutede si wa lokunrin lobirin lomade lagba pe akabo sori eto yin eto wa atibian ero olohun to so n gba wa eto yi lati lo owo nipin lohun to wa nbi kolohun ba wa duro tero olohun ba na pon ti ja pada si ti o da olohun lokun ma yo bero olohun ba ila ila abdul wasi yusuf ni orukọ temi loni a ma woye si ti omo iya wa tolo ba ti wa ni kiti tan ode bawo na ni a se se lati pale re mo bawo na ni a se mala mara fun to se wi pe bi waye re nijo to wa saye ta se kini ta mara fun nijo to ba fe kuro laye na bawo la se rin eleyi la mashallah ya tawon to wa jo ma loni inshallah fadela to sheik dr tijani muhammad roji to ya mi tun je chief imam for first dewa polytechnic ni lowo awon na ni won mo ba shalaye re pelu go olohun bismillah sheik
1: alhamdulillahi rabbil alamin wassalatu wassalam ala nabiyyina muhammad sallallahu alaihi wasallam wa ala alihi wa ashabihi wa man tabi'ahum ila yawmiddin adupa fun olohun oba ọba ẹlẹ́dà wa ọba tí ń pèsè ìjẹ́ àtìmọ́ fún wa ọba tí ń fi ṣọ́rọ̀ ẹ ṣọ́wà àtọ̀rọ̀ ìkẹ́ àtìgẹ̀ fún ànábì wa muhammad sallallahu alaihi wasallam àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn onígbàgbọ́ òdodo pátá lápapọ̀ mo kí gbogbo ẹ̀yin bàbá bàbá wa gbogbo ẹ̀yin aṣáájú wa nínú ẹ̀sìn àbẹ̀ ọlọ́run àlékún ìṣọ́ ọlọ́run kọ́lọ́run ọba dákun kó mọ bá wa fi ṣọ yín gbogbo ẹ̀yin tẹ̀ ń tẹ́tí gbọ́ wa mà tó ń bẹ ọlọ́run àrélù àjálù kọlọ́n dákun kó mọ́jọ́ ṣẹlẹ̀ sí yín o ọlọ́run ọba ẹlẹ́dà wa bá wa sọ̀rọ̀ nínú alukur'an a'udhubillahi minash-shaytani rajim bismillahir rahmanir rahim aina ma takunu yudrikumul mautu wa law kuntum fi burujin mushayyada ọlọ́run ọba ní gbogbo bí ẹrí ẹ sá lọ gbogbo bí ẹrí ẹ wọ̀ lọ níbikíbi tẹ bá wà ikú ò lè yín bá bẹ̀ o wàlàó kó ń tún fi burú òjìn musa ìyàdà kódà gbogbo ohun tẹ́ ẹ lè fi ṣe ìṣọ́ kò sí bó ṣe lè wù kó nípa tó ikú yóò yọ yín bí ẹni yọ jìgá ni o yóò mú yín kúrò láyè ọlọ́run ọba wa ń bá wa sọ̀rọ̀ ń bí ẹlòmíì ń bẹ tó bá jẹ́ towó ọlọ́run ọba fún tó bá jẹ́ ti pò ọlọ́run ọba fún gbogbo àwọn nǹkan wọ̀nyí ló fi rọkiri ká ìṣọ́ fúnra rẹ̀ ọlọ́run ọba ní ẹ lè ṣọ́ra lọ́dọ̀ èèyàn ẹ lè ṣọ́ra lọ́dọ̀ ọ̀tá ṣùgbọ́n ẹ lè sápamọ́ fún ikú o ló fà á tó fi já sí wípé kí gbogbo wa máa rántí wípé gbogbo ilé ọlá ọ̀rọ̀ tó níyẹn tí kú bá dé wọ́n gbé ọ kúrò ńbẹ̀ ńbo ni wọ́n gbé ọ lọ kì í tún ṣe inú bẹ́ẹ̀dì kì í ṣorí bẹ́ẹ̀dì mọ́ o kì í ṣe inú yàrá mọ́ o inú wo lẹ̀ ni wọ́n gbé ọ sí o ló fi já sí wípé ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run tó tóbi ni wípé gbogbo àwọn nǹkan tí ó ń jẹ́ ìjọsìn nínú ẹ̀sìn ọlọ́run ọba kọ́ wa ọlọ́run ọba ṣàlàyé rẹ̀ bẹ́ẹ̀ ṣe ṣé ní bẹ́ẹ̀ ṣe ṣé ní bẹ́ẹ̀ ṣe ṣé ní oore ńlá ni ló fi já sí wípé ẹnikẹ́ni kò kàn lè dédé mú nǹkan kan tuntun wá pé bóun ṣe fẹ́ ṣẹ̀sìn tòun rèé nínú islam rárá o gbogbo ẹ̀ náà lànàbì sallallahu alayhi wa sallam ló ti ṣàlàyé fún wa ló fà á tó jẹ́ wípé boko mùsùlùmí bá kú bóò láṣẹ palẹ̀ rẹ̀ mọ́ ànàbì wa muhammad sallallahu alayhi wa sallam ó ti ṣàlàyé eléyìí lẹ́kùnrẹ́rẹ́ fún wa o. ká bẹ̀rẹ̀ níbi àwọn nǹkan tí ọlọ́run ṣe wípé ìwọlé lè má ṣe o nígbà táwọn òkú yín tó bá kú o. àkọ́kọ́ àní àhá téèyàn máa sunkún máa kígbe máa gbóhùn sókè ohun àrò rárárá débi wípé àwọn ọ̀rọ̀ tí ò da yóò máa jáde lẹ́nu èèyàn bẹ́ẹ̀ ni inú lè bàjẹ́ omi lè jáde lójú ṣùgbọ́n ọ̀rọ̀ téèyàn máa fi wá kígbe eléyìí ò gbúdọ̀ ṣẹlẹ̀ o. wáyà muhammad tún ọlọ́run ṣe eléyìí léèwọ̀ nítorí wípé ẹlòmíì tí wọ́n kanlẹ̀ ti ń pẹ̀tù sí lọ́kàn tóun náà sì ti ń tara rẹ̀ ti ń balẹ̀ gbẹ ẹnìkan àti ìbàdàn ní ti ń bọ̀ ẹni rẹ̀ ṣaláìsí lákùrẹ́ òun fúnra rẹ̀ ló wọkọ̀ kò kígbe nínú ọkọ̀ títí tí tó fi dákùrẹ́ o kò sunkún ńgbò bá ti wá wọlé báyìí ní wà á bẹ̀rẹ̀ igbe talẹ̀ ẹni tó ṣe léyìí o ẹni tí ń ràn òun lọ́wọ́ léléyìí o ó fi ìyàwó lẹ̀ fọmọ lẹ̀ o kò tún sí bóun ṣe fẹ́ ní lárímọ́ láyé o gbogbo ilé tó ti tutù tẹ́lẹ̀ ariwo tó wá sọ islam kòrò ojú séléyìí eléyìí ń fi hàn wípé ń tọ́lọ́hún ọba ti kádàrà rẹ̀ mọ́ òun bínú sí òun ta kó alìdíhánu lè amúri láyé ta àlà eléyìí náà rebellion nínú against the commandment of allah dorúkọ ọlọ́run ọba rẹ̀ pawọ́ láṣẹ wípé inú lè bàjẹ́ omi lè jáde lójú àwọn ò gbúdọ̀ sọ ohun tó bí ọlọ́run nínú àwọn tiẹ̀ nísìnyí ó ti ń sọ nǹkan tó bí ọlọ́run ọba nínú o. bákan náà ò gbúdọ̀ mọ gbára rẹ̀ lójú ẹlòmíì bí ṣe ń kígbe náà ní gbára rẹ̀ lójú ẹlòmíì bí ṣe ń kígbe náà ní aṣọ mọ́ra rẹ̀ lọ́rùn ẹlòmíì gbogbo irun orí rẹ̀ yóò lọ fa wípé òun fi ń dárò. ànábì wa muhammad sallallahu alayhi wa sallam onílẹ̀ìsà minna man latamal hududa wa shaqqal juyuba wa da'a bi da'awal jahiliya ojíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam òun tóun kì í máa ṣara wa ẹni tó kù kú fún tí mẹ̀sìn ní kígbe tí ń dárò tí wọ́n ń gbára rẹ̀ létí tí wọ́n ń yaṣọ mọ́ra rẹ̀ lọ́rùn bákan náà oríṣiríṣi ọ̀rọ̀ jahiliya ti ń jáde lẹ́nu rẹ̀ àkìíṣe eléyìí o. bákan náà nínú àwọn ètò janahis bá a ṣe ń palẹ̀ mọ́ òkú ti islam a rí eléyìí nínú hadith ànábì wa muhammad sallallahu alayhi wa sallam asri'u bil janaza fa in taku salaha fa khairun tuqaddimunaha ilayhi wa in taku siwa dhalika fa sharrun tad'unahu an riqabikum muttafaqun alayhi ojíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ní lẹ́sẹ̀kẹsẹ̀ tó kù ti papòdà báyìí ẹ bẹ̀rẹ̀ sí ní palẹ̀ rẹ̀ mọ́ nílànà tẹ̀sí nítorí pé tó bá jẹ́ ní eré ni dáadáa tọ́lọ́run wọn bá ti pèsè fún nínú sàárè ẹ ti tètè fẹ́ lọ gbé padé dáadáa ni tó bá sì jẹ́ ní ibi ni ẹ ti tètè ń gbé aburú kúrò lọ́rùn yín o. àfáà sheikh muhammad bin usaimi rahimahullah wọ́n ní àkọ́kọ́ nínú ìwà àbàjẹ́ wrongdoings táwọn èèyàn máa ń ṣe sí ẹni wọn tó fi lé ayé lẹ̀ òun ni kí wọ́n máa dìlé pípalẹ̀ rẹ̀ mọ́ kódà ẹlòmíì yóò máa sọ wípé gbúdọ̀ tí ì ṣe anything until ìgbà tóun dé tóun bá dé bẹ́ẹ̀ sì ni ó lè gbà á lọ́jọ́ méjì kó tó dé. this is one of the first wrongdoings you are doing to the deceased soul. àfáà ibn usaimi rahimahullah wọ́n ní kí ló dé ẹ ṣe ń ṣe ìpalẹ̀mọ́ òkú bí ìgbà tẹ́ ẹ bá ń ṣègbéyàwó tá a bá ń ṣègbéyàwó tọkọyàwó ò bá tí ì dẹ́rìn pé ẹjẹ́ á dúró tọkọyàwó ẹjẹ́ á dúró de lágbájá ẹjẹ́ á dúró de làkàṣègbè ká tó bẹ̀rẹ̀ prógrámù wedding ceremony nìyẹn ṣùgbọ́n o tó bá ti jẹ́ à ń ṣèpalẹ̀mọ́ òkú wọ́n ní ká ṣọ́ra níbi àwọn eléyìí òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ní kọ́mọ́kọ́mọ́ ká ṣèpalẹ̀ rẹ̀ mọ́ eléyìí òun ló lẹ́tọ̀ọ́ o. òun ló fà á tó fi já sí wípé a bẹ̀rẹ̀ pẹ̀lú gúúsù lọ́mọ yìí wíwẹ́ òkú ẹ̀rù wípé wíwẹ òkú hukmuhu ìdájọ́ rẹ̀ nínú islam zahaba jumhurul ulama ila anna ghusla al mayyit fardu kifaya won fardu kifaya ni ti a ba ti ri awon kan ninu awon musulumi ti won ba ti we oku na ijoran yan re yen olohun ba ti mu kuro fun gbogbo awa to ku ta wa leni to se wi pe o leto ko jo un ni o we oku man awla nas bi ghusl al mayyit ẹ àkọ́tọ́ yẹ kóhun ló lẹ́tọ̀ọ́ kó wẹ òkú yìí àkọ́kọ́ nínú tá a máa ń bí òun ni wípé ẹni tí ó bá wẹ òkú a gbọ́dọ̀ rí àwọn nǹkan méjì kan lára rẹ̀ àkọ́kọ́ asalahu ó gbọ́dọ̀ jẹ́ ni eré tó ní àmọ́nà o àwọn nǹkan tó bá rí lára òkú ẹnu rẹ̀ oní máa tó borobororo kó máa sọ jáde òkú míì èèyàn pupa ni ṣùgbọ́n wàhálà pé ẹ̀mí jáde lára rẹ̀ tàbí fáwọn ọdí míì gbogbo ojú rẹ yóò tọ́nù sí dúdú ìwọ wá wẹ òkú tán o ti wá di rédíò tó wá ń sọ káàkiri pé a tẹ bá rojú lágbájá ṣe ló dúdú bí èédú rárá asọlá ẹni tó ṣe pé ní tó bá rí lára òkú kò ní í sọ síta ẹlẹ́ẹ̀kejì àkíbọ̀rọ̀ ó gbọ́dọ̀ jẹ́ni tó lẹ́kọ̀ọ́ nípa bó o ní a ṣe ń wẹ òkú tí méjèèjì yìí bá wá pé ìta àwò tá a bá rí mọ̀lẹ́bí òkú tó súnmọ́ pẹ́kípẹ́kí ìyẹn ni a kọ́kọ́ gbọ́lá fún wípé òun ni kò wẹ òkú yìí a wá wo gbogbo mọ̀lẹ́bí rẹ̀ a rí ẹni tó mọ bóò la ṣe ń wẹ òkú tó a wà mùsùlùmí mi tó ṣe wípé ó lẹ́kọ̀ọ́ nípa bóò ni a ṣe ń wẹ òkú àfáwà salim bon obedu al-ashjai òdí aláwọ ànihu wọn nígbà tó jíṣẹ ọlọrun sọlọlọ àlẹ ìwà sálàm tó papòdà àwọn èèyàn bíi àfáàwà abubakar léèrè wípé ìyá sọ́hìbà rasúlìlà máa ń yọgi sílẹ̀ wọn ní ìrẹsà bí ànábì sọlọlọ àlẹ ìwà sálàm tálẹni tí ó wẹ ànábì sọlọlọ àlẹ ìwà sálàm wọn ní àfáàwà abubakar dáhùn wípé rìjì alon alùbẹ́ ìtìhí tọ àwọn aráalé tó súnmọ́ ànábì pẹ́kípẹ́kí ni o ló fà á tó fi jẹ́ pé àfáàwà ali ọ̀dọ́láhánihó láti inú àwọn tó súnmọ́ ànábì pẹ́kípẹ́kí náà ni wọ́n wẹ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam gbogbo èyí tẹ́ǹtẹ́ ti gbọ́ wa á lọ mà wípé islam ńlá kalẹ̀ wípé ó bá jọ́kùnrin ló filẹ̀ ayé lẹ̀ ọkùnrin náà ni kò wẹ ọkùnrin o tó bá jóbìnrin náà ni obìnrin ni kò wẹ obìnrin exception tó wà ń bì ni wípé ọkọ lè wẹ ìyàwó ìyàwó náà lè wẹ ọkọ tó bá jẹ ọmọ kékeré bí ọmọdún kan bí ọmọdún méjì ó jọkùnrin ló filẹ ayé lẹ tó ìyá rẹ obìnrin náà lè wẹ obìnrin lè wẹ ṣùgbọn o the basic principle ni ká mọ wípé ọkùnrin ni máa ń wẹ ọkùnrin bẹẹ ni obìnrin ni máa ń wẹ obìnrin tó bó wá ní àlàyé nípa bó o làá ṣe máa ń wẹ òkú nínú sharia islam hadith tí ìyá wa umu àti ìyá tí wọ́n gbà wá òun ni ó ṣàlàyé nípa àwọn ẹ̀kọ́ tó kó sínú nípa bó ni a ṣe ń wẹ òkú hadith yìí hadith ogun díẹ̀ ni ṣùgbọ́n ká summarize àwọn nǹkan tí ń bẹ nínú bó la ṣe ń wẹ òkú yìí a lọ mọ̀ wípé aṣọ tí ń bẹ lára òkú yẹn lẹ́yìn ìgbà tí a bá ti da aṣọ tá a dábò ìhòòhò ara òkú yìí èyí tí ń bẹ lára rẹ nínú aṣọ yẹn á padà yọ kúrò whatever means tí ó fi rọ̀ wá lọ́rùn á fi yọ aṣọ tó wà lára rẹ yẹn á yọ kúrò á sì da aṣọ bo ìwọ̀ ara rẹ ọkùnrin bẹ̀ láti bí dodo síbi orúnkún rẹ obìnrin bẹ̀ láti bí aya rẹ síbi orúnkún rẹ nítorí wípé islam ń bàbára ìhòòhò ọmọnìyàn islam sì respect ọmọ èèyàn ìjálá ayé ọmọ èèyàn ni kò gbọdọ̀ mọ sí òwò rẹ lẹ o bẹ́ẹ̀ sì ni tó bá tún kú tán náà ẹnikẹ́ni ò gbọdọ̀ máa wo ìhòòhò rẹ àwọn olùmẹ̀sìn wọn ṣàlàyé wípé nígbà míì òkúta fẹ́ wẹ̀ yìí gbẹ̀ wá rí èékánná rẹ wá gùn abnormally irunmú rẹ gùn abnormally irun abíyá rẹ gùn abnormally tọ̀rọ̀ pé méjì lọ́dọ̀ àwọn àfa níbí nbe ninu awon afa ti won ni to ka ku fe kan ge kan na na imi run mu re yen na ka fa iwa bi are yen ka fa sugbon iwa be won ni efi yen le awon yi ta wa ge nibi kan na nibi run mu nibi arura bi ara pada si papo mo oku yi ni o fi ja si wi pe to ba jobirin ni o wa dirun irun re yen akoko turun na a wa mo wi pe gbogbo pa awon oku yi pelu pelepele ni o pelepele ni kii se pelu agbara rara bakan na ti a ba wo wi pe ka lo omi to warm yo sanfani igbalaye nbe ninu sharia islam omi to lo woro a le lo ninu sharia islam won ni ka lo mo wi pe eni ti o fe we oku yi gba ti o ti sigba laye wipe ko wo abe oku iyen ni private party oku bakan na owo re mubasharo gegege ko gbudo kan abe oku yi ni o fi lo fa sababi to wipe yo lo glove apart from pe o lo glove yo tun lo bi a thick handkerchief kan to ba ti debi ti o ti fe se imara sibi abe re alesinja o fe tamba fun ni apart from ko lo glove o tun da ko tun lo bi handkerchief na so that ki se powo re yo touch abe oku yi directly when ten je ti gbo wa yo lift oku yi soke die yo afowo te inu re ise ti yen fe se ni wi pe yo ra gbogbo e na iyan ma se pelu pelepele ni iyan ni wi pe ayimo awon kan bi igbe bi nkan kan se leku sikun re tí wọ́n pété ẹ̀ bá rọra fọwọ́ wọ ikùn náà sísàlẹ̀ díẹ̀ lẹ́yìn ìgbà tẹ́ ti wẹ òkú náà tán àwọn ìgbẹ́ yìí lè ṣe máa jáde ṣùgbọ́n láti bẹ̀rẹ̀ tí wọ́n ti rọra fọwọ́ wọ ikùn náà sísàlẹ̀ díẹ̀ àwọn nǹkan tó tọ̀ síkùn náà nínú àwọn bí ìdọ̀tí bí ìgbẹ́ yóò ti kọ́kọ́ jáde tó bá ti wá jáde ẹ̀ tá bá fòkun náà níwájú àti níbi tí ìgbẹ́ ń gbà jáde ẹ̀ wà convinced wípé ó ti mọ́ dáadáa ẹ lánìyàn o ẹ sì ṣe bisimilà tó ẹ wà bẹ̀rẹ̀ lẹni tó jẹ́ wípé ẹ àwọn bá a ṣe ń ṣàlùwàlá bẹ́ẹ̀ náà lẹ́ ṣe ṣe fún òkú yìí mẹ́ta mẹ́ta tó bá débi tí ẹ ti yọnu àní da omi sí lẹ́nu àní da omi sí nímú ọwọ́ kan báyìí nínú ọwọ́ yín tí tó wet òun lẹ́ẹ̀kan rárá fi gbo eyín rẹ̀ òun náà ni ọmọníkà lẹ́ẹ̀kan rárá fi gbo eyín òun náà lẹ́sì fi nu imú rẹ̀ tẹ́ fi ṣú ọ̀ wípé kò sí ìdọ̀tí ń bẹ̀ ìyẹn nìkankan o lẹ́yìn ìgbà tí a bá ṣe wẹ oríkèéríkèé àlùàlá fẹnu bá ń ṣàlùàlá fún yìí èyí tó wá kàn òun náà ni wípé ká wẹ orí rẹ̀ dáadáa omi tá a fẹ́ lò yóò máa jẹ́ bí omi bíi mẹ́ta àkọ́kọ́ ordinary water ó lè warm kó jẹ́ warm water ẹlẹ́ẹ̀kejì yóò jẹ́ omi tá a fi sídìrù sí àwa rí sídìrù a lè lo èyíkéyìí nínú ọṣẹ o ẹlẹ́ẹ̀kẹta yóò jẹ́ omi tá a fi perfume sí òjíṣẹ́ ọlọ́run sọ islam káfúrà lànàmì dárúkọ nínú hadith tabari káfúrà yóò máa da púpọ̀ o iṣẹ́ tó fẹ́ ṣe náà ni kó fún ní òórùn tó da àwa rí káfúrà ká lo perfume èyí tí ó bá da tó omi tá àkọ́kọ́ yìí a ti wẹ orí dáadáa a wàá wẹ gbogbo ara bẹ̀rẹ̀ ní ẹ̀gbẹ́ ọ̀tún ṣáájú kó tó kan ẹ̀gbẹ́ àlàáfíà a wàá ṣe eléyìí lẹ́yìn tí a bá ṣe eléyìí ta sì ti ensure wípé omi yìí ń dé gbogbo ara rẹ̀ pa sí wẹ́ dáadáa a wẹ ẹlẹ́ẹ̀kejì ká má gbàgbé ẹlẹ́ẹ̀kejì yìí a ti fi sídìrò sí tàbí ọṣẹ a tún wẹ náà dáadáa a wẹ orí rẹ̀ dáadáa a wẹ ẹgbẹ́ ọ̀tún ṣáájú ká tó wẹ ẹgbẹ́ òsì a wà wẹ ẹlẹ́ẹ̀kẹta náà ẹlẹ́ẹ̀kẹta ìtàmọ́gbàgbé omi yìí a ti fi káfúrà sí tàbí èké nínú perfume a tún fi wẹ dáadáa àti wẹ orí rẹ dáadáa àti wẹ ẹgbẹ́ ọ̀tún ṣáájú ká tó wẹ ẹgbẹ́ àlàáfíà tá a bá wá ṣe léyìí tá a wò wípé ara yóò tí ì mọ́ dáadáa a lè tún lé ìwẹ̀ náà kún tá a bá wá lé ìwẹ̀ náà kún èyí tó kẹ́yìn yẹn la fẹ́ fi perfume sí o tó a dẹ̀ make sure wípé all the numbers the number of times tá a wá padà wẹ́ yẹnu pe a ti wẹ mẹta yi ko ti mọ to a wa le wẹ lẹẹmarun a le wẹ lẹẹmeje until ta ri wipe ara yi o mọ daadaa to ba jobinrin ni irun rẹ ta tun yẹ a pada ma tun ṣe irun rẹ yẹn si ọna mẹta a wa da gbogbo rẹ si ẹyin wọn si ala to wa le wa nbi irun ni wipe obìnrin kan kanlẹ̀ ń ṣe nǹkan oṣù lọ́wọ́ tàbí ó ní jánábà lára nígbà tó file ayé lẹ̀ ṣé kí wọ́n kọ́kọ́ wẹ jánábà rẹ̀ ni kí wọ́n ṣẹ̀ tó wẹ ìwẹ̀ òkú fún rárá a wẹ ìwẹ̀ òkú fún bá a ṣe ṣàlàyé ẹyọ kan tá a ti wẹ̀ yìí náà ó ti ká ju gbogbo tí ń bẹ lára rẹ̀ yẹn káwọn lọ mọ wípé ẹni tó wẹ òkú yìí àwọn àǹfààní ó da púpọ̀ tó bá láǹfààní wípé tóun náà bá délé kóun náà lọ wẹ̀ ṣùgbọ́n lè kìí ṣe ọ̀ràn àyàn rárá wọn nítorí pé àríkà nínú àwọn ọ̀rọ̀ kan wípé man gassala man yitan falyaktasil wa man hamalahu falyatawaddo ṣùgbọ́n yìí náà kìí ṣe ọ̀ràn àyàn ṣùgbọ́n tó bá léwẹ̀ nítorí ṣe kí pé ó da púpọ̀ ni kéléyìí kó mọ wá jẹ́ wá sí fúngbọ ẹyin tẹ́ǹtẹ́ tí gbọ́ wa o wípé ikú kò mọ̀ dúró de ẹnikẹ́ni òun náà là ń bára wa sọ yìí ẹlòmíì ń bẹ lónìí torí wípé nígbà tó ń filé ayé lẹ̀ òbí rẹ̀ tó dàgbà ó sì ń bẹ láyé o ikú ò mọ wípé bàbá rẹ̀ sì ń bẹ láyé ìyá rẹ̀ sì ń bẹ láyé ètò tọ́lọ́run ni wípé ta ló kàn ẹni tó bá ti kàn ọlọ́run ọba mú lọ nìyẹn bákan náà ikú ò mọ wípé ó sì lóyún tó fẹ́ bímọ ni kò kan ọlọ́run tásìkò bá ti tó ọlọ́run ọba mú lọ nìyẹn tí wọ́n bá wá mọ̀ bẹ́ẹ̀ wípé àsìkò ikú kò dúró de ẹnikẹ́ni kí wá ló dé tí wọ́n ń dìlé àti tú bá àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n ń dá wọ́n dìlé rẹ̀ mà ó kì í kírun dédé ìyá tètè lọ máa kírun dédé o ìwọ ló ń ṣe zina yìí ìyá tètè fi zina lẹ ìwọ ló ń mutí ìwọ ló ń mugbó ìwọ ló ṣe dáadáa sí ìyàwó ìrẹ ìyàwó ló ṣe dáadáa sọkọ ìyá tètè lọ tú bá gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yìí abẹ ọlọ́run kọ́ lọ́n kó fún gbogbo wa lẹ́mìí gbogbo o ṣùgbọ́n the fact is ẹni tí kò ní mọ ọ̀sẹ̀ tó mọ̀ báyìí kò mọ rárẹ o kọlọ́n dákun kó jẹ́ kí gbogbo wa mọ ọ̀sẹ̀ tó mọ̀ ká ṣe jù bẹ́ẹ̀ lọ o ló fà á tó fi já sí wípé ẹlòmíì dúkìá onídúkìá ń bẹ lọ́wọ́ rẹ̀ apanilẹ́kún jayé ni ìyá tètè lọ túbá oríire ni wípé ọlọ́run ọba ní tó o bá ti túbá àwọn èyí tó ti ṣe sẹ́yìn òun ọlọ́run ó ṣàforíjì rẹ̀ fún ọ ìyá tètè lọ túbá o gbogbo náà la gbọ́ wípé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní lára nǹkan àkọ́kọ́ tá a máa ń ṣe ni wípé tó kù bá filé ayé lẹ̀ àwọn gbèsè ti ń bẹ lọ́rùn rẹ̀ èyí á tètè lọ bá san gbèsè náà tó bá jẹ́ bẹ́ẹ̀ gbèsè ti ń bẹ lọ́rùn tìyẹn nísìn ìwọ lówó lọ́wọ́ yá á tètè lọ sàn ọ̀rọ̀ wípé karùn-ún ti wípé a filé ayé lẹ̀ òun là ń bára wa sọ yìí gbogbo àwọn tó wá ń bájà nínú mọ̀lẹ́bí yìí kí ló dé kí ló fún ọ nífọ̀kànbalẹ̀ wípé kó kọ́ntínù láti máa bá wọn jà yá lọ parí ìjà pẹ̀lú wọn o yá lọ parí ìjà pẹ̀lú wọn o èèyàn lè pláàni ohun tóun fẹ́ ṣe lọ́dún mẹ́wàá ṣùgbọ́n tóun the next 10 minutes ó lè má bà láyé o ìjà àti ẹ̀gbá wá sí níbi èyí tá a bára wa sọ yìí nígbà tá nàbí wa muhammad sallallahu alayhi wa sallam tó ṣàlàyé wípé ẹni tó fẹ́ wẹ òkú kó bo ìhòòhò ara òkú kó gbúdọ̀ máa rí ìhòòhò ara òkú ṣùgbọ́n lónìí ìwọ bímọ obìnrin tọmọbìnrin yìí yóò bá jáde kúrò nínú ilé yóò lóun wọ aṣọ yóò wá sí ikùn rẹ̀ lẹ̀ yóò sí dodo rẹ̀ lẹ̀ ní ọlọ́mọge àtòbí àtẹ̀yìn ọlọ́mọge tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ẹyà àlọpàyà ọlọrun òkú gan wọn ní kí wọn bo dodo rẹ kí wọn bo báyà rẹ ṣùgbọn ìwọ tó jálàyè ló ń ṣígbà àyà àti dodo lẹyìn ìyá tètè lọ túbá èyí tí a gbọ kọlọ náà kó jẹ kó ṣe wá láǹfààní kọlọ kó má ṣe ní balẹ jọ abúlé wa lórí Amin.
0: Jazakum Allah khairan. Olorun baba san wa sheku wa ni san dada. Olorun kuda ku ko je ki gbo wa ka fi emi gigo ka fi lu aye. Ibi na ni ati ma danu duro lori eto atuya fun ojo to ni. Awon sheku wa ti won tin ba wa soro na ni baba ti won je shift man full force ki wa polytechnic ni lu owo. Ayon da number won sheku wa fu wa fun awon ta ba fe pe lati bere bere kan si keji. Ka pe won sori 0801094 0301094 3 3 3 6 5 0 0 9
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣètò wọn ara ọ̀.

láti lè rí ọmọ rẹ lẹ́yìn àánú Ọlọ́run àti ìtọ́sọ́nà rẹ. Alákọ̀ọ́kọ́ náà ẹ̀ òun náà ni pé gbogbo ẹnikẹ́ni tó bá ń wá ọmọ rẹ ó gbúdọ̀ kún fún àdúà. Eléyìí ni nǹkan àkọ́kọ́. Àdúà ẹ rí àwọn ànábì Ọlọ́run tó ṣáájú àwọn òjíṣẹ́ Ọlọ́run wọn a máa bẹ Ọlọ́run ní gbogbo ìgbà wípé kí Ọlọ́run ọba ọba dẹ́dàá kó fún àwọn ní ọmọ rẹ. Àdúà yìí ó ṣe pàtàkì torí pé kí ọmọ kó jẹ́ ọmọ rẹ àdúà ni àkọ́kọ́. Àfọ àwọn Nùmẹ́yìn Bùnú Kọ́yìs rọ́ṣùmọ̀ ọ̀la wọ́n ní àdàbù mínà àbá wọ̀sọ̀láhù mínà lọ́à àdàbù mínà àbá wọ̀sọ̀láhù mínà lọ́à. Àfọ àwọn Nùmẹ́yìn Bùnú Kọ́yìs rọ́ṣùmọ̀ ọ̀la wọ́n ní àdàbù mínà àbá kátọ́mọ kárí ọmọ èyí ni níṣẹ́ òbí ṣùgbọ́n wà sọ̀lá mìnà lọ́ kọ́mọ yàrí kọ́mọ jẹ́mìíre ọwọ́ Ọlọ́run ló wà. Mélòó mélòó ni ọmọ tó rẹ́ni bí tó pàpàrẹ̀ àyàkuyà? Mélòó mélòó lọ́mọ tí wọ́n tọ́ tó pàrẹ̀ àdìdàkudà? A gbúdọ̀ pọ̀ ní àdúà lérí àwọn ọmọ wa pé kí Ọlọ́run ọba kó bá wa tún wọn ṣe kó ṣe wọ́n ní olùbẹ̀rù Ọlọ́run kó ṣe wọ́n ní àríyàn gàn nídìí dáadáa. Eléyìí ó ní ìgbésẹ̀ àkọ́kọ́. Gbogbo òbí tí ń ṣépè fọ́mọ ẹ jìnà sí ìṣesíyìí o. Ìṣesí burúkú ó ní ká máa gbé ọmọ ṣépè kódà kí ọmọ máa ṣe ohun tí ò tẹ́ni lọ́rùn ẹ má ṣépè fún níṣẹ́ ni kẹ́ ẹ máa ṣàdúrà fún wa. Nítorí pé àfọ àwa Al-Fudayl ibn Iyad kọ́lọ́n kó bá yọnu sí wọn rahima ullah ọ̀kan nínú àwọn ọmọ wọn orúkọ rẹ̀ ń jẹ́ Ali. Àwọn wọ̀nyí nínú àwọn ẹni eré tó ṣáájú ni àmọ́ ọmọ rẹ̀ tí ń jẹ́ Ali yìí ó jẹ́ ọmọ tó yà pátá ó jẹ́ ọmọ tí kìí gbọ́ràn. Bàbá yìí gbìyànjú gbìyànjú ọmọ yìí ò yí padà wọ́n ká na yẹ́dì lọ́ha. Gbogbo ìgbà ni bàbá yìí bẹ̀rẹ̀ sí ni wọ́n ń bẹ Ọlọ́run ó ń ṣàdúrà fọmọ náà. Yóò ní Allahumma inni ajastu an islahi waladi yóò ní rí Ọlọ́run agara ti dá mi lórí ọ̀rọ̀ ọmọ mi yìí kó sí tí mo lè ṣe. Gbogbo ìgbìyànjú ni mo ti sà mo wá ń bẹ̀ ọ́ fa aṣlihuli rí Ọlọ́run bá mi tún ọmọ mi yìí ṣe. Eléyìí ni ẹ̀kọ́ fún gbogbo bímabímọ tí a bá rí nínú ọmọ ọmọ tó ya ìpátá àbí tó ń ṣe tí ò tẹ́ wa lọ́rùn ká má ṣe pè fún o. Níṣe ni kí a máa ṣe àdúà fún pé kí Ọlọ́run ọba ọba dẹ́dàá kó bá wa yí padà sí dáadáa. Àdúà omi àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni ẹ rí pé lábẹ́ àdúà yìí gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run wọn a máa bẹ Ọlọ́run fáwọn ọmọ wọn. Ànábì Ibrahim alayhi salatu wa salam ni rabbi ja'alni muqima as-salaa wa min dhurriyyati ana ibrahim ni re olohun oba mi se mi leni ti o ma josin fun re se mi leni ti o ma josin pelu irun kiki fun re olohun oba wa min dhurriyyati ma jo je mi nikan se awon aromodo ma mi na leni ti o ma fi irun kiki josin fun olohun o to ka be olohun olohun ko sa awon omo wa lakirun kò sí wọn lẹ́lẹ́sìn. Eléyìí ń sọ pàtàkì àdúà fún wa lórí àwọn ọmọ wa. Bákan náà ànábì Ibrahim alayhi salatu wa salam ó tún ní rọ́bì jù àlàhádà balada amina ọlọ́run ọba bá wa sọ ìlú yìí di ìlú ìfọkànbalẹ̀ wà jùnúbìnrin wà bàníyà ànábùdà asunam sànú mi gbé mi jìnà kúrò níbi ẹbọ ṣíṣe èmi àti àwọn àrọmọdọmọ mi má sì wá lẹni tí ó bòrìṣà. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ṣe pàtàkì. Mélòó mélòó lẹni tí ń sin lọ́run tí ọmọ rẹ̀ ń bọ̀ṣà? Ọba ṣèyí wúlọ lọ́run ṣùgbọ́n a gbúdọ̀ kún fún àdúà lérí àwọn ọmọ wa.

0: Ọlọ́run ọba kó tún wọn ṣe kó sí wọn lẹ́nu rí. Eléyìí ni ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́. Ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni ikhtiyaru zawj alladhi fi is-salah. A gbúdọ̀ ṣẹ̀ṣà nígbà tí a bá fẹ́ fẹ́yàwó àbí nígbà tí a bá fẹ́ lọ́kọ ká wo ọkùnrin tó jẹ́ nire. Nígbà bá fẹ́ fẹ́yàwó ká fẹ́yàwó ká wá obìnrin tó jẹ́ nire. Nítorí pé nínú àánú Ọlọ́run tí dáadáa méjì bá papọ̀ a sábà máa bí dáadáa. Àmọ́ tí nǹkan tí ò da méjì bá papọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà n tí ò da ni máa ń jáde ńbẹ̀. Àbí tí nǹkan da tí kejì ò da nígbà míì n tí ò da ni máa sábà jáde ńbẹ̀. Ló fi jẹ́ kí gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ pilẹ̀ ìdílé rẹ̀ ṣẹ̀ṣá ẹni tó jólúbẹ̀rù Ọlọ́run nínú obìnrin. Ṣẹ̀ṣá ọmọlúàbí láti fi ṣe ìyàwó. Ìwo obìnrin náà ṣẹ̀ṣá ẹni tó jólúbẹ̀rù Ọlọ́run ẹni tó jẹ́ ọmọlúàbí nínú ọkùnrin láti fi ṣe ọkọ. Gbogbo ẹnikẹ́ni tí ò bá lè bẹ Ọlọ́run kọ́ máa rí orí bíi tiẹ̀ má máa fi sọkọ. Bẹ́ẹ̀ sì ni gbogbo obìnrin tí wọn náà bá bẹ Ọlọ́run kí ọmọ rẹ obìnrin kó rí bíi tiẹ̀ má fi ṣe aya o. Ìpìlẹ̀ yìí tó bá ti lè wọ́ Ọlọ́run nìkan ló kò tó lè tó. Mélòó mélòó ni bàbá tó dá ṣùgbọ́n ìyá ò dá. Mélòó mélòó ni ìyá tó dá ṣùgbọ́n bàbá ò dá. Ó sì ń nílapa lórí àwọn ọmọ. Ọlọ́run ọba sọ nínú Al-Qur'an Kerim bàtọ́lọ́run sọ̀rọ̀ nípa àwọn ọmọ orú kankan. Ọlọ́run wà kánà abúhùmá sọ̀lẹ̀hà. Ọlọ́run ní kọ̀rọ̀ àwọn ọmọ náà lè má rí bẹ́ẹ̀ nítorí pé bàbá tó bí wọn ẹ̀mí rẹ̀ ni. Lẹ́ anna sọ̀láhà lùwálìd sọ̀láhùn lùwálìd. Nítorí pé táwọn tó bí ni bá dá téèyàn bá ní bíbí rẹ̀ a sábà máa lapa lórí dáadáa táwọn ọmọ náà. Ẹ̀díkà wọ àwùjọ wa lénìí. Ojoojúmọ́ làwọn èèyàn ń ṣègbéyàwó. Kí ni àfọkànsùn ọmọkùnrin lérí ẹni tó fẹ́ fi ṣèyàwó? Bákan náà kí ni àfọkànsùn ọmọbìnrin nípa ẹni tó fẹ́ fi ṣe ọkọ? Ojú àsì gba ẹyàn tì téèyàn bá lọ bí ìgbéyàwó míì gbogbo tọ́lọ́run ò fẹ́ pátá òní ò máa ṣẹlẹ̀ ńbẹ̀. Ìyàwó àárín ihò awọsọ yóò sì tún wà ní ihò lójú gbogbo àwọn ènìyàn. Bọ́kọ náà ṣe ń mùmú kún ni ó máa ń jẹ̀jẹ̀kújẹ ní ọjọ́ ìgbéyàwó. Báwo ni ìdílé yìí ṣe fẹ́ dáa? A gbúdọ̀ ṣẹ̀ṣà ọkọ tó dáa ká ṣẹ̀ṣà ìyàwó tó dáa kọ́mọ tó dáa kó ba lè tibẹ̀ jáde. Eléyìí ni ìpele ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn àdúà fún gbogbo ìdílé tó bá ń wá ọmọ rẹ̀. Bákan náà gbogbo ìdílé tí bá ń wá ọmọ rẹ̀ a gbúdọ̀ kọ́kọ́ rí ọmọ bíbí kárí sí àánú Ọlọ́run ká sì rí sí iṣẹ́. Ẹnìkan kì í bímọ kó wá sọ wípé òun ò ráyè tọmọ. Tó bá ti mọ̀ pé ò ní ráyè tọmọ kí ló bímọ fún? Ọ̀pọ̀lọpọ̀ bàbá wọn ò ráyè tọmọ wọn wọ̀n. Ọ̀pọ̀lọpọ̀ ìyá ádáadáa ilé ayé kò jẹ́ kóbìnrin mi ò ráyè tọmọ. Láti ọmọ ọdún kan lọmọ ó ti bẹ̀rẹ̀ iléèwé. Tó bá ti lọ látàárọ̀ ó dago méje ká tó lọ gbé. Ẹ dákun kí ni ọmọ yẹn ń kọ́? Ó jáde ní tù yóò tún ṣe lẹ́sìn ọmọ ọdún kan bọ̀ yóò tún ṣe lẹ́sìn títí di ago mẹ́fà rọ̀lẹ́. Ẹ dákun ọpọlọ wo ló ń bẹ fún ọmọ? Nítorí wípé ìyá kò ráyè fún irú ọmọ bẹ́ẹ̀. Bàbá náà kò ráyè fún irúfẹ́ ọmọ bẹ́ẹ̀. Nínú àwọn ibi tí nǹkan ti máa ń wọ rè ọmọ mi à lọ ilé ẹ̀kọ́ ìgbà tí ó bá padà délé àti bàbá àti ìyá kò ní bẹ́ẹ̀ nìkankan lé yóò máa rìn kiri àdúgbò ibẹ̀ ni yóò ti máa gba ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́. Ìpele ẹlẹ́ẹ̀kẹta ni wípé gbogbo ẹnikẹ́ni tó bá ń fẹ́ ọmọ rẹ yóò fi àsìkò sílẹ̀ o láti ṣàmójútó àwọn ọmọ. Qala al-Hafiz ibn al-Jawzi rahimahullah. Àfa àwọn al-Hafiz ibn al-Jawzi wọ́n ni màá rúzi kọ̀ wálẹ̀dá fàlẹ̀yẹ ṣẹ́hìd máa. Gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run ọba bá fún lọ́mọ yóò gbìyànjú o. yo sapa lati se amojuto eyi to yaranti lori awon omo na elomi oni gbese mo nsawo lewe won mo nsawo le eko won eyun ni kan ko igba wo lo fa aye le lati lo yewo ni le eko yo ba bo won ni ba ba ta a to ni ba ba to eran dinida elomi alohun nawo lori omo o nawo lori omo o sakiyesi awon wo lomo yi n ba rin gbogbo awon nkan won yi a gbodo fi asiko sile gege bi obi gbogbo omo ni abi leri ki won da ama awujo awon to bi won ibi ti won rin si eko ti won gba o le sokunfa kawon omo na o pada yeyakuya awon omo wa won ko yato si garden won o yato si ogba ta gbe nkan ta fe ta gbe sibe njele mo wipe igba mi nbe nkan mi ta gbe to lale wu o ma le ba nta gbe je idin eyi ti agbe fi jina soko yo lo roko awon eyi ti o da to le ba nta laniyan ta mo mo gbe to le ba je won a ro kuro nbe ki nta fe lo ko le yo jade dada ko le mu eso gidi jade eleyi ni afiwe awon omo omo ti a nto a tun gbudo mo ogun to ron kiri ka re tori pe gba mi nbe nta fe o le ko ba omo ta fe idi ni to mi je pe asiko a gbudo fi asiko sile lati le se amojuto awon omo nitori pe opolopo awon omo leni ti won di idakuda ti won ya iyakuya o ni se pelu awon obi won afa wa ibn al-qayyim rahimahullah mashallah lori eleyi won ni fa man ahmala ta'lima waladihi ma yanfa'uhu won gbogbo enikeni ti o ba ti dagunla si ati ko omo re ni nti o wulo fun omo na ni ojo ola wa taraka usuda to si gbe omo na jule ti o raye ti e lawujo wa leni irori ebo won je kari omo si economic body ipe idamu nipe eto oro aje nipe eto nawo lomo o sanwo ilewe o sanwo gba àwọn mi ti ẹ̀rí sí social body wípé ìṣẹ̀ṣẹ̀ máa bímọ òní ọmọ fawọ wá ní ọmọ fawọ yẹn ti ẹ̀mí ìdí kéèyàn bímọ kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ iṣẹ́ ni ọmọ bíbí àfáà ni ẹni tó bá gbé ọmọ rẹ̀ jù sílẹ̀ láì kọ́ wọn fakọ̀dé àṣà àìlẹ̀ iye ráyẹ̀tẹ̀ ìṣàà irúfẹ́ ìdílé bẹ́ẹ̀ wọ́n mọ̀ ti ṣe aburú tó peléke fúnrufẹ́ ọmọ tí wọ́n bí yìí ọmọ tá a bí tá a tọ́ ọmọ tá a bí tá a kọ́ ọmọ tá a bí tá a tọ́ sọ́nà wa aktharul awlad wọ́n ní ọgọ́rọ̀ àwọn ọmọ lẹ́nìí innama jaa'a fasaduhum min qibali al-aba ìbàjẹ́ àìdá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ó máa ń wá látara àìnáání wọn lọ́dọ̀ àwọn òbí wọn wa ihmalihim lahum àti àìlákúnlé kan lórí mímójútó àwọn ọmọ so eléyìí jẹ́ kó yíwa wípé gbogbo bímọ bímọ tá a sì fẹ́ káwọn ọmọ yìí ó dára a gbúdọ̀ fi àsìkò lẹ̀ láti lè máa ṣe àmójútó àwọn ọmọ àmójútó wọn níbi ìbẹ̀rù ọlọ́run àmójútó wọn níbi àwọn tí wọ́n ń bá rìn àmójútó wọn níbi ìwà ọmọlúàbí gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ṣe pàtàkì bákan náà nínú ojúṣe àwọn òbí lérí ọmọ ẹni tí a bá fẹ́ kí ọmọ wa kó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ a gbúdọ̀ rí wípé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó jẹ́ ẹni rẹ̀ má mú ọmọ rẹ lọ sọ́dọ̀ ẹnì kankan láti lọ kẹ́kọ̀ọ́ yálà ó fẹ́ kàwé ni o àbí ó fẹ́ kéwú ni o ẹni tí wọn náà bá ní lẹ́mí pé tọmọ mi náà bá rí bí ẹni yìí lọ́jọ́ ọ̀la irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ni kò mú ọmọ rẹ lọ sílé ẹ̀kọ́ rẹ̀ eléyìí ṣe kókó òbí mi ọmọ sọmọ yẹn skul kan standard ni ile ke o kan standard ni nje o be lohun ki omo re o da gege bi oludasile ile eko yen nipa iwa buru tin be lowo re abi awon oluko tin be nbe nibi tin kan ti ma nwo na ni tori pe kayfa ma mahama amen kayfa ma yakunu al murabbi kayfa ma yakunu al murabba yakunu al murabbi kayfa kayfa kayfa yakunu al murabbi yakunu al murabba bi eni to nko ni ba se ri be na le ya se ma ri eleyi je die ninu awon alaye ti a ni fun wa leni tori ko ta ba nsadua sadua olorun jo mo wo da awon ise to wa ni dire na e de ka gbuyan ju ka se tori pe ta awon mo wa ba da ti dile ko kan ba le sise lori awon omo iwon ba ni ijoba no da mu won nitori pe idile ohun lo bi ilu ilu lo bi orilede tinu ile ni kokan wa ba da ti obi kokan ba mojuto awon omo ile aye o da orilede o da abi olorun ba n tobi re leyi ti awe olorun jo se wa lanfani awon ita ti n gbo tele na olorun jo ko wulo fun wa awon omo wa olorun ko se won ni itutu oju fun wa wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
1: وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خير جزاء أبلون بانتو بيكو باشي دادا فمو وشيخ وفلات استاذ ودكتور لكم هيدي سيكوني أفضل الله ورعاة مجدية ولي تسلي لي قوة دار السنة أبلون بانتو بيكو لهم كتب لا واحد المجبال برحمته يا رحم الرحمين فانفاني أواتي أبا فاكو لا تبري بري يلا إلي تيمو باص العري أبين كمي توني سيكو لرأي سوا أجاكو وانسي يولي نمباي إزارو إزارو 36 15 42 54
2: ilé iṣẹ́ bundis merit ventures ṣètò fọwọ́ ilé iṣẹ́ kan sọ̀yà pọ̀n ló gbé wọn láti bá ní ìtajà bí iṣẹ́ bá jáde ó ní láti jẹ́ ilé ìtajà tó dángájíá lọ́wọ́ àwọn manufacturers ni ilé iṣẹ́ bundis merit ventures ló gbóhùn tárígì bí jọ distributọ ilé iṣẹ́ tó ń ṣe ibùsùn tó quality nílẹ̀ yìí ara òkè tí ò ṣe dáwọ́ ní ọ̀bọ̀ kó o tó dákọ̀ bọ́ ti dọ́gbọ̀nsà bundis merit lọ́gá tó gbọ́n pa form and mattresses alálògbádùn section by section ni fún ilé iṣẹ́ form kọ̀ọ̀kan section uniform product pọ̀ lọ́bí ọlá ọlọ́run alágbàtà tó gbóhùn tẹ̀lé bundis merit fún uniform tó tún dára lóríṣiríṣi ṣáìsì ńláńlá tó fi dórí student mattresses section zilong form ibùsùn zilong tó kidododo kásùn sórí ibùsùn bí ipa àjẹgbàmọ́jú ti dópin oru ayọ̀ lọ́mọ sùn bó ṣe ra uniform àti zilong form prestige form tó ń bẹ prayer form kò gbẹ̀yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ uniform ló ní àwọn gàgàrà gogoro gbangba ṣugudu form tó mara ẹni tó pẹsẹ̀ lásùn yìí wọ́n tún ta àwọn àga dẹ̀bọ̀dẹ̀bọ̀ pẹ̀lú bẹ́ẹ̀dì tábìlì ìgbàlódé fún ilé iṣẹ́ àti tó bá ti joyè pillows bedsheet lóríṣiríṣi ẹ̀yìn alágbàtà ẹ máa bọ̀ ní bundis merit kí wọ́n supply ọjà fún yín kí ni ó dùn olú ilé iṣẹ́ bundis merit ventures kalẹ̀ sí bundis merit house ìdojúkọ fmc ọ̀dàrò òdu àkúrẹ́ ẹ̀ka ilé iṣẹ́ wọn wà ní number 1 cbn quarters ìdojúkọ shoprite ọ̀dàrò òdu àkúrẹ́ telephone 0803-4305-578 at 0802-4375-745 bundis merit lónìí oru ayọ̀ lọ́mọ sùn.
3: Live it, live it, back for work.
4: ADABA
3: 89 Adam.
5: Wọ́n ti bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ ní gbàgbé.
7: Books?
8: Check.
7: Uniform?
8: Check.
7: School bag?
8: Check.
7: And Bornvita?
8: Double check.
7: It's back to school season. And with Bornvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bornvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
9: Bornvita. Prepare them to win every day. Offer valid while stocks last.

0: on your trap. Set.
1: Wọ́n sáré ìjẹyìn lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹyìn kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti dàpọ̀ kínní. Ó ṣíwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kòlọ́fùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara.

0: mo ti bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
1: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
1: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara.

iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́fẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí lùdùndùn létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM. Iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́fẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí lùdùndùn létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.

0: láti ṣe rédíò àdàbà 88.9 FM tó tapọ̀ mọ́lẹ̀ sí ìdárà mọ́kí nípínlẹ̀ Ondo. Ó ní a ti ń kí n kàbọ̀ sórí àkọ́tún ètò ìdílé mi ìdílé ṣàlàfíà ní àbá yín àkóbí ojú ọjọ́ ṣe rí. Grand Commander Osila Round.
1: Ó wà lórí ewé.
0: Ṣé o pẹ́ there was a time tí Jordan náà ó lọ sórí ewé. Grand Commander náà wá lọ sórí ewé.
1: Ewé tútù.
0: Meaning that. I'm very sure mo nkan ti mo so bayin. O tumo si ri pe from this side o ti gori ewe from this side.
1: O wa ku middle.
0: Middle.
1: Ki middle o ti lori ewe. Ori ewe gbigbe wa lo. Ori ewe gbigbe.
0: So mo wa fe so nisin pe by the time ma lo se mi na ma ba lo sori ewe. Grand Commander. Ajo mi joda. Never hold responsible.
1: Àwà ní róbìnrin tí ó wà níbi. Oh, lórí ewé tútù, orí ewé gbígbẹ, wà á máa ṣe program.
0: Ẹ̀mí ẹ̀jẹ̀ ni wọ́n máa ṣe.
1: Wà á máa wá.
0: No way. Ẹ̀mí ẹ̀jẹ̀ wọ́n máa ṣe ẹ̀dọ̀ wa, ẹ̀ máa analyze fúnra yìí. Ẹ kàbọ̀ sórí ètò. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé lórí ètò ìdílé mi ìdílé, àwọn àkórí lọ́kànjọ̀kan ni a máa mú wa. Lórí ètò lénìí, ṣe máa sọ pé trend. What is happening nisin? Because mi ro pe mo si mi e ba ile mi gan mi ro pe mo si mi na iru kan bayen mi mo boya gba ti so dik baba mari bayi o te mo ma sele bo a tu advance wi pe nigbati iyawo eyan kan bimo o wa so pe oko

0: ìjọba ní ìpínlẹ̀ Èkìtì.
1: À ń gbọ́ yín.
0: Àti ọ̀gá ìjọ dámẹ́ o.
2: Ẹ ṣe ń jayé.
0: Ṣé àǹtí wa náà.
1: À ń gbọ́ yín.
0: Arábìnrin yẹn lójú tèmi kò yẹ kí èèyàn bẹ́ẹ̀ máa gbé láwùjọ èèyàn o. Irú ẹnìyẹn kò yẹ láwùjọ èèyàn rárá. Àwa ní ká wo torí ìgbésẹ̀ tó gbé yẹn. Ṣé irú gíìsì olówó akálá ẹjọ́ mọ́ ẹ?
2: Àbí o.
0: Ajá gan tó bá bímọ sílẹ̀ gan gbogbo alamọ̀ tí èèyàn kan bá lọ́dọ̀ àmọ́ pé ṣe máa ń ká lára tó. Abẹ́ ìta sí èèyàn táwọn fúnmọ̀ ẹ̀ sílẹ̀ pé torí pé wọ́n fóun ní gíìsì. Àwọn tó tẹ̀lé ni pé kí wọ́n ná tán bá ná náà ìjọba ní èèyàn fi òfin tó wá ara ẹ̀.
1: Bẹ́ẹ̀ ni.
0: Tó òfin òfin tí nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ á gba
2: òfin láyé. Aláti fámìlì ẹ̀ ẹ gbé wọn.
0: Bẹ́ẹ̀ni a fi òfin láyé kó fìyà jẹ́. Irú ọ̀gbìnrin yẹn sábà ní lójú tèmi ó yẹ kán lọ yẹ ọpọlọ ẹ wò.
1: So Lasisi Bamidele Isa is saying, my own advice to all genders out there, please don't let anybody pressurize you to promise what you can't do, no yes, matter the situation or condition you may find yourself. As for me here today, nobody can give me any condition before I achieve something from that person. No.
2: Gift ti mo fe fun e.
1: You have to be accountable.
2: The first gift ti mo fe fun e mo ti koko fun e to
1: give me. Gift wo amani mi ni jo iwo lati to se to pia.
2: Millions of oyun ni balera mi. O wa fun ele yo kan, o wa gbe yo kan sinu. O wa ni o wa so
1: pe na ju person. Ele ka so.
2: Hello.
1: E gbe yoju ke po wa pada.
2: Network yen o da.
1: Wa ti wa.
2: A tori pe o gbe lo si mesan. Mo gbodo fun e ni
1: please gift. So ro ko easy ni.
2: Mo wa wo pe okay mara mo ori mara mara chain mara chain fun e mara ye ring fun e
1: chain gold
2: gold how many millions
1: so you take your choice elu e ka so
2: ma bo so da wusa ma ara fun e
1: elu e ka so
3: e ka so
1: oru ko ya so lo
3: madam bolanle ayan banke ni o
1: agbo yin
3: e se e ku se ọpọlọ yín ò ní jọba.
2: Àmì o.
3: Èmi gẹ́gẹ́ bí obìnrin tí mo bímọ tọ́mọ mi wà lé ọkọ tí mo níyàwó ọmọ. Mi ò lè gbà rárá ìjọ náà ni màá lé ìyàwó yẹn kó lé ọmọ mi.
2: Pátápátá.
3: Màá lé pátápátá mi ò tiẹ̀ lè gbà.
1: Ẹ ṣèbí tó bá sọ fún yín pé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn tó bá sọ fún yín kan.
3: Ọmọ mi gbọ́dọ̀ sọ fún mi nígbà tó ti jẹ́ ẹ̀jẹ̀ mi ni o. Ó gbọ́dọ̀ sọ nǹkan tó ṣẹlẹ̀ fún mi ìgbà tó ti jẹ́ ẹ̀jẹ̀ mi tí mi ò sì ṣe bàyòbáyò pẹ̀lú ìrìn àjò ẹ̀. Ó gbọ́dọ̀ sọ tó ń ṣẹlẹ̀ fún mi ni irú ìyàwó bẹ́ẹ̀ kì í ṣe ìyàwó rere kì í ṣe ọmọ rere lọ́dọ̀ àwọn òbí ẹ̀ pàápàá torí ọmọ ọsàn ni tó ti kó pónpó bá òbí ẹ̀. Ìyá ẹ̀ ní ìsìn bóyá ló ní ìwà ìdá pẹ̀lú ọkọ ẹ̀ nínú ilé. Ókè irú ọmọ yìí tó jẹ́ aláìgbẹ̀kọ́ tí wọ́n kọ tí ó gbà ó ti kó àbùkù báwọn òbí ẹ̀. Irú bẹ́ẹ̀ la fi ń sọ lóde òní pé kí àwọn ọmọ wa ó létí kí wọn ó fi gbọ́ràn. Ìwà tí òbí bá hù ó yẹ kó lè jẹyọ lára ọmọ tó bá hù dáadáa jẹyọ. Tó bá sì hù ní burúkú náà á padà jẹyọ náà ni. Ìdí nìyí tí mo fi ń dá gbogbo àwọn akin ẹlẹgbẹ́ mi lóbìnrin sọ̀rọ̀. Kí wọ́n mú ọ̀nà tó tọ́ àti èyí tó yege lò ní àlàfo àárín àwọn àtọmọ wọn. Pàápàá jùlọ àwọn obìnrin tó sì wà lákàtà ọkọ. Kí wọ́n jọ kí wọ́n ní àpọ́nlé àti tẹríba fọ́kọ wọn. Torí irú bẹ́ẹ̀ àǹfààní tó pọ̀ Ọlọ́run máa ta parí rẹ̀ sí yàn.
1: Ẹ ṣe adúpẹ́
3: ọ̀rọ̀ mi jù báyìí lọ.
1: Ẹ ṣe adúpẹ́ sọ bí ìkànnì women should appreciate men too. The baby a woman carry for 9 months and complain is the same baby the man has been carrying his whole life. Really?
2: Yes, now.
1: But it's not obvious now, it's not showing.
2: O le ma
1: so o yàtọ̀.
2: But Henry o wà lára.
1: Chemistry ara oníkálukú yàtọ̀. Iṣẹ́ o yẹ kó swap responsibility.
2: Tọ́dọ̀ yín yẹn kò hàn ní.
1: Wọ́n jẹ́ kí ọkùnrin
2: yẹn kó gbọ́mọ yẹn.
1: Kọ́jà ọkùnrin yẹn náà kó gbọ́mọ yẹn for 9 months. Kọ́rin yẹn náà
2: ó ti ń gbé láti ìgbà tán ti bí. Àti ìgbà tán ti bí ọkùnrin náà ti ń gbé. Àwa fún ilẹ̀ yọ kan nù millions tó wà ń bẹ̀. Àwa fún ẹ̀tẹ̀ fẹ́ gbé lóṣù mẹ́sàn-án péré. Ẹ wá tún béèrè push gift.
1: Ọkọ ẹ̀mí jọ̀dá.
2: Sẹ́ẹ̀tì ẹ̀rí kí ibo lẹ́tẹ̀ tó ti gbọ́ ọ̀rọ̀ push gift.
1: Ẹ̀lú ẹ̀ka sàn.
2: Ẹ̀yin jẹ́nsì ọlọ́mọ sàánú wa push gift.
1: Ẹ̀lú ẹ̀ka sàn.
4: Ẹ̀ka sàn o.
1: Orúkọ yà jẹ́ ti ń pè wá.
4: Fúnjẹ òye láàkín ló ń sọ̀rọ̀ látàkùrẹ́.
1: À ń gbọ́ yín.
4: Ẹ ṣe iṣẹ́ rí tó bá jẹ́ èmi lóbìnrin kan ṣe bẹ́ẹ̀ sí. Irú obìnrin yẹn ni

0: ẹni bájà ṣebó lóun fọmọ lọ́yàn ni yes ara ẹlòmíì tó bímọ tó ń bá lọkọlọmọjà bí ẹsẹ lè fi wa mú ọmọ yẹn màá kí ọmọ yẹn mọ́lẹ̀ màá gbé lọ sọ síta nǹkan tí wọ́n bá ń lè bá mi fi tọ́jú ẹ̀ wọ́n á mọ fi tọ́jú ẹ̀ ṣebí kọ̀ fẹ́ fọmọ lọ́yàn ni ọyàn ń gbà tó bá wu ga tó wu ga sàláyà tó wá dènìra fún ogun fúnra lára rẹ̀ fúnra rẹ̀ làá mọ bẹ̀bẹ̀
1: ẹ ṣeun òótọ́ tún ni
0: wípé
1: ẹ bá ń gbé
0: ká gbọ́mọ fún un èmi náà wá nílara láàrin 3 days to 4 days a wa mọ pe were ti n bẹ lori iwe ni gan ti ba fi osin kun
1: were la fi wo were
0: bẹẹni o da o
1: ẹ ṣeun
2: ẹ ṣe adúpẹ́ bọ̀ why is it that kò sẹ́nìmọ̀ tó rí ṣáìdì ọkùnrin yẹn pé kò mú lè rí ẹ ṣe ó ṣe jẹ́ obìnrin yẹn nìkan lẹ́gbọ̀dì one cast
1: sọkùnrin yẹn sọ pé òun ò mí lè rí iṣẹ́
2: ẹ lọ ẹ káàsán
3: ẹ káàsán
2: orúkọ yà sẹ ti ń pè wá
3: ẹjìnì àjí láti ìfira àkókò
1: ẹ ṣeun jìnnìà
3: ẹ jọ ṣe rí lórí ọ̀rọ̀ obìnrin ṣe bí ọkọ ó ti promise ìyàwó ẹ lórí pé push gift ni ṣe bí tó bá yẹ kó bímọ láì ṣe pé wọn ní tó ní ìdádúró kọ̀ọ̀kan lórí àti bímọ ẹ ọkọ máa fún ní gift ẹ but ìgbà tó dẹ ti ní àwọn kọ̀ọ̀kan tó ti ní ìkọ̀sẹ̀ lórí àti bímọ kò lẹ́tọ̀ọ́ àti gba gift mọ́ lórí nǹkan tó ṣe yẹn ìwà tó wà àìtọ́ gọgọ ló hù yẹn irú ẹ àwọn òbí tó bá sọpọ́ọ̀tì ẹ tó wá sọ̀dọ̀ mi láti lè ràn lọ́wọ́ àbí pé láti lè wá bá mi sọ̀rọ̀ pé tó bá jẹ́rù èmi o àti òbí àti gbogbo ẹ mo máa ṣèdájọ́ lọ́wọ́ ara mi ni.
1: ẹ mọ̀ tí ẹ ṣèdájọ́ lọ́wọ́ ara yín.
2: ìjọba máa gbé yín tí ẹ bá ṣèdájọ́ lọ́wọ́ ara yín o ẹ lọ ẹ káàsán 8162519.
1: ibi táwọn ọmọ ọ̀sìn ń báyé lọ ibi tán ń báyé lọ yìí lágbára.
4: ẹ
1: ṣeun
4: orúkọ mi ni adéomẹsẹ láti agẹrẹ àkókò.
2: àbọyé
4: nǹkan tó tìfẹ́ bá wà gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀ gan-an ká òbí máa mọ̀ sí láàrin tọkọtìyàwó ọlọ́run kó fún ìyàwó àtiwá àti ọkọ tiwa náà láyé o ẹ kú ètò.
1: ẹ ṣeun o ibi táwọn ọmọbìnrin ò sì ń báyé lọ ọlọ́run sàánú wa.
2: agreement is agreement
1: bí wọ́n bá tiẹ̀ ti wọ́n bá apẹ̀rẹ̀ náà tó fi ń ṣe fìlà báyìí nìsín.
2: wọ́rẹ́ bá o ṣáà láìkẹ́ gbà tó rí.
1: a bá apẹ̀rẹ̀ sí fìlà.
2: the fact remains that
1: wọ́n tó rí apẹ̀rẹ̀ náà láì. tó bá yá náà báyìí sìn o tí wọ́n bá ṣègbéyàwó mi ìmọ̀ orúkọ tẹ́ mọ̀ pè yẹn náà báyìí kó tó di pé ọkọ àtìyàwó wọ́n ṣe alẹ́ ọjọ́ wedding wọ́n á tún mọ̀ gbé alẹ́ ọjọ́ wedding gift náà báyìí.
2: èmi wọn ṣe after party after reception kí ló sọ what are you talking about.
1: ìgbà tí push gift bá wà.
2: wọ́n
1: á tún gbé yẹn náà wà.
2: ó wà ìwọ lo tí o mọ̀ pé o ti kọjá level.
1: ọlágbára o.
2: o ti kọjá stage yẹn o lè jẹ́ kó mọ̀. yes now because one sori ẹ mo kàn mọ pé push gift yẹn.
1: push gift
2: it's just like an appreciation for 9 months yẹn. oru oyún yẹn kò ṣubú lọ́nà.
1: òun jẹ́sọ òun jẹ gbogbo ẹ mo appreciate ẹ o tún dalẹ̀ o tún pè mí o tún wọ́ mi mọ́ra mo appreciate ẹ kò sí tí mi ò ṣe fún ẹ tán nígbà tó fi gbóyún kí ló tún fẹ́.
2: appreciation ni pé ó succeed ó wọ pé big success ni ó gbóhùn yẹn for 9 months ó dẹ̀ rọ́mọ yẹn ó jọ ẹ́.
1: oríire àwa méjèèjì ni.
2: ó dẹ̀ rọ́mọ yẹn ó jọ ẹ́.
1: oríire àwa méjèèjì ni kì í sóríire tiẹ̀.
2: bọ pé one ṣe mọ pé nígbà tó bí ọmọ yẹn she lost water ó lost ẹ̀jẹ̀ ó lost the strength ìgbà míì gan ṣe mọ pé for the 9 months yẹn ó lè má lè jẹun.
1: máa ra block tonic fún.
2: máa ò ní de.
1: máa ra omi fún.
2: that is not the issue.
1: kì í ṣe kó tó máa ra.
2: according to okay lasisi bamidele isani according to the law. the gift the wife asked from her husband wasn't written on white paper and
1: Otan.
2: Signed by both of them.
1: Otan.
2: because that is the first evidence that they will ask the wife in the police station. any word say by person but not written on a paper doesn't have evidence now. the husband can deny it that he never promised her any gift after o ti da o ti cast everything.
1: Otan.
2: terms and condition the bá ti fẹ́ bèrè gift ń jọ mi.
1: ẹ mọ kọ́ lẹ̀ sí pépà
2: ẹ kọ́ lẹ̀
1: ẹ sign.
2: ẹ sign ẹ jẹ́ kí máa yẹn sign kẹ́yìn so that ṣe mọ̀ pé mr lasisi ibai o ti virtually
1: cast everything.
2: o ní kẹ́ sign o nítorí pé kò sí ibi tẹ́ sign sí.
1: ẹ nà
2: so àbí kò sọ pẹ́ ibi tẹ́ bá ti sọ wà ní kò send ẹ̀ ní
1: message
2: voice note o lè delete wà ní send me kò nǹkan tẹ́ agreement yẹn o yà type and send. ẹni akọ́kọ́ orúkọ yàtí ẹ ti pè wá.
0: orúkọ mi
5: Tọ́kọ mi jọni kí láti lọ́lú jí.
1: Ó yà ń gbọ́ yín.
5: Ẹ ṣe, ẹ wo mọ̀ ṣe bí ẹ mọ rí ajátájá bá bímọ.
1: Bẹ́ẹ̀ni.
5: Èyàn dẹ̀ rí ológbò, ológbò bá bímọ.
2: Èmi ò rí rí o.
5: Iṣẹ́ bá rí ẹ̀rí bí ẹ̀rí ọmọ ológbò rí.
2: A ológbò kẹ̀ ní o.
1: Àbọ̀ máa já.
5: Ọmọ ajá ń kọ́.
2: A gbọ́ yín.
5: Ajá bá bí dáadáa kó lọ bí tí ajá bá bímọ sí.
1: Kò sọ pé òun fẹ́ lọ gbé kan bẹ̀.
5: Lánàá báyìí lẹ́nu ìlànà àṣìrànjú tó lọ ju ọmọ tó bí ọmọ rẹ̀ pé tún lálọ́ tó lọ ju sọnù. Tẹ̀sán bí ọmọ yẹn bẹ̀ tó ti kú. Àkàrí pé ìkà yẹn rùn bíbá yìí. Àìsí ẹbẹ̀ báyìí ta lọ kẹ̀tẹ̀. Ẹ̀wò ṣé iṣẹ́ ẹ̀wò rẹ̀ báyìí. Láà mẹ́ni yé o. Ẹ̀sìn ìkíní ẹ̀ ti rà. Ẹ̀wò báyìí. Obìnrin mi kàn wà ní gẹ́gẹ́ bí ẹni ṣáájú ti sọ, ó ní ìkí ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi. Àdúgbò mi ò mọ̀ kan tó wà ń jí. Táwọn jọ pé wọ́n ń jókòó àti máa gbowó.
2: Agreement is
5: agreement yo. So
2: agreement to she won't hear.
1: Ese adupe.
2: Ese adupe. Mr. Lasisi, thank God. Ose, thank you for casting the update. Update ne. So if anybody is promising you a push gift, hello Ekaso.
1: Koko le.
6: Hello Ekaso.
2: Ekaso, I should did.
6: Eku ito.
2: Ese adupe.
6: Olorun ni ja bo sowo.
1: Ami o.
6: Ẹrí nǹkan tí mo rí lórí ọ̀rọ̀ yìí ni pé ikú tó yẹ kó pa ni tó bá ti ṣíyàn ní fìlà.
1: Ọpẹ́ la gbọ́dọ̀ dá.
6: Irú ọkọ arábìnrin tí ó wúrú wà bẹ́yẹn. Tó bá ti ń sùn ẹ̀mọ̀ràn tèmi sí ni pé tó bá ń sùn kó má dìjú. Orí lọ́jọ́kan obìnrin yẹn apá. Ẹ̀sùn apààyàn ló yẹ kán fi kàn án. Ẹni tó bá bẹ̀ pààyàn pé paná pa. Tọ́wá ní kán ṣe ìdájọ́ ọwọ́ ìdájọ́ tí ọkàn ìdájọ́ ara fún ó yẹ kán bẹ́rẹ̀ sógun. Nítorí pé ẹ̀mí bíbélì ó ní ẹ má ṣe jẹ́ kí àjẹ́ ó dàgbà. Ó ní ewí fún àwọn ènìyàn búburú pé kò ní dára fún wọn. Ènìyàn búburú ni. Ọlọ́run ni já bọ́ sọ́wọ́.
1: Àmì o.
6: Ìkan nínú àwọn kidnapper, ìkan nínú àwọn Boko Haram, ìkan nínú àwọn agbénipa yẹn, nínú wọn òun ni arábìnrin yẹn.
2: Orúkọ
6: mi lọ súnmọ́ nínú ìdọ̀rí.
1: Ẹ ṣeun o, ẹ ṣe adúpẹ́
2: o.
1: Ẹ já tún wẹ̀lú mi. 08162519. Hello.
7: Ẹ kú iṣẹ́ ìlú o.
1: Ẹ ṣeun o, ẹ káàsán o.
7: Mo ti gbọ́dọ̀ àti sá in media.
1: Ẹ ṣe o.
7: Yinga látòkè àrùn.
1: Ó yẹ dásì.
7: Bí ọlọ́run ṣe ní bó ṣe ń ṣiṣẹ́ tiẹ̀ bẹ́ẹ̀ náà ni èṣù ní bó ṣe ń ṣiṣẹ́ tiẹ̀. Ìyàwó ìfọmọlọ́mú ọmọ gàbẹ̀kú tọkọ bá wá ti torí ẹ̀ lọ fún ìyàwó ní ìkúkù lẹ́nu tíyàwó náà bá gbabẹ̀ mẹ́yìn lọlẹ̀ tí ò dìde mọ́.
1: Náà bá gbọ́ kọ́ sọ́wọ́.
7: Ìyàwó ní dúró rojọ́ ọmọkúmọ̀ lọ́wọ́ mọ́ o. Ẹjọ́ ọkọ pàyàwó lókùtà ọmọ rò. Sáà mo dayín lẹ́bisà. Ìdí tí mo ṣe dayín lẹ́bisà ni wípé tí wọ́n bá fún ọmọ lọ́jọ́ kan èèyàn ní kọ́ mọ́ kú. Tí wọ́n bá fún ọmọ lọ́mú lọ́jọ́ méjì èèyàn ní kọ́ mọ́ kú. Aru àtẹkù ló kàn máa pọ̀. Kí wọn kí o kọ́ máa fún pé kí àìfọ́ ọmọ lọ́mú kó tó di pó lè gbẹ̀mí ọmọ á máa tóbi jọ́ mẹ́rin márùn-ún mẹ́fà àbọ́sẹ̀ kan. Ẹjọ́ tó bá yẹ pé mi lẹ́yìn ni sà. Níwọ̀n gbà tí mo ní màmá láyé. Kò sí nǹkan tó ná màmá mi láti wá gba ọmọ yẹn lọ́wọ́ ìyàwó yẹn o. Tí màmá mi dẹ̀ mọ̀ bó ṣe máa tójú tó ọmọ yẹn tọmọ ìyá dẹ̀ survive láìrọ̀mú. Tí mi ò bá tẹ níyàwó láyé ẹ̀ tí mi ò bá tẹ ní màmá láyé mọ́. Màá ní ẹ̀gbọ́n tó ti márì tó ti bímọ rí. Tó náà máa mọ bó ṣe máa bá mi mójú tó ọmọ yẹn. Tọmọ ìyá dẹ̀ yè láìrí ọmú mu.
1: Obìnrin yẹn dẹ̀ wá lé yín àbí.
7: Yo àkọ́kọ́ lé ẹyẹ ẹlẹ́yọ́rọ́ lọ́nà ká tó fàbọ̀ fàbí yẹ. Àkọ́kọ́ mójútó àfi ọmọ náà. Màkọ́kọ́ mójútó sọ̀fàgbà ọmọ. Àkọ́kọ́ mójútó sọ̀fàgbà ọmọ kí tó wá fàbọ̀ sórí ìyàwó. Àdẹ́dọ̀ ó ṣe ṣe kí ìyàwó lọ. Àdẹ́dọ̀ ó ṣe ṣe kí ìyàwó máa lọ tó bá jẹ́ pé ó tún padà tù bá. Bọ̀dẹ̀ màkọ́kọ́ ẹlẹ́yọ́rọ́ náà kí tó fàbọ̀ fàájì. Màkọ́kọ́ mójútó sọ̀fàgbà ọmọ. Kí tó wá fàbọ̀ sórí ìyàwó. Wọ́n tí mo bá ti ní ìyàláyà àbí tuntun ní ẹ̀gbọ́n obìnrin láyé. Ọmọ yẹn ò lè kú o. Láì dẹ̀rọ mú mu tí ò dẹ̀ ní kú wá bá mi gbé wá bá mi tọ́jú ẹ̀ tá survive. Ẹ̀yin lẹ́jẹ̀ bí sà.
2: Ẹ̀ṣẹ̀ adúpẹ́.
1: Ẹ̀ẹ̀bẹ́ ṣe bẹ̀ níwọ̀n ìgbà tí ọmọ yẹn ò bá kú. teyan ti toju omo e to gbe koda ko je ya eyan lo lo gbe to toju e en obirin yen o le lo o wa le wa bebe igba yen le be se be
8: so mo pe
1: lo le ko awon family e wa ko wa bebe
8: bayi ni pe oko yen gan lebi ebi to ni ni wi pe nigba ti yawo so pe pa
1: o na gbo ro
9: hello
8: hello hello e ka san
9: e ka san
8: o ko yan se tin pe wa
9: oruko mi ni adeodun lati lo won ba
1: o ya ngbo yin
9: don ba ki
1: o ya ngbo yin
8: okay
1: eh ogbeni abiodun
8: so mo pe oko yen na lebi
1: o ni
8: nigba to ri nkan to sele yen o ye ko le ni eyan kan ti wa le pe pe pending abi ki won fun
1: ara even ko je pe won si ni environment bi ta won family
10: hello hello
8: oruko yen se
10: si tori jo oda ni mo se pe pada mi si so gun fun mi ni wa ni lati ore
1: e seun
10: jo oda so pe won fun awa obirin amani jiya lasa iya ti po lori obirin ani kini ayo kan le fun won ti wa joyi si be na mi
8: e se
10: obirin yen o omo san ni o je kan ko ponpo lu iya e to ba gbe oro e gba ona to da ko ya ko ri be e ma fun awon okunrin le license pe lati ma di pelu obirin ni ona ti o da kan ma promise kan ma save e ya o tori awon mi na ma ro pe kan to da lo
1: e le suru a o bi okunrin yo so pe won o se ko so pe won o fun ni gift yen o ni ko ni suru o ma fun
10: o ka fi o fi dawo na ni o fi dawo se se ko ma se enje okunrin aye fi ya je obirin
1: ko wa si
10: obirin rin ni ajo to lagara
1: se ko wa si ona mi to le fi gba gift yen lowo
8: ko e se ta mo like yi pe se ba mi pe pada pe ba mi so
1: ko da
8: yen so ri jo da okunrin yen na lebi because ni biruba ti kon wa yen sele so fa so pe o fun ara ohun fun ara ko le gbo mo yen ko lo ra food loja ko ma fun
1: Mm.
8: Why the matter lati ayo ni issue as pelu pelu yawo e but ever omo se so pe nobody is blaming
1: me
8: ever
1: so
8: blaming me ati lo le ma
1: okunrin yen le ma o le ma mo igbese to ye ko gbe
8: olodo ni
1: o le ma mo sori ti nkan ba sele ngba mi gbogbo nkan to ye ke yan se gbogbo e a kan daru amko o le ma mo nkan to ye ko se at that time
8: opo mi joda lo le ko le mo ko le mo but mommy to pe she has just made what balance everything
1: kina balance
8: what balance e because she won pe okunrin mi promise and fail promise and fail bi so dik to wo mi promise and fail omo we se so pe obirin e ti mo eni to ni lo se won pe to ye ko npe baba e boya tete wa le pressurize opo e mi so ruko e ka ma lo le
1: ona bi to ye ko gbegba ko hun e ja ma rele iyoku yo di ojo mejo lagbara lowo olohun oba push gift mo si ruro ti now pe push gift
8: olowo mi but mi ni down o bere mi o de ni soro bi sabola bi tayi o ni me should stop making unreasonable promises when they are infatuated that is not true
1: o se je
8: la sisi so po nbere lowo mi pe can you do that as a woman to your
1: no,
8: husband
1: no possible
8: possible
1: opa ya mi je oda lo ko mi o dojo mejo

0: kú èyí mà lọ sínú àjò.
1: Ẹ̀mẹ̀ sẹ́yà mọ̀ mọ̀ kú èyí mà lọ sínú àjò.
0: Pé ládùn méjì gbáko.
2: Èyí ọmọ ti lọ láì dágbé.
0: Ẹyin èyí rí a.
2: Abọ́sẹ̀dé Ọrẹ́ǹsì.
0: Ayàbáre Olúkayọ̀dé Lakọ́rẹ́.
2: Ọ̀run rẹ re.
0: Ó ní èyí ọmọ.
2: Ẹ pariire kú okó.
0: Gbèsè ayé ọmọ rẹ.
2: Àtọmọ ọmọ.
0: Ẹ jẹ́ ọyọ́ gbàgbé rẹ láéláé.
2: Ebi ọ̀tọ́ ebi òsì.
0: Ọ̀ṣẹ́ léde léyìn rẹ.
2: Ọjọ́ Ọlọ́run àlàyé.
0: Ṣé léde léyìn rẹ.
2: Kètèkété
0: ebi ulé ọkọ rẹ.
2: Ọ̀ṣẹ́ léde léyìn rẹ.
0: Ọmọ
2: àtọmọ ọmọ ọmọ.
0: Ṣé léde léyìn rẹ.
2: Ojú kò mú òhìn ọmọ rẹ ọ̀hẹ́.
0: Kú ọmọ mọ̀ mùsùlọ́run.
2: Àpàdé
0: ẹsẹ̀ Jésù Olùgbàlà.
2: Ijọ́

0: gba mi e ra mi kale oro ko mi yi ma ti su mi ise lo n pariwo eyin didun ara riro e wo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda se kon sun lo ni
1: aba ayo ko ti igbo ni nipa 24/7 aba mission korojo gogo bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba mission ko lo ti nu rara o kagu eyin didun ara riro afogede gede do ti ara danu logo lomo okunrin abaduro to ti o si ma sise akori lodo lolufe re iwe atego la fi pe lo re ajo na da ki fun te du gba o da lagu ara 24/7 aba mission lati je alagbata jake jado le Nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 aba mission gbugbu iga ijawa ija o si always guide
2: Ondo play clear ikizako yora abu mesi ya me mbama so kon domini kudumini okeda imi Ondo state agency against gender based violence okeda kre ozikorisi ma oluma gago kumagra apreite me mbama ni oluma kunama kalawo clear black homo fremo toro kroko yora abu siye imbedo kalawo korisi ye warabli wa pabna kuna kuna soni yora mwe mudro pabni ye wada gaga kwa ami gofo black homo duko waro si imbedo eri black homo manazikile clear black homo tobo boy simo yora abu zi gofo black homo pelemini mi urube kiyo maasi ya gama torne kona gadana sene ko zifir da kuma gadana seme miram obaye to kuma yerebe do aye kima kribor ni bam na gama gadno nerem kimbo seme be itu fi yemi omotun ye yefa nini ne yefa yefa keni yefa yefa keni yefa keni yefa ofi una gbolo moye yefa nini ne yefa yefa keni yefa yefa keni yefa keni yefa na bogba ko na boko modi aye mi yi na gadno nerem kimbo seme ane brata ba mini ondo pele kriyo yura bu kriya bra ko ma gasiria so ko do mini ikuduni okede aye mi yemi ondo state agency against gender based violence Okay, that crack and black or a body of me.
3: Yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
4: Ẹ tọ́ bẹ́ẹ̀ ìyàwó lálẹ́.
5: Ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
6: Kí ló ṣẹlẹ̀?
5: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ. Kí ìṣe ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹni
3: 2026.
6: Ẹ
3: ní tòótọ́.
5: Kájà sọ Olùṣọ́ àgùntàn ẹ̀sùn wa pọ̀.
3: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lu agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá dọ̀dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
7: Ilé iṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, Lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707 484 3351.
8: CDK, sanwó díẹ̀díẹ̀, dẹ́

0: ọjọ́ mẹ́ta yìí.
1: Ó bẹ́ẹ̀ la bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú. Kòrónà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi.
2: Agbórí ìṣirò sì ń jẹ lọ́bẹ̀. Ṣé o gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ń ṣọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú orúkọ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn. Wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tó ń kiyín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́. Àlàáfíà náà làáfíà lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́lé náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 19 07 64 60 64 19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín. Ìṣòro nípa iṣan ara ni. Báwo lè Ìjọ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa rohun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́ẹ̀ lómi bá ti ẹ̀gbìyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lé lẹ̀ báyìí yóò rí pé ìṣẹlẹsẹ̀ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dárìn àfi kọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ ọ̀sẹ̀ máa fọ̀ á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. Agbákara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá. Ẹlòmíì ò tiẹ̀ máa rí pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì. Ẹlòmíì ò máa rí pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kúrìrì. Bẹ́ẹ̀ lẹ́sọ̀ ẹlòmíì ò máa kúrìrì. Bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ̀lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ òun gógógógó. Bẹ́ẹ̀ lómi bá sùn báyìí k kile o to mo o le mi le se eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gbin eju ka dide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta sala tegun eyi ta salorun ta ti ko wa lati ilu sayoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfa ni re nle se baba oko ogun ni number 4 to do your million opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun e mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju soto to gbianju sosin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi ti olohun ba ni wa ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sawo yen o ri pe lagbara olohun wa no dupe o dupe fa olohun ni o dupe ta lo mi esoju lase o ngba to ba dodo wa a gbianju a se be lohun fun bo ba je pe nkan kan wa nbe ni lo gbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le se baba oke ogun ni number 4 dudu yami len opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
3: Esho baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
4: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi ata won nkan ta mu ba won nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agwara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo bere si ma ro hun ko ni le soju se re to ya ko se ninu le mo tabi ko ke ma gopo gbogbo ara ni won bala mi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju ko ni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yan bayi ko le bi te wura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta wu ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi ti nse ohun ina mo fi ni eje ka wa janfa ni ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yami lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mo wa kuro o mo wi pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi looto ewe ategbo ona won ti jin kò sí tòsí mọ́ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbọ́dẹ́ kò síbi tá a lè wá egbòdé láàrin ewé tútù á sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nígbà tí wọn bá wá sí ọ̀dọ̀ mi ká wá jàǹfààní ewé àtegbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú sẹ́yìn orò ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ni a lè rìnrìn ogójì ìṣẹ́jú a lè rìn ọgọ́ta ìṣẹ́jú a lè rìn látàárọ̀ títí dalẹ́ tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ la ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtegbò yìí náà làwa náà jẹ nítorí ẹ mo fi ní kẹ́yìn náà wá jẹ àǹfààní ewé àtegbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn orò pàápàá egbòogi mọ́wọ́ kúrò mo ti kó wa ìwọ́n tó náà bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo tó rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá nílé iṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ń bẹ̀ la wà a ní fara nira wa báyọ̀ fẹ́ bèèrè ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 bẹ́ẹ̀ lẹ lómi yóò máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmíà máa ta ẹlòmíà máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọn máa gbégbá ọpẹ nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ tó bá fẹ́ bèèrè ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ nìyí 07-64-60-64-19 07-64-60-64-19 àlàáfíà ara wa ò ní di fi àfíà orígbà.
1: Ọ̀rẹ́ a ò máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
3: Wò ó bẹ́ẹ̀ là á bí ní ìṣòro iṣanra iná mọ̀ ni bí o bá jí gbogbo ara máa ro mí tí iṣanra yóò máa fà mí so láti bàrá ìdí díẹ̀ ní gbogbo kódà èrò oorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú corona virus jẹ ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
2: Agbóhí ìṣílọsì jẹ lọ́bẹ̀ ṣé wò ó kọ́ nípa bàbá òkè ògùn ni ògúlùgbọ̀ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 07064-60-6419 07064-60-6419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
0: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ̀tí láǹfààní láti máa tẹ́tí sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn kábọ́ sínú ìmọ́lẹ̀ láì sí wàhálà. Ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́sì já wa bẹ́tà bẹ́tà ǹtẹ́ ẹ̀ tó kó dé báyìí.
5: Ẹ kú dédé àsìkò yìí àyẹ̀yọ̀ mítà ìgbà mi lé ní wákàtí. Orúkọ tèmi ni Adéronkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tàbẹ́tà gẹ́gẹ́ bí ìṣe bí mo ṣe máa ń já yín sí.
0: Tọ́ kí làwọn nǹkan tẹ́ ẹ kó wa lọ́tẹ̀ yìí.
5: Ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tí báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Tí a pẹ́ àwọn solar system tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fan, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa charge laptop, charge phone, tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
0: Làwọn tẹ́ tún kó dé báyìí.
5: Bẹ́ẹ̀ni lóní kẹ̀tíkẹ̀tí.
0: Èlò ni àwọn solar system yìí.
5: Owó tí ò kan nílé egun ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wá ti bẹ̀rẹ̀.
0: Ṣé n bá gbọ́ yín yé àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé decoder, gbé fáànù, ṣáàjì fóònù, ṣáàjì láptọ̀pù.
5: Bẹ́ẹ̀ni.
0: Bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
5: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò wọ́n ní àǹfààní láti gba tẹlifíṣàn kan tàbí fáànù kan tàbí GoTV decoder tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
0: Promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan, decoder kan, fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
5: Lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
0: Àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
5: Bẹ́ẹ̀ni.
0: Mo ti yọ ohun tí mo fẹ́ yọ.
5: Bẹ́ẹ̀ bẹ́ẹ̀sì tún ni Signal Stress Nigeria Limited tún ti wá kó àwọn solar systems kan wọlé lọ́sùn lọ́sùn bá tó jẹ́ pé ó lè gbé gbogbo èlò lọ́nà ilé yín pátá. Tẹlifíṣàn la fẹ́ sọ ni, fíríìzà la fẹ́ sọ ni, rẹfrijirétọ̀ la fẹ́ sọ ni, wọ́ṣìn máṣíìnì ni, ayọ̀ ni, blẹ́ndà ni, máíkúrówèèfù ni, gbogbo nǹkan tá a bá fẹ́ fi gbé pátá ló gbé. Bẹ́ẹ̀ sún la láwọn ilé tó lè gbé pọ́ǹpì máṣíìnì pẹ̀lú.
0: Láìṣe náà nẹ́pà.
5: Ara o.
0: Lọ́dọ̀ yín báyìí.
5: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
0: Ẹni tó bá ní ìdí solar freezer.
5: Bẹ́ẹ̀ni,
0: ó wà lọ́dọ̀ yín.
5: Ó wà nílé iṣẹ́ wa.
0: Ẹ bá mi júwe, báwo làwọn èèyàn ṣe délé iṣẹ́ yín?
5: Ilé iṣẹ́ Signal Strength ní ìlú Adó-Èkìtì, ọ́fíìsì wa wà ní GoTV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajílósùn ní Adó-Èkìtì. Ní ìlú Ọyẹ́-Èkìtì, a wà ní Signal Strength Office, District 6, Ọmọdọ́wà Street, ní ìdojúkọ ààfin bàbá wa Ọlọ́yọ̀ of Oyè Kingdom, ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí. Èyí tó wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House, 123 DSTV GoTV Yellow Building, Old Hospital Road, Ọba Òṣùpá Way, ní ìlú Àkúrẹ́. Tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé, ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí ilé gogoro náà báyìí, Signal Strength House, wọ́n kùn ní ọ̀dà yẹ́lò. Tó bá jẹ́ pé Nepal lẹ́yìn fẹ́ gbà wọlé, tẹ bá ti kọjá Aquinas College Gate síwájú díẹ̀, ẹ máa kọjá síwájú díẹ̀, ẹ̀yin ẹ̀kan sọ́dá kẹ wọ àwọ̀ òsì yín kẹ tó kan Olúkayọ̀dé roundabout, ilé kẹta kẹ tó kan Olúkayọ̀dé roundabout. Tẹ bá ti sọdá, ẹ ti máa rí yellow building yẹn, GoTV building, ẹ ti máa rí ibẹ̀ gangan láfi kalẹ̀ sí. Ní ìlú Ọ̀wọ̀, ẹ wà ní DSTV GoTV office tó wà ní Adjacent Pajashin House lẹ́gbẹ̀ẹ́ Adeolu Nursery and Primary School ní Òkè Ògún ní ìlú Ọ̀wọ̀. Ọ́fíìsì wa tó wà ní Ìkàrẹ́ wà ní DSTV office, Aframes Plaza, Jubilee Road, ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Polaris Bank ní Ìkàrẹ́ Àkókó.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè sí ń kọ́.
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
0: Ẹ̀jẹ̀ àtùmú lẹ́ẹ̀kan sí
5: 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
0: Àsìkò rẹ ti tó láti jẹ ìgbádùn tó pọ̀ rẹpẹtẹ. Má jẹ́ káǹfààní eléyìí ó fún ọ rú.
6: Wẹ́pà!
0: Signal Strength Nigeria Limited tún gbára mi ìdè. Wọ́n fọba lé e lọ́tẹ̀ yìí ni pẹ̀lú àwọn solar system tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó wọ̀lú bíbà. Àwọn solar system tó yan kinlala kí ìmọ́lẹ̀ ó lè wà fún tẹrú tọmọ ni. À ń sùn lókùkù kó oru ó tún máa mú ni ò sí mọ́. Pẹ̀lú Signal Strength Solar tuntun yìí, jẹ́ kó oòrùn ó sanwó ìmọ́lẹ̀ rẹ, kó oòrùn ó sì tún jẹ́ kí fáànù ó fi àtẹ́gùn àlàáfíà sí wa àti mọ̀lẹ́bí rẹ lówó péréte. Bẹ̀rẹ̀ láti 200,000 naira ó lé díẹ̀ sókè. Nígbé ayé gbẹdẹmukẹ́ ti bẹ̀rẹ̀ nílé-iṣẹ́ Signal Strength Nigeria Limited. Bọ́ba ń bá rí ibẹ̀ ní pé ẹ ó tún láǹfààní láti gba tẹlifíṣàn tàbí fáànù, GoTV tàbí DSTV kan sí lọ́fẹ̀ẹ́ pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ ni o. Ó máa gbé gbogbo ohun èlò ìlò náà nù lé bẹ̀rẹ̀ látòrí tẹlifíṣàn, fáànù àtàwọn dìkódà gbogbo. Yọjú séyìíkéyìí ilé-iṣẹ́ Signal Strength Nigeria Limited. Láǹfààní ìró tó tẹnubẹ̀pọ̀. Wọ́n wà ní Signal Strength Office, GoTV Yellow Building, lẹ́gbẹ̀ẹ́ UBA Bank, Ajílósùn, Adó-Èkìtì, number 123, Signal Strength House, GoTV Yellow Building, Ọba Òṣùpá Road, Old Hospital Road, Àkúrẹ́, àti Adjacent Baba Adjashin House, Òkè Ògún Ọ̀wọ̀, tó fi mọ́ Ephraim Plaza, lẹ́gbẹ̀ẹ́ Polaris Bank, Ìkàrẹ́ Àkókó. Fàlàyé ẹ pé 08 1 01 04 2 8 04.
7: Books?
8: Check.
7: Uniform?
8: Check.
7: School bag?
8: Check.
7: And Bornvita?
8: Double check.
7: It's back to school season. And with Bornvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bornvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
9: Bornvita. Prepare them to win every day. Offer valid while stocks last.

lẹ́yìn tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa tàbí tẹ́ ṣe ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ ẹ̀ má yí kúrò bẹ́ẹ̀ golden herbal half hour rèé níbi tá a ti ń mú ètò ìlera wá sí tí ìgbóyún tó máa ṣe tọmọdé tàgbà láǹfààní lọ́sọ̀ọ̀sẹ̀.

ìwọ náà máa wò pé mi ò kúkú ṣàìsàn mi ò sick ẹ̀jẹ̀ ń sọ fún yín àwọn oúnjẹ tá à ń jẹ wọ̀nyí àwọn omi tá àwọn ọmọ atẹ́gùn tá à ń fẹ́ sínú gbogbo àwọn nǹkan wọ̀nyí láti ara ẹ̀ láti máa ń kó àwọn infection lóríṣiríṣi kì í ṣe bí ìbálòpọ̀ nìkan láti lè kó infection o lára oúnjẹ tá à ń jẹ àwọn oúnjẹ tí ò bára dé àtàwọn nǹkan tá a fi àwọn kẹ́míkà gbìn gbogbo wọ̀nyí ó ń ṣokùnfà ìlera fún ara ó níbi tó ti ń ṣe ìpalára fún àgọ́ ara wa mo wá láyọ̀ láti sọ fún yín pé Golden Herbal Mixture jẹ́ natural supplement tá a lè máa lò tá a bá tiẹ̀ sí ìkì rárá láti máa fi detoxify ara wa nítorí àwọn oúnjẹ tí wọ́n ní kẹ́míkà àtàwọn nǹkan míì tó yẹ pé ọ̀nà tí wọ́n gbà kó wá láti ilẹ̀ òkèèrè ó ń ṣe ìpalára fún àgọ́ ara wa ṣùgbọ́n tá a rò pé ìgbádùn là ń jẹ.

ṣe ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ tó sì jẹ́ pé ń dojú kọ àwọn ìlera kan lọ́wọ́lọ́wọ́, àwọn ìpèníjà kan kọjá nínú àgọ́ ara yín. Àgọ́ ara yín ti gba àwọn àlejò tí ó yẹ ó gbà. Ẹ kú oríire, ẹ̀dẹ̀kú ogun àjàbọ́. Golden Herbal Mission ò kéré nínú ayé o, ó wà fún tọmọdé tàgbà. Ohun tí ó mú kó yàtọ̀ sí gbogbo àwọn akẹgbẹ́ ẹ̀ ni pé natural thing wọ́n fi ṣe gbogbo nǹkan tán fi ṣe Golden Herbal. Gbogbo èso ewé àti egbò àtàwọn spices wọ́n fi ṣe natural ni. Nǹkan tó fi preserve ẹ̀ natural ni, kò sí chemical kankan lára ẹ̀, kò sì sí ọtí nínú oògùn yín. Bákan náà ó ṣiṣẹ́ fún tèwe tàgbà. Ó dá yàtọ̀ láàrin akẹgbẹ́. Bàbá tó ṣe Golden Herbal Mixture yìí, tẹ́ ẹ bá pe àwọn fúnra wọn, tẹ́ ẹ bá tiẹ̀ sí nígboro Àkúrẹ́ láti ṣe test tí ó ń lọ lọ́wọ́, tẹ́ ẹ bá pe àwọn fúnra wọn sórí aago, wọ́n máa gbé, wọ́n sì máa dá yín lóhùn. Bákan náà tẹ́ ẹ bá ní ìbéèrè tẹ́ fẹ́ béèrè nípa oògùn yìí, wọ́n ṣetán láti ṣàlàyé fún ẹlẹ́kùnrẹ́rẹ́. Wọn ò fojú kéré ẹnikẹ́ni. Bẹ́ẹ̀ bá sì pè wọ́n sórí aago wọn tó ń bá gbé, kì í ṣe tìgbéraga o, ìpè máa ń já ìpè ní o, early text message wọn tàbí kẹ́ ẹ pé nọ́mbà kejì tó jẹ́ ti Golden Herbal Manager.

inú tí ń kù gbúrúgbú tàbí ẹ̀jẹ̀ tó dì tó wá rìn káàkiri nísàlẹ̀ ikùn tàbí nínú àgọ́ ara ẹlòmíràn ní ìsàlẹ̀ inú lòun fi fílì ẹ̀ lánàá ó tún ti múùfù sẹ́yìn ó tún ti kó sẹ́yìn ó tún ti kó síbi orókùn ìtàn ló tún wà lónìí ó ń rìn káàkiri àgọ́ ara wa ẹ lọ ra golden herbal mixture ẹ lò ó kẹrí ìyanu ọlọ́run tí owó àtẹsẹ̀ yìí bá ń gbọ̀n kọ́ àgọ́ ara yẹn ó ti gbàlejò nìyẹn ẹ tètè gbéra ẹ má jẹ́ kó jù bẹ́ẹ̀ lọ ẹ má jẹ́ kó dìgbà tó máa da yín wólẹ̀ táwa máa gba ẹbọ kàǹkà nǹkan kéékèèké ló sì fẹ́ gbà báyìí ẹ tètè tọ́jú ara yín.

ọmọkùnrin tó jí láàárọ̀ kùtù tí transformer ò jí pẹ̀lú ẹ̀ àlejò ti wà nínú àgọ́ ara irú ẹni bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tọmọkùnrin bá jí láàárọ̀ kùtù normally ó yẹ kí transformer jí pẹ̀lú ẹ̀ kó tanná yanyanyan ni ó máa fi lọ́ṣọ́ ni o kò ní fi lọ́ṣọ́ ni o ó ṣàgbọ́dọ̀ tanná lẹ̀ la fi mọ̀ pé ọmọkùnrin dápé dáadáa ṣùgbọ́n tẹ́yìn bá ti ṣàkíyèsí pé transformer yín ò kò tanná lẹ̀ kò tiẹ̀ kọ́rẹ́ǹtì ẹ̀ ò fún rárá kẹ̀yà mọ̀ pé àgọ́ ara yín ó ti gbàlejò ikọ́ ọlọ́jọ́ pípẹ́ ń kọ́ tí dójú ti ní láwùjọ ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ láwùjọ ikọ́ ò ní jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ lọ dójú ti ikọ́ ìlọ́dọ̀ golden harbour mission.

obìnrin tí ó lóyún tí ó tọmọ lọ́wọ́ ṣùgbọ́n tí ó ń jẹ ọmọ rẹ̀ ń ṣe omi ńkọ́ agbára ẹ ti gbà bọ̀dẹ̀ tètè lọ yára gẹ́ẹ̀tì golden herbal mixture kó lò ó kí gbogbo ohun tó wà ń bẹ̀ infection ni kó lè kúrò nínú àgọ́ ara ẹ̀ má gbàlejò àìsàn mọ́ra má fọwọ́ tí ń dùn ẹ̀ sábẹ́ aṣọ ẹni tí ń ṣègbọ̀nsẹ̀ tí ẹ̀jẹ̀ ń tẹ̀lé àgọ́ ara ẹ̀ ti gbàlejò dídùn àwọn nǹkan tá à ń jẹ bóyá omi ara ẹ̀ ò tó ni bóyá ẹ̀jẹ̀ ni ò tó ni bóyá egbò ti wà nínú ni ọ́sà ni wọ́ni ni ohunkóhun tó ò ní rí nínú àgọ́ ara ẹ̀ má fi dọ́là má fi wòsàn ẹ̀ dọ́là lọ fún golden herbal mixture ewé àti egbò èso lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú spices ni wọ́n fi pèlò ògùn yìí dín ní ẹ̀ tọwọ́ ọjà ìfín gba gbogbo àwọn àìsàn yìí nínú àgọ́ ara.

obìnrin tí ọkọ ẹ ò lè gbé ẹ débẹ tó wá ń wò pé ẹ tó bá ti ṣe òṣì tó fẹ ṣe kó ṣàkó lórí mi kó jẹ ń kọjá síta má kọjá síta sọ fọkọ ẹ kó lọ gẹẹti golden harbour mission gbogbo tó ti dòkú nínú àgọ ara yín máa jíǹde padà. Àbí kí lẹ ní mo wí gbogbo àwọn

Àwọn yẹn kékèké tá a fojú di wọ̀nyí ló máa ń di fà kájá nínú ìdílé. Ẹja tọ́jú ara wa. Ẹyin obìnrin tí ẹ́ńjì tí náà ti short down tí dáàdì bá ti dé pé màìdí abáwo ni. Ẹ máa sọ pé orin fọ́ mi léni, ẹ̀yin dùn mí lọ́la, ìbàdí ló wọ́ sí léni. Ẹ lọ gẹ́ẹ̀tì golden herbal mixture. Ẹ́ńjì yín ló ti short down. Ẹ tọ́jú ara yín, kẹ jẹ́ kí immune system yín kó boot padà bí àṣà àwọn ará bí. Ẹ bùtù immune system yín padà. Ẹ jẹ́ kó ṣiṣẹ́ bọ́lọ́run ṣe ní kó ṣe ṣiṣẹ́ kó ṣiṣẹ́ tọ́lọ́run ràn. Ẹ má máa fi dun àwọn dádì wa. Ẹyin dádì wa náà ẹ gbìyànjú láti máa gbé àwọn ọmọ mi wà débẹ̀.

mo láyọ̀ láti sọ fún yín lọ́wọ́ ọ̀sán yìí pé èmi àti bàbá Godihaba ló tún jọ wà nínú ilé agodo ìlọ́sàn tòní. Wọ́n máa gbẹnu sí Mike láti tún sọ fún wa pàápàá fún àwọn tí wọ́n ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́. Ìwúlò Godihaba Mission, wọ́n máa dárúkọ, wọ́n sì máa sọ ìwúlò Godihaba Mission jó wà fún tọmọdé tàgbà ní. Wọ́n máa bá wa dá àwọn ìbéèrè díẹ̀ lórí Godihaba Mission.

0: Baba, eba wa gbe nu si Mike, e ka san.
1: E ka san o. Gbogbo eyin olugbo wa nibi ti kan yin de. Oruko mi ni Dr. Martin Sakinboyewa. Oludasile Golden Martins Herbal Products to Lova Oluwa fun lore ofe lati se Golden Herbal Mister. Egbogi ti a se research gẹ́gẹ́ bí àwọn ilé ìwé ṣe máa wé fún ọdún 12 lórí àwọn kan tó máa ń fà á tí ọjọ́ máa fi ń kúrú àwọn oríṣiríṣi àìsàn tá a gbọ́ tẹ́lẹ̀ tó bẹ̀rẹ̀ sí ń ṣe àwọn èèyàn láyé òde òní so a ṣe research fún ọdún 12 lórí nǹkan tí ẹnu jẹ òun ní okùnfà gbogbo àìsàn tí àgọ́ ara wa tó mú wà dẹ kí àwọn bàbá wa ń jẹ láyé àtijọ́ gbogbo yẹn la ṣe research lórí tàbí gbé Golden Herbal Mister jáde fún odindi èròjà 45 55 ló wà nínú Golden Herbal tó kò síbi tí àìsàn wà láti orílẹ̀ èdè kan ó máa wà jáde.
0: Ẹ ṣe bàbá jẹ́ àwọn àgbàlagbà nìkan ni Golden Herbal Mister wà fún tàbí tọmọdé tàgbà ló lè lọ ẹ bá mi ṣàlàyé ní ṣókí lórí ẹ.
1: Láti nǹkan bí ọmọ ọdún méjì sí sókè títí tabarẹ tó lè bọ 200 years and then gẹ̀dẹ́ ń ṣe ni tó bá nípèníjà àìlera ni Golden Herbal wà fún ṣe rí pé àìsàn tá à ń wò kì í ṣọjọ́ tí ẹ̀fọn bá jẹyàn lèèyàn ní ibà ó ti èmi ti máa ń lọ iye ọdún méjì mẹ́ta mẹ́rin lágọ̀ọ́ ara kó tó fara hàn bẹ̀tẹ́ bá ti tètè ń ṣe àyẹ̀wò ọ̀fẹ́ pátélé ta gbé jáde tẹ́ ti máa ibi tí àìsàn yẹn wà tẹ́ dẹ̀ bẹ̀rẹ̀ sí mu Golden Herbal ẹ rí pé kó tó di pé awọ òka ẹ ti kojú ẹ a kì í ṣe ìgbà tí ẹ bá síkì tí èèyàn lè jẹun tó lọ sọ sítorí ẹ pé èèyàn lo Golden Herbal. Golden Herbal natural supplement ni àwọn ilé ìbọn sọ pé prevention is better than cure tẹ bá jí láàárọ tẹ mu Golden Herbal tó di lálẹ tẹ mú ẹ rí pé
0: ìlera wọn túbọ̀ jí pẹ́pẹ́ sí
1: bẹ́ẹ̀ pé kókó báyìí ni ara yín máa rí
0: ara ọ̀tá ń le ẹ ṣe bàbá wa.

òkè àró ayọ̀ ní bọ́stọ̀ àkúrẹ́ gbogbo ẹ̀yìn tẹ́ ẹ ṣiṣẹ́ tí kò sí èrè nínú rẹ̀ ẹ máa bọ̀ lórí òkè ìyanu láti wá bá jésù olúwa pàdé o nígbà káwọn alágbára fayé rẹ lùlù bẹ̀ǹbẹ̀ lóru máa bọ̀ ọlọ́run yóò ti ṣèyanu láyé rẹ bàbá wa apostle prophet samuel olúwa níyì bàbá orí òkè ìyanu máa wà ń kalẹ̀ láti fàdúrà jagun ó lè ṣù palẹ̀ nínú ayé rẹ ẹ lè pe bàbá sí 0065176771 tàbí 0059785015 máa bọ̀ lórí òkè ìyanu

0: kábíyèsí rẹ ọlọ́run ẹrù jẹjẹ ọlọ́run tó lọ kọrin kése àdìtú ńlá ẹnitẹ́nikẹ́ni ò lè tú ìbà rẹ o ẹ káàbọ̀ sí orí ètò tòní orúkọ mi ò yípadà èmi ni victor samuel mc kọdínyìnrè coordinator ni ohun mo tí ó wà lọ́kàn yín bẹ́ẹ̀ yẹn coordinator of peace ni ẹ o ẹ̀yìn lórí ètò àkókò ìyanu ńlá wà láti iléeṣẹ́ ìránṣẹ́ Christ Miracle World Evangelical Ministry orí òkè ògo ìyanu ọ̀tẹ́gbẹ̀yẹ níbi tí ọ̀dà parí sí ní òkè àró nílùú àkúrẹ́ ń bí ibẹ̀ náà ni wọ́n wà bàbá wa apostle prophet olúwaniyi samuel bàbá orí òkè ògo ìyanu ti wà ní ìkàlẹ̀ láti fi ọ̀rọ̀ ọlọ́run bọ́ wa ẹ jẹ́ kí gbogbo ó farabalẹ̀ láti jọ oúnjẹ mi.
1: Orúkọ Jésù ní agbára Jésù. Mo gbàdúrà fún yín bí ẹ ṣe máa gbọ́ ọ̀rọ̀ yín ní ọ̀sán yìí. Ọlọ́run tó ní ọ̀rọ̀ kó fọ̀ náà yé yín kó fi ṣe ìwòsàn kó fi ìtúsílẹ̀ kó fi ṣe ìgbàlà. Orílẹ̀-èdè Nàìjíríà àánú Ọlọ́run kó bẹ̀ẹ́ wò fún ògo ẹ̀ Jésù Olúwa wa. Àmì lórúkọ Jésù. Ohun tí mo fẹ́ bá yín sọ̀rọ̀ náà ní ọ̀sán yìí náà ni ọ̀rọ̀ Ọlọ́run mú ìtùnú wá. Ọ̀rọ̀ Ọlọ́run mú ìtùnú wá Sanfọ̀. Ìyẹn jẹ́ orin Dáfídì orí 23 ẹsẹ̀ kẹrin. Ní tòótọ́ bí mo tilẹ̀ ń rìn láàrin àfonífojì ikú èmi kì yóò bẹ̀rù ibì kan ní torí tí ìwọ pẹ̀lú mi ọgọ́ rẹ àti ọ̀pá rẹ ń tù mí nínú. Ẹ̀gbọ́n tí ẹsẹ̀ bíbélì yẹn sọ alẹ́ ọ̀rọ̀ Ọlọ́run mú ìtùnú wá. Ẹ̀rí ìkan tí ẹsẹ̀ bíbélì yẹn sọ ní bí mo lẹ̀ ń rìn láàrin àfonífojì ikú èmi kì yóò bẹ̀rù ibì kan nítorí pé ìwọ wà pẹ̀lú mi ọgọ́ rẹ àti ọ̀pá rẹ ń tù mí nínú. Ẹ̀rí Ọlọ́run mú ìtùnú wá ní gbogbo ọ̀nà ni ẹni tí ọ̀rọ̀ Ọlọ́run bá ń sùn tó bá ń gbé ẹ̀rí pé ayọ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run ṣe ìwòsàn ṣe ìgbàlà ọ̀rọ̀ Ọlọ́run ṣe ohun gbogbo tó dáa ẹ̀rí torí pé ọ̀rọ̀ Ọlọ́run ó yàtọ̀ sí ọ̀rọ̀ ènìyàn. Ọ̀rọ̀ Ọlọ́run á máa ṣe onírúurú ìwòsàn. Ọ̀rọ̀ Ọlọ́run á máa ṣe ohun ọ̀tún ọ̀tún nínú ayé ẹ̀dá torí wípé Ọlọ́run gangan òun náà ni à ń pè ní ọ̀rọ̀ torí pé Ọlọ́run ó ń ṣe ohun gbogbo ní ayé torí gbogbo ipá àti agbára ọwọ́ Ọlọ́run ló wà. Ẹ̀rí torí pé ọ̀rọ̀ Ọlọ́run ó mú ayọ̀ wá ó mú ìtura wá ìtùnú ògo ọlá ọ̀rọ̀ àláfíà òun ni ọ̀rọ̀ Ọlọ́run máa ń mú wá. Ẹ̀yin ẹ̀ bá jẹ́ ká tẹ̀rọ ọ̀rọ̀ Ọlọ́run torí pé kò síbi nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ̀rí torí pé bí ọ̀rọ̀ Ọlọ́run bá wà pẹ̀lú yàn bó ń rìn bó kù wọ nìkan lọ́gọ̀jọ́ òru a máa bá ẹ lọ bó jẹ́ àárọ̀ ni bó jẹ́ ọ̀sán ni. Nígbà tí wàhálà gan bá dé tí ìjìnlẹ̀ ayé bá dé nígbà tí ọ̀rọ̀ Ọlọ́run bá dé bóyá ni ó wà nínú ìdojúkọ ni ìpọ́njú ni ọ̀rọ̀ Ọlọ́run á mú ìwòsàn wá. Òun ló fi rí wípé nígbà tí wọ́n bá ń wàásùn tí wọ́n ń wàásùn gẹ́gẹ́ bí èmi náà ṣe ń wàásùn tí wọ́n ń sọ̀rọ̀ Ọlọ́run ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ gẹ́gẹ́ lè ta sọ nínú rédíò tẹlifíṣàn ẹlòmíà máa ro èròkerò nígbà míì èmi àá máa wá kí ló kàn tilẹ̀ ń ṣẹlẹ̀ sí mi báyìí ọ̀rọ̀ ilé ayé òun òye òun ṣùgbọ́n nígbà tó bá gbọ́rọ̀ á dàbẹ́ ni pé òun gangan ni wọ́n ràn ọ̀rọ̀ yẹn sí. Ìdí nìyẹn tẹ́ fi rí pé tí wọ́n bá ń sọ̀rọ̀ nínú rédíò tẹlifíṣàn ọ̀pọ̀lọpọ̀ kò yí ọ̀pọ̀lọpọ̀ èmi kàn rò pé kinní ni sódà tiẹ̀ gbogbo ibi tí ẹsẹ̀ ò lè dé tènìyàn ò lè dé ọ̀rọ̀ yẹn á máa débẹ̀ ibùgbọ́n àwọn tẹ̀yàn ọ̀mọ̀ tẹ̀yàn lè pàdé ọ̀rọ̀ yẹn á máa ṣe wọ́n ní àǹfààní a máa ṣe wọ́n ní ayọ̀ a máa mú ìdùnnú wá ẹni tó ń rò èròkerò ẹni tó sọ pé ilé ayé ilẹ̀ ti sún mi so tó bá ti ní ọ̀rọ̀ Ọlọ́run má takò ọ̀rọ̀ Ọlọ́run níbikíbi torí ìtùnú àtayọ̀ ló wá ìwọ olùgbọ́ mi bóyá àwọn gbọ́n sí bóyá okùn ń sọ pé kí ni gbogbo ọ̀rọ̀ tí mo ti ń gbọ́ tipẹ́ ayọ̀ ló mú wá ìdùnnú kò sẹ́ni tó tẹ̀ lọ́rọ̀ Ọlọ́run tòótọ́ kò sẹ́ni tó bá Ọlọ́run rìnrìn àjò tó máa ń kábàámọ̀ àyàfà ìrìn dáadáa mò ń sọ ènìyàn náà Ọlọ́run á lò fún ẹ nípa àti gbọ́rọ̀ Ọlọ́run náà òrí bíbélì mímọ́ tíwọ náà bá gbé tó bá ń kà á ayọ̀ ìdùnnú àláfíà òun ló máa mú wá fún ìwọ olùgbọ́ mi lónìí má ṣe gọ̀ọ̀rọ̀ Ọlọ́run níbikíbi tó bá ti ń gbọ́ torí pé ẹ̀rí ó ní bí èmi kàn tilẹ̀ ń rìn láàrin àforífojì ikú èmi kì yóò bẹ̀rù bìkan nítorí pé ìwọ wà pẹ̀lú mi ọgọ́ra tó pẹ́ ń tù mí nínú. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀rí torí pé ó máa lọ bẹ́ẹ̀ni ò ní bẹ̀rù torí pé ọ̀rọ̀ ni ẹ̀rí tó bá dẹ̀ ti jáde ní ọ̀rọ̀ ọlọ́run àfi tó bá ṣe lè tó ó yàtọ̀ sí ọ̀rọ̀ ènìyàn bẹ́ẹ̀ ọlọ́run bá dẹ̀ ti gbẹ́nu ènìyàn sọ̀rọ̀ náà a ṣe ohun tó ràn ni so mo ń sọ fún ìwọ olùgbọ́ mi ní ọ̀sán yẹn tó ń gbọ́ mi ọ̀rọ̀ yẹn ló bá fi ṣe bẹ́ẹ̀ ni ló bá dì mú òun ló bá fi ṣe fìtílà sí ẹsẹ̀ rẹ kó lè máa tọ ní ìṣísẹ̀ bó ṣe máa rìn torí pé ewu ń bẹ láyé wàhálà wà láyé onírúurú ìdojúkọ làwọn èèyàn ń dojúkọ lónìí àgàgà lórílẹ̀‐èdè nàìjíríà ẹ rí ẹlòmíràn ní tó ń bá pé tẹ́lẹ̀ báyìí wọ́n á gbọ́ ní òṣùwọ̀n gbọ́gbọ́ pé gbogbo ilé tó yẹn ṣẹlẹ̀ kò kàn ṣe gbóhùn kò gbọ́ rédíò mọ́ ṣùgbọ́n mo sọ fún ẹ lónìí tó bá gbọ́ ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọlọ́run tòótọ́ bẹ́ẹ̀ ni torí pé ayọ̀ wà nínú ẹ̀ agbára wà nínú ẹ̀ ẹ rí oníwòrè ni ọ̀rọ̀ àgbélébùn fún àwọn tá a ṣègbé ṣùgbọ́n àwọn tá a gbàlà agbára ni o lè ti sún ẹkú gbọ́ ọ̀rọ̀ ọlọ́run kò dẹ̀ jájú ọ̀nà o lè má mọ̀nà o lè má mọ bó ṣe máa rìn o lè sọ pé bí mo rẹ̀ ṣe ti wọnú ọdún ìkọ̀kàn rẹ̀ sí ìkọ̀kàn yé mi ìṣe bọ́dún ìṣe tún lọ ni ṣùgbọ́n tó bá tẹ̀ lọ́rọ̀ ọlọ́run tó gbọ́ ní ti tòótọ́ yes ọ̀rọ̀ ọlọ́run onírúurú ló lè gbà wá sí ọ̀dọ̀ rẹ o lè wá bí mo ṣe ń wàásù fún ẹ báyìí ọ̀rọ̀ ọlọ́run kan nìyẹn ọ̀rọ̀ ọlọ́run tòótọ́ ó dẹ̀ lè tẹnu bẹ́ẹ̀ ni ìránṣẹ́ ọlọ́run jáde sí ẹ dàmú tán fi rán ẹ̀rí á dẹ̀ ṣe ẹni ayọ̀ àti àǹfààní so ọ̀rọ̀ ọlọ́run ó dúró títí láyé ni ọ̀rọ̀ ọlọ́run ó ní agbára ṣe wo ìwé mímọ́ ẹ wo àwọn èèyàn tó ti kà tó ti kọjá lọ àwa náà tó ń kà á òun náà ń pè ní ọ̀rọ̀ ọlọ́run òtítọ́ ni bẹ́ẹ̀ ni torí pé oní bí ayé àtọ̀run kọjá kíkíní nínú ọ̀rọ̀ òun kò ní lọ láìṣe àwa ènìyàn àbádúró lórí ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni orílẹ̀-èdè yìí àbádúró lórí ọ̀rọ̀ ọlọ́run ká tẹ̀lé ohun ọ̀rọ̀ ọlọ́run á máa mú ayọ̀ àti ìdùnnú wá orúkọ mi náà ni apostle prophet samuel olùwáníyì bàbá orí òkògoyanu ní ọ̀tẹ́gbẹ̀yẹ níbi tí ọ̀dà parí sí ní òkè àrò ní ìlú àkùrẹ́ ńbí nọ́mbà mi náà ni 08065176771 èkejì 08059785015 08059785015 ó di jọ́mẹjọ.
0: òun lẹ ti gbọ́ yẹn kí gbogbo ẹni tó bá létí kó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún ìjọ ẹ má gbàgbé àwọn àlàkalẹ̀ ètò wa ní gbogbo ọjọ́ wednesday a máa ń ṣe ọ̀sán kan òru kan bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ friday ìṣọ́ọ̀rù wà ní orí òkè ògo ìyanu tí a máa bẹ̀rẹ̀ ní dédé aago 12 ẹ má gbàgbé bákan náà àwọn àkànṣe ètò tí a ní bíi gbogbo ọjọ́ wednesday thursday àti friday tó kẹ́yìn lóṣooṣù wá bá ọlọ́run pàdé kí ọlọ́run lè ṣeṣẹ́ ìyanu nínú ayé rẹ mo fẹ́ kó mọ̀ pé kò sí ohun tí ọlọ́run lè ṣe ọlọ́run tó lajú afọ́jú tó jí òkú dìde tó mú àárọ̀ lárada tó rìn lórí òkun òun náà wà níbi àwọn ìpàdé wọ̀nyí tó ń dúró dì ọ́ fún ẹ̀bẹ̀ àdúrà ìgbanini ìyànjú tàbí ohun kan àbí míì tí kò bá yí ọ tẹ fẹ́ rí bàbá fún ẹ kàn sí àwọn nọ́mbà tí a fẹ́ pè fún yín 0065176771 àti 0059785015 orúkọ mi ò yí padà èmi náà ni samuel victor mc kọ̀dí yínre tẹ́yìn náà bá fẹ́ pè mí fún ohunkóhun mo ṣe alága ni o ó dẹ̀ ṣe mc yín ni o kájọ ṣe kí gbogbo ẹ̀ kó dùn kó ṣe gbọ́ létí ẹ kàn sí nọ́mbà yìí 09063684392 a máa fi èyí ṣe ìlọ lórí ètò yìí ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀.

0: ni. Tí ó wà ní ọ̀tẹ́gbẹ̀ yẹ sírì. Òkè àró. Ayọ̀ ní bọ́stọ̀. Àkúrẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣiṣẹ́ tí kò sí èrè nínú rẹ̀. Ẹ máa bọ̀ lórí òkè ìyanu láti wá bá Jésù Olúwa pàdé o. Nígbà káwọn alágbára fayé rẹ lùlù bẹ̀ǹdẹ́ lóru. Máa bọ̀. Ọlọ́run yóò ti ṣèyanu láyé rẹ̀. Bàbá wa Apostle Prophet Samuel Olúwa níyì. Bàbá orí òkè ìyanu máa wà ń kálẹ̀ láti fàdúrà jagun. Ó lè ṣùpalẹ̀ inú ayé rẹ̀. Ẹ lè pe bàbá sí 0605176771 tàbí 0059785015. Máa bọ̀ lórí òkè ìyanu ìyanu rẹ̀ dé.
1: Ìgbà tí mo rán wá agbára rẹ̀ Ọlọ́run o. Mo wá rí pé ó jẹ́ ìyá. Gẹ́gẹ́ bí olúwa tó.

ìyanu tí ó wà ní ọ̀tẹ́gbẹ̀ yẹn street òkè àró ayọ̀ ní bus stop àkúrẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣiṣẹ́ tí kò sí èrè nínú rẹ̀ ẹ máa bọ̀ lórí òkè ìyanu láti wá bá jésù olúwa pàdé o nígbà káwọn alágbára fayé rẹ lùlù bẹ̀ǹdẹ́ lóru máa bọ̀ ọlọ́run yóò ti ṣèyanu láyé rẹ bàbá

0: 17771
1: máa bọ̀ lórí òkè ìyanu ìyanu rẹ̀ dé.
2: Ìgbà tí mo rán agbára rẹ̀ Ọlọ́run,
3: tó bá fẹ́ lágbára Ọlọ́run kò dọ́gba
2: Jésù, mo wá rí i pé ó jẹ́ ìyá.

0: gẹ́gẹ́ wo yìí o ẹ̀yin tèmi.
1: Èmi Fẹ́mi Alágbo ló ń sọ̀rọ̀ tí ọ́fíìsì mi wà ní Sọ̀lọ̀ Junction lẹ́gbẹ̀ẹ́ Democracy Park.
2: A máa balẹ̀ sí ìlú Ìgbọ́gọ̀dá ní Prince Akins Hotel, Secretarial Road ní on the 19th di on the 23 ní September oṣù kẹsàn-án tá a wà yìí.
0: Ẹ̀wọ̀n obìnrin tó ti wà nílé ọkọ látọjọ́ pípẹ́ tó jẹ́ pé ọ̀rẹ́ ni pè rán níṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo tó jẹ́ pé oṣooṣù nínú rẹ̀ bàjẹ́ tó wà nígbà kíní tún ti wá. Wa máa bọ̀ kò sí ìrònú fún ọmọ tàbí ìwo obìnrin tó jẹ́ pé nǹkan oṣù ẹ ṣe ló ń lé tàbí ṣe ló ń dín àárú eléyìí ò dáa tó ń fún ọ ní ìbànújẹ́ ọkàn máa bọ̀ lọ́dọ̀ wa nọ́mbà wa rèé 07065326843 lẹ́ẹ̀kan sí 07065326843. Àwọn oògùn tó kójú owó wà níbí máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo. Kí ni ọjọ́ orí rẹ? 30 ni, 40 ni, 50 ni, 60, even 70 pàápàá. Kí ló dé? Àwọn bàbá wa tọwọ́ láyé ọjọ́ yẹn tó jẹ́ pé wọ́n ní ìyàwó mẹ́rin, márùn-ún, mẹ́fà tó wá dẹ̀ ṣojúṣe wọn láàrin wọn. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo, ìwọ tí ò mọ̀ ń gbá bí Ronaldo tàbí Messi máa bọ̀ kó wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ Fẹ́mi Alágbo. Àwọn mìíràn wọ́n máa jáde ní òru lọ́tọ̀ bí ẹ̀mẹ́ta, ẹ̀mẹ́rin, ẹ̀márùn-ún, ẹ̀mẹ́fà. Irú eléyìí ò dáa fún àgọ́ ara wa. Ẹ máa bọ̀ kẹ wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo. Nọ́mbà wa rè lẹ́ẹ̀kan sí 07065326843. Ìwọ ọkùnrin tó lè gbá bọ̀ lórí pápá dáradára. Kí ló dé? Mo kọ́lé, mo ra mọ́tò, inú rẹ̀ sì pàpà dùn sí mi. Orúkọ báyìí ò lè jẹ́ kínú obìnrin dùn tí wò bá lè gbá bọ̀ lórí pápá dáradára pẹ̀lú aya rẹ nílé. Apá ló ṣe mú inú ẹ̀ máa ṣe dùn? Inú rẹ̀ lòdì sú ọ̀. Rárá, ìwọ máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo. Àwọn mìíràn àti yàgbẹ́ ni pọ́blẹ́mù wọn. Tó jẹ́ pé kí ló jáde? Kí ló ń bọ̀ lẹ́rù láti yàgbẹ́? Ọlọ́run ní pé ká jẹ ká sì máa yìnbọn ìdí ká dẹ̀ sì ṣe kíni ká sì yàgbẹ́. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo. Ẹranrun bí àwọ ẹ̀yìn mi kí ló ṣe é lẹ́yìn? Máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo nípasẹ̀ Elédùmarè. Ìwọ yóò rí ìwòsàn. Nọ́mbà wa rè lẹ́ẹ̀kan sí 07065326843. Ọ́fíìsì wa wà ní Ìsọ̀lọ̀ Road níwájú Democracy Park. Ibẹ̀lẹ̀ ti máa rí wa ní ẹ̀yìn mọ́ṣáláṣí Central Mosque.
1: Àwọn kan á ní pé ìkọrùn lágọ̀ọ́ra wọn. Àwọn kan á ní pé ọ̀gọ́n já wọn jẹ lára. Àwọn kan á ní pé inú wọn ń gbóná láti inú wá. Má ṣe bẹ̀rù nípa ìṣẹ́ Elédùmarè. Máa fún ọ ní oògùn tó máa bá ọ lára mu.
3: Ẹ kú dédé ìwòyí o. Èmi Aya Fẹ́mi Alágbo ló ń kí yín tí ọ́fíìsì wa wà ní Ìsọ̀lọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park ní Àkúrẹ́.
4: A máa balẹ̀ sí Prince Akins Motel ní Secretariat Road, Ìgbọ́kọ̀dá ní on the 19th títí di on the 23rd nínú oṣù September tí a wà yìí.
3: Tabori ìwo obìnrin tó ti wà nílé ọkọ lọ́jọ́ tó ti pẹ́ tó réyàn pè rán níṣẹ́ máa bọ̀ níléeṣẹ́ Fẹ́mi Alágbo tàbí ìwo obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni máa bọ̀ níléeṣẹ́ Fẹ́mi Alágbo tàbí ìwo tí ò lè gbábọ̀ dáadáa lórí pápá bí òsínmẹ̀ àti ìgalò máa bọ̀ ní ọ̀dọ̀ Fẹ́mi Alágbo. Àṣírí tí mo fi wà lọ́dọ̀ Fẹ́mi Alágbo dì sín máa bọ̀ ká fi fún ẹ. Ẹ ò bá mi, ẹ ò bọkọ mi ní iléeṣẹ́, à ń retí yín.
0: Bí ìyàwó mi ṣe sọ ni, bẹ́ẹ̀ ló ṣe rí o, bẹ́ẹ̀ ló ṣe rí. Ẹ ò bá ẹ̀yin obìnrin ló mọ̀ kan tó ń ṣe obìnrin o, àwọn ọkùnrin náà ló mọ̀ kan tó ń ṣe ọkùnrin. So ẹ máa bọ̀ lọ́dọ̀ wa ní iléeṣẹ́ wa, ẹ ò rí mi, ẹ ò dẹ̀ sì rí ìyàwó mi.
2: Ní on the 19th di on the 23 ní September oṣù kẹsàn-án tá a wà yìí ìlú Ìgbọ́gọ̀dá ní Prince Akins Hotel, Secretarial Road.
0: A ní ọ́fíìsì ilẹ̀ Haúsá, níbo ní ilẹ̀ Haúsá? Mo ní sí Jẹ̀mẹ́tà ní Yọ́là. Ibẹ̀ ni ọ́fíìsì mi wà. Mo ti ní sí Ògbólàfọ̀ ní Enugu State nílẹ̀ Ibo. Àsìkò rèé tẹ ẹyin tèmi kẹ́nà wá jàǹfààní Fẹ́mi Alágbo. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ ń dúpọ̀ lọ́kàn o. Tẹ́ ẹni pé Fẹ́mi Alágbo aṣẹ́ o, oògùn tẹ fún wa, ó ń bá wa lára mu. Ọlọ́run ló ṣe o, Fẹ́mi Alágbo kan. Ó dìgbà tẹ bá wá kẹ́yìn náà, gbogbo nǹkan tó bá ṣe yín, màá ṣe àyẹ̀wò fún yín gbogbo nǹkan tó bá ṣe ọ́ lágbo ara rẹ nípa àṣẹ Elédùmarè. Gbogbo ohun tó ń jẹ́ ìṣòro fún ọ yóò di ìtàn tíjọ́ tó bá ti dé ọ̀dọ̀ mi Fẹ́mi Alágbo. Àlàáfíà yín kò máa ní di fíafíà o, àmì o.

0: ẹ̀ ní kọ́ sí kúrò lẹ́gbẹ̀ẹ́ bí jẹrẹ máa fi bí ní kọ́ gẹ́gẹ́ra kúrò lẹ́gbẹ̀ẹ́ mi dànù.
1: Keep it locked on Adaba FM.

0: ẹ̀kọ́ o tún kọ wọn níṣẹ́ ọwọ́ méjèèjì ló kó pọ̀ ẹ̀kọ́ ṣe pàtàkì ṣùgbọ́n ní nàìjíríà tá a wà iṣẹ́ ọwọ́ ó ṣe kókó kí lẹ lè rí sọ fún nípa eléyìí àti pé àwọn iṣẹ́ ọwọ́ wo ló wà ní best solution polytechnic.
1: ní best solution polytechnic a rí wípé a fẹ́ jẹ́ kí ọmọ wa tán bá ka ìwé tán kí wọ́n kọ́ jókòó tẹ́tẹ́rẹ́ sílé láì má ní nǹkankan tí ó máa kún wọn nípa la ṣe wò pé ká tún mú iṣẹ́ ọwọ́ mọ fún wọn lára àwọn iṣẹ́ ọwọ́ tá à ń kọ́ wọn ní best solution polytechnic léyìí tó jẹ́ dẹ̀jẹ̀ pé ọ̀fẹ́ ni à ń kọ́ wọn níwọ̀n ìgbà tó bá ti ń jẹ́ ọmọ ilé ìwé wa ní best solution polytechnic ara àwọn iṣẹ́ ọwọ́ tá à ń kọ́ wọn ni à ń kọ́ wọn bí wọ́n ṣe ń rán aṣọ à ń kọ́ wọn bí wọ́n ṣe ń ya àwòrán à ń kọ́ wọn bí wọ́n ṣe ń gẹ irun à ń kọ́ wọn bí wọ́n ṣe ń jórin mọ́rin à ń kọ́ wọn bí wọ́n ṣe ń tún ilé ìnáwó ṣe event planning àti bẹ́ẹ̀ lọ a lè tún kọ́ wọn bọ́ ṣe ń dáná àti bẹ́ẹ̀ lọ.
0: òun lẹ ti gbọ́ yẹn ẹ̀yin òbí ẹ tètè dá wa darapọ̀ mọ́ wa ẹ pé 08166733313 ẹ jẹ́ kí n pè lẹ́ẹ̀kan sí 08166733313 èlò lowó iléèwé o ẹ jẹ́ kí àwọn olùgbọ́ wa gbọ́.
1: ní iléèwé wa ní best solution polytechnic owó iléèwé wa kò pọ̀ rárá àwọn ọmọ wa ń san ₦80,000 wọ́n dẹ̀ ní àǹfààní láti san owó náà ní ẹ̀mẹrin lọ́dún.
0: ₦80,000 ní ọdún kan gbáko ha àǹfààní lálélẹ̀ ẹ̀kọ́ ti di rọrùn ní best solution polytechnic ₦80,000 fún ọdún kan gbáko ẹ̀kọ́ ti di rọrùn torí náà ẹ̀yin òbí o ẹ má jẹ́ káwọn ọmọ jókòó sílé o 2026-2027 ó tún ti ń lọ o ẹ pé 08166733313 tẹ bá tún ní àwọn tó fẹ́ kọ́ ẹ̀kọ́ part-time ó wà ní best solution polytechnic tàbára àwọn tó fẹ́ upgrade àwọn tó fẹ́ tẹ̀síwájú tán fẹ́ gba promotion ẹ máa bọ̀ ní best solution polytechnic part-time wa friday àti saturday là ń ṣe a máa bẹ̀rẹ̀ ní aago 2 lọ́jọ́ friday a máa parí aago 6 tó bá dẹ̀ ti di aago 6 tó bá ti di aago 8 ní ọjọ́ saturday a máa bẹ̀rẹ̀ tó bá di aago 6 ìrọ̀lẹ́ wọn á parí ẹ̀kọ́ kan náà ni certificate kan náà ni iṣẹ́ ọwọ́ kan náà tá à ń kọ́ àwọn full time òun náà là ń kọ́ àwọn part time torí náà ẹ̀yin òbí ẹ má jẹ́ káwọn ọmọ jókòó sílé ẹni tó dẹ̀ fẹ́ gbé ìgbéga lẹ́nu iṣẹ́ rẹ̀ kó tètè wá sí best solution polytechnic kó wá darapọ̀ mọ́ ètò part time tó wà nílẹ̀ ẹ pé 08166733313 ẹ jẹ́ kí n pè lẹ́ẹ̀kan sí 08166733313 best solution polytechnic tẹ bá ti dé Ondo road kẹsọ fún onímọ́tò pé ẹ̀ lọ sí Adébọ̀wálé láti Adébọ̀wálé òun lẹ ti máa gbé mọ́tò àbí kẹ gbé bike tó ń lọ sí inú ọgbà best solution polytechnic kẹ wá wo nǹkan tá à ń ṣe láti orígun mẹ́rin Nàìjíríà ni wọ́n ti ń mú ọmọ wá àwọn ọmọ wá dẹ̀ ń ṣe àṣeyọrí torí ẹ̀kọ́ tó yè kòrò là ń kọ́ àwọn ọmọ náà torí náà ẹ̀yin òbí ẹ má jẹ́ kán jókòó sílé o ẹ pé 08166733313 Mr. Ọláyíwọlá ká tó máa lọ ẹ gba àwọn òbí níyànjú ní ìṣẹ́jú kan ìdí tí wọn kò kàn tó jẹ́ kọ́mọ wọn jókòó sílé ní ọdún tá a wà yìí.
1: ẹ̀yin òbí wa ẹ̀yin alágbàtọ́ àtẹ̀yìn tẹ́tí gbọ́ ètò best solution polytechnic ní Àkúrẹ́ àti ní gbogbo ibikíbi tá a bá ti ń gbọ́ wa wákàtí ọ̀wọ̀yẹ̀ àsìkò ọ̀wọ̀yẹ̀ a fi ń gba yín ní ìyànjú láti mú ẹ̀yin àwọn ọmọ yín wá sí best solution polytechnic èyí tí wọ́n jókòó sí ilé ti tó ẹ má jẹ́ kí wọ́n jókòó sílé ní best solution polytechnic gẹ́gẹ́ bá ṣe sọ fún yín yàtọ̀ sí ẹ̀kọ́ tá à ń kọ́ wọn a tún kọ́ wọn ní iṣẹ́ ọwọ́ so ẹjọ́ nítorí tọ́lọ́ ní fún ìdí èyí ẹ mú àwọn ọmọ yín wá sí ilé wa ní best solution polytechnic ṣé nípa ọ̀rọ̀ ọlọ́run tá à ń kọ́ wọn ọmọ wa la fẹ́ sọ ni àbí nípa ẹ̀kọ́ gangan tá à ń kọ́ wọn ọmọ wa la fẹ́ sọ ni àbí nípa àyíká àbí nípa ìdáàbòbò àbí nípa iná wa tí ò fìgbà kan ṣẹ́jú rí àbí nípa omi wa tí ò fìgbà kan lọ rí ní best solution polytechnic fún ìdí èyí à ń gbà yín ní ìyànjú láti mú ọmọ. mo yin wa si ile wa ni best solution polytechnic fun eko ti to peye
0: e se gan ohun eyan bi ohun le ti gbo yen best solution polytechnic o wa ni kilometer 8 Ondo Road e de tun le wo wa lori ero ayelujara www.bestpotech.edu.ng abi ke pe number yi e le send WhatsApp number message number yi na 081 66 73 3313 fun gbogbo ibere te fe mo nipa best solution polytechnic ibi ta mo yin ma de si ni owo ilewe ni igba ton ma se ton ni ise owo ton ma ko ni e pe 081 66 73 3313 a ma reti yin o e se gan ni Oruko mi ni Ayodeji Sunday.

0: 101.9 FM, Peace of a Dove.
1: Fresh Out Corner of bagmusic.com.

0: big bag.
1: Gaining velocity on Adaba FM. Live is good on Adaba FM.

0: lásìkò yìí ó ní gbogbo tí atẹ́gùn ìkànnì tí ó ń fẹ́ dé mo kí ní kí owó mo kí ní kí àlàáfíà mo kí ní kí ìgbáyégbádùn torí pé bẹ́ẹ̀ èèyàn bá wà láyé bí ọ̀pá ní ìlera tó pé irú èèyàn bẹ́ẹ̀ ọlọ́mọdé èèyàn bá fọwọ́ tí o ìdíná tá a fi máa ń sọ wípé ká tọ́jú ìlera wa inú mi dùn ayọ̀ mi kún pẹ́lẹ́ agbára pẹ̀lú mi ń bí ẹni tó jẹ́ onímọ̀ nípa ọ̀rọ̀ ètò ìlera wọn ń bẹ ń bí pẹ̀lú mi inú mi ó sì dùn ayọ̀ mi ó kún o pé ká farabalẹ̀ láàrin ìṣẹ́jú díẹ̀ ká lè gbọ́ àwọn àlàyé tí wọ́n fẹ́ sí fún wa.
1: Ẹ ṣe olóòtú mo kí gbogbo ẹ̀yin aráalé ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi àti gbogbo ẹ̀yin tájọ jẹ́gbẹ́ àdínde ara wa máa jẹ́ o orúkọ mi náà ni dr ìdòwú fọláṣadé tí mo jẹ́ aláṣẹ àti olùdarílẹ̀ṣẹ́ unique alternative wellness clinic tó kalẹ̀ sílùú àkúrẹ́ ẹ̀kú àmójúbà wa nílùú àkúrẹ́ o ẹ̀kú ọjọ́ mẹ́ta.
0: Ẹ ṣeun ẹ jẹ́ ti bí báyìí bẹ̀rẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ààyè làwọn èèyàn ti mọ̀ nípa iléeṣẹ́ yín àti àwọn nǹkan tẹ́ ẹ gbé lọ́wọ́ ṣùgbọ́n fún àwọn tí ó tún mọ gbọ́ wa láàkó yìí kí ni àwọn ètò eléyìí tó wà ńlẹ̀ báyìí.
1: Ẹ ṣe olóòtú ètò pàtàkì tó wà ńlẹ̀ báyìí fún gbogbo àwọn ènìyàn pátá ní Ondo State àti gbogbo agbègbè ẹ̀ òun ni bí a ṣe máa gbáyé gbádùn tí a sì máa wà ní àlàáfíà èyí tí iléeṣẹ́ unique alternative wellness clinic tá a ti lọ ṣe ìwádìí jinlẹ̀ tá a ti lọ kàwé tá a sì mọ̀ nípa ẹ̀ dáadáa bí a ṣe lè ṣe ìtọ́jú ara ẹni àjàjà tí a bá ń sọ̀rọ̀ nípa ara ríro ẹ̀yìn ríro àwọ̀ká àkáwókó ẹ̀jẹ̀ dúdú ẹ̀jẹ̀ dídì tí olóyìnbó ń pè ní arthritis ṣẹ́rí tá a bá ń sọ̀rọ̀ nípa arthritis èyí níṣe pẹ̀lú bí ìlera èèyàn ṣe ń sún padà lọ sẹ́yìn bí ọjọ́ ṣe ń gorí ọjọ́ olóyìnbó máa ń pè ní degenerative joint problem ìyẹn ni yorùbá máa ń pè ní ìkùdíẹ̀ káàtó ọjọ́ orí nígbà tí gbogbo àwọn ẹ̀yà ara oríkèéríkèé ara tó bá ti ń sún padà sẹ́yìn arthritis táwọn ń sọ nípa èyí tá à ń pè ní àwọ́ká yìí ó wá pín sí onírúurú ọ̀nà màá fẹ́nuba díẹ̀ nínú ọ̀nà tó pín sí alákọ̀ọ́kọ́ ń bẹ̀ tí màá kọ́kọ́ mẹ́nuba òun ni osteoarthritis ṣe rí osteoarthritis tá à ń sọ nípa èyí òun ni wear and tear ara wa èyí tí ara wa tó ti ń dàgbà nígbàtí èèyàn bá ti ń pé ọmọ ogójì ọdún lọ sókè ara máa bèrè àwọn nǹkan kan gbogbo oríkèéríkèé ara máa bẹ̀rẹ̀ sí bèrè àwọn nǹkan kan orunkun lè bẹ̀rẹ̀ sí máa dùnyàn kéèyàn máa ní ìṣòro ìgbárùkù ìdí kí ẹnìyẹn máa ní waist pain yàtọ̀ síyẹn kẹ́nìyẹn máa ní bóyá bí spinal cord problem ìyẹn ni ògbóró ẹ̀yìn wa kó bẹ̀rẹ̀ sí máa ní àwọn ìkùdíẹ̀ káàtó kí ló dẹ̀ máa ń fà á nígbà míì ìwà tó jẹ́ pé ọjọ́ orí òun ló fà á gẹ́gẹ́ bí mo ṣe ń babọ̀ ẹlòmíì dẹ̀ nìyí sísanra àsan jù òun máa ń fa titi ẹlòmíì tó túmọ̀ sí pé téèyàn wá ti sanra jọ̀kọ̀tọ̀ kò ní láǹfààní àti lè ṣeré ìdárayá débi tí ó máa ara rẹ̀ maintain irú ìyẹn kò kan ọjọ́ orí kódà ó máa ń ṣe ọmọ kékeré ó dẹ̀ máa ń ṣe àgbàlagbà yàtọ̀ síyẹn àwọn míì ti ní ìkùdíẹ̀ káàtó bóyá wọ́n ti ní accident rí yàtọ̀ síyẹn àwọn míì wà tó jẹ́ pé bọ́n ṣe máa ń jókòó sitting position wọn láti ilẹ̀ wọn mọ́ bọ́n ṣe ń jókòó ẹlòmíà nítorí èmi ni mo ṣe àga sínú ilé mi àfi kí n jókòó bó bá ṣe wù mí eléyìí máa ń kó bá àwọn gbogbo joint tó wà nínú ara ó wá máa ń ba àwọn oríkèéríkèé ara wa ó máa ń bàjẹ́ torí bí tó bá ń pòsíṣàn ẹ̀ sí ibẹ̀ ló máa wà tó bá ti wá yá á dìṣòro sínú àgọ́ ara yàtọ̀ sí ti osteoarthritis òmíràn tún ni rheumatoid arthritis ṣé rí rheumatoid arthritis yìí ìyẹn ni autoimmune deficiency tó jẹ́ pé immune system ìyẹn sójà tó ń gbógun ti àìsàn nínú àgọ́ ara wa tó bá ti ní ìkùdíẹ̀ káàtó ó máa bẹ̀rẹ̀ sí ń bá gbogbo oríkèéríkèé ara wọ̀yá ìjà gbogbo tó yẹ kó wà nínú oríkèéríkèé ara tó yẹ kó sara lóore kí movement ara lè máa lọ máa bọ̀ dáadáa á wá di pé gbogbo ẹ̀ ò ní wà ní létòlétò mọ́ ó wá di ahẹ́rẹ́pẹ́ ìyẹn sì lè mú kí joint yẹn ni ojú orúnkún wa ọrùn ọwọ́ ni gbogbo ibi tí joint ti pàdé lára àwọn ọmọ ìka ẹsẹ̀ ni ó lè mú kí ìkùdíẹ̀ káàtó kó bá wọn ohun tó máa ń fà á òun náà ni mo sọ fún wa ìyẹn ẹlòmíì dẹ̀ máa ń jogún ẹ̀ lára àwọn òbí ẹ̀ bóyá family history bóyá bàbá àbí ìyá ó ti ní bí irú arthritis tá à ń sọ̀rọ̀ ẹ̀ tá à ń pè ní rheumatoid arthritis yẹn irú ọmọ bẹ́ẹ̀ náà lè jogún ẹ̀ lára àwọn òbí wọn bẹ́ẹ̀ dẹ̀ ni ọmọdé náà lè ní rheumatoid arthritis ìyẹn àwọn ọmọdé tó jẹ́ pé wọ́n ti ní ìkùdíẹ̀ káàtó àìsàn kan nínú àgọ́ ara wọn bí irú àwọn ọmọ tán máa ní àìsàn fòníkúfọ̀ ládìde tá à ń pè ní sickle cell wọ́n lè máa ní rheumatoid arthritis torí pé gbogbo oríkèéríkèé ara wọn tí ẹ̀jẹ̀ ò bá ti lè circulate débẹ̀ mọ́ wọ́n á máa bẹ̀rẹ̀ sí ní ìrora yàtọ̀ síyẹn òmíràn la máa ń pè ní gout arthritis ṣe rí gout arthritis yìí oh, ni uric acid problem. Yani ti inflammation bi idoti ndo to ya kidney wa ko se idoti ti o ba ti le se ki omi raye lo bo se ko lo mo a bere ti settle ti gbogbo rikerike ara ninu joint wa nibi kokose e ri pe bi omi ma duro sibe te ba fowo te bayi a jin wonu ati le jade re ma lagbara o si ma ma duro eni beyen iyen la ma pe ni gout arthritis iyen de ma sele daada si won awon to ba je pe won ma fo laje iyo ti iyo jije won ba ti ma npoju taba won to je pe jije eleje ta npe ni bi eran to ba ti le poju ki se pe ka ma jeran so won gbogbo nkan gbodo wa ni won tun won si awon ton ba ti daye daada seyin won le ni gout arthritis tori pe o nlo to nlo kan ninu won o le ti weak ti o le lo nkan daada mo immune system won ma down yato siyen awon ton ba ma nlo ogun oloro to je pe ohun ti won fo wa ara won mu le senu o n sakoba fun ago ara won iru won ma ni gout arthritis awon mi de ti ni aisan tan pe laisan kidinrin to je pe kidney yen ti n weak ti o raye se nkan to ye ko se ojuse re bo se ko se mo o ma je ki idoti yen ma settle ti oju joint won atabi poor wear intake boya nkan ti a n je senu wa ti ko barade o le mu ki gout arthritis wa yato siyen a ma n pe ikan ni cervical spondylosis iyen ni group of spondylosis arthritis se ri yen ti e olotu e je ka lo siwaju na ka wa soro lori e tori oro po lori spondylosis arthritis gan
0: e seun e je se bayi nbo lawon office yin wa bo lawon eyan o se rin ti won fi debe awon oju opo wo ni won le lo lati ma ba yin soro
1: e se olotu ati kale silu akure lowo lowo bayi office wa ti wa ni alagbaka egbo mi dada ati wa ni alagbaka ni egbe showboy plaza egbe showboy plaza street to wa legbe showboy plaza yen ta ma pe ni esadite street esadite street number 1 ile akoko ninu street esadite yen ibe la wa ibe ni awon jumia wa ti gbogbo eyan ti mo dada tele Jumia wa nsale awa la wa loke awon Jumia ibe l'office wa wa ti e ba nbo ero ibanisoro ta ile pe mi si na ni 08033709168 ati 08131363274 08131363274 e si le follow mi ni ori TikTok account mi Unique Wellness Clinic Unique Wellness Clinic se ba di ori TikTok account yen e ri wa daada e mo wa daada e ri gbogbo nkan ta nse nbe a je ko fi yin lokan bale lati mo pe a se bato yato si yen e le lo sori Facebook page wa na Unique Wellness Clinic ba kan na o na le ma ri lori Facebook page wa bákan náà sì lè follow wa lórí website wa www.uniquewellnessclinic.com.ng ibi tẹ máa ti wò wá nìyẹn gbogbo tẹ bá fẹ nípa unique lẹ máa rí nbẹ ẹrọ ìbánisọrọ tẹ sì lè tún fi pè mí lẹẹkan sí ni 08033709168 08033709168 àti 08131363274
0: lórí ọ̀rọ̀ àwọn ìdánilẹ́kọ̀ tí ẹ mọ̀ sí pápá jùlọ lórí bí èèyàn ṣe máa ń lo ìlera bẹ́ẹ̀ nípa bó o la ṣe lè sun ní bóró oúnjẹ olóyè ká máa jẹ irú àwọn omi wo kí làwọn ètò tó wà nípa eléyìí
1: ètò létòlétò ló wà gẹ́gẹ́ bí a ṣe máa ṣe bí ìṣe wa bí a ṣe dé ìlú àkúrẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí mo fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ nípa program wa dáadáa láàárọ̀ kùtùkùtù láti aago mẹ́jọ a máa kọ́kọ́ ṣe àyẹ̀wò a máa bẹ̀rẹ̀ sí ṣe àyẹ̀wò fún àwọn èèyàn títí tó máa fi di aago méjì tó bá wá di aago méjì a máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ ráńpẹ́ nípa ìlera kí ló yẹ kán máa jẹ kí ni òye kan jẹ mọ báwo ló ṣe kẹ máa sùn àti báwo ló ṣe kẹ lo ìlera yín irú eré ìdárayá wo ló máa bẹyìn lára mu gbogbo àwọn nǹkan wọnyí òun ni ètò tí a gbé kalẹ fún gbogbo ọmọ bíbí ìpínlẹ ondo àti agbègbè rẹ lọwọlọwọ báyìí ìlera yín ò ní di fíafíà o iléeṣẹ unique alternative wellness clinic a ti ní àwọn ẹrọ ìgbàlódé onírúurú èyí tí ẹ lè máa fi ṣe àyẹwò ara yín láti mọ pò tí ìlera yín kù sí àti èyí tí ẹ máa fi ṣe ìtọjú ara yín ti eyin gangan fi ni ilera pipe ibudo ilera igbalode eto ti kale si enu ona yin ni ilu Ondo state bayi ati wa ni Akure lolo bayi ni Alagbaka ni egbe Soboy Plaza Esadai Street to wa legbe Soboy Plaza number 1 ninu building si awon Jumia nlo ibe la kale si a ma reti yin o
0: e seun ko ri pe wa ma lo eh awon oju opo yin eleyi ti e le fun awon yen ke si pe awon moran ni soki
1: ati wipe ojo ti e ma ba mi gogo ni kale ni ilu Akure o ma je ojo Saturday lati ago mejo laaro ojo Saturday ni e gbo mi lekan si tori mo ma da awon yan lo ni ilu Adoekiti ni gbogbo ojo Monday be si ni ilu Osogbo ni gbogbo ojo Tuesday ojo Thursday na ni ilu Osogbo ni ilu Akure a mama da won yan lohun Lakure ni gbogbo ojo Saturday patapata latago mejo aro titi di ago merin si marun irole iwo to ba ni ku die ka to kan ninu ago are ero igbalode la ma fi se ayewo fun yin a tu asiri bi ti le ra yin ba ku si a so nkan to ye ke ma je bo se ke ma sun ati bo se ke lo ilera yin yato si yen ero igbalode na la tun ma fi se itoju ara fun yin lati je ki gbogbo nkan to je ku die ka to lara yin ko regulate ati awon egbogi to dara e ti o ma se yin lore ti o ma se ara yin lanfani ki lo ye ke ma je kini o ye ke je mo ati rufe bawo lo se ke ma se re daraya asiko lo ye ke ma sun bawo lo se ke ma mumi ise ti omi se ninu agu ara ko kere mo ran yin pe e ma tuyaya e ma bo wa ba wa ni office wa ti wa ni sisi lati ojo Monday sugbon ojo te mama bayi mi ni kale oni ojo Saturday lati ago mejo titi di ago merin si marun role ilera yin oni di fiafia o gege bi mo se nso lo lotu aisan mi to tun se pataki to ye ki abojuto ninu ago ara ta npe ni arthritis o na ni spondylosis bi mo se nba lo se ri lumbar spondylosis ni mo fe menu kan lelele tori eleyi digbajugbaja fun gbogbo awon agbalagba ki lo de ma nfa ti aisan ta npe ni lumbar spondylosis fi ma nwaye ise ti enikan se o ma nipa lori bi ilera re se ma ri lumbar spondylosis ni ara riro eyin riro to ma mu won lati bi line 5 spinal cord won wa si owo isale eyi to ma so papo mo isan to wonu idi to wa so mo isan to wa ninu itan wa to de wa so papo pelu egungun orunkun eyi to wa lo pelu egungun ese wa nisale ni bi kokose se ri lumbar spondylosis yi to ba ti wole sinu ara enikan ta bo ba ti bere o ni pe egungun meji to pade ara won ni number 5 yen to ba ti tase a ma bere si te isan mole to ba ti n te isan ara mole eje oniraye koja a di pe niyan oni le rin dada mo elomi a ma bere si n bere rin tabi ko di pe opa ni eni elomi a ma fi se keta ese eyi to ba wu ki ti e je to ba ti ni irora lati oke orun e bayi wa si sale titi di orun ese mejeji ati orunkun ni ati tan ni gbogbo e patapata lati ni ero igbalode e ti a le ba yin fi se atuntu e e to ma mu ke le rin daada a si mu ki le ra yin pe ju ti tele lo iwo le ma ni irora lati bi eyin orun e o le ma mu emo ede ki lori tabi ko ma mu emo soda ejika ki ejika e ma ru e tabi ko dabi eni pe janje wa ni atelese re to ba ji laaro adabi gba ti won da yepe sile ni wa ma rin lori adabi pe gbogbo ese won ma gun e eleyi ni se pelu gbogbo aisan ta npe ni spondylosis e jade etuyaya e ma bo lati wa se ayewo ara yin e se o le ra yin oni di fiafia o
0: titi igba mi ta tu lori ofe ati pade lori eto yi mo kiyin re o

Live is good on Adaba FM. Adaba FM, I like it forever.

0: kẹrin ẹni gbòòrò lẹnu ọjọ mẹta yìí.
1: Wo bẹ́ẹ̀ la bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà ìrorun sùn dédé. Wo ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ ayé ọ̀hún ti wá sú mi.
2: Agbóyin ìṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo kọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúlùgbọ̀ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí

0: eti to ngbo mi ni dide akoko yi agbalagbo nisegun kan be nbi pelu mi baba oke ogun loruko won seri baba yi ti ba ti ri won ton ba ti wa bayi ati mo pe ohun ti yo se gbogbo omo Nigeria lanfani ni won ma mu wa ohun ti o se pataki o ma nje ohun to je nipa ago ara eniyan lo ma ngba ni nimoran le lori baba e ba wa ki gbogbo omo Nigeria
1: o se atokun mo ki okunrin mo ki obirin mo ki omode mo ki agbalagba emi te on kiyin ni baba oke ogun ti gbogbo aye mo si baba iseyin baba lowo lawa alaafia na laafi lole aye olorun ma je ka laafia ara wo di fi afia o a gbadọ ma wo alaafia ara wa niran a gbadọ mojuto ara wa kan na ma se wa leni ti o ma wa nu le ti o ma gboro ta emi baba oke ogun mo wa number 4 dudu yami lane opposite oyemekun grammar school ni lu akura baya wa wa fe bere one lowo mi abo ni marakan to fe bi mi abo fe bere lori one abayo pe mi sori ero bani soro mi yi o samu 64 60 64 19 o samu 64 60 64 19
0: e seun baba amo ipe ohun teyin ma ngba ni nimoran le lori ni le ise yin isoro nipa iso ara ni bawo le njo se le mo pe ohun ti ni isoro ninu iso ara re
1: o se atokun bi ise ara ba ti ni isoro gbogbo nu ara na lo ti ni isoro yen apere wo ni won wa nri ninu ara ti e wo to n gbo mi ninu ile elomin ni to ba ti sun to ba ti je bayi laaro yo ma ri pe gbogbo nu ara lo bere si ma ro ohun ni elomi o le bere ko mu nkan nile elomi o le nero pe elomi to ba fe joko bayi ati dide nile re isoro ni afi ko se wa omo ko ti o fa dide tabi ko se ma fowo mu ogiri ko to le dide nile elomi o le rin ibuso kan si ibuso keji afi ko joko ko simi ko le to ma rin lo si waju elomi ere orun sun arara bẹ́ẹ̀ mi bá ti ẹ̀gbìnyànjú tó so orun wákàtí kan àbọ̀ orun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́ bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀ bí ó dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ìṣẹlẹsẹ kàn ń gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀ irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májẹ̀ adáká tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin mo ti kó wá láti ìlú ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19 ìkà yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dá gbé ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́ mọ́ ọ̀sẹ̀ máa fọ́ á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni agbá kan ara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí i pé bẹ́ẹ̀ òun ṣe ń kú rìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kú rìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kàn ń gógógógó bẹ́ẹ̀ lómiì bá sùn báyìí kí lè o tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣan ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gú èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú ìsẹ́yìn orò tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19 ẹlòmíì tí ẹ ti gbìyànjú látùn ó ti gbìyànjú sósì bẹẹ bá ti ẹ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tí ẹ lè rí àlàyé kankan ṣe ń pẹ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lò ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tọ́jọ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósì àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwò yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ ni ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlomi ẹ̀ sojú lásán o ńgbà tó bá dọ́dọ̀ wa a gbìyànjú a ṣèbẹ̀ lọ́run fún ọ bó bá jẹ́ pé nǹkan kan wà ń bẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ogun ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kù grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19
0: ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n á máa dàgbà wọ́n á máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
1: o ṣe atọ́kùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjoko ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́ẹ̀ ẹlòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè ṣojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wò òun bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ìṣẹ́jú 20 ìṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bíi tewúrẹ́ báyìí ni wọ́n máa ṣe. ẹ̀sìn á wà wọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fi ẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtẹ̀gbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní ń yọ̀ òun lẹ́nu lénìí ẹlòmíì á ní eléyìí ló tún yọ̀ òun lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtẹ̀gbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kùn grammar school ní ìlú àkúrẹ́ bóyá òun fẹ́ béèrè ọ̀nà àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19 ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtẹ̀gbò mọ́ bẹ́ẹ̀ kọ́ ìbáyàwó tí ìbáyìí tó jẹ́ òdodo pàdé ni nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò ó mọ̀ wípé bí ewé àtẹ̀gbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà ló wà lásìkò yìí lóòótọ́ ewé àtẹ̀gbò ọ̀nà wọn ti jìn kò sí nítòsí mọ́ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbọ́dẹ́ kò síbi tá a lè wá egbòdé láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nígbà tí wọn náà bá wá ṣọ̀dọ̀ mi ká wá jàǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú ìsẹ́yìn oro ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí o deni baba mi awon de si ni a le ririn ogoji iseju a le rin ogota iseju a le rin lataro titi dale ta ti ni ni soro kankan ninu se ara wa be la ni ni soro kankan ninu egugun ara wa se bi anfani ewe atebo yi na la wa na je nitori amo fini kan yi ni awa je anfani ewe atebo mo ti ko egbo gi to wulo fo wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wọ́n tọ́lọ́ bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbàrá tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹkùn grammar school nílùú àkúrẹ ńbẹ la wà a ní fara nira wa báyọ fẹ béèrè ọ̀nẹ tàbí onímọ̀ràn kan tó fẹ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 bẹ́ẹ̀ lẹ́lòmí yọ máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmí a máa ta ẹlòmí a máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹkùn grammar school nílùú àkúrẹ́ tó o bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nẹ̀ tàbí onímọ̀rẹ̀ tó o fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni yìí 07-64-60-64-19 07-64-60-64-19 àlàáfíà ara wa ò ní di fi àfíà orígbà.
2: Báwo máa ti rí ẹni gbèrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí?
3: Wò ó bẹ́ẹ̀ là á bí ní ìṣòro ìsara iná ọ̀nà ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí ìsara yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
2: ọdẹ tó fi wí àtẹgò sọmọ ara yẹ lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹdá lẹnu ìwọ náà gbìyànjú kọ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 07064606419 07064606419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹgò ṣèwòsàn.
4: Libẹ̀ libẹ̀ má fọwọ́kọ̀.
5: Books?
6: Check.
5: Uniform?
6: Check.
5: School bag?
6: Check.
5: And Bornvita?
6: Double check.
5: It's back to school season. And with Bornvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bornvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
7: Bornvita, prepare them to win every day. Offer valid while stocks last.
8: Ìwé aṣọ iléèwé owó ìkẹ́kọ̀ọ́ ẹgbọ́ná ibùsùn ń kọ.
9: Ìyá mi irú ibùsùn tí mo sùn sí nílé àti ṣadé ni mo fẹ́ o mú kà.
8: O tún na ọwọ́ náà ní jàre. Bá a ṣe ń ṣètò báwọn ọmọ wa ṣe máa padà sílé ìwé wọn. Ẹ̀rọ ti wípé ọmọ tó bá sunun àlàáfíà ó di dandan kó pe gbèdé nínú ẹ̀kọ́ rẹ̀. Àwọn dókítà ti ẹ̀jẹ̀rí wípé ọrùn jẹ́ ọ̀kan nínú tọmọdé nílò láti jáfáfá nínú ẹ̀kọ́ wọn. North Ibùsùn mọ́kà fún àwọn akẹ́kọ̀ọ́ láàyò lónìí.
10: Mocha, adding comfort to life since 1959.
11: Adaba FM, I like it forever.
12: Faith comes by hearing, and hearing by the word of God. Get ready as we receive the supernatural ministry of Reverend Barnabas Alumuge in this teaching series titled
13: Enough of Dominion.

0: *01*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
1: Ẹyin èèyàn mi nípínlẹ̀ Ondo Èkìtì, Ọ̀ṣun àti gbogbo àgbègbè rẹ̀ pátápátá, oríire ló wọlé yìí, ayọ̀ abara tíntín. Family Arena ló wà lábẹ́ sí gbogbo ènìyàn o, àti pàápàá ọ̀gbẹ́ni tí ń ta báàgì ra bàtà tó ń ta aṣọ, àwọn tí ń ta hóṣèèsì àtàwọn tí ń ta retail. Ìta àwọn alùsókòtò rèé o, lápò ṣòkòtò wa lákùrẹ́ olóyè mẹ́kùn. Fún ọ̀gbẹ́ni tí ń ra aláràtúntà, bàtà, aṣọ, báàgì obìnrin, báàgì ọkùnrin, báàgì àgbẹ̀ travel, bíi bọ́ọ̀sì lórí ìrànràn, àtẹni tó fẹ́ lọ sókè òkun, tó fẹ́ ra báàgì àti gbé lọ sí òyìnbó, tàbí àwọn tó fẹ́ aláràtúntà tí wọ́n fẹ́ ra hóṣèèsì. Ẹ má bọ̀ ní wìtìwìtì ní Family Arena, torí lọ́wọ́lọ́wọ́ yìí discount ti ń bẹ lórí gbogbo ọjà tẹ bára lọ́dọ̀ wa o. Family Arena wà ní Onyx Building, opposite Weber Bank, Adesida Road, Àkúrẹ́, tàbí kí ẹ má bọ̀ ní ṣọ́ọ̀bù wa tó bẹ ní ìdojúkojú First Bank after Texaco. Bí ẹ bá lọ sí ESO Lákùrẹ́, fún ẹgbẹ́ ní fẹ́ ra bàtà, aṣọ, báàgì, aṣọ ọkùnrin, bàtà ọkùnrin, tó fi máṣọ ọmọdé, bàtà ọmọdé, báàgì, ọmọdé, báàgì, gbére ìlú òyìnbó, tàbí báàgì gbé lọ sóde. Ẹ máa pè wá sórí nọ́mbà yìí 08037453497. Family Arena, iléeṣẹ́ tó bá bẹ òkè yọnu sí, tó sì ń ṣe bẹ́ẹ̀ yọnu sí gbogbo ènìyàn.

0: Yes, òun gangan nìyẹn. Tẹ bá ti gbọ́ tó dúpẹ́ ládàbà, ọjà ọdún ti bẹ̀rẹ̀.
1: Ọjà ọdún ti dé, àdàbà gbé.
0: Kí lẹ ń tàṣà, kí lẹ fẹ́ ṣe mà? Kábà yí gbé jáde lásìkò ọdún yìí àsìpé. Wọ́n ti kọ́jà ọdún dé, kárajà ọdún, kátajà ọdún, kẹ́jìfà ọdún, àpolówó ọjà ọdún. Ẹ ṣé àmọ̀nà o. Pápá ta yọ orí la ìgbà pé ṣẹ́ kí iṣẹ́. Ètò ọjà ọdún ò ní Classmate. Tó bá débi ká polówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ da ìparí December gbọ̀ngàn.
2: Oya ẹ máa bọ̀ wá o.
1: Ìrẹ́pẹ̀tẹ̀ ilẹ̀ ọjà ọdún ti dé.
0: Tiwọ́ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó nílé iṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fẹ̀ta mẹ́ta tájé ń kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní.
3: Mọ̀sílò Building lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station Ọba Adéṣídà Road Àkúrẹ́.
0: Kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó. Ọdún yìí á dùn yògbà yògbà, á jì jọta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé Karim sórí 08030414344.
3: Grace 08032474686.
0: Tàbí Fẹ́mi sórí 08060864428. Ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.
4: Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Aláàánú awakọ̀ kan ti gbé ẹrù tí ọ̀gbẹ́ni kan gbàgbé sínú ọkọ̀ rẹ̀. Awakọ̀ náà gbé ọ̀gbẹ́ni náà láti Emure Junction ọ̀wọ̀ wá sí ìlú Àkúrẹ́ ní ọjọ́ Tuesday ọjọ́ kìíní oṣù yìí. Ara ẹni tí ó ní ẹrù yìí kí ó wá sí ẹ̀ka ìpolówó ọjà àdàbà FM tí ó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ A Division Police Station Ọba Adéṣídà Road nílùú Àkúrẹ́. Ẹ ṣé púpọ̀. Ẹ̀ka ìpolówó ọjà àdàbà FM ní olùkéde.
5: There is a school in Ondo State. It is located in Akure.
6: Honey, I'm worried about the future of our children.
7: You always are. So what is it this time?
6: Their education, darling.
7: If you are talking about the quality of schools, darling, I know one good one at least. The school is particular about good conduct and excellent knowledge impartation. And it invests so much in equipment and quality teachers. I speak of Adetola International Schools, Akure, Nursery, Primary, and College.
6: Can we afford it? And where is it?
7: 42 Washing the Quarters, Akure, and 30/32 Washing the Quarters, Akure. And honestly, for several decades, the school has made education affordable without compromising quality. Now I am not answering any more questions, darling. Go there and ask them all you want, or call them on 0806-694-0238 or 0703-092-9110.
6: I trust your judgment, dear husband. So let's do it then for our boy and girl next session.
7: Oh, one more thing. Entrance examination into Adetola College holds on Saturday, July 19 at Adetola College, Oshinle Quarters, Akure, by 9 a.m.
8: Sada mo mo ku eye mo lo sirin ajo
9: eme sada mo mo ku eye mo lo sirin ajo
8: Eji gbako
9: eyo mo
8: de lo la edagbe
9: eni eye ya
8: bo se de orange
9: aya bare olukayode la kora
8: orun re re
9: eni eye omo
8: e pari re koko
9: igbesi aye omo re
8: atomoro
9: eji oyo gbagbe re lai lai
8: ebi oto ebi osi
9: ose lede leyin re
8: ojo olorun laye
9: ose lede leyin re
8: etekete
9: ebi ule oko re
8: ose lede leyin re
9: omo
8: atomoro omo
9: ose lede leyin re
8: oju ko mu o eyan omo re
9: o e ku omo mo musu lorun
8: o apade
9: ose jesu olugbala
8: ijo ajinde

0: Mattress?
1: Mommy, please, I want the one I slept on at Auntie Regina's house. Mocha.
2: Say no more.
3: Don't leave sleep out of the back-to-school checklist. Doctors say quality sleep aids better learning. Choose Mocha students' mattresses today.
4: Sleep better, live better, Mocha.
5: Mocha, adding comfort to life since 1959.
6: Oh boy, this catfish sweet, oh. And I bet we bet influencer money they take ball now.
7: Bet influencer, what be that?
6: Simple, join Betway, book your game and share your code with your guys. Every week, Betway go summer you 4% commission.
7: Chai, I bet, sign me up.
6: Enjoy Betway Bet Influencer. Share your code and weekly. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus.
8: My brother, I hear say Lafarge don't change name.
9: Yes, now.
8: Lafarge Africa PLC
9: don't transform.
8: Come become HBM Nigeria PLC.
9: The name don't change. But now still the same Ogbonge Cement and other building solutions company.
8: We help build Third Mainland Bridge,
9: National Assembly Complex, First and Second Niger Bridge them,
8: Cocoa House,
9: National Theater,
8: plus plenty of Ethereum construction for this week country since 1960.
10: HBM Nigeria, formerly Lafarge.
8: HBM Nigeria PLC, formerly Lafarge Africa PLC, beyond buildings.
11: Where did you buy it?
12: Chicken!
11: Easy, yes, easy.
13: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kàn ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa CDCare. Èyí ni iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan. Gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá, iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣọ̀n ni àbóhun yòówù ìṣọkọ̀. Àtàwọn nǹkan míì tí ó fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá à ń wò wípé bí ilé ayé ṣe rí lóde òní, ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà? Bẹ́ẹ̀ ni, èyí ni ìdáhùn. Ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n. Lọ́jọ́ òní, àlejò kan bẹ pẹ̀lú mi tí wọ́n jẹ́ aṣojú iléeṣẹ́ CDCare. Màá fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn aráalé.
14: Ẹ ṣeun olóòtú, ẹ kú òun ní àtàárọ̀. Orúkọ mi ni Okunola Abdulhakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCare, CDCARE, application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ nítorí pé oní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni a bọ́ sí ilé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni a fẹ́ ra freezer ni o, àti bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ́ná báyìí tá a fẹ́ máa ra bí solar inverter nkankan àtúntà ní CDCare. A tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra. Ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò, mo fẹ́ ra sewing machine fún èmi, fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá, mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app. Tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀, kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpàǹbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn ẹ̀ ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni, wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDCare, ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí, wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn. Kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọkan lọ́wọ́, wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o. Tí wọ́n yá mo ra mattress lọ́wọ́, mo rò pé okay, mo fẹ́ ra gas cooker, ẹlẹ́ mu àti bẹ́ẹ̀ lọ. Tẹ́dẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú, nǹkan tí CDCare wà fún nìyẹn. Kán tó sọ pé ṣé wọ́n ta mọ́tò? Bẹ́ẹ̀ ni. Ṣé wàá rí tó ní mọ́tò dé? Òun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fáwọn èèyàn láǹfààní pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín. Kẹ wá sọ fáwọn káwọ wa lọ bá yín sanwó rẹ̀. Nítorí a ní ẹ tó bá ra mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months. So tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú, CDCare rò pé ẹni tó sanwó kí oṣù kíní, oṣù kejì, oṣù mẹ́jọ ló mú. Eléyìí serious a jẹ́ pé ó níbìkan tó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn. Mo ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mu osu mewa ni ma de ra mo san die die mo le mo san 20,000 ni osu osu ti ma de ti mu osu mewa ti mo ti de osu marun si de ke o de pa le wo se ma se in wo gbo wa fun ma tun ma san wo se be ti ma san fun wi pe mo san o die die so to ba de je pe oso ose le mi fe mo san wo ti mo je bi iya loja ma ti ra mu ye ose to ba ro mi lohun lati ose merin titi de ose di meji la dota that is 48 weeks ti ba mo se mejo ti ba ti san ose kini keji keta ke ni si de ke mo pe a eni oni bi ti wo ti n jade a gbe oja re fun yo de tun ma san wo lo nkan ti si de ke wa fun ni ko wa so wi pe a n gbe apa bi kan ni Nigeria a le ra oja o gbogbo bi te ba ma gbe Nigeria te ba ti bere fun te ti download app wa lori Play Store tabi App Store CDCARE te ba ti download e te foruko yin si te fi phone number yin si e ti ra awon yen wa ti o ti mo ki yin kaabo CDK o wa ni so pe ke sanwo si account kankan o gbogbo nkan te ba fe se patapata ninu app yen li e ti se te ba ti download app yen ba aye te mo fi wo yin si e mo ri nbe bo se nwole bo se njade afani tu wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko sibi te le wa
13: office nigba to je pe ni e pe kan kaakiri
0: ile ise wa wa ni Exodus Filling Station lanojuko ofe Tochi Pharmacy Oluwatoyin Quarters Akure e le pe 0707-454-2995
13: oro le ti gbo wore yan gbogbo eyin ti en fe lati ni dukia kan abo mi to je pe e tin ro bi pe bo le se se bawo ni kini awon se bossi ona na re e tele won CDK ori gba kan na e seun
0: ile ise wa wa ni Exodus Filling Station lanojuko ofe Tochi Pharmacy Oluwatoyin Quarters Akure e le pe 0707-454-2995
2: City Care there for you.
12: Yeah.
15: Egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo n pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda ti e kon sun lo ni
16: aba aju ko ti igbo ni nipa 24/7 aba mission koro jogun ogun bile tawon okunrin bire fun gba gbogbo akonse gbogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba mission ko lo ti nu rara o ka gu eyin didun ara riro afo gede gede do ti ara danu logo lomo okunrin aba duro tan ti o si ma sise akori lodo lolufe re iwe atego la fi pelu re ajo nafdac fun tedu gba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062653 oruko money janu omo 24/7 abamission gbogbo iga ijawa ija osi always guide
17: me every time there's a match there are two kinds of screams. First, the regular fans.
18: Goal!
17: Then there's this.
18: Goal!
17: That's Betway users celebrating louder for their team and for their winning bets. Play and win with Betway, your destination for all things sports and casino with solid odds, fast payouts, and 24/7 support. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.

0: wọn ni ka ṣe bó ṣe ya ṣe kó lè ba rí bó ṣe yẹ ó rí
1: ẹyin àgbẹ oníkòkó ẹ kú ilé o ọpọ ìgbésẹ tó yẹ agbé lórí ìpèsè àti ìtọjú kòkó tá àgbẹ ló ń ṣàkóbá fókóró kòkó wa torí bẹẹ ni kòkó ṣe kọ tí ò gbówó lérí
0: dojúmọ lọpọ àgbẹ oníkòkó ń ṣe god why me
1: torí bẹẹ ni iléeṣẹ sunbet global concept limited ṣe ń tẹ mọ wa létí pé ẹgẹ asan gbó fóko wa ká ya gbogbo ẹka tí ò wúlò kúrò lára agi kòkó
0: ojú ò gbọdọ pọ jù nínú oko wa torí àwọn kòkòrò tí ń jẹ ko
1: bẹẹ ká kòkó yín tán ọjọ márùn ó kéré tán tàbọjọ méje ni kẹ fi bà
0: ẹ rántí láti mọ yí pọ lọjọ méjì méjì síra wọn kó lè bà wọnú ara
1: jẹ kí kòkó gbẹ kó tó tà
0: nípasẹ̀ báyìí
1: ojúlówó kòkó tẹ gbé fún ìrajà amówó ńlá wa
2: ẹ
1: mọ kànjú tọjú kòkó yín ẹ mọ rojú ṣètò kòkó torí pé kò ní mèrè wá bó bá dọwọ alẹ o iléeṣẹ sunbet global concept limited ló ní ká ṣe eré kó lè bá àdúró re
0: a ò ní ṣòwò àìjẹrẹ o
1: àmì
3: sunbet ìtẹ̀síwájú àwọn àgbẹ̀.

yọ̀ǹda mi a fi mí lẹ̀dẹ́gbẹ̀ ga la ni. Orí pé iṣẹ́ oríran mi mò ń ṣe. Bí ilé iṣẹ́ sunbelt náà ṣe ń ṣe sí oríran. Ṣé mọ́tò yẹn ẹ̀yin àgbẹ̀ wá pẹ́ pàtẹ́wọ́ fúnra yẹn pàtẹ́wọ́ fúnra yẹn yòǹbù ara yín oje. Ọlọ́run ọba ànábì Jésù Kristì ń gbọ́ ṣe mọ́tò yìí. Bọ́mọ ẹni bá ṣe dáadáa ká wíjàre. Ọmọ ẹni ò ní sèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fìlẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì. Ẹ̀yin àgbẹ̀ sunbelt àní ẹ̀ tún pàtẹ́wọ́ fúnra yín dáadáa. Ṣé mọ́tò yìí. Àwọn aláṣẹ iléeṣẹ́ sunbelt ní kí yín wọ́n ní iṣẹ́ yín pẹ̀lẹ́. Wọ́n ní pé ibi tẹ́ ẹ bọ́rọ̀ dé, ibi tẹ́ ẹ bá ṣe oko kòkó ìdé àti bẹ́ẹ̀ ti ṣe ń ṣe gan tó ń dùn tó gbọ́ngbọ́n kan sí. Wọ́n lérè ẹ ti wọlé, a ti gbèsè ayọ̀. Ṣé mọ́tò ẹ tẹ̀tí gbọ́ mi àbẹ́ ẹ̀gbọ́? Ọlọ́run ọba ànájí bí Jésù Kristì gbọ́, a ti gba sabuké ògo. Sustainability report àkọ́kọ́ rú ẹ̀ tó jẹ́ wípé ó ṣe àkọọ́lẹ̀ bí iléeṣẹ́ sunbelt ti ṣe ń ṣe takuntakun sí. Pàápàá ẹ mọ̀ pé tí iléeṣẹ́ sunbelt bá ṣe takuntakun tágo àgbáyé especially àwọn Europe àtàwọn míì bẹ́ẹ̀ tá à ń bá dòwò pọ̀. Bí wọ́n bá lè sọ pé ẹ kú sí ọmọ kí ń ṣe ẹlẹ́mbẹ̀un ẹ mọ̀ pé ẹ̀yin náà là á gbogbo ẹ̀ fún. Simply because ẹ̀yin làgbẹ̀ ẹ̀yin lẹ̀ ń wọnú oko ẹ̀yin lẹ̀ oh my god. Mi ò fẹ́ ràròyé bíbọ́ bí kan sójú máa ń tì mí.

0: mọ́tàn yìí lóòótọ́ ni ràwáníyà wa ti kóre dé o. Ẹ jẹ́ kí n kọ́kọ́ yan létí yẹn torí àwọn èèyàn kan wò pé kí ló mú kínú dégbè gàlà ni ó mọ dùn dáadáa lónìí. Inú tèmi nìkan kọ́ ní ń dùn. Inú iléeṣẹ́ Sunbet ń dùn. Ó sì yẹ kínú ẹ̀yìn àgbẹ̀ wa náà kó máa dùn torí pé ẹ ti ṣe ẹ ti gbìyànjú. Bí nǹkan tẹ́ ń kó jáde nínú oko yín ò bá dáa bẹ́ẹ̀ bá gbọ́ràn sí gbogbo àwọn ìtọ́ni tí iléeṣẹ́ Sunbet ń ṣe. Ẹ̀rọ ànílé grill ògo báyìí gbà wálé. Ẹ jẹ́ èèyàn létí yẹn ẹyọ kan nínú ẹ̀ ni o nígbà tó bá yá máa tàn gan dáadáa. Jẹ́ mọ̀ pé iléeṣẹ́ Sunbet ó ti darapọ̀ bá àjọ ẹgbẹ́ kòkó lágbàáyé. Ó dùn mọ́ mi inú omi yín ó mọ́ mi ẹ̀yin náà sọ́mi yín ó mọ́ yín. Ẹ wo ẹ mọ́ jẹ́ ràrò jinlẹ̀ lọ́pọ̀ jù. Àwọn aṣojú iléeṣẹ́ Sunbet tuntun ti wà pẹ̀lú wa lónìí. Kìí ṣe pé wọ́n ò mọ dá wa lẹ́kọ̀ọ́ o, wọ́n fẹ́ wá ròyìn fún wa nípa sustainability report. Eléyìí tó jáde ní ọjọ́ kínní oṣù kẹsàn-án ọdún 2026 ló jáde gan látẹ́wọ́ gbà báyìí. Bí ogo ńlá ni ìmọ̀yànà náà gbà tó bá yá. Ẹ jẹ́ kí n gbé àlejò wa kí n gbé wọn wọlé fótó ni ṣùgbọ́n kó tó di pé máa gbé wọn wọlé ẹ jẹ́ ẹsẹ̀ mi lókè lọ́nà mò ń padà bọ̀ ẹ kú kalẹ̀.
1: Wọ́n ní ká ṣe é bó ṣe yá ṣe é kó lè bá rí bó ṣe yẹ ó rí. Ẹ̀yin àgbẹ̀ oníkòkó ẹ kú ilé o. Ọ̀pọ̀ ìgbésẹ̀ tó yẹ á gbé lórí ìpèsè àtìtọ́jú kòkó tá àgbẹ̀ ló ń ṣàkóbá fókóró kòkó wa. Torí bẹ́ẹ̀ ni kòkó ṣe kọ̀ tí ò gbówó lérí. Dojúmọ́ lọ̀pọ̀ àgbẹ̀ oníkòkó ń ṣe God why me. Torí bẹ́ẹ̀ ni iléeṣẹ́ Sunbet Global Concept Limited ṣe ń tẹ̀ mọ́ wa létí pé ẹ̀jẹ̀ asan gbó fóko wa. Ká ya gbogbo ẹ̀ka tí ò wúlò kúrò lára igi kòkó. Ojú ò gbọ́dọ̀ pọ̀jù nínú oko wa torí àwọn kòkòrò tí ń jẹ ko. Bẹ́ẹ̀ ká kòkó yín tán ọjọ́ márùn ó kéré tán tàbọ́jọ́ méje ni kẹ́ ẹ fi bà. Ẹ rántí láti mọ iyì pọ̀ lọ́jọ́ méjì síra àwọn kó lè bà wọnú ara. Jẹ́ kí kòkó gbẹ kó tó tà. Nípasẹ̀ báyìí ojúlówó kòkó tẹ́ ẹ gbé fún ìrajà amówó ńlá wa. Ẹ mọ̀ kànjú tọ́jú kòkó yín ẹ mọ̀ rojú sètò kòkó. Torí pé kò ní mèrè wá bó bá dọwọ́ alẹ́ o. Iléeṣẹ́ Sunbet Global Concept Limited ló ní ká ṣe é re kó lè bá àdúró re. A ò ní sòwò àìjèrè o.

0: Ẹyin alára wa ẹ káàbọ̀ padà orí ètò ìtẹ̀síwájú àgbẹ̀ náà ńlẹ̀ ṣì wà eléyìí tí iléeṣẹ́ Sunbet Global Concept Nigeria Limited tí wọ́n ń ṣe agbátẹrù ẹ̀ a sì kí bàbá wa ká forí ọ̀fẹ́ yìí ká fi kí bàbá wa Sunbet fúnra lára wọn kó ayẹyẹ ọjọ́ ìbí eléyìí tí wọ́n ṣe parí láìpẹ́ yìí lágbára Ọlọ́run ọba gbogbo orí tí bàbá yìí ràn lọ́wọ́ yóò jẹ́ kí bàbá yìí ó lè pẹ́ lókè pẹ́ ọ̀gbẹ́ni Stephen Okunlọlá lálejò wa ẹgẹ́ ń béèrè ẹ sọ̀rọ̀ nípa pé iléeṣẹ́ Sunbet òní iléeṣẹ́ àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà tó darapọ̀ mọ́ International Cocoa Initiative àjọ tó ń bójú tó ọ̀rọ̀ kòkó lágbàáyé kí ni irú àǹfààní wo ni ìgbésẹ̀ yìí ó sun fún àwọn àgbẹ̀ oníkòkó nípínlẹ̀ Ondo
1: ẹjẹ ẹ ṣeun ẹjẹ kí n sọ fún yín pé lákọ̀ọ́kọ́ ná eléyìí fún àwọn àgbẹ̀ wa ní orí ọ̀fẹ́ láti gbọ́ àwọn information in tó bá ń lọ ní àgbáyé lákọ̀ọ́kọ́ first hand information láti ọwọ́ iléeṣẹ́ Sunbet nítorí pé a ti darapọ̀ mọ́ ICI tí ó jẹ́ pé àwọn jẹ́ bí regulatory body fún ètò kòkó lágbàáyé bákan náà ICI náà wọ́n tún jẹ́ iléeṣẹ́ tó ń ṣe àmójútó fún àwọn ọmọ pàápàá jùlọ àwọn ọmọ tí ó wà nínú nínú child labour torí ẹ̀ ni irú àwọn nǹkan báyìí tó ṣe mumú ní àyà iléeṣẹ́ Sunbet tó gbogbo ìgbésẹ̀ tí ó yẹ kí a ṣe fún àwọn ìpè pátápátá òun ni a ti wà ní ó ti dínà dọ́gbọ̀n fún wa láti ṣe kò sí ohun kan tí ó máa jẹ́ orí ọ̀fẹ́ tí ó wà fún àwọn àgbẹ̀ kòkó káàkiri àgbáyé tí yóò fún àwọn àgbẹ̀ tiwa ru ẹ ṣeun.
0: Ọ̀dà ẹjẹ́ ń fi béèrè yìí ẹjẹ́ ń fi ka nílẹ̀ pẹ̀lú gbogbo àwọn àbájáde àǹfààní tẹ̀ ti sọ lónìí kí ni pàtàkì ẹgbẹ́ alájẹsẹ́kù eléyìí tí Sunbet ń pariwo ẹ̀ lóòrèkóòrè kí ni nǹkan tó ní í ṣe pẹ̀lú ẹ̀.
1: ẹ jẹ́ kí n pè é mi ní pè ní ẹgbẹ́ alájẹsẹ́kù à á pè ní ẹgbẹ́ bẹ́ẹ̀ni
0: ẹgbẹ́ àwọn àgbẹ̀
1: ẹ ṣe gẹ́gẹ́ bí ẹ ti bèrè lẹ́ẹ̀kan pé àwọn ọ̀nà wo ni wọ́n ṣe lè gbà rí àwọn orí ọ̀fẹ́ ẹni tí kò bá darapọ̀ mọ́ ẹgbẹ́ wa torí pé ẹgbẹ́ pọ̀ lóríṣiríṣi tí kò bá darapọ̀ mọ́ ẹgbẹ́ wa kò lè ní irú orí ọ̀fẹ́ tí àwọn àgbẹ̀ wa ní bóyá láti ran àwọn ọmọ lọ́wọ́ ni bóyá láti ṣe ètò pàtàkì lóríṣiríṣi a ṣẹ̀ṣẹ̀ parí ètò kan tá à ń pè ní Sunbet Coding Scholars so tí a kó àwọn ọmọ ní ìmọ̀ ìjìnlẹ̀ àwọn míì gba laptop sọ gba oríṣiríṣi
0: ṣe àwọn randomly ni ẹ wá lẹ mú àwọn ọmọ yẹn àbí àwọn ọmọ àgbẹ̀
1: Sunbet àwọn ọmọ àgbẹ̀ Sunbet ni wọ́n jẹ àǹfààní yìí abẹ́ẹ̀ ni àwọn ọmọ àgbẹ̀ so ètò pọ̀ rẹpẹtẹ ni mo ẹgbẹ́ wa ètò pọ̀ lóríṣiríṣi
0: ẹ̀yin alára wa pẹ̀lú nǹkan tí wọ́n sọ yìí ojú òpó tẹ́ ẹ lè pè sí láti jẹ́ kí iléeṣẹ́ Sunbet kí wọ́n kó yín lọ́mọ lòpọ̀ bọ́ ojú òpó tẹ́ ẹ lè pè wọ́n sì rèé lẹ́ẹ̀kan sí 0814-712-1004 bẹ́ẹ̀ bá ti pè wọ́n èyàn sì sọ fún wọn pé ẹ dáko apá bí mo wa mo fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ àgbẹ̀ Sunbet tí o kémi náà lè mọ̀ jàǹfààní àwọn ìdánilẹ́kọ̀ọ́ àti ètò yìí nǹkan kan tún bẹ tó yẹ kẹ́ ẹ ṣe lónìí o èyàn sì mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín tẹ́yìn ò bá tiẹ̀ ní ilé tí ń bráùsì ẹ sọ fẹ́yìntì ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yín pé dákun sáré bá mi lọ sí ojú òpó iléeṣẹ́ Sunbet o ẹ tẹ̀ ẹ́ sí www.sunbet.net www.sunbet.net ẹ rí gbogbo àwọn àlàkalẹ̀ orí ọ̀fẹ́ tó ṣẹ̀ wọlé yìí àti wípé ẹ lè tẹ̀síwájú láti mọ̀ ọmọ dáadáa nípa iléeṣẹ́ Sunbet níbẹ̀ àwọn tí wọ́n ń ṣe gan àtàwọn àwọn àǹfààní lọ́pọ̀ yanturu eléyìí tí ń bẹ́ẹ̀ sustainability report tá a sì tún sọ yìí gan ẹ rí ń bẹ̀ lẹ́kúnrẹ́rẹ́ tí ó lè yé yín dáadáa ọ̀gbẹ́ni Stephen Okunlọlá a dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ darapọ̀ mọ́ wa lórí ètò fún tòní ẹ mọ́ jìnà sí wa mọ́ o ẹ ṣeun a dúpẹ́. ẹ̀yin àgbẹ̀ ẹlẹ́gbẹ́ wa ẹ kú kalẹ̀ látàárọ̀ ẹ̀yin náà ẹ ta mọ́ gbogbo àǹfààní tí ń bẹ́ ńlẹ̀ yìí ẹ darapọ̀ mọ́ iléeṣẹ́ Sunbet Global Concept lónìí gẹ́gẹ́ bí àgbẹ̀ oníkòkó kẹ́ ẹ mọ́ ọjà àǹfààní tó pọ̀ lọ́pọ̀ yanturu www.sunbet.net ni wọ́n wà lójú òpó ayélujára ó dá ibi náà láti mọ dánlé fun tose to awa yi iyoku tu di ose to nbo la si olohun oba loruko gbogbo awon loga loga ni le se Sunbet Global Concept Nigeria Limited gbogbo awon osise ni be o ni mo fi kiyin pe alaafia ara latun fi pade lose to nbo a ni jeun ti o te wa lorun la si olohun oba adegboye galani lo ko temi titi digba na eku kale won ni ka se bo se ya se ko le ba ri bo se ye ori eyin agbe oni koko e ku ile o opo igbese to ye agbe lori ipese ati toju koko ta agbe lo sako ba fokoro koko wa tori be ni koko se ko ti o gbowo leri jojumo lo pa agbe oni koko se god why me tori be ni le se Sunbet Global Concept Limited se nte mo wa leti pe eja san gbo foko wa ka ya gbogbo e ka ti o wulo ku lara agi koko oju ogbodo poju ninu oko wa tori awon kokoro ti nje ko be ka koko yin tan ojo maru o kere tan tabojo meje ni ke fi ba eno ti lati mo yipo lojo meji meji sira awon ko le ba wonu ara te ki koko gbe ko to ta nipase e bayi ojulowo koko te gbe fun raja mowo nla wa e na e mo kan jo toju koko yin e mo roju se to koko tori pe ko ni mere wa bo ba do wo ale o ile ise Sunbet Global Concept Limited lo ni ka se re ko le ba aduro re a o ni so wa ijere o ami Sunbet ite siwaju awon agbe
2: Mon gbadun adaba. To yi la fin ki gbogbo awon eyan tan wa lori ijoko. Koko ti to lati ge akara oyinbo fun igbeyawo toni.
3: E to igbeyawo lana.
4: Ejowo, e duro na jare.
5: Ah, ilo sele.
4: Ki won to so wapo. Nje o ranti po osele ri television fun mi. Fridge nkan, ero foso. Ki nse le wa ma fowo foso nle en 2026.
2: Eh, ni tuto.
4: Ka ta so pe o ti ran won abi?
2: Ta lo ti e so pe mo bodo ra gbogbo awon kan ile kan so ni bi ti CDK e wa.
5: Ewo lo tun je CDK bayi.
2: Be ni o CDK e. E le ra fridge yin, ero ifoso ati be be lo.
4: Ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi?
2: Ah, lati osu to koja ni mo ti ra won.
4: Oluse agutan, e so wapo.
2: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lu agbára ìtàn sọ́run. Àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá dọ̀dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ilé iṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, Lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe
7: 0707-484-3351.
8: Mo kí onílé, mo kí àlejò, àní fàìsàn ló gbà. Orúkọ ti èmi ni Babangana, tí gbogbo ayé a máa pè ní Bàbá Kérewà, aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó wá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin jà, kàn sí mi.
9: Ní iwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
8: Fóònù nọmbà mi 08164-1227-77 lẹ́ẹ̀kan sí 08164-1227-77.
10: Kí là mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo, òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣin ara rẹ kó lè máa gbéra, àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Àìsàn tí ó gbóògùn ọlọ́run ò ní fi ṣe wá. Gbogbo nǹkan tí ò bá lè máa ṣe wọ ọlọ́mọ ọkùnrin, ń fẹ́ kó o gbìyànjú kó wá bá mi
9: ní iwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
8: Fóònù nọmbà mi 08164-1227-77. Egunjẹ egun, òṣàjọ òṣà, ògùn tèmi ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù tó dédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Àìpèníjà nínú iṣan ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gọ́ kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor? Ti carburetor yìí, tó bá ti ní ìdọ̀tí, or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, ó ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Carburetor yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣan ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣan ara kan wà tó ṣiṣẹ́ pàtó. Tí iṣan ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dí. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọ ọ́ọ̀tì sínú. Irú nǹkan báyìí yóò dáa. Kàn sí mi
9: ní iwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
8: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ọlọ́mọ ọkùnrin nínú àgọ́ ara, nínú iṣan ara, ọlọ́mọ ọkùnrin nìkan ni mò ń pè o. Gbogbo nǹkan tí nǹkan tí ò bá ń ṣe, kàn sí mi.
11: Fóònù nọmbà mi 08164-1227.
10: 27770816412277.
7: Libre, libre, ma foco.
11: ADABA.
7: ADABA. ADABA.
11: ADABA.
12: A dupe lọwọ Ọlọrun fore ofe ati anu ta tun ri gba ni akoko yi ni oruko Jesu
13: amen
12: Ọlọrun lekan si a dupe lọwọ yin a fi ogo fun yin a fi ola fun yin a fi yin fun yin Ọlọrun oro ti fun ni so Ọlọrun oro ti fi ase si Ọlọrun oro ti fi se agbara han te ba ti soro lekan agbara ma ntele a fi ogo fun yin a fi ola fun yin tori pe oro te fi fun am fun awon to ngbo fun awon to ngbo alaye lo nso alaye lo ngbo adupe lowo yin olorun gba ope wa
13: amen
12: a tun jade lo ninu oro na le ni olorun e ba wa soro
13: amen
12: olorun oro e soro lati orun wa
13: amen
12: rabbi oluko ne wa ko wa
13: amen
12: rabbi oluko ne wa ko wa
13: amen
12: olorun oro otito e soro otito
13: amen
12: olorun oro ododo e soro ododo
13: amen
12: Ọlọrun ọrọ iye sọrọ iye.
13: Amen.
12: Ọlọrun ọrọ igbala e sọrọ igbala.
13: Amen.
12: Ọlọrun ọrọ iwosẹ sọrọ iwosọ.
13: Amen.
12: Ọlọrun ọrọ anu e sọrọ anu.
13: Amen.
12: E sọrọ kawo eniyan yin kan gbọ.
13: Amen.
12: Ba se ngbọ ko be si se aye wa ni rere.
13: Amen.
12: Aten to sa teni to gbọ koro na be si dapọ mo igbagbo wa. Ko se aye wa ni rere.
13: Amen.
12: Kari anu gba.
13: Amen.
12: Ben ko ri.
13: Amen.
12: Jesu Oluwa wa.
13: Amen.
12: An ba message na tesi waju. Eri bi ta ti be lati do se kerin en tin je emi ni ibi ta ba de le ni e ba mi lo sinu we exodus chapter 20 e ba wo verse 2
13: emi ni oluwa olorun re
12: emi ni oluwa olorun re se ri bi to olorun ba ti ri to disi ara e ko to soro yen ohun ti ko le yi pada lo nso nbe emi ni oluwa olorun re
13: ti o ti mo jade lati le
12: ti o ti mo jade ni ose to koja la so pe ko lohun gbe ka kepo lohun ko gbe wa jade ko loko eru o ti gbe wa jade bayi o ni emi ni oluwa olorun re to ti mo jade ko ni ile gibidi ko loko eru ko lowo awon amunisin yes
13: lati oko eru jade wa
12: ti o mo jade ko loko eru jade wa
13: iwo ko gbodo ni olorun miran pelu
12: iwo ko gbodo wa be si fun ani ase wa be si fun ani ase be si fun ani imo bawo fasis fasis
13: emi a si ma fi anu han egbegberun
12: ti e ba ti be si tele ta lo olorun miran pelu re ta da ni kokko ta da ni gbagba a be si fi anu re a be si fi han fun awon to fe so fe olorun sa so fe olorun an to ba ti fe awon na lo fa anu re han fun oni sumo olorun o ore ko le sumo O fere re o ese lo mu ya pa wa dagbere fe se ko wa mo bo se fe o bolorun laja ko le roju rere re to ba ti sumo o na sumo to ba ti fe o na fe to ba ti gba si olorun re o na ma gba ise eniyan re to ba ti woju re ni igba gbogbo o na ma ma toju anu we a ma sanu fe gbegberun iran awon ti o fe yes yes Francis
13: ti won si
12: pa ofin mi mo Jesu ni ti e ba feran mi e o pa ofin mi mo en to ba ti feran olorun oun lo po ofin olorun mo en to ba ti feran olorun oun lo dupe ko ma se si olorun en to ba ti feran olorun lo npaya fo ofin re fa won to pa ofin mi mo to ba fe olorun olorun na yo fi fe re han si o yo fi fe re han si olorun gbogbo ba ni wo Exodus kan na chapter 31 e ba won verse 2 to 5 Exodus 31 verse 2 to 5 yes
13: wo
12: wo
13: emi si pe ba se lali
12: ehn
13: ni oruko
12: ehn
13: omo uri
12: eh o
13: omo uri
12: ehn
13: si eya juda
12: ehn
13: emi si fi emi olorun kun
12: ni gba ko olorun ba ti fe o to ti pe o to ti tele awa fo eni emi kan to tayo a fo eni emi ogbon kan to tayo a fo eni emi imo kan to tayo a se eni iye lo se eni iye lona to tayo ninu ise to ti se tele to je pe o ri kankan ninu e olorun ko ma ko e akoko akofe bo se ma package bo se ma se ta de dowo gbogbo kan to ro pe ko le dowo yen a de dowo fun e bo se omi lo pon tele to pon ta to npo olorun ako e bo se le fi se pure water ta de dowo ako e bo se le fi se bottle water ta de dowo bo se gi lo nse tele to nse ta tele olorun ako e bo se le fi ero la to le da igi ti ta fi kole to le da igi ta fi se nkan dada ko si nkan ti olorun ko le se nigba ta ba tele to ba tele olorun olorun ma fu eni ogbon ati imo ti wa fi se aye re ta aye re a fi dun wo a fu eni ori ofe ati anu ti wa fi se aye re ti aye re a fi dun wo fun awon to ti reti eleya e bo je fi ogbon ati imo fun awon ti a daruko nu bibeli yen on lo fi fun ni o fi ogbon fun awon ologbon o fi imo fun awon onimo oni sugbon elese on la fi ise fun lati ma bojuto sugbon to ba ti sumo olorun olorun ma fun eni kan to dara olorun ma seji gbogbo nkan to wa lara e a seji mentality e a seji bo se ronu a seji bo se rin a seji bo se gbegbe aye e tele wa bere igbe aye tuntun igbe aye to ni itumo igbe aye to ni eto igbe aye to ni ogo igbe aye to ni ola olorun ninu igbe aye to ni ifokanbale igbe aye to ni igbega igbe aye to ni oju rere olorun ma soju rere fun eni bi gbogbo to ba de nigba to ba be si sumo yes
13: ati ni oye ati ni imo
12: ati ni imo
13: ati ni oniruru ise ona
12: a fe lo ni ruru awon nkan to le se taye e fi ma da taye e fi ma ni itumo e ba mi lo sinu we leftico chapter 26 e ba wo lati verse 4 to 12 leftico 26
13: nigba na ni emi o fun yin ni ojo ni akoko re
12: nigba ta ba ti be si sumo olorun olorun a be si so ohun to ma ro wa lorun a fun ani ojo ni akoko re
13: ile yo si ma mu ibisi
12: re ile yo ma mu ibisi re wa awon agbe won ni sise lasan ton ba se die ba ile a mu ibisi wa won be si kore pupo
13: igi oko yo si ma so eso
12: won igi oko yo ma so eso re dada won agbo ni koko won ma igi oko a so eso re e ma ka koko bayi won ma di apo koko ta da million million won to ti ka million ri wa be si ka nigba to ba ti sumo olorun gbogbo ise owo re lo olorun ma buko fun gbogbo ise owo re lo ma da gbogbo ise owo e lo ma tayo yes
13: ipa ka yin yo si de igba ikore igba ikore ajara yo si de igba ifurugbin
12: wa ma ko nkan ti jo o ti ni lo tan igba ikore tutu ati tun bere nkan tun bibeli so fun ani be yen niyen iyen ni pe on rere ko ni tan lowo e Oúnjẹ ọdún kò ní tán nílé ẹ, aṣọ ọdún kò ní tán lára ẹ, ìlò bí ọdún, ọjọ́ gbogbo yóò wá jẹ́ bí ọdún fún ẹ, wà á máa jẹ nǹkan ọdún ní ọjọ́ lásán, torí pé kò ní tán. Nǹkan tó lọ́run sọ nìyẹn, tó bá súnmọ́ ọlọ́run, àwọn orí ọ̀fẹ́ tí wàá máa rí gbà nínú ẹ̀ là ń sọ ní bíbélì ń sọ fún wa yìí. Yes.
13: Ẹ̀yin
12: ọ̀sùn
13: máa
12: jẹ oúnjẹ yín ní àjẹyó.
13: Ẹ
12: kú ònú ebi àti ìyàn. Ẹ ó máa gbé ilẹ̀ yín ní àìléwu, bó ń kó ewu ti pọ̀ tó kò ní wu wá. Tó bá lọ níwájú, àní ba. Tó bá ń bọ̀ lẹ́yìn kò ní bá wa. Tó bá wà lọ́tún kò ní dọ́dọ̀ wa. Tó bá wà lọ́sì kò ní dé sàkání wa. Ọlọ́run yóò máa pa wá mọ́ Bíbélì pé áńgẹ́lì Olúwa ó yí àwọn tí ó bẹ̀rù rẹ̀ ká, ó sì ń gbà wọ́n. Áńgẹ́lì Ọlọ́run yẹn ló máa bá wa lọ. Ìmọ̀lẹ̀ ojúrere Ọlọ́run yẹn ló máa tẹ̀lé wa. Níbi gbogbo tí a bá wà, àlàáfíà Ọlọ́run yóò wà ń bẹ̀. Ara àǹfààní pé a sin Ọlọ́run nìyẹn. Ara àǹfààní pé a súnmọ́ Ọlọ́run nìyẹn. Yes.
13: Èmi ò sì fi àlàáfíà sí ilẹ̀ náà.
12: Ọlọ́run ló fi àlàáfíà sí agbègbè wa.
13: Ẹ̀yin ò sì dùbúlẹ̀.
12: A ó dùbúlẹ̀.
13: Kì yóò sì ṣe tí yóò dẹ́rù
12: bá. Kò sí ohun tó máa dẹ́rù bá wa.
13: Èmi ò mú
12: sẹ́. Torí pé ojúrere Ọlọ́run ló máa jẹ́ àbò wa. Ojúrere Ọlọ́run ló máa jẹ́ ògo wa. Ojúrere Ọlọ́run ló máa jẹ́ odinà yí wa ká. Ibi tó ju Ọlọ́run bá ti wà, ibẹ̀ làwọn áńgẹ́lì rẹ̀ máa wà. Ibẹ̀ làwọn ènìyàn rẹ̀ máa wà. Tó bá ti rí ojúrere Ọlọ́run, wà á rójúrere lọ́dọ̀ gbogbo ènìyàn, wà á rójúrere lọ́dọ̀ gbogbo àwọn áńgẹ́lì, wà á rójúrere lọ́dọ̀ ẹ̀dá tí a rí, wà á rójúrere lọ́dọ̀ àwọn ẹ̀dá tí a kò rí. Àwọn ẹ̀dá kan wà tó rìn nínú afẹ́fẹ́ tí a kò mọ̀, tí a kò rí. Àwọn ló máa ń dá ìṣẹ̀lẹ̀ sílẹ̀, ṣùgbọ́n nígbà tí a bá ti rójúrere Ọlọ́run, wọn ò ní dá ìṣẹ̀lẹ̀ ibi kankan sílẹ̀ ní àyíká wa. Tá a bá ti lọ, wọn rí iná tó yí wa ká, wọn sún mẹ́yìn. Àwọn ẹ̀dá kan wà tí wọ́n rìn ní òru tí a kò rí. Nígbà tó bá rí mọ̀ pé ìmọ̀lẹ̀ ojúrere Ọlọ́run wà nínú ayé wa, wọn ò ní fi bí lọ̀ wá. Àjàkálẹ̀ àrùn tí rìn lọ́sùn.

0: ẹni tí pa wá mọ́ kì í tò gbé bẹ́ẹ̀ ni kì í sùn ẹni tí pa wá mọ́ kì í tò gbé bẹ́ẹ̀ ni kì í sùn a wá ní ká súnmọ́ ká lè jẹ orí ọ̀fẹ́ rẹ̀ ká lè jẹ àǹfààní tá a ń sọ yìí yẹn sí má mi kà á síwájú sí.
1: Èmi yóò sì mú kí arákùnrin búburú kí ó dàsẹ̀ kúrò ní ilẹ̀ náà. Bẹ́ẹ̀ ni ìdà kì yóò sì lálẹ̀
0: ní kọjá. Ìdà ò ní lálẹ̀ wa kọjá mọ́. Ẹ bá mi lọ sínú ìwé Psalm 145:15 Psalm 145.
1: Wọ́n ní gbogbo ènìyàn wò ó.
0: Gbogbo ojú wa yóò wá máa wo Ọlọ́run. A máa fún wa ní oúnjẹ wa ní àkókò rẹ̀. A ṣe ọwọ́ rẹ̀. A fi gbogbo rere gbogbo àǹfààní gbogbo ìfẹ́ rẹ̀ a fi tẹ́ wa lọ́rùn. A ṣe ọwọ́ rẹ̀ a fọ rere tẹ́ wa lọ́rùn. A fọ rere tẹ́ wa lọ́rùn tó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ń ṣe. A wí máa yẹ orúkọ rẹ̀. A sọ̀rọ̀ máa yẹ náà pé. Ẹ bá lọ sínú ìwé Númẹ́rì 14:11.
1: Olúwa sì wí fún Mọ́sè pé.
0: Olúwa sì wí fún Mọ́sè pé.
1: Àwọn ènìyàn yóò sì ti kẹ́gàn mi pẹ́tọ́. Yóò sì ti pẹ́tọ́. Tí wọn yóò máa ṣe aláìgbàmí gbọ́. Ní gbogbo iṣẹ́ àmì tí mo ti ṣe láàárín wọn.
0: Yes.
1: Èmi ò fi àjàkálẹ̀ àrùn kọlù wọn.
0: Nígbà tó ń gbọ́rọ̀ sí àṣẹ Ọlọ́run, Ọlọ́run náà wá release ìbínú ẹ̀. Gẹ́gẹ́ bó ti sọ pé òun máa ń fi àánú hàn fún ẹgbẹgbẹ̀rún àwọn tó fẹ́ òun ju òun fi àánú hàn fún wọn. Àwọn tí ò bá fẹ́ òun, òun á release ìbínú lórúkọ Jésù ìbínú Ọlọ́run kò ní wá sórí wa. Báwo Fast 26.
1: Olúwa sì sọ fún Mọ́sè àti fún Áróni pé. Èmi ò ti mú sùúrù pẹ́ tó fún ìjọ ènìyàn búburú yìí.
0: Ẹ jẹ́ ká lọ torí ìdájọ́ Ọlọ́run tó sọ ń bẹ̀ yẹn. Ẹ jẹ́ ká fo bẹ̀ yẹn. Ẹ jẹ́ ká lọ sínú ìwé Deuteronomy 10:14.
1: Kíyèsí. Tí Olúwa Ọlọ́run rẹ.
0: Tí Olúwa Ọlọ́run wa.
1: Ní ọ̀run.
0: Ní ọ̀run àti ayé.
1: Àti ọ̀run dé ọ̀run.
0: Ó ní ọ̀run. Ọ̀run dé ọ̀run àti ayé pẹ̀lú.
1: Tí ohun tí ohun gbogbo tí ń bẹ nínú rẹ̀.
0: Àti ohun gbogbo tó ń bẹ nínú rẹ̀ èyí tí a rí àti èyí tí a kò rí. Yes.
1: Kìkì Olúwa ní inú dídùn sí.
0: Kìkì dá Olúwa ní inú dídùn.
1: Sí àwọn bàbá rẹ̀ àti.
0: Olúwa ní inú dídùn sí Abraham bàbá wa ló ṣe bá dá májẹ̀mú. Májẹ̀mú yẹn náà ló tún sàn lórí àwa tá a bá gba Ọlọ́run náà gbọ́. Yes.
1: Láti fẹ́ wọn, wọ́n sì yan irú ọmọ wọn lẹ́yìn
0: wọn. Láti fẹ́ wa. Ó sì yan irú ọmọ yàrá irú ọmọ Abraham náà ni ìwọ àti èmi ń ṣe tó bá ti gbàgbọ́ tó ti tẹ̀lé Jésù. Ẹ wo gbogbo ìlérí tó tẹ̀lé ìbínú yẹn mi fẹ́ sọ láàrin ẹ̀ ni fáwọn tí kò gbà. Yes.
1: Àní ẹ̀yin ju gbogbo ènìyàn lọ.
0: Ọlọ́run yàn wá fẹ́. Àwa ni àyànfẹ́. Àwa ni àyànfẹ́ tọ́lọ́run bá dẹ̀ yàn wá fẹ́ tá a gbé ojúlówó ọmọ. Ìwé jẹ́ ká gbé sí ara wa wò. Kò sí bí èrò ṣe lè pọ̀ ní skul tó bọ́mọ́ ṣe lè pọ̀ ní skul tó kọ́ ní kọ́ lọ́mọ wa máa mọ́mọ oníkálukú mọ́mọ tiẹ̀. Ó mọ́mọ tó máa mú lọlé ó mọ́mọ tó bí. Ó mọ́mọ tó máa ra bisikíìtì fún tó máa ń lọ. Kò ní ṣe bẹ́ẹ̀ sọmọ lọ́mọ ṣùgbọ́n a ṣe fún ọmọ rẹ̀. Nígbà tí a bá ti tẹ̀lé tí a bá ti di ọmọ ẹ̀ tí a ti di àyànfẹ́ rẹ̀. Àwa bẹ̀rẹ̀ sí gbádùn àyànfẹ́ a bẹ̀rẹ̀ sí gbádùn oore ọ̀fẹ́. Oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ rẹ̀ wá. A bẹ̀rẹ̀ sí fojú rere wò wá lọ́dọ̀ gbogbo ènìyàn àti lọ́dọ̀ gbogbo àwọn áńgẹ́lì. Ìgbà yẹn ni gbogbo ilé rere wọ̀nyí a bẹ̀rẹ̀ sí ṣe sí wa lórí ọ̀yà yẹn. Deuteronomy 10:14.
1: Kíyèsí.
0: Yes.
1: Tí Olúwa Ọlọ́run rẹ ní ọ̀run.
0: Báwo 5:17 àti kà yẹn.
1: Nítorí Olúwa Ọlọ́run yín.
0: Nítorí Olúwa Ọlọ́run wa.
1: Ọlọ́run àwọn Ọlọ́run ni.
0: Ọlọ́run àwọn Ọlọ́run ni.
1: Àti Olúwa àwọn Olúwa.
0: Àti Olúwa àwọn Olúwa.
1: Ọlọ́run tí tóbi.
0: Ọlọ́run tí ó tóbi tó ń ṣe ohun tó tóbi.
1: Alágbára.
0: Tó lágbára tó ń ṣiṣẹ́ agbára.
1: Àti ẹlẹ́rù.
0: Ẹlẹ́rù tí ò ṣe é rí fín.
1: Tí kì í ṣe ojúsàájú.
0: Kì í ṣe ojúsàájú èèyàn.
1: Kì
0: í gba àbẹ̀tẹ́lẹ̀. Kì í gba àbẹ̀tẹ́lẹ̀ kó tó ṣorí ọ̀fẹ́. Ó ní ìdájọ́ dẹ̀ tún ni.
1: Aláìní bàbá.
0: Ó ṣe ìdájọ́ aláìní bàbá.
1: Àti opó.
0: Àti opó.
1: Ó sì fẹ́ àlejò.
0: Ó sì fẹ́ràn ìwé àlejò.
1: Àti fún ní oúnjẹ àti aṣọ.
0: Á fún ọ lóúnjẹ, á fún ọ lóúnjẹ, á fún ọ láṣọ.
1: Nítorí náà.
0: Tó bá sọ pé torí pé ó ti dèèyàn ńlá kó má fìyà jọmọ aláìní bàbá àti opó nígbà tó Ọlọ́run bá dìde.

0: Adaba 88.9 FM. Awolu solu dero pese.
1: Iroyin asalere lati ile-ise Adaba 88.9 FM Akure. Mo kiyin ekale asiko ise oni. Ijọba apapọ n foju sun igbese yiyo ọran ise ati ijiya kuro ninu igbese ati gbemi ara eni. Ile asofin ile yi fagile gbogbo awọn irin ajo won lo si South Korea, si South Africa.
2: Adaba 88.9 FM lango.
1: Ọmọ ilé asojú sòfin ilẹ̀ yìí tó ń ṣojú ẹkùn ìlàjẹ ẹsẹ̀ odò ọ̀nàrẹ́bù Donald Kemi Campbell Ọjọ́gọ ló ti pín 1,450 àpò ìrẹsì yẹn 4,500 fún ìgbà ìgbádùn àwọn ènìyàn lẹ́kùn náà. Ètò pínpín oúnjẹ ọ̀hún ń ló wáyé ní gbọ̀ngàn àwọn olùkọ́ tó wà ní Okoga yẹn ní ìgbọ́kọ̀dá. Ẹni tó ti fìgbà kan rí jẹ́ asòfin eléyìí tó ń ṣojú ẹkùn náà Victor Kọládé Akinjọ. Ó gbóríyìn gidigidi fún Ọjọ́gọ fún irú ètò bẹ́ẹ̀. Ó jẹ́kùdì mímọ̀ wípé ní irú àkókò yìí àwọn ènìyàn nílò irú ìrànlọ́wọ́ ọ̀hún. Nínú bí wọ́n ti ṣe pín àpò ìrẹsì náà ni wọ́n ti pín 100 àpò ìrẹsì fún wọ́ọ̀dù kọ̀ọ̀kan, tó sì jẹ́ wípé àwọn ènìyàn tí wọ́n jẹ́ àǹfààní oúnjẹ ọ̀hún ni wọ́n dúpẹ́ gidigidi lọ́wọ́ Ọjọ́gọ fún ètò náà. Nígbà tó ń sọ̀rọ̀, ọ̀nàrẹ́bù Donald Ọjọ́gọ jẹ́kùdì mímọ̀ wípé ó ṣe pàtàkì fáwọn ènìyàn ìlàjẹ ẹsẹ̀ odò láti ṣera wọn lóṣù sọ̀wọ̀ tí gbálẹ̀ mọ òkè sí ẹkùn náà láti tún ti àbá àtúndì ìbò fààrẹ Bọ́lá Tinubu lẹ́yìn nínú ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ níwájú. Ìgbìmọ̀ olùṣàkóso ìjọba orílẹ̀-èdè yìí ti fọwọ́ sí àtúnṣe sí òfin tó de ìlera ọpọlọ láti mọ́ṣe rí ìgbìyànjú àti gbẹ̀mí ara ẹni gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà mọ́. Mínísítà tó rí sọ̀rọ̀ ètò ìlera àtìgbáyégbádùn àwùjọ Ọ̀jọ̀gbọ́n Mohammed Ali Pate ló fọ̀rọ̀ náà léde lẹ́yìn ìpàdé àwọn ìgbìmọ̀ olùṣàkóso tó wáyé nílùú Àbújá lọ́jọ́rùú. Ó jẹ́ kó di mímọ̀ wípé àtúnṣe ọ̀hún òun ni yóò yọ ọ̀ràn ẹ̀ṣẹ̀ àti ìjìyà kúrò lọ́rùn àwọn ènìyàn tí wọ́n bá ń dọ́gbọ́n láti gbẹ̀mí ara wọn. Kàkà bẹ́ẹ̀ yóò bójú tó àlàáfíà wọn, yóò pèsè ìtọ́jú fún oníkálukú wọn tí wọ́n bá ń gbèrò láti gbẹ̀mí ara wọn. Ó jẹ́ kó di mímọ̀ wípé títí di àkókò yìí ní ọ̀ràn ìṣekúpa ara ẹni ló jẹ́ ẹ̀ṣẹ̀ lábẹ́ òfin tó de orílẹ̀-èdè Nàìjíríà. Ó sì jẹ́ kó di mímọ̀ wípé bó ti ṣe wà láyé ológun náà ni wọ́n ṣì ń tẹ̀lé títí di àkókò yìí. Mínísítà ń wá ní àtúnṣe tí wọ́n buwọ́lù náà, ó ní yóò yí ọ̀rọ̀ náà padà kúrò ní bó ti ṣe ń wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí, tí wọn yóò sì fi ṣọwọ́ sí ilé asòfin ilẹ̀ yìí báyìí láti ṣàgbéyẹ̀wò rẹ̀. Ilé asòfin ilẹ̀ yìí ti fagilé gbogbo ìrìn àjò wọn lọ sí orílẹ̀-èdè South Africa àti láti dẹ́yẹ sí àwọn ìpàdé tó ní í ṣe pẹ̀lú àwọn asòfin eléyìí tó orílẹ̀-èdè South Africa bá ṣe àgbékalẹ̀ rẹ̀ tàbí tó bá ṣe agbátẹrù títí di ọjọ́ iwájú fúngbà díẹ̀ náà. Ọ̀rọ̀ ọ̀hún ni ló tẹ̀lé ìròyìn kan wípé àwọn ènìyàn nílẹ̀ South Africa tó ti ń ṣe ìkọlù sáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn ọmọ orílẹ̀-èdè míì pé kó nílé orí ilé wọn. Àtẹ̀jáde kan tákọ̀wé ilé asòfin Kàmọ́rù Ògúnlànà fi léde ní ọ̀rọ̀ àwọn ará South Africa ọ̀hún ló ti di ọ̀rọ̀ tí kìí sì lẹ́nu àfọ́gbà mu o, eléyìí tó mọ káwọn asòfin kí wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ kọmínú lórí ìṣekúpani ìṣeléléṣe sáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti lílé àwọn ọmọlẹ̀ yìí kúrò nídìí ẹrù wọn àti dúkìá wọn lórílẹ̀-èdè South Africa. Ìgbésẹ̀ ọ̀hún ni yóò mú kí àwọn asòfin ilẹ̀ yìí, àwọn ìgbìmọ̀ àti àwọn aláṣẹ ilé asòfin kí wọ́n dẹ́yẹ sí àwọn ìpàdé tàbí ìrìn àjò kan tó bá ní í ṣe pẹ̀lú orílẹ̀-èdè náà. Ilé asòfin jẹ́ kó di mímọ̀ wípé àfẹnukò ọ̀hún ló wáyé láàrin ilé asòfin àgbà àti ilé asojú sòfin. Igbákejì ààrẹ ilẹ̀ yìí Kashim Shettima ni yóò gba New Delhi ní India lọ láti lọ ṣojú ààrẹ Bọ́lá Tinubu nínú ìpàdé àjọ BRICS ẹlẹ́ẹ̀kejìdínlógún irú rẹ̀. Ìpàgọ́ ọ̀hún ni yóò mọ wáyé lópin ọ̀sẹ̀ yìí ní Bharat Mandapam, ìyẹn ní New Delhi, eléyìí tí ó ṣàkóso àwọn adarí ti won sakona ajo BRICS ohun pelu awon orilede to ba ba won dore nipa oro idagbasoke oro aje ajosepo to netumo ati jijo soropo lori idagbasoke oji o sa ni bale ko mo yi nkan igba keje re oni yo mo lo akoko na lati le fi kenu o eto oro aje orilede yi ati lati le fi wa ajosepo to netumo si pelu awon olubase mi lagbaye ohun to wa ndo ni nipo lola ni oni yo mu ki igba keje re ko fi ori oko so oro to ni se pelu idokowo oro imusagbara eto ogbin ohun alumoni ile eto ero ati ogbon atinuda orilede Nigeria lo darapo mo ajo BRICS yen ni osu kini odun 2025 eleyi to fun orilede Nigeria ni ore ofe lati le kenu ajosepo re papo pelu awon orilede to tin ri jaje lagbaye lori oro karakata idokowo ati idagbasoke oro olowode. Ile ajo giga le yi kan to tagbo mole si ilu Abuja lo ti pase fun ajo eleto idibo le yi lati fowo si lilo aworan tuntun eleyi te gbe oselu onika meji NDC to gunle lati ma lo bayi adajo JO Abdul Malik lo wa pase fun ajo eleto idibo lati mo se da egbe oselu na lowo ni nipa lilo ami onika meji eleyi to n sakonu aseyori eleyi ti won se fi lede pa won fe ma lo idajo ohun lo tele ejo kan eleyi ti egbe oselu NDC to pe tako ajo eleto idibo bi pe n se lo yo ami tuntun ti won se fe ma lo kuro ni oju opo re to fi ti tati joropo egbe oselu NDC ni awon ti se atunse si aworan won eleyi to se wa sakonu ika meji gbangbangba bayi ti won gbe lori ami aro ati bi won ti se fi ami pupa ko NDC eleyi to si je pe awon igbimo olusakoso re ni won ti buwolu ti won si ti fi lede fajo eleto idibo ile ejo wa pase fun ajo eleto idibo le yi lati se atunse si aworan ti egbe oselu NDC na ni awon fe mo lo siwaju ko mo si se da won lowo ni nipa si samulo re nigba to soro en to je akowe iroyin fun egbe oselu NDC osa loa so fun pe won ti ke si gbogbo awon alakoso egbe oselu o nipele sipele lati bere si ni mo lo ami tuntun eleyi ti won se gunle ohun ajo to n bokito igbokegbodo soke okun nile yi n lo ti sun ojo ti won yo mo se iranlowo lori oro iwe irin ajo nile United Kingdom si ojo keta osu kewodun 2026 afilede ohun n lo tele bopolopo awon eniyan bi won ti se jade lopo yanturu ni London ati Manchester ajo immigration lo wa ni orin le ni rewo din meta le legberun kan 1477 awon eniyan ni won ti pare iwe irin ajo passport won bayi to si je bi pe laarin ojo merin ohun lawon ni torun fi oruko won lede o je ko di mimo bi pe o din die ninu awon eniyan ti won se iforuko sile na ohun ni won ti pare iwe irin ajo won ti won si ti lo mu ba won nibi ti won ko pe awon gbe eto na to ye ko tenubodo ni ojo kokandin logun osu kesan oni yo tesiwaju bayi ni London ati Manchester titi di ojo keta osu kewa eto wa ro gbogbo awon eniyan ti won ba ni ori ofe to si je wipe won pegede lati gbe iru igbese be lati se ni kiakia nipa kekan si ojo opo ajo to nsoju orilede yi nile United Kingdom ẹni tó jẹ́ olùdarí gbogbogbò fún àjọ tó ń pẹ̀tù sáwọ̀ nílẹ̀ yìí dókítà Joseph Ochogo ló ti pè fún ìgbésẹ̀ lílọ́wọ́ sí ọ̀rọ̀ ìpẹ̀tù sáwọ̀ nílẹ̀ yìí àti ọ̀nà tí ọ̀ràn jàgídíjàgan tí òfin ni mọ̀ tàn kálẹ̀ síwájú sí Ojogo ló pe ìpè náà nílùú Àbújá nígbà tó ń fi ìdánilẹ́kọ̀ọ́ kan léde nínú ìpàgọ́ ọ̀rọ̀ alálàáfíà tí àjọ UFOC ti won tu gbọ gbe kale pelu ifosopo ajo IPCR o je ko di mimo wi pe ijoba n lo gbodo sun kuro lori oro gbigbo oro lasan lori oro awo nile yi ko si bo si gbigbe igbese lati dena awo siwaju ati siwaju si asoju orilede yi ninu ajo nisokan agbaye Jimo Ibrahim lo ti jagbe olubori bayi gege bi alaga igbimo ajo nisokan agbaye ti o mo ri si oro ipetu sawo eleyi ti won pe ni igbimo elenu 24 Ibrahim inlo gba iku isejoba na lowo ara Canada ni bo ti se jeje wi pe o yo je ki akoyawo ati ojulowo ise ko wa nipa didabobo awon aralu o je ko di memo wi pe igbimo ohun labe isakoso ohun oni yo se atileyin fun gbogbo awon igbiyanju lati le je ki alaafia ko wa o yo fagbara ro ajosepo laarin awon eniyan ati awon toro bakan ati gbogbo igbese to ni se pelu gbogbo ti modaluru ati didokoko laja ini isakoso ohun yo boju to dada Ibrahim lo tun wa yana na pataki pipetu sawo ati gbigbe igbese alalafia papa julo lori oro gbogbo ti oran modaluru lati le daabo emi ati doki awon aralu awon mo orilede Nigeria mefa ti won fi oke okun satipo eleyi ti won ni won lu awon obirin ti ko din ni 100 omo le America ni Djibouti lati pase bi ba won dore lojo pa ile jara oni orilede South Africa lo ti fa le orilede America lowo bayi awon afrasi mefefa ohun lowo te ni South Africa lodun 2021 lori oro wi pe won se egbe okunkun kan eleyi to lu awon eniyan ni gbaju e nile America ile se olopa nile South Africa lo wa ja kudimi ma wi pe awon okunrin mefefa ohun ni orilede America ti kede wi pe awon wa lori oro je gurujera ati pepon owo ilu won nipon kupa wa je ko di memo lati pase ajo to mbogito iwadi lori esun lori lede ohun eleyi ti won pe ni ox wi pe awon afrasina ni won ti fale ajo FBI lowo bayi lati lo tesiwaju nipa gbigbejo ati oro daran won agbenuso fun ajo ox kone Kathleen Gomugali jakudi mima wipi dida anweni ya na pada si orilede America in lojeri a joshipo towa la ni South Africa ati America o apalua wang orilede mi lagba ye lorora ati gbegun ti oro modaluru beba she ngbowa iru ya shalele mbolo wala ti li shadaba 88.9 FM akure beba kwa dadi a jakudi mima funye mbo ti shen lo ni leokiri lagba muludun atiri daraya emu yoku nbe o adabayi uye
3: Welcome to Great Springs International School Emurele Owo Road where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Prince. We don't just educate minds, we shape futures. Admission forms are available at the school premises and at Fingerprint Hotel and Suites or Baile Akure North. To reward excellence, scholarships are available for the best three students. First position, 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place at Great Prince International School, Emurele Owo Road, beside computerized VIO office Owo Ondo State, Nigeria. Also at Fingerprint Hotel and Suites or Baile Akure North and on line. For inquiries, please call 0703-360-6184. Great Springs International School, soaring in excellence.
4: Hello, somebody, shala fi alewa. Shebe mo KK 20 Enterprise. Ile ishe ton koni lona agba do lo sienja. Juvenize ati fingalisi to wa LD wa lodo wan fa wan lo sienja. Special package leja aro wan nyinyan ti wan ti preserve lona ti o lalo kwe. Kusiru size ten fe lodo wan ten ni ba. Adubi ti wan ti smoke anwa eja wan mo toni toni kwe lua wan o shishe ti o nidoti. Bakana lele beja tutu lodo wan lo woti o gupa wa lai. KK 20 Enterprises yutu la wan adie to wa LD fa wan lo sien adie. Ose mefa ni wan fin to jwa wan adie wan koto di titagade fa wan lusin. omi woro lẹyin fẹ ra ni abi ma jọ e woro elede lomode atagbe to wa healthy wa ni KK20 enterprises ko wa siru frozen food te fe te oni ba lodo won bo se ran oya ere wure adiye abi toki
5: mi wili
4: agent suppliers tu ni KK20 enterprises fun gogbo awon olose ateronja e eroja ose olomi lẹyin fẹ ra ni
5: aiza
4: air freshener soda chemicals chemical ta fi ntoju omi organic materials ati be be lo mo wa ni nta road oba le nilu akure fun chemical and foaming material e lo si oja oba nla off oba adeshida road akure tabi ke pe number yi 0916-229-4888
6: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
7: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
6: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
7: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dó wọn ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
8: Tọpẹ́ mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti àwọn òṣìṣẹ́ tuntun health center wa àlàáfíà ni èmi àti ọmọ mi wà.
9: Ó ga ò lọ́lá nígbà tí wọ́n sọ fún mi pé o fẹ́ bímọ mo rò pé wọ́n máa darí rẹ lọ sílé ìwòsàn general ni bí wọ́n ṣe ṣe nígbà tí o bímọ kẹ́yìn.
8: Rárá o gbogbo nǹkan tí mo nílò ló wà ní health center wa nọ́ọ̀sì yẹn kàn sọ fún mi pé kí n fi ọkàn balẹ̀ pé wọ́n máa tọ́jú mi mi ò ra ẹyọ oògùn kan ní ìta.
9: Ṣé pé ibùsùn wà fún àwọn tó nílò ìtọ́jú.
8: Bẹ́ẹ̀ni o yàrá ìgbẹ̀bí tó mọ àwọn nọ́ọ̀sì tó ní wà gbogbo oògùn tí mo nílò ló wà níbẹ̀ àwọn ìjọba wa ń gbìyànjú o.
9: Eléyìí dùn mọ́ mi nínú. Màá sọ fún àbúrò mi obìnrin kó lọ forúkọ sílẹ̀ fún ìpàdé àwọn aláboyún.
10: Ìjọba ń gbìyànjú lórí ẹsẹ̀ntà o nípa ìdánilẹ́kọ̀ọ́ ìpèsè oògùn àti ìtọ́jú tó péye.
11: Ìwọ náà sì bí Lọlá. Ilé ìwòsàn àwọn ẹsẹ̀ kòkó health center súnmọ́ ojú bí o ti lérò lọ. Ó ṣe pàtàkì kí o mọ àwọn ilé ìwòsàn náà nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀. Ó yẹ kí a jọ sọ́pọ̀ mọ ilé ìwòsàn ẹsẹ̀ kòkó tó súnmọ́ ẹ nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀.
10: Ìkéde yìí wá láti ọwọ́ àjọ tó mójútó ilé ìwòsàn alábọ́dé ti ìjọba àpapọ̀ National Primary Healthcare Development Agency NPHCDA.

0: kò ṣe ọkọ mi.
1: Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
0: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
0: yẹn. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
2: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
3: Hypo.
4: Iṣẹ́ tó sẹ́, tó kí, ó fẹ̀ǹfẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 àdàbà FM.
5: Àdúrà nígbà agbára kọ́ ẹ̀dá tí bá ń gbélé ayé láì mú àdúrà mọ́ ọmọ kò yẹ ká tó o. Apájọ tí Sheik Bíárínù ọlá àdúrà látọ́bí kí àwọn ẹ̀tọ́ àdúrà kẹ́kẹ́lẹ̀ ọjọ́ Mọ́ndé ilé náà àdúrà wọn máa yọ lórí ilẹ̀ àdúrà wọn tó wà lẹ́yìn ilé ìwé orímọládé ní Sábó ìlú Ondo. Aago mẹ́rin sí lẹ́fà àrọ̀lẹ́ ni lọ́jọ́ Mọ́ndé yìí bákan náà àdúrà ó tún gbára sọ ní ọlá àdúrà pẹ̀lúgẹ́ǹt tó wà ní báńkẹ́ mẹ́rẹ̀fẹ́ ilé olújì nípínlẹ̀ Ondo. Ní gbogbo ọjọ́ Tuesday àdúrà wọn máa gbìnà yá ní ọlá àdúrà pẹ̀lúgẹ́ǹt tó wà ní tẹ́gbẹ̀lọ ojú orin ìjọba àbílẹ̀ Òdìgbò ní ìlú rẹ̀ nípínlẹ̀ Ondo. Aago méje sílẹ̀ ju àbọ̀ òwúrọ̀ ni yóò máa wáyé ní ọjọ́ Tuesday yìí kan náà ní ìdánilẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run àti àdúrà tó gbóná gírígírí ní ọlá àdúrà prayer city tó wà níbi mango hill hall. Aago márùn-ún ìrọ̀lẹ́ sáàbò méje àṣálẹ̀ lòun fún ìtọ́ni àti ẹ̀bẹ̀ àdúrà 00-3376-2049 tàbí 00-2342-0285. Ṣé òbí ẹ̀rínà aláàdúrà lónìí? Gbogbo agbára ó jẹ tọ́lọ́run.
6: Akíwa ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi pátá. Ìbánisọ̀rọ̀ tòní yóò dá lérí pé má yà lágídí sẹ́lẹ̀dá rẹ̀ kí yà má bàa jẹ́ ọ. Yorùbá kẹ́hùn òní tákàdá, wọ́n ní ìgbọràn sàn ju ẹ̀bọ
7: rúnrún lọ.
6: Gbọ́ wákàyè. Ó já àdúrà lọ ká gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu.

0: ẹ̀yin onígbàgbọ́ òdodo.
1: Yes.
0: Tí ẹ̀yin bá ń páyọ Ọlọ́run. Yóò ṣe yín ní ẹni ìyàtọ̀. Yóò sì mú búburú yín kúrò. Yóò sì fi orí jì yín.
1: Ó gbọ́ mi báyìí. Tún gbọ́.
0: Ẹ̀yin onígbàgbọ́ òdodo.
1: Yes.
0: Tí ẹ̀yin bá ń páyọ Ọlọ́run.
1: Tẹ́ ẹ bá ń ṣe kíni.
2: Bá ń páyọ Ọlọ́run.
1: Ìpáyà rẹ̀ ló béèrè. Páyà rẹ̀ bẹ̀rù rẹ̀ ọba tuntun páyà ni.
2: Alákùbárò.
1: Olórin kan kọrin pé.
3: Alẹ́ni tó ń ṣerú ẹ̀yìn bí ọ̀sán Ọlọ́run tàlẹ́ni Ọlọ́run ló ń sọ láàrẹ̀ kì í ṣe ẹnìkan. Ó má sì kí ẹgbẹ̀rún èèyàn oko fẹ́ ẹnìkan ṣoṣo.
1: Ǹjẹ́ o gbọ́?
3: Ó fìyà tí ń jẹ ẹgbẹ̀rún èèyàn òfin jẹ ẹnìkan ṣoṣo. Tàlẹ́ni tó ń ṣerú ẹ̀yìn bí ọ̀sán Ọlọ́run ọba.
1: Ẹni kò lè mú.
2: Allah kibaru.
1: Ẹni kò lè bá wí.
2: Allah kibaru.
1: Alágbára lórí ohun gbogbo.
2: Allah.
1: Èmi ò máa ń tó òfin ààrẹ fún sí.
2: Allah kibaru.
1: Gbogbo ẹni tí ń bá dírẹ́fà dùn tí a rìn. Ó lè kọjá jù lé ọrùn.
2: Bẹ́ẹ̀ni.
3: Ẹ má dùn sí ẹrin bọ́ Ọlọ́run lọ́wọ́. Ẹ má dùn sí ẹrin bọ́ Ọlọ́run lọ́wọ́. Tọ́rọ lọ́run ọba tó wá kọ́ ló tọkọ ẹ̀dá wa o. Ọlọ́run tí wá kọ́ ló tọkọ ẹ̀dá wa. Wà mí gúnlẹ̀ sí ibi tí mo fẹ́.
1: Wo bí? Ó jàdúrà lọ. Ìbọ́rọ̀ sọlọ́run lẹ́nu ó jàdúrà lọ.
2: Alákùbárò.
1: Sábà ní kí ló jàdúrà lọ? Sọ pé ká gbọ́rọ̀ sọlọ́run lẹ́nu. Nítorí pé ìtò òfẹ́ ṣẹ̀ṣẹ̀ máa gbàdúrà lé lórí òun ká ṣàdéhùn rẹ̀ fún ọ ṣùgbọ́n tó bá lè gbọ́rọ̀ sí lẹ́nu. Ọba sọ̀rọ̀ má sọ̀rọ̀ sí ni.
2: Alá.
1: Lọ fílẹ̀ lọ́kàn balẹ̀. Má dààmú ara rẹ má. Ìpayà oṣó, ìpayà jẹ́, ìpayà ológun, ìpayà mèrè, ọ̀rẹ́ wa, hypertension ó kàn gbé ọ. Torí ò ní fa hypertension. Yàtọ̀ fi pé wọ́n fi dá wọn lọ́lá láti náà jọba òkùnkùn. Ìrònú ń fà. Ìrònú ń fà. Ètí ìrònú bá sì fà. Ó léwu díẹ̀. Tàti náà jọba òkùnkùn. Wà á gbàdúrà yóò lọ. Ètírònù bá dálẹ̀ yóò ti ba nǹkan méjì ẹnu àgọ́ ara èyí tó sì burú jù nù àìsàn ní kẹ́yà ara ẹ̀yà ara ó bàjẹ́. Béèyì kéyìí inú ẹ̀yà ara bá ti bàjẹ́ ọ̀rẹ́ wa ó burú bó o bá ládùúà o lè má bọ̀ mbẹ́ àmọ́ bó o bá ládùúà alágbára lè túnṣe tó bá kọ́ tuntun ṣe o lè pààrọ̀ ẹ̀.
2: Alákùbárò.
1: Ìtọ́mọ̀ èèmọ̀ tó ṣe mọ́tò tí kàpẹ́tọ̀ ọbẹ̀ ò bá dáa ó ń pè fún mẹkáníìkì a ní dókítà rẹ̀. Tán bá ní ọ̀dà máa ò ní problem. Toyota náà bí dánsì kọrí sí kọ́ńpì wọn ni kò lọ rà mí. Ìtura mẹ́ẹ̀bù tó ṣe mọ́tò tó ṣe spare part mo jẹ́rìí ọlọ́run.
2: Alákùbárò.
1: Mo jẹ́rìí ọlọ́run.
2: Alákùbárò.
1: Mo jẹ́rìí ọlọ́run.
2: Alákùbárò.
1: Ẹ tí ò sí tí ò lè pààrọ̀.
2: Alá.
1: Ẹnìkan gbọ́ mi níbi tó ti ń gbọ́ mi yìí. Bí omi kawájú rẹ, n ó gbàdúrà sí. Ó mú kó fi kawẹ̀. Èyíkéyìí ẹ̀yà ara rẹ tó ti sọ sẹ́lẹ̀ agbára àtúnṣe wọnú omi bó bá ti mu omi.
2: Amínà.
1: Bómi tó mu omi agbára àtúnṣe tó wọnú omi náà kó wọnú agbára rẹ.
2: Amínà.
1: Ẹ̀yà ara rẹ kó dọ̀tun.
2: Amínà.
1: Ẹ̀yà ara rẹ kó dọ̀tun.
2: Amínà.
1: Ẹ̀yà ara rẹ kó dọ̀tun.
2: Amínà.
1: Ẹ̀yà ara rẹ kó dọ̀tun.
2: Amínà.
1: Ọba tí ò sí tí ò lè ṣe kó ṣàtúnṣe ẹ̀yà ara rẹ.
2: Amínà. Wàlá kò wá ta ilà bílà yà lè ra.
1: Wàlá àwùlà.
2: Wàlá kò wá ta ilà bílà yà lè ra sí.
1: Bọ́ọ̀ sílẹ̀ lu ni. Ayọ̀ sọ pé ẹ̀yin onígbàgbọ́ òdodo.
0: Ẹ̀yin onígbàgbọ́ òdodo.
1: Yes.
0: Tí ẹ̀yin bá ń páyà Ọlọ́run.
1: Tẹ́ ẹ bá ń páyà rẹ̀.
0: Yóò ṣe ìbújáde fún yín.
1: A ṣe ilé ní ìyàtọ̀. A ṣe ìbújáde fún yín. Nínú àhámọ́ tẹ́ ẹ wà. Nígbà Ọlọ́run wá lóhun owó lànà àbáyọ kó nu ogun ìdílé kó nu ogun ìpọ́njú kó nu ogun gbèsè kó nu ogun ẹ̀sà kó nu ogun ẹ̀rọ́mọbí kó nu ogun àbíkú. Ẹnu tó bẹ̀rẹ̀ ni páyà mi bẹ̀rù mi fi páyà mi ṣiṣẹ́ fi bẹ̀rù mi hùwà máa ronú kàn mí ní gbogbo ọ̀nà ní gbogbo ààyè tún páyà dáadáa kona karado ala re Al-Quran 8 verse 29
0: eyin oni gbagbo ododo
1: ma gbo
0: ti eyin ba npaye olorun
1: eyin ba npaye olorun
0: yo se ibujade fun yin
1: inu ama yo wu to wa ala na bo se jade nbe
0: yo si buru yin kuro
1: gbogbo ntin ja buru tin be waju re ekun ni ofo ni ofo ni osi ni ipeju ni airi na ni airi lo ni papa ni lori omo tabi lori aya buburu nanu olohun mu ko
0: yo si fori jin
1: ohun si fori ko da ko adua o
4: te ba npaye o
1: te ba npaye mi te ba npaye mi te ba npaye mi I come back they are winning without fighting. I come back like Dagun Nambori Ogun. Whatever. Boya lo ma pogun jija ni ka ma gba re ka ma gba duwa. Boya lo ma pogun jija ni. Muhammad Hussein
4: sallallahu alaihi wasallam.
1: Irorun fun ani. Oni a ma je sari. En tan pe lawe. Muhammad Hussein rorun ni ka je sari. Kato sinu eno nje osan la je o je un la go marun o tun je mi la go meje tele tele tele ri bo ba fe kala re o balance un je meje lo wulo itan pe la we ga ogun ti jani a wa le yun abolon kan o kan da hu a tin gba we ore wa o le je 6 to 6 ago mefa ro le orun tan ba jeun o tun mefa ro le jo keji ìkànnù àwẹ̀ èmi ì tún jù yún lọ orí afẹ́fẹ́ láwà torí àwọn aláìmọ̀kan wọ́n lè pé kò sáwẹ̀ mí lẹ́yìn alaláìlà ìlàlà alaláìlà tèmi dọ́wọ́ rẹ̀
2: alaláìlà ìlàlà alaláìlà tèmi dọ́wọ́ rẹ̀.
1: Àwọn kan bẹ tó ṣe pé láì jagun wọn ń borí ogun tó dojúkọ wọn nípasẹ̀ kínní ìbẹ̀rù ọlọ́run ìsúná déédéé ìmọ̀ ṣe síkìrì rẹ̀ ìmọ̀ ṣàfọ̀mọ́ rẹ̀ tọ̀sátòru ó wà máa ṣàfọ̀mọ́ ọlọ́run kọ́lọ́ máa gbénu rẹ̀ kó máa gbénu ọlọ́run ta ni ń jọṣọ́ ta ni ń jàjẹ́ ta ni ń jọ́ṣì ta ni ń jàpẹ̀jú kí ni ń jẹ́kú kí ni ń jẹ́sàn kí ni ń jẹ́mùmọ́ kí ni ń jẹ́ṣẹ̀tì. ṣé wàá gbà dáwọ́ kàńjọ́ ni ádámà lè lọ́rì ó ní ká gbà

0: àdéhùn nìyẹn tún. Aya ń kà kí n tún gbọ́.
1: Ẹ̀yin onígbàgbọ́ òdodo.
0: Ayọ̀ aládìna amánu ẹ̀yin tẹ́ ẹ gbọ́lọ́n gbọ́ ẹ ní ṣòro. Káfí ni ẹ má sì gbẹ́rẹ́ mọ́ ẹ má ló lè má ẹ má ló bàjẹ́ mọ́ ẹ má pẹ́gẹ̀dẹ̀ mọ́ ẹ má gbẹ́bọ lórí ta. Ẹ bọ̀wọ̀ fẹ́ ni ó jù yín lọ. Ṣùgbọ́n ẹ̀rọ làwọn afá àpáta ni ẹ̀bẹ̀rù ayé lẹ́ẹ̀mẹta kẹ tó bẹ̀rù ọlọ́run lẹ́ẹ̀kan.
2: Ó
0: wí lórí afẹ́fẹ́ kó dá mi lóhùn. Irọ́ ni jẹ́ bẹ́ẹ̀. Ẹbẹ̀rù mi èmi nìkan ń sọ ní ká ẹbẹ̀rù èjì kúrò ní ìwínú. Nǹkan wá nǹkan jẹ́ ni ẹbẹ̀rù ayé lẹ́ẹ̀mẹta. Ọ̀tọ̀ ni ká bọ̀wọ̀ fáṣájú ẹ. Lọ́la á bọ̀wọ̀ fún. Bàbá àtìyá nìkan ká bọ̀wọ̀ fún. Lóòótọ́ á bọ̀wọ̀ fún bàbá àtìyá. Á bọ̀wọ̀ fẹ́gbọ̀n ẹni. Jẹ́ kí n sọ fún ọ. Ẹni tí ò tó ọ gan. Tó bá fi ẹ̀ sáyọ̀ wọ̀ ó lè bọ̀wọ̀ fún. Ọ̀tọ̀ ni bọ̀wọ̀ ọ̀tọ̀ ni bẹ̀rù. Ọlọ́ni kan sóni bẹ̀rù tọ́ sí. Àmọ́ ẹ bẹ̀rù ayé lẹ́ẹ̀mẹta kẹ́ ẹ tó bẹ̀rù ọlọ́run lẹ́ẹ̀kan. Stupidity àfa ló sọ bẹ́ẹ̀ kò sí ìyún kúránì. Ìtọ́lọ́run ni pé èmi nìkan ṣoṣo ni kẹ́ ẹ bẹ̀rù. Ọ̀rẹ́ wa Al-Quran 2:40 ìjọ wínú Al-Quran 2:41 ìjọ wínú. Bí òun nìkan ṣoṣo ni kẹ́ ẹ bẹ̀rù. Ó jàdúrà lọ. Ká gbọ́rọ̀ sọ lọ́run lẹ́nu ó jàdúrà lọ. Tí o bá lè gbọ́rọ̀ sí lẹ́nu gbogbo tó ń béèrè nǹkan ni ó ṣe. Gbogbo tó ń fẹ́ nǹkan ni ó ṣe. Ó wá lè dán ọ wò. Tó o bá ti páàsì àdánwò. Àgbéga ló padà rí. Gbogbo tí ń ṣẹlẹ̀ sí àná àkọ́lógún oṣó. Gbogbo ẹ̀kọ́ lógún àjẹ́. Gbogbo ẹ̀kọ́ lógún èmìrì. Gbogbo ẹ̀kọ́ lógún adáṣe. Ọlọ́run gangan àdánwò ní fi ń ṣèjọba.
3: Bẹ́ẹ̀ni Aláfẹ́wàrọ̀.
0: Káyọ̀ nílẹ̀.
1: Ẹ̀yin onígbàgbọ́ òdodo. Tí ẹ̀yin bá ń páyọ̀ Ọlọ́run. Yóò ṣe ìbújáde fún yín.
0: Yes.
1: Yóò sì búburú yín kúrò. Yóò sì fi orí jì yín.
0: Yes.
1: Ọlọ́run ni ọlọ́lá tí ó tóbi.
0: Ẹ bá ń gbé tó.
3: Aláàbò.
0: Wá gbọ́ mi. Ó tún ṣèlérí fún wa ní Advance 16. Advance 97. Kí ló wí mẹ́? Kí n tún wá padà sínú ìwé tá a fọ́nà mi yìí sá.
3: Deuteronomy
0: 28. Ọ̀rẹ́ wa, ó ṣèlérí bẹ́ẹ̀ náà.

0: ẹnikẹ́ni tí ó bá ṣiṣẹ́ rere.
1: Máa gbọ́, ó tún bá ní sọ. Níbẹ̀ yẹn, ó lẹ́nikẹ́ni tó bá ṣiṣẹ́ rere, ẹnikẹ́ni, mò ń gbọ́.
0: Lọ́kùnrin tàbí lóbìnrin.
1: Ìbá àjọkùnrin ni, ìbá àjọbìnrin ni. Tó bá jẹ́ pé iṣẹ́ rere, ń bẹ̀ lọ́wọ́ ẹ̀.
0: Tí ó sì jẹ́ olùgbàgbọ́ òdodo.
1: Ìgbàgbọ́ la fi lé bọ́lọ́run ni nípasẹ̀ ìgbàgbọ́ la súnmọ́ ọlọ́run la gbàdúrà ní ìgbà. Ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ rere, ọkùnrin tàbí obìnrin, tó sì wá jẹ́ onígbàgbọ́ òdodo, kí lọ́lọ́run ló ń ṣe fún.
0: Àwa yóò jẹ́ kó lo ìgbésí ayé tó dára.
1: Kò sọ̀rọ̀ ọ̀run bẹ́ẹ̀ o, ayé tó dáa. Ọ̀rọ̀ àlìjáná kọ́, látàyé láti tó wà àlìjáná. Tó o bá jẹ́ ń tí ń ṣiṣẹ́ rere, lọ́kùnrin tàbí obìnrin, tó sì tó gbàgbọ́ òdodo, á fọ ní ìgbésí ayé tó dáa lò. Tá a bá ń sọ pé ìgbésí ayé tó dáa, kì í ṣe ayé ẹni tí ń gọ̀ kàdàkà. Tá a bá ń sọ pé ìgbésí ayé tó dáa, ọ̀rẹ́ wa, kì í ṣe ayé ẹni tí ń sin kọ́kọ́rọ́. Tá a bá ń sọ pé ìgbésí ayé tó dáa, kì í ṣe ìgbésí ayé aláàárẹ̀ ìfòdíkúfọ̀lànde. Tá a bá ń sọ pé ìgbésí ayé tó dáa, ọ̀rẹ́ wa, kì í ṣe ìgbésí ayé ẹni tí ń jẹ gbèsè. Tá a bá ń sọ pé ìgbésí ayé tó dáa, kì í ṣe ìgbésí ayé ẹni tí ń fìrònú láyé. Ọlọ́run ló fọ ní ìgbésí ayé tó dáa. Tó o bá jẹ́ ẹni tí ń ṣiṣẹ́ rere, tó o sì jẹ́ ẹni tó gbàgbọ́. Ọ̀rẹ́ wa, kò tí sọ̀rọ̀ àdúrà o. Iṣẹ́ rere àti gbàgbọ́. Ìmẹ̀ta wákà pé ó já àdúrà lọ ká gbọ́rọ̀ sọ́rọ̀.

Ah!

0: iṣẹ́ yẹn là.
1: Amina.
0: Kò ṣe ni lárí.
1: Amina.
0: Oṣù káàrún kó kúrò lórí rẹ.
1: Amina.
0: Olùrànlọ́wọ́ pàtàkì kó dìde fún ọ.
1: Amina.
0: Olùrànlọ́wọ́ ìwà bákan náà.
1: Amina.
0: Máa tẹ́tí sí ọ̀rọ̀ kó o sì máa tẹ̀lé. Ẹn tí bá ní sọ̀rọ̀ náà ni ṣé òbúlé Aminu Ọláàdúà. Aláṣẹ àti olùdarí ìjọ Ọláàdúà Sherif Dinin Islam pè mí lórí aago 08033762049.
2: Àdúrà nígbà agbára kọ́ ẹ̀dá tí bá ń gbélé ayé láì mú àdúrà mọ́ ọmọ kò yẹ ká tó o. Abájọ Bíṣẹ̀yìk bí Aminu Ọláàdúà tó fi gé àwọn ètò àdúrà kẹkẹlẹ̀ ọjọ́ Mọ́ndé ilé àdúrà ọmọ lò pì pì lórí ilé àdúrà ọmọ tó wà lẹ́yìn ilé ìwé orímọ̀lábẹ́ ní Sábọ̀ ìlú Ondo aago mẹ́rin sí lẹ́fà àrọ̀lẹ́ ni. Lọ́jọ́ Mọ́ndé yìí bákan náà àdúrà ó tún gbára sọ ní Ọláàdúà Pẹ̀lígrẹ́ǹt tó wà ní Bànjẹ́ Marẹ̀fẹ́ ilé olújì nípínlẹ̀ Ondo. Ní gbogbo ọjọ́ Tuesday làdúrà ọmọ Gìnàyà ní Ọláàdúà Pẹ̀lígrẹ́ǹt tó wà ní Bẹ́jọlọ ojú orin ìjọba àbílẹ̀ Òdìgbò ní ìlú Ọ̀rẹ́ nípínlẹ̀ Ondo aago méje sílẹ̀ ju àbọ̀ òwúrọ̀ ní ọmọ wáyé ní ọjọ́ Tuesday yìí kan náà ni ìdánilẹ́kọ̀ọ́ Ọlọ́run àti àdúrà tó gbọ́dọ̀ gírígírí ní Ọláàdúà Prayer City tó wà nídìí Mango nílùú Ọ̀rẹ́ aago márùn-ún ìrọ̀lẹ́ sáago méje àṣálẹ̀ ìlú. Fún ìtọ́ni àti ẹ̀bẹ̀ àdúrà 00 33 76 20 49 tàbí 00 23 42 02 85. Ṣé ìwúlẹ̀ Aminu Ọláàdúà lónìí? Gbogbo agbára ó jẹ́ tọ́lọ́run.

0: láì sí èrèlé ni o ọ́fíìsì rẹ̀ ní danco plaza lajilosun lado ekiti ẹ ò wọ́ ọkọ̀ sí ọ pẹ̀lú nọ́mbà 0707484-3351 yẹmi pé lẹ́ẹ̀kan sí 0707484-3351 ṣó ti yọ jáde ìrúlé o.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
3: My guy, you know say Betway get plenty casino games for Niger. Over 400 games, aviator, blackjack, roulette, baccarat, slots, live casino. The list not a finish, eh? No matter what you like, it did there for you. Every game in one place. Join Niger's home of casino and win big today. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway, feel the action.
4: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́tí láǹfààní láti máa tẹ́tí sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn kábọ́ sínú ìmọ́lẹ̀ láì sí wàhálà. Ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́sì já wa bẹ́tàbẹ́tà ǹtẹ́ ẹ̀ tó kó dé báyìí.
5: Ẹ kú dédé àsìkò yìí àyẹ̀yàn mítà ìgbà mi nílé ní wákàtí. Orúkọ tèmi ni Adéronkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tàbẹ́tà gẹ́gẹ́ bí ìṣe mi bí mo ṣe máa ń já yín sí.
4: Tọ́ kí làwọn nǹkan tẹ́ kó wa lọ́tẹ̀ yìí.
5: Ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tí báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Tí ẹ pé àwọn solar system tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fan, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa charge laptop, charge phone, tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
4: Làwọn tẹ́ tún kó dé báyìí.
5: Bẹ́ẹ̀ni lónìí kẹ̀tíkẹ̀tí.
4: Èló ni àwọn solar system yìí.
5: Owó tí ò kan nílé egun ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wa ti bẹ̀rẹ̀.
4: Tí n bá gbọ́ yín yé, àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé dìkódà, gbé fáànù, ṣáàjì fóònù, ṣáàjì láptọ̀pù.
5: Bẹ́ẹ̀ni.
4: Bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
5: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò wọn ní àǹfààní láti gba tẹlifíṣàn kan tàbí fáànù kan tàbí GoTV decoder tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
4: Promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan, decoder kan, fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
5: Lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
4: Àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
5: Bẹ́ẹ̀ni.
4: Mo ti yọ ohun tí mo fẹ́ yọ.
5: Bẹ́ẹ̀ sì tún ni Signal Strength Nigeria Limited tún ti wá kó àwọn solar systems kan wọlé lọ́tùn-lọ́tùn bá jẹ́ pé ó lè gbé gbogbo èlò lọ́nà nílé yín pátá. Ṣé tẹlifíṣàn la fẹ́ sọ ni, freezer la fẹ́ sọ ni, refrigerator la fẹ́ sọ ni, washing machine ni, iron ni, blender ni, microwave ni, gbogbo nǹkan tí a bá fẹ́ fi gbé pátá ló gbé. Bẹ́ẹ̀ sì la láwọn ilé tó lè gbé pọ́ǹpì machine pẹ̀lú.
4: Láìṣe náà nẹ́pà.
5: Ara o.
4: Lọ́dọ̀ yín báyìí.
5: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
4: Ẹn tó bá ní ìdí solar freezer.
5: Bẹ́ẹ̀ni.
4: Ó wà lọ́dọ̀ yín.
5: Ó wà nínú iṣẹ́ wa.
4: Ẹ bá mi júwe báwo làwọn èèyàn ó ṣe dé lè ṣe yín.
5: Iléeṣẹ́ Signal Strength ní ìlú Ado Ekiti ọ́fíìsì wa wà ní GoTV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajilosun ní Ado Ekiti. Ní ìlú Ọyẹ́ Ekiti, a wà ní Signal Strength Office, D/6 Ọmọdọ́wà Street, ní ìdojúkọ ààfin bàbá wa Ọlọ́yẹ̀ of Ọyẹ́ Kingdom, ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí. Èyí tó wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House 123 DSTV GoTV Yellow Building, Old Hospital Road, Ọba Òṣùpá Wè, ní ìlú Àkúrẹ́. Tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé, ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí ilé gogoro náà báyìí Signal Strength House mọ́kùn ní ọ̀dà yẹ́lò. Tó bá jẹ́ pé nẹ́pà lẹ́yìn fẹ́ gbà wọlé, tẹ bá ti kọjá Aquinas College Gate síwájú díẹ̀, ẹ máa kọjá síwájú díẹ̀, ẹ̀yin ẹ̀kan sọ́dá kẹ wọ àwọ̀ òsì yín kẹ tó kan Olúkayọ̀dé roundabout, ilé kẹta kẹ tó kan Olúkayọ̀dé roundabout. Tẹ bá ti sọdá, ẹ ti máa rí yẹ́lò building yẹn GoTV building, ẹ ti máa rí ibẹ̀ gangan láfi kalẹ̀ sí. Ní ìlú Ọ̀wọ̀, ẹ wà ní DSTV GoTV office tó wà ní Adjacent Pajashin House lẹ́gbẹ̀ẹ́ Adeolu Nursery and Primary School ní òkè Ògún ní ìlú Ọ̀wọ̀. Ọ́fíìsì wa tó wà ní Ìkàrẹ́ wà ní DSTV office Aframes Plaza Jubilee Road ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Polaris Bank ní Ìkàrẹ́ Àkókó.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè sí ń kọ́.
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
4: Ẹja tún múlẹ̀ kan sí
5: 08 1
4: 0 8 1
5: 0 1
4: 0 1
5: 0 4.

0: 04 asiko re ti to lati je gbadun to po repete ma je ka nfani eleyi o fu oru
1: wepa
0: signal send nigeria limited tun gbara mi ide won fo bale lote yi ni pelu awon solar system ti won sese ko wo lu biba awon solar system to nya kilala ki mole o le wa fun teru tomo ni an sun lokuku ko ru o tun ma mu ni osimo pelu signal strength solar tutun yi je ko run o sanwo imole re ko run o si tun je ki fan o fi ategun alaafia si wa ti mole bi re lowo perete bere lati 200,000 naira o le die soke ni bi aye gbedamuke ti bere ni lese signal send nigeria limited baba nbari ibe ni pe o tun lanfani lati gba television tabi fanu go tv tabi dstv kan si lofe pelu adehun atoro ajoso ni o ma gbe gbogbo ohun elo ilo na nu le bere latori television fanu atawon decoder gbogbo yoju seyi keyi lese signal send nigeria limited kanfani iro to tenu bepo won wa ni signal send office go tv yellow building legbe uba bank ajilosun adu ekiti number 123 signal send house go tv yellow building obo osupa road old hospital road akure ati adjacent baba adjacent house oke ogun owo to fi mo efrem plaza legbe polaris bank ikari akoko falaye epe 08101042804
2: books
3: check
2: uniform
3: check
2: school bag
3: check
2: and Bornvita
3: double check.
2: It's back to school season, and with Bornvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bornvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
4: Bornvita, prepare them to win every day. Offer valid while stocks last.
5: My people, are you ready? Because something big is happening at your favorite bar. After all the hustle, after all the waka, after all the stress of the day, it is time to catch up with your guys. Yes, so call your guys, gather your people, head to your favorite bar because the Goldberg Back to Bar promo is here. And believe me, this one will be ordinary promo. You get your cold refreshing gold bag. You enjoy the good vibes. You catch up with your guys. And you get rewarded on top of that. Okay, here is how it works. Buy 2 bottles of gold bag and you get 400 naira airtime instantly. Yes, so 400 naira airtime instantly. No long story, no waiting forever. Just enjoy your gold bag and get your 400 naira airtime. But hold on, we never finish, oh. Because with your qualifying purchase, you also get a raffle ticket. And that raffle ticket gives you a chance to win 250,000 naira cash. Yes, you heard me right. 250,000 naira cash. And guess what? There are 4 lucky winners every week. 4 winners every week. So, my guy, why you still there out? My sister, why you never call your people? Pick up your phone. Call that your guy where always they say, where will they go today? Tell him, my brother, no long thing. Make we go back to bar. So, get to your favorite bar. Grab your gold bag. Enjoy that smooth, refreshing taste. Catch up with your guys and remember, 2 bottles of gold bag, 400 naira airtime plus a raffle ticket for a chance to win 250,000 naira. And who knows, you could be one of the 4 lucky winners this week. So don't just hear about it, be part of it. Gold bag lager, the gold standard. Mind you, terms and conditions apply and it's not for sale to persons under 18. My brother, drink responsibly.
6: Oh boy, is catfish sweet, oh. And I bet we bet influencer money and they take ball now.
7: Bet influencer, what do you mean that?
6: Simple, join Betway, book your game and share your code with your guys. Every week, Betway goes summer you 4% commission.
7: Hi, I bet, sign me up.
6: Enjoy Betway Bet Influencer. Share your code and weekly. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
8: Mo ti bere. Mo le ṣalaye ma panilerin lakoko apejọpọ itakurosori la mọlẹbi mi.
1: bó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Òun náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
8: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
8: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
6: The Goldberg Back to Back promo is here again and it's bigger. Enjoy two bottles of Goldberg and get instant 400 Naira airtime plus a raffle ticket for a chance to be one of four weekly winners of 250,000 Naira each. So head on to your favorite bar and you could be our next big winner. Goldberg Lager, the gold standard. Terms and conditions apply. Not for sale to persons under 18. Drink responsibly.
9: A ò máa ti ẹ̀rí ẹ nígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣara yóò máa fà mí so láti bàárà ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn déédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
10: olùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ogun lónìí ẹ máa pe 0706460649 bàbá òkè ogun àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
11: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú yẹmi lane opposite Oyemekun grammar school ní ìlú Àkúrẹ́. Bọ́yá o fẹ́ bèèrè kankan àbọ̀ o fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 064 60 6419 07 064 60 6419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògún ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògún ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ọjẹ́ fún òun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara ni nǹkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rírun sun rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wo ra wa nírẹ̀ ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 dúdú yẹmi lane opposite Oyemekun grammar school nílùú Àkúrẹ́ tàbí kó o pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 064 60 6419 07 064 60 6419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ ọ́fọ̀ jáde tàbí kẹlòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gègègè bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn á lọ́gọ́rùn-ún ọdún wọn á lọ́gọ́fọ̀ ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ṣe sí àgbẹ̀ ẹlòmíì ṣe sí ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé ṣé bí ewé àtegbò yìí náà lẹ̀wọ̀n náà lò. Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú ìsẹ́yìn ọ̀rọ̀ àwọn ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá ń lò táwọn náà máa rí ta máa máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi èyí náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní 30 ìṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní 40 ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara w wa be ni kankan oni yo wa lenu ninu egungun ara wa se bi ewe atebo yin la wa na lo iwa na wa janfa ni ewe atebo lodo emi baba oke ogun ti ma wa ni number 4 Dudu Yamilen, opposite Yonye Mekun Grammar School, ni ilu Akure, ero bani soro mire, 07-60-60-64-19, alafi ara wo ni gifi abia, ojiba.
12: Ile Chateau Se. Oki, o fenfe, o kenke, o wasewewe, o dubi ilu dundu leti, o dubi dodo ikiri, 88.9, Adaba, FM.
13: Baba, egba mi, era mi kale, oroko mi yi, mati sumi, ishe long pariwo, eyi didun, ara riro, ewo, moshe mope, ole mu okon lo oko moni, oshe shuke shuke, dato wore leni, oda, che konsun loni.
14: Abba, ajo uko ti iboni, nipa 24-7 abba misho, koro jo gogo, bile ta wanko, imbiri funga gogo, akonshe bogi bile, tagbe kale lo nanti balode, 24-7 abba misho, ko lanti nurara, o kagwe eyi didun, ara riro, afogede gede doti ora danu, logo, lomo oko. Ori abaduro to ti o si ma sise akori lodo lolufe re iwe atebo la fi pelu re ajo nafdac fun tedugba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062653 oruko money janu omo 24/7 abamission gugu iga ija wa ija osi

ẹka ẹlẹ́rìn gbogbo tẹ́ ẹ ti ń láǹfààní àti mọ́ gbọ́ wa láṣàlẹ̀ ẹ̀tọ́ ni. Eégún tí ó ṣe bíi lébè òsì. Ebi olóògbòjò báyìí kúkú ni bàbá eégún. Bó olóògbòjò bá ti wa gbogbo eégún ní palọ́lọ́. Aṣọ tẹ́rù wọn sì tì mí dọ̀.

ori ade oni buruko yedudu ori ade oni buruko mo yolorun ori wa oni buru iseda wa oni gbabode okiyo nibo te tin lanfani ati mo gbo wa lasale toni 24/7 aba mecho egbo gi ponbele ni ewe ategbo ona na fi se omi ponbele si ni won da nkan kan pelu e omo loti nu te ba lele itan fun yin tan loti ni ki se le itan sontia Twenty four seven aba mi cho eleyi ta nso ye ko ni oti ninu rara egbogi ponbele ni to si wulo fara o si nu awon egbogi tan fo ti pon eleyi ponbele omi ni oro akuru fere fe ni ẹbọ́ síta kẹ́ ẹ ra ti ń bẹ̀ ẹbọ́ sí gbòòrò kẹ́ ẹ mú ti ń bẹ̀ láwọn supamákẹ́ẹ̀tì yẹn ẹ rí ń bẹ̀ àwọn ibi tí wọ́n ti ń ta àwọn àgbo yẹn tí wọ́n ń ta ẹbẹ̀rẹ̀ 24/7 bá mi jọ ń bẹ̀ ẹnu gangan náà lẹ́fẹ́ torí pé kí ni àjọ NAFDAC wọ́n fò ń tẹ̀lú gbà wọ́n ní eléyìí wọ́n lọ dáa láà ó wúlò fọkùnrin ó wúlò fọbìnrin ó wúlò fọmọdé ó wúlò

ẹ káàbọ̀ padà láti òkè lọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún iléeṣẹ́ tí ó ń ṣe gbòógì 24/7 Abamijọ, ẹ máa pe nọ́mbà 091-60-62-62-53 091-60-62-62-53 òun gangan náà ni nọ́mbà eléyìí tó já sí iléeṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 Abamijọ. Ẹ̀yin náà láǹfààní ẹ pe nọ́mbà ohun tẹ́ bá ti pè é ẹjọ́ sọ̀rọ̀ papọ̀ ẹ sì rí pé rere báyìí òun náà ni tòlúwa. Ẹ káàbọ̀. Ọyá ẹjọ́ ṣe báyìí láàrin ìṣẹ́jú rẹ̀ kásáré gbára wa ní ìmọ̀ràn ní sókí. Ìmọ̀ràn ní sókí ó ṣe pàtàkì ó ṣe kókó. Ìmọ̀ràn tá a fúnra wa lálẹ́ ni wípé ǹjọ́ jẹ́ mọ̀ pé tọ́wọ́ bá fẹ́ jayé pẹ́pẹ́ dáadáa o nílò láti mọ̀mọ́ kóra rẹ̀ bó mo sì lè gbé kalẹ̀.

0: má ma fi nǹkan pamọ́ jùjùjù ẹ jẹ́ ń gbé báhùn má ma fi nǹkan pamọ́ jùjùjù a sọ pé èèyàn ò le fi nǹkan pamọ́ fífi nǹkan pamọ́ ni pé bí èèyàn bá ń fọ̀rọ̀ pamọ́ sára jẹ́ kí àwọn tí o nígbẹ̀kẹ̀lé nínú wọn kí wọ́n mọ̀ nípa rẹ díẹ̀ bóyá nǹkan kan ń ṣe ọ́ ni ó nídìí tí ọ̀rọ̀ yìí fi gbé tó fi fẹ́ wá lénìí torí bó ṣe fẹ́ wá náà mo sì ní kí n mú wá ìdí rèé o ìjọ jẹ́ mọ̀ pé tó o bá ń lọ ibì kan rántí sọ fẹ́nìkan tó o bá fẹ́ lọ ibì kan sọ fún èèyàn kan pé ibi báyìí ni mò ń lọ o ọlọ́run ọba ò ní já sí rìn ọlọ́run ọba ò ní jẹun gbé a lọ ọlọ́run ọba ò ní já kó sọ́wọ́ àwọn afiniṣètùtù ọ̀la bọ́n ọ bá ń lọ síbì kan gbìyànjú láti jẹ́ kí ẹnìkan mọ̀ mo rántí ìgbà kan tá a bá ń rìnrìn àjò tá a ń travel tá a ń rìnrìn àjò tá a wá wà nínú mọ́tò àwọn òbí wa ń gbà náà wọ́n wo nọ́mbà ọkọ̀ tí ń gbé yín lọ rèé ó sì mọ ọmọ èèyàn la títí dàsìkò yìí bẹ́ẹ̀yàn bá rìnrìn àjò tí ò ti ẹ̀ gbé mọ́tò ẹ̀ dání inú mọ́tò tó wà ń kọ́kọ́ wo mọ́tò tó wà ń dáadáa fi mọ́tò nọ́mbà ẹ̀ sẹ́ǹdì ẹ̀ sẹ́nìkan lé ẹni tó mọ̀ àbọ̀ wà nílé ìtura kankan náà ni jẹ́kẹ́ nìkan mọ̀ pé ilé ìtura báyìí ló wà kì í ṣe pé kọ́ wá mọ̀ wípé mi ì fẹ́ jẹ́kẹ́ mọ̀ pé bí báyìí mo wà ọlọ́run ọba ò ní já rí láburú o ti rírò ẹ̀ dáadáa tó ṣẹlẹ̀ irú ẹ̀ kan ṣẹlẹ̀ náà nílùú ilé-ifẹ̀ ńgbà kan nílé ìtura kan tá à ní dákọ ó yé yín náà ìròyìn gbé ọpẹ́lọpẹ́ pé ẹni ó fi ọ̀rọ̀ sọ pé ibi báyìí mọ́ wa o ìlójẹ́ ọmọ ibi tán kú tó wà tó kú sí ẹ dákun ó jẹ́ àmọ̀ràn tá a fúnra wa lálẹ́ òní ó ṣe pàtàkì ó ṣe kókó ó yẹ ajá ṣe báyìí kó tó di pa bọ̀ sí abala tó kàn abala parí òwe yìí tẹ́ ẹ ti ń láǹfààní àti mọ́ retí mo sì ń padà bọ̀ n ò tí ì dé ẹ kú kalẹ̀
1: bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
2: abba aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 abba make sure kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 abba make sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọ nínú lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 abba make sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091 60 62 63 091 60 62 63 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 abba make sure gbogbo ìgbà ìjáwá ìjà ò sí always guide
0: me. gbogbo ìgbà ìjáwá ìjà ò sí always guide me. 091 60 62 63 091 60 62 63 oní nọ́mbà tó já sí iléeṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 abba make sure sùgbọ́n ẹ̀yìn tí ẹ fẹ́ láǹfààní àti pè lálẹ́ òní nọ́mbà tẹ́ fi pè náà ni 0816-251-9991 0816-251-9991. hello ẹ káàlẹ́ o hello ẹ káàlẹ́ o ẹ ṣeun o o ko yin be tin pe wa
3: ola o se bi kan lati pe lati igbara o
0: ola o se bi kan lati igbara ijawa ija o si
3: all is guy
0: ten guy there yoruba kan wa ten gbo
3: okay
0: owe kan wa ti mo fe pa fun yin
3: okay
0: yoruba ma so pe igbara la abura
3: okay
0: abi
3: bẹ́ẹ̀ ni
0: ẹ́
3: bẹ́ẹ̀ ni
0: ẹnìkan ìbúsàn gò lẹ́rùn àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ní ìgbára làábúra ẹnìkan ìbúsàn gò lẹ́rùn so òwe yìí ṣé ojúlówó òwe yìí ni àbí àṣìpá òwe ni
3: ojúlówó ni
0: ojúlówó ni
3: bẹ́ẹ̀
0: ṣé bọ́n ṣe panu
3: bẹ́ẹ̀ ni
0: àbí àṣìpá ni
3: ìṣàṣìpá o
0: ẹ ṣúọ
3: bẹ́ẹ̀ni
0: ẹ gbasa àṣìpá òwe ni
3: ẹ bó lè rí àṣìpá òwe
0: ẹ mọ̀ bá wa bọ̀ ẹ jẹ́ òun ẹlòmíì ń bẹ̀ bọ́yẹ́ lòmíì ọgbà tẹ́ ẹ gbọ́ ọ̀gbẹ́ni ọlá ò ṣe bìkọ́ 08162549991 hello ẹ káàlẹ́ o
4: ẹ káàlẹ́ sà
0: ó kọ yín wẹ tí ń pè
4: orúkọ mi ni adébùkè johnson ak kádàá láti ìlú ìpàkókó.
0: Láti ìlú àkókò ọyá òwe tí mo pa yìí ìpè àkókò ọ̀dà ẹ ṣeun òwe tí mo pa yìí wọ́n ní ìgbà ara làábúra ẹnìkan ìbúsàn gò lẹ́rùn sójúlówó òwe ni àbí àṣìpá òwe.
4: Àṣìpá òwe ni o.
0: Bóun ló ṣe já àṣìpá òwe ẹ pa ojúlówó ẹ fún mi.
4: Sá.
0: Ọyá ẹ pa ojúlówó òwe mi fún mi.
4: Mi ò mọ o.
0: Ẹ mọ ẹ sì sọ pàṣípà o. Ọ̀dà kò sí wàhálà. Ẹ ṣeun ẹ máa bá wa bọ̀ ẹ máa bá wa bọ̀ 08162519991. Hello ẹ káàlẹ́ o.
5: Ẹ káàlẹ́ sà.
0: Ẹ ṣeun.
5: Mẹ́ẹ̀dẹ́ ẹ máa kúrètò ẹ kúrètò bàbá mi.
0: Ẹ ṣeun o.
5: Ọ̀dà mi.
0: Ẹ ṣeun.
5: Orúkọ mi ni Wòlíì David Solomon. Ẹ̀mí ibẹ̀ láti ìlú Ọ̀kàkókó.
0: Ìjáwá ìjà ò sí.
5: Always guide bàbá mi.
0: Send guide ẹ.
5: Bẹ́ẹ̀ni bàbá.
0: Wọ́n ní ìgbà ara làábúra ẹnìkan ìbúsàn gò lẹ́rùn.
5: Bàbá kì í ṣàṣìpá òwe o.
0: Kì í ṣàṣìpá òwe.
5: Bẹ́ẹ̀ni sà.
0: Òwe gidi ni.
5: Òwe gidi ni kíyàn bá múra láti kékeré nǹkan kan tí a bá fẹ́ ṣe. Kíyàn bá múra sí. Kíyàn bá
0: múra sí. Ẹ̀ ní kẹ́ ẹ̀mí ní kẹ́ ẹ wulẹ̀ tu. Ṣùgbọ́n ẹ sọ ẹ pa gan wọ́n ti ń pa.
5: Ẹ ìgbára là ń búra ẹnìkan kì í búṣẹ̀ gò lẹ́rọ.
0: Ìgbára là á búra.
5: Bẹ́ẹ̀ sà.
0: Nǹkan kan sọnù inú òwe yìí.
5: Ok.
0: Bẹ́ẹ̀ ni.
5: Ṣùgbọ́n ìwọ̀n ìpè kì í ṣàṣìpá òwe ni.
0: Ẹ kì í ṣàṣìpá. Àní iná mo fi sọ pé nǹkan kan sọnù ńbẹ ló fi jáṣìpá.
5: Ok. Ẹ máa láyé wa tá a bá ti a bá ń bá lọ.
0: Ẹ máa bá bọ̀. 08162549991. Hello ẹ káàlẹ́ o.
6: Yes sir.
0: Orúkọ yín bẹ ti ń pè.
6: Ọlá Aṣáolú láti Ìlàwẹ̀ Èkìtì.
0: Ọlá Aṣáolú láti Ìlàwẹ̀.
6: Bẹ́ẹ̀ni.
0: Òwe tí mo pa ẹ pa dáadáa bọ́ ṣe mọ pa á nílẹ̀ Yorùbá.
6: Àṣepa òwe ni bẹ́ẹ̀ ṣe pa yẹn. Wọ́n ṣe ń pa ni pé wọ́n ní ìgbà ara. Ara ìgbà ara là ń bú ara ẹnìkan kì í jẹ́ bú ṣẹ̀gún nígbà ẹ̀rùn. Eléyìí tó lóyìnbó ń pè ní tọ́ndà.
0: Mo pàtẹ́wọ́ fún yín. Nǹkan tó sọnù ń bẹ̀ tó fi jáṣìpá òwe. O ń lẹ sọ fún mi. Ìgbà ara ẹ ti lọ. Wọ́n dẹ̀ ti lọ sá. Ó wù mí kí n fún yín ní káàdì. Lálẹ́ yìí, ó dẹ̀ dùn mí. Bó ṣe rí gan ni bàbá yìí ṣe sọ yìí. Ìgbà ara làábúra ẹnìkan ò ní búsàn gò lẹ́rùn. Àgbẹ̀ ń gba ẹrùn òjò ọ̀rọ̀. Ṣùgbọ́n ìgbà ara ń làábúra. Kì í ṣe ìgbà ara làábúra. Ní tó fi jẹ́ àṣìpá nìyẹn. Tí kì í fi ṣe ojúlówó. Ó ti yé yín. Ọlágbára. 08162549991 08162549991 Hello ẹ káàlẹ́ o.
7: Ale baba.
0: O ko yin, ibule tin pe wa sa.
7: Lebe lo ti lati.
0: Ija wa ija o si.
7: Olu ija.
0: Say guide here.
7: Eh. Mo guide.
0: Ori yin wa nbe.
7: Se yin gan wa
0: nbe. O ya je fe lo we kan.
7: Okay.
0: Woni. Amukuru to ba le ni ngogongo. Se mo ta pe lamukuru.
7: Mi o mo
0: o pa ka so. O pa ka so. Ah. Kini kan wa ti mo je eyan bayi ninu oko. O tobi o dudu bayi. Amukuru na mo pe.
7: Okay.
0: Ti mo je eyan ninu oko bayi. Se ti mo. Oni. 0816251991. Hello, Kale o.
8: Hello, Lotu.
0: O ko yin be tin pe wa.
8: Oyo Latunji Latakure.
0: Ki le pe?
8: Hello.
0: Ki le pe o ko yin?
8: Oloye Latunji Agbona Latakure.
0: E seun, Oloye. Ija wa ija o se Oloye.
8: Always guide me.
0: Send guide here.
8: Then, then.
0: Amukuru to ba le ni ngogongo.
8: Ah, oh. O gba suru teyan ba teyan ba sora a fofun ara e a pare ku
0: eza e be run mo sugbon ko lo e be run mo ni sugbon ko lo amukuru to ba le ni ngogongo e sa ma amukuru na ah won ti lo hello e ka le o
9: Eka le
0: o ko yin be tin pe wa
9: o ko mi je damlola lati pe akoko
0: damilola lati pe akoko ija wa ija o si
9: always guide
0: send guide here
9: then sir
0: se ki fun yin lele ton ro petepete bayi
9: okay ka gbianju
0: e be gbianju ewo ai la so lorun paraka eh oya oh, yeah. Hello o de fun ni le to ro patepetepete hello e ka le o
9: hello e ka le
0: o ko yin be tin pe abi odun lati ugbe akoko ija wa ija o si
9: all these guys
0: send guide here amukuru to ba le ni ni gogongo
9: help me wa
0: well,
9: mi o mo yen o
0: eh mi o mo yen e pari e
9: mi o mo yen se
0: oda ko si wahala e ku ya pada wala won o mo yen ti yo baba so wi pe amukuru to ba ba le ni ngogongo o soro fa da pa a mo amukuru lo ba le gogongo lo ti ba yin lo ti ba le yan o n je yan gogongo e wa lo ma da yin pa e le gogongo e fo gogongo niyan o amukuru to ba ba ni gogongo o soro fa da pa

0: ọlọ́run ọba ló ni dédé lọ́wọ́ òun ló dá wa ó mọ bó ṣe máa ń fún wa ọmọ mẹ́ta ló wà o ọmọ mẹ́ta oríṣi ọmọ mẹ́ta ló wà ọkùnrin obìnrin yes kí wá ní ìkẹta àwọn èèyàn kan máa wò wípé báwo ló ṣe jẹ́ mẹ́ta pé báwo ló ṣe jẹ́ irú ọmọ mẹ́ta lè yan bí bó ṣe rí gangan nìyẹn ọkùnrin àtobìnrin àti ọmọ aláàánú oríṣi ọmọ mẹ́ta tó wà nìyẹn ọkùnrin obìnrin àti ọmọ aláàánú eléyìí tó bá ti wá wù yín ni kẹ́ ẹ tọrọ lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ olúwa ọwọ́ rẹ ni gbogbo rẹ̀ wà o gbogbo bó ṣe ń tò lájùlé ọ̀run ìwọ nìkan ló yé mo máa ń sọ ní gbogbo ìgbà pé lọ́jọ́ ayé kan tí mo ti ń bá bọ̀ látẹ̀yìn wá látìgbà tí mo ti wà nílé ayé mi ò jí lọ́jọ́ kan rò pé kí tẹnìkan ó bàjẹ́ rí torí kí nìdí irú èrò yẹn ò lè wá sọ́kàn mi rárá àti rárá.
1: tọmọdé tàgbà ó ti yá dayọ
0: ó máa wá ń jọ mí lójú o nígbà tí mo bá rí àwọn kan tí wọ́n dúró nídúró pé kó bàjẹ́ fẹ́nìkan tí wọ́n dúró nídúró pé fẹ́nìkan má rọ́nà lọ ó máa ń jọ mí lójú nígbà tí mo bá rí wọn tán dẹ̀ ń yayọ̀ tí wọ́n ń ṣògo nínú pé tọmọ ẹnìkan ń bàjẹ́ tó dẹ̀ jẹ́ pé àwọn ló wà nídìí ìbàjẹ́ yẹn àwọn kan wà tó jẹ́ pé wọ́n á fọgbọ́n fà ọ́ mọ́ra láti lè sọ pé bóyá wọ́n dára ní ìwà òyìnbó á ní nice ìwọ́ máa máa wò wọ́n bíi pé èèyàn gidi ni wọ́n wàá máa wò wọ́n wípé bóyá wọ́n fẹ́ràn ẹ ṣùgbọ́n wọ́n mọ̀ọ́mọ̀ fẹ́ fà ọ́ mọ́ra láti lè rí ọ̀nà gbà wọlé débi tí wọ́n á ti fà ọ́ wálẹ̀ àbí tí wọ́n á ti ba tonítọ̀hún jẹ́ èyí olúwa ó de ẹ̀jókòó sọ́run òun fọwọ́ lẹ́rán ó kàn máa ń wo àwọn èèyàn bí wọ́n ṣe ń dára àti wọn lóríṣiríṣi ọ̀nà ni kí ló dé èmi máa ń sọ lọ́jọ́kọ́jọ́ ní gbogbo ìgbà níbikíbi tó bá ti bá mi olúwa mo máa ń sọ pé tí mo bá ti bá wọn jókòó ní jòkó pé mo rẹ́nìkan tó ń ga ó yá ẹ jẹ́ ká fà á wálẹ̀ èyí tí wọ́n pè ní ìgbéga yẹn gan kémi gan má bá wọn débẹ̀ yes ṣùgbọ́n ó máa ń jọ mí lójú nígbà táwọn kan bá pé bìrìkòtò bìrìkòtò tó jẹ́ pé ìjókòó pé kẹ́nìkan ó má lọ àbí kẹ́nìkan ó má tẹ̀síwájú ni wọ́n jókòó bẹ́ẹ̀ bá a bá ń sọ wẹ́rẹ́wẹ́rẹ́ o àtinú àtìta ó yẹ ká máa sọ fún wọn pé kìlọ̀kìlọ̀ àwọn kìlọ̀ ká máa kìlọ̀ fún wọn káwọn kìlọ̀kìlọ̀ máa bá wọn sọ̀rọ̀.

nítorí pé wọ́n ní àwọn agbára kan àlùmọ̀kọ́rọ́ yìí tí wọ́n fi ń da ọ̀nà ẹni rú àwọn náà wá máa ṣe bí ọba olúwa fọwọ́ lẹ́rán ó wò wọ́n ó wò ìṣe wọn

wọn kan fi iṣẹ ti wọn sílẹ wọn gbàgbé ohun gan táwọn wáyé wá jẹ tẹni ẹlẹni ni wọn mú gbọ a ní lágbájá ìjọ ògbúrò ẹ apá abo ló ti ẹwà bá ìrìn àjò ayé ẹdẹ báyìí ọ̀nà wo ló wá gbégbà báyìí ṣé ó ti ṣe nǹkan báyìí ṣé ó ti ní nǹkan báyìí ṣé ó ti dá nǹkan báyìí ṣe ó gbé tiẹ̀ sílẹ̀ kì í ṣe pé ó fẹ́ràn ẹ o gbogbo bó ṣe ń béèrè yẹn kì í ṣe pé bóyá ó ní nǹkan tààrà tó fẹ́ ṣe fónítọ̀ ohun tó ń gbìyànjú láti ṣe ni pé bóyá kó wò ó bóyá ọfà tó ta àbí àwọn nǹkan tó ṣe bóyá ó wò ó fẹ́ mọ̀ bóyá ó ń dún àbí bóyá ó ń ṣiṣẹ́ tí wọ́n bá kọ́kọ́ fẹ́ mú ọ wọ́n á gbìyànjú láti sún mọ́ ọ wọ́n á ṣe bí èèyàn dáadáa wọ́n á ṣe bí èèyàn gidi tí wọ́n bá wá sún mọ́ ọ dáadáa tán tí wọ́n rí ọ wọ́n gbà pé wọ́n ti rí ọ tán o wọ́n á wá gbé ìwà wọn

ká lọ sí ìjọ gospel does all things ministry ìyẹn ìjọ ìyẹrẹ ṣe ohun gbogbo tí ó kalẹ̀ sí kilomita 2 ayere road kàbà nípínlẹ̀ kogi níbi tí ọlọ́run ti ń lo ìránṣẹ́ rẹ̀ ajíhìnrere dáre arowó ṣẹ̀gbẹ́ bí àwọn ètò wa olóṣooṣù ṣe lọ níwọ̀n yìí o friday àkọ́kọ́ nínú oṣù ní ìpàdé àdúrà yàrá òkè saturday kejì nínú oṣù àdúrà orí òkè nílùú kàbà tí a pé àkórí rẹ̀ ní arúgbó ọjọ́ sì ń ṣe gbogbo kò ṣeé ṣe third sunday nínú oṣù àdúrà fífi aṣọ èrí jóná nìyẹn o third wednesday sí friday gbogbo oṣù àdúrà orí òkè ní ọ̀nà tajà nílùú dànrè last monday of every month àdúrà ọ̀sán kan òru kan fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lè pe àwọn bàbá wa sórí 08067858945 wá pàdé jésù kristi oníṣẹ́ ìyanu jésù ní ìyìnrere

rù tó jowú ẹ̀ lọ. Àjọṣe wa ò ní bàjẹ́ nọ́mbà tó lọ sí Alosh College of Medical Science ní 09054050880 gbọ́ mi dáadáa 09054050880 Alosh College of Medical Science nìyẹn. Biopharm Organic Fertilizer 08032854702. Àjọṣe wa ò ní bàjẹ́ o. Bẹ́yìn bá fẹ́ kí lé kó ṣe wò, Benbet Deco ní kẹ́yìn ó kàn sí 08131515321. Mo mọ rírì yín. À ń kà síwájú wẹ́rẹ́wẹ́rẹ́ o. Pé a ò tiẹ̀ tí ìríra wa wò bí ìran lórí ìtàkùn ayélujára. Ẹ wá lè darapọ̀ mọ́ wa báyìí lórí ìtàkùn ayélujára báyìí. Ohun tẹ́ nílò àti ṣe ní kẹ́ẹ̀kan tẹ́ sójú ẹ̀ dayọ̀ olówó kan dé àsìkò mi ìyẹn lórí Facebook. A ó máa wòra wa ketekete lórí Facebook. Mo mọ rírì yín. Àjọṣíwá ò ní bàjẹ́. Apá abo ló ká yín mọ́ ìyẹn olólùfẹ́ ètò àsìkò mi fún ti alẹ́ yìí. Now Perfect Legacy Model School. Bẹ́ẹ̀ bá fẹ́ kí àwọn ọmọ yín ó ṣe àṣeyọrí nínú ẹ̀kọ́ wọn, ohun tẹ́ nílò àti ṣe ní kẹ́ẹ̀kan kan sí wọn. Kẹ́ ẹ mú ọmọ yín lọ sí Perfect Legacy Model School. GSM secondary àti primary sections ló wà nbẹ̀ ní Ìfẹ́sowápọ̀ quarters òkè ọ̀bẹ̀rẹ̀ off Igisogba road Àkúrẹ́ àti Deo àti boarding ló wà nbẹ̀. Nọ́mbà tó lọ sí ọ̀dọ̀ wọn ní 07063308558. Ẹ gbọ́ mi dáadáa 07063308558. Àjọṣe wa ò ní bàjẹ́. Mo mọ rírì yín. CAC òkè àlàáfíà ní ìlẹ́pà àkókò ajígbare program tó máa ń wáyé ní gbogbo Sunday àkọ́kọ́ nínú oṣù. Ẹ má gbàgbé o. Bẹ̀rẹ̀ láti aago 6:30 ní ìdájí sí 11:00. Gbogbo bá ṣe máa ń ṣe ní CAC òkè àlàáfíà ní ìlẹ́pà àkókò nìyẹn. Bàbá wa olùṣọ́àgùntàn Felix Ẹ̀bùn Mámukúyọ̀mí wọ́n wà ń kalẹ̀ pẹ̀lú àwọn ìránṣẹ́ olúwa mìíràn lápapọ̀ tí wọ́n wá jọ mú gbogbo program yìí wá sí ayé. Àjọṣíwá ò ní bàjẹ́. Mo mọ rírì yín. Ẹ jẹ́ ká wọnú ètò àsìkò mi lọ dáadáa.

0: kò sí ẹni tí ó wà láyé tí ò tí ṣe àṣìṣe rí o ṣùgbọ́n ọ̀nà tí kálukú fi máa ń wo ọ̀nà tá àna àbáyọ ń gbà tó bá ṣàṣìṣe ló jàjù way forward the way out nígbà téèyàn bá ti ṣe àṣìṣe àṣìṣe ò lọ́gàá bí yorùbá ṣe máa ń sọ ọmọ mi rántí nínú ọdún yìí náà ni láwọn bí oṣù ṣé ò bí oṣù kẹta bẹ́ẹ̀ ó dà yẹn pé bí àwọn bí oṣù kẹta yẹn ó fẹ́ fi àkókò ìpè sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ìyẹn airtime lérò ọkàn tèmi 1500 naira ni mo fẹ́ fi síbẹ̀ ṣùgbọ́n láì mọ̀ bí mo ṣe lọ tẹ 150,000 naira nìyẹn ojú mi kọ́kọ́ ṣe bàìbàì mo wò ó wípé àbí mi ò rí náà ni kí mo wá lọ wo iye tó kù nínú àkáǹtì mi mo lọ ṣẹ́ẹ̀kì balance mo wá rí pé wọ́n ti fi síbẹ̀ pé mo ti lo 150,000 naira láti lóòdù káàdì sórí àkókò ìpè ooru kọ́kọ́ mú mi láti inú wá girigirigirigiri ó di olú iléeṣẹ́ ìkànnì tí mò ń lò ojú òpó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mò ń lò yẹn mo bá gbéra olú iléeṣẹ́ wọn ìgbà tí n máa débẹ̀ mo bá ṣàlàyé fún wọn ẹ dákun ẹ jọ̀ọ́ o báyìí ló ṣẹlẹ̀ o mo fẹ́ lóòdù 1500 arábìnrin tí mo wá bá ń bẹ̀ lẹ́wà ṣèṣì fi lóòdù 15,000 mo wá rẹ́rìn mo ní rárá o mo ní 150,000 gbogbo àwọn tó wà ń bẹ̀ kígbe wọ́n ní ojú gan wá tì mí ó ní báwo lẹ ṣe ṣe mo kàn ń wò pàkó ni ó wá ní kò sí ṣíṣe kò sáìṣe kò sí bí n ṣe máa ṣe ju pé kí n lọ wá èèyàn tí màá máa tà á fún bí mo ṣe tó ní káàdì ọ̀sán gangan lọ́jọ́ yẹn nìyẹn mo wá rìn ká kò bójú owó mọ́ kí ni mò ń gbìyànjú láti mú jáde kò sí ẹni tí ò lè ṣe àṣìṣe ṣùgbọ́n ní gẹ́rẹ́ tí àṣìṣe bá ti wáyé pé ìyànjú láti wá ọ̀nà àbáyọ má dúró nínú àṣìṣe rẹ tí àṣìṣe bá ti wáyé in tó kù fún yàn ni pé kéèyàn máa wá ọ̀nà àbáyọ gbọ́ mi dáadáa ọ̀gbẹ́ni wálé ọlọ́run tì mí lẹ́yìn wazi mol and gas nidanre àjọṣepọ̀ ò ní bàjẹ́ bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa ń bí náà mò ń wò ó kì í ṣe bí àfojúdi bó ṣe rí nìyẹn nígbà tán bá ti wá ọ tó ń rí ọ wọn á ló lóògùn ní ẹ ò mọmọ yẹn ò mọṣẹ tó ń ṣe ni.
1: mo ṣì ń rú wọn mi ò ti sọ̀rọ̀ rárá mo ṣì ń rú wọn mi ò ti sọ̀rọ̀ rárá.
0: ọ̀rẹ́ mi dáadáa adékòlúrẹ́jọ adéwálé bàlá bàlá ṣíọ́ọ̀sì tímọ́tímọ́ ọ̀nàrẹ́bù akínlẹ́mìnù blessing ọ̀túnba uk.
1: yọ́bẹ̀bí ọ̀ wá gbọ́ ohun tí n sọ kọ́ ń wí.
0: àjọṣepọ̀ ò ní bàjẹ́ o ọ̀túnba.
1: yọ́bọ̀bọ̀ wá gbọ́ ohun tí n sọ kọ́.
0: ọ̀gángan bíi tá à ń wò ń wájú ọlọ́run yóò jẹ́ kó wá sí ìmúṣẹ.
1: yọ́bẹ̀bí
0: ìdánrẹ́ ìfẹ́dọ̀ rẹ kọ́ ó máa ṣe é ṣe lágbára ọlọ́run. ẹ jẹ́ kí n wá sọ kinní kan fún yín ẹ̀yin olólùfẹ́ ètò àsìkò mi. àwọn ìpè yẹn ń wọlé lóríṣiríṣi ẹ ṣé mo mọ rírì yín. Mr. Adewole ọmọ lọ́yà láti Oṣù ní ìpínlẹ̀ Edo. Mr. Fuye CAC City of David ẹ ṣé mo mọ rírì yín.

0: ẹni bá ti ń bínú ẹnì kejì ní la ipa láyé àtòun àtàrọmọdọmọ ó ṣe rí
1: nìyẹn
0: ó ti wù kó o dára tó tàbí kó o rẹwà tó rántí pé ìnàkí àti elégbèdè náà ó máa ń wu àwọn tí wọ́n lọ ń fowó wò ó níbi tí wọ́n ń kó wọn sí ní zoo ìnàkí àti elégbèdè tẹ́ ń wò yẹn àwọn náà máa ń rẹwà lójú àwọn tó lọ máa ń fowó wò ó níbi tí wọ́n kó wọn sí ní zoo yé e gbéraga kò sí bí o ti ní agbára tó tàbí kí o tóbi tó o lè gbéra rẹ wọnú ibojì lọ́jọ́ tí ọlọ́jọ́ bá dé o kọ́ bí a ti ń tẹríba kò sí bí o ti ga tó o lè rí ọ̀la kọ́ bí a ti ń ní sùúrù kò sí bí o ti pupa tó láwọ̀ wà á ṣáà nílò ìmọ́lẹ̀ nínú òkùnkùn máa ṣọ́ra ó ti wù kí mọ́tò ẹ̀ ó pọ̀ tó ẹsẹ̀ ni wàá ṣáà fi rìn lọ sórí ibùsùn rẹ máa ní ìtẹ́lọ́rùn

àmọ́ ní kí ló ṣeé ṣe kó ṣẹlẹ̀ sí olórí aṣọ? Púpọ̀ jù nínú ohun tó máa ń ṣẹlẹ̀ sí olórí aṣọ máa ń wá láti ọwọ́ ẹni tó ní gan-an. Ẹni tó laṣọ, ohun tó sábà máa ń ṣẹlẹ̀ sí olórí aṣọ lọ́wọ́ wọn, púpọ̀ jù nínú ẹ̀ máa ń wá látọwọ́ ẹni tó ní aṣọ gan. Ẹ̀wẹ̀, ó ṣeé ṣe kí èèyàn máa mọ, kó má mọ olórí aṣọ. Ìyẹn olórí aṣọ tiẹ̀, ó ṣeé ṣe kéèyàn wà kó má mọ o. Yes, ó máa ń wáyé bẹ́ẹ̀. Bẹ́yìn ò bá mọ̀. Mo ń wò pé ẹnìkan ń sọ bẹ́ẹ̀ pé báwo ló ṣe máa rí bẹ́ẹ̀ tẹ́nìkan ò ní mọ̀ pé lórí aṣọ òun ni. Ó wà dáadáa. Torí nígbà mìíràn, aṣọ tí ẹ̀yin fojú sí bí olórí aṣọ yẹn lè má jẹ́ olórí aṣọ o. Kí ni ìdí? Èèyàn lè ra aṣọ kan tó rẹwà gidigidi. Ṣùgbọ́n kó jẹ́ pé ọjọ́ kan ni ẹni yẹn máa wọ̀ ọ́ mọ. Ẹ da Ọlọ́run dáre láti ọ̀kà àkókò ẹ ṣe. Ó lè jẹ́ ọjọ́ kan lèèyàn máa wọ̀ ọ́ mọ. Lọ́jọ́ tó bá ti tì í bọmi báyìí, ó bomi lọ nìyẹn. Òun dẹ̀ máa fojú sí pé ilé olórí aṣọ mi ló máa jẹ́ torí ó rẹwà. Bóyá ọjọ́ tó wọ̀ àwọn èèyàn bẹ̀ sí ní kinní mẹ́sàn-án mẹ́wàá. Aṣọ yín máa fáyín o, aṣọ yín máa rẹwà o. Níbo lẹ ti rà á? Kinní kan, inú òun náà máa dùn. Ṣùgbọ́n ní kété tó bá ti tì í bọmi, bóyá aṣọ rírí báyìí, ó wá tì í bọmi. Aṣọ á dẹ̀ bomi lọ. Ẹwà aṣọ ṣá nìyẹn. Láṣọ tó sì fọkàn sí pé olórí aṣọ òun ló máa jẹ́. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ yìí rí sáyé àwa ẹ̀dá. Ó lè má jẹ́ aṣọ tí ènìyàn wọ̀ sọ́rùn ni olórí aṣọ ẹ̀. Àfiwé la fi ṣe gbáà. Ohun tó bá ti jẹ́ nǹkan pàtàkì sí ayé wa, tó jẹ́ nǹkan pàtàkì sí ayé kó wá, ni olórí aṣọ wa. Ó lè jẹ́ iṣẹ́ tí ẹlòmíràn ń ṣe ni olórí aṣọ ẹ̀. Ó lè jẹ́ ọmọ tí ẹlòmíràn bí, òun ni olórí aṣọ tiẹ̀. Ẹ má gbàgbé o, mo ní aṣọ tí a bá fojú sí tàbí tí a fẹ́ lọ tá a bá fẹ́ yẹn. La máa fẹ́ mú gẹ́gẹ́ bí olórí aṣọ. Mo wá sọ ọmọ ló lè má jẹ́ bẹ́ẹ̀. Látàrí àwọn nǹkan kan tó bá ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ lórí o. Ọ̀rọ̀ òbí sí ọmọ. Òbí lè máa wò ó pé ó dàbí eléyìí ni ló máa jẹ́ olórí aṣọ nínú ohun tó hùn ní láwọn ọmọ tó hùn ní báyìí. Ó lè fojú sí ẹnìkan lára inú wọn pé a lè fi eléyìí wé olórí aṣọ nínú àwọn ọmọ yìí. A dẹ̀ máa bẹ̀ sí ní wò ó. Torí ẹ̀, gbogbo ìgbésí ayé ẹ̀ lórí ọmọ náà, a lo gbogbo nǹkan tó ní. Gbogbo ìgbésí ayé ẹ̀ báyìí, orí ọmọ náà ló máa kólé. Ló ti ń rí bí olórí aṣọ. Lẹ́yìn ìgbà tó bá lo gbogbo ìgbésí ayé ẹ̀ lórí ọmọ náà, ó wá ni wá di lẹ́yìn ọ̀rẹ́yìn kọ́mọ náà gan má wàá jẹ́ olórí aṣọ ẹ̀. Mọ̀ kó máa ń wáyé bẹ́ẹ̀ ṣá. Àwọn òbí kan wà tó jẹ́ pé tí wọ́n máa ń ní ààyò nínú ọmọ. Lóòótọ́ kò sóbi tí ò ní ààyò nínú ọmọ. A kàn máa ń mọ̀ sínú wa ni èèyàn ò ní gbé sójú. Now, téèyàn bá ti wò ó wípé àwọn kan máa kó sójú ni débi pé wọ́n á jẹ́ káwọn tó kù mọ̀ pé ààyò mi leléyìí nínú yín. Wọ́n á mú gbogbo tán ní pátápátá o. Wọ́n á fi gbọ́ ti ẹni yẹn. Torí wọ́n ti ń wò bí olórí aṣọ wọn pé eléyìí ni ló máa wúlò fáwọn jù nínú gbogbo àwọn ọmọ tán bí. Àwọn wá ń wò bí olórí aṣọ àwọn.
ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí ẹni tí wọ́n ń wò gẹ́gẹ́ bí olórí aṣọ kò ti ẹ̀ wá jọmọ rárá àti rárá. Ẹni tí wọ́n wá fojú sí rárá nínú àwọn ọmọ yẹn báyìí ló wá lọ jẹ́ olórí aṣọ ni wọ́n wá lọ rí gangan ló wá lọ di ẹni tí wọ́n lè pè gẹ́gẹ́ bí olórí aṣọ fún ìdílé yẹn ẹni tí màmá àbí bàbá tí wọ́n tí ẹ̀ fojú sí ló lọ padà jẹ́ olórí aṣọ.

tó bá fẹ́ kó lórí aṣọ ti ẹ̀ ó pẹ́ lọ́wọ́ ẹ o o gbọ́dọ̀ fa olórí aṣọ ẹlòmíràn ya kí ti ẹ lè dalẹ́ tó bá ti fa tẹlòmíì ya ti tọ̀dọ̀ ẹ máa pẹ́ mo ti sọ ṣáájú lẹ́ẹ̀kan àwọn kan wà ìjókòó tán máa ń jókòó ìṣe wọn ní ilé ayé kan tá a wá sí ni pé tán bá ti réèyàn tó ń ga àbí tán bá ti réèyàn tó ń dàbí àwọn àbí tán bá ti réèyàn tí tán rí pé ohun tẹ́ni yìí gbé lọ́wọ́ ohun tó lágbára ni tó máa fi lè mú kó dé bóyá tó bá máa dọ̀la wọ́n lè máa padà máa jẹ́ sa fónítọ̀hún àbí kán máa rí ẹni yẹn yàtọ̀ sí àwọn tó kù ní àárín wọn wọ́n ti ń wò bí olórí aṣọ ọ̀nà tí wọ́n máa fi fà á ya ni wọ́n máa wá ẹ bá máa wò ó ó fa aṣọ aláṣọ olórí aṣọ aláṣọ ó fà á ya ìwọ náà lọ mọ̀ kó o mọ̀ sọ́kàn tiẹ̀ wípé olórí aṣọ tiẹ̀ náà ò ní pẹ́ o kò tiẹ̀ lè last kò lè lọ títí kò ní pẹ́ ya bí wọ́n tọ́jú ẹ̀ kán má rírú ẹ̀ rí ẹni máa yá wá o lójú ayé tiẹ̀ náà ni wọ́n á dẹ̀ ṣe fa olórí aṣọ tiẹ̀ náà ni wọ́n á fà á ya bó ṣe rí gangan nìyẹn tó o bá fẹ́ kó lórí aṣọ tiẹ̀ ó pẹ́ má fa tẹnìkan ya jẹ́ oníwà gidi ẹni tó bá wọ olórí aṣọ ẹ̀ jáde kì í rìn síbi tí ó ti máa rí ìbínú débi tí wọ́n á ti ní wọ́n ń jà ta lóun wọ ike pẹ̀lú ẹnìkan báyìí tí wọ́n á ti di olórí aṣọ ẹ̀ mú tí wọ́n á fà á ya ibi tán bá ti ń jà ó máa rìn jìnà síbẹ̀ torí a ti wò wípé olórí aṣọ òun lòún wọ̀ lénìí mi gbọ́dọ̀ lọ sí àárín ibi tí rúgùdù wà rárá àti rárá àbí ibi tí ẹ̀rẹ̀ wà ó ti wò ó wura ẹ̀ ọjọ́ kan mo wà nílùú Èkó mo fẹ́ lọ lọ́jọ́ yẹn kí n padà ni aṣọ tí mo dẹ̀ wọ̀ mo ti ń wò ó funfun ni aṣọ funfun ni òjò yìí bẹ̀rẹ̀ sí ní rọ̀ ó rọ̀ débi pé ṣé rí àwọn àgbàrá kan wà tó jẹ́ pé tó bá ka yín mọ́ láwọn ibìkan nílùú Èkó ẹ̀yin máa mọ̀ pé Jésù lolúwa yes láwọn tí àgbàrá yẹn bá ń bọ̀ ṣẹ́rí tẹ́ ẹ̀ bá ríbi kó ẹsẹ̀ yín sí tí ẹ bá lè tisẹ̀ bọ irú omi yẹn tó irú omi yẹn bá bá yín kò sí ni onítọ̀hún bá ṣáàtì lè tó jáde tó rọjú jáde kúrò ń bẹ̀ ó yẹ kó kó ẹsẹ̀ yẹn lọ fún àwọn dókítà onímọ̀ ìṣègùn tí yóò bá wo ẹsẹ̀ láti tọ́jú ẹsẹ̀ because mo mọ̀ dájú wípé kòkòrò máa bo ẹsẹ̀ yẹn kò sí bó ti rí torí omi tó ń bọ̀ yẹn wà á ti mọ̀ wípé kọjá bẹ́ẹ̀ ṣẹ́nà pé gbogbo nǹkan Èkó ló ṣe bẹ́ẹ̀ tó yàtọ̀ díẹ̀dẹ̀díẹ̀ àwọn ẹ̀fọn Èkó ẹ̀ lè fi wé ẹ̀fọn Àkúrẹ́ Èkó ni mo dé tí mo ti rí lékeleke tó ń funfun bí táwa máa ń rí bí tó rí ṣíọ̀ṣíọ̀ tó dọ̀tí mo súnmọ́ gan kí n tó mọ̀ pé lékeleke ni láwọn ibìkan fún ìdí èyí tó bá jó lórí aṣọ tiẹ̀ ló wà lọ́rùn ẹ̀ lọ́jọ́ yẹn wà á ti wò wípé omi yìí èèyàn kò gbọdọ̀ wà á máa wá ọ̀nà àbáyọ láti kúrò ń bẹ̀ jìnà sí ìwà ìdọ̀tí ìwà tí wọ́n bá lọ́wọ́ ẹ̀ báyìí tí wọ́n fi sọ pé kí ló dé irú yín kọ́ ló yẹ ká rí ní àwọn ibi tán ti rí yín yìí rárá kò yẹ kó jẹ́yìn náà àtọ́ kò yẹ kó jẹ́yìn irú ìwà báyìí ọwọ́ yín ni wọ́n tún ti ń bárú ìwà rárá irú àwọn nǹkan bẹ́ẹ̀ tí èèyàn bá ní ìwà ìdọ̀tí lọ́wọ́ olórí aṣọ ò lè pẹ́ lọ́wọ́ onítọ̀hún níwọ̀n ìgbà tó o bá ti dó lórí aṣọ tiẹ̀ mọ̀ ọṣẹ tí wàá máa fi fọ olórí aṣọ ẹ báyìí gbọdọ̀ jẹ́ ọṣẹ àdúrà pẹ̀lú inú mímọ́ sí ẹlẹ́dàá tiẹ̀ ọṣẹ àdúrà pẹ̀lú inú mímọ́ ló gbọdọ̀ jẹ́ ọṣẹ tí wàá máa fi fọ tí wàá wá fi rí lò pẹ́ pẹ́ pẹ́ pẹ́ t
titi dojo ale. Yes.

0: ìjìnlẹ̀.
1: Ẹ lẹ́ka lẹ́sà.
2: Orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá.
1: Orúkọ mi ni Wòlíìdì Ibùdí Solomon. Ẹ̀mí bẹ láti lọ ọ̀kà kókó.
2: Yes, sir.
1: Olórí aṣọ.
2: Bẹ́ẹ̀ni.
1: Ọlọ́run jẹ́ kó olórí aṣọ bá fàyà.
2: Àmì o.
1: Àwọn ètò tẹ̀ mọ́ lọ́jọ́ mẹ́jọ bàbá mi. Ọlọ́run dídè yàn yín ni. Ó dẹ̀ jẹ́ kókó. Nígbà tí a bá mú olórí bàtà tó bá ń jáde tó bá ń ti bọ̀rọ̀ fọ̀. Tí ò dẹ̀ ní mí mọ́. Ẹ rí pé ìgbà tó bá padà ń bọ̀ tó bá múra fẹ́fẹ́ rìn. Òun ló dé bá fún pé iṣẹ́ níyàn bá ti ń ṣe láyé gan olórí aṣọ wa ni. Àyà láti tọ́jú ẹ̀. O lè sọ pàkọ́ ọbọ̀ ọmọ ẹ ló máa ṣoore fún ẹ. Kó jẹ́ pàbí gbẹ̀yìn gan tó bí tó lè fọkàn sí. Táṣun pàtàkì fún ènìyàn. Nítorí yẹn kọ́ tí ọ̀rì àtọ̀jọ́ dé fìlẹ̀ fún alálẹ́ yìí. Orúkọ Jésù ayé ni gbàlàkà yẹ yín o.
2: Adúgbò sà.
1: Ẹ kú ètò sọ dáàrọ̀.
2: 08162519991. Ẹ̀lú ta ló wà ń bí o?
3: Màkàlẹ̀ sà.
2: Ní pápá orúkọ yín.
3: Ìjọ ìrúkọ láti dàgbò láti ọjà nù.
2: Mo ń gbọ́ yín.
3: Mo kí wòlíì wa ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀. Lọ sọ orí lórí aṣọ. Ọ̀nà náà lè mú wa láàrin yìí o. Kódà tó bá rẹ tó jọ ti ẹ̀ bọ̀. Tó jàgbẹ́ ẹ̀gbẹ́ jàgbẹ́ wọn bọ̀. Tó bá tẹ̀mọ̀ kúrú àṣẹ olùyà máa yà fún yín. Ó jẹ́ fẹ́ sá máa bọ̀wọ̀ fún àlẹ́sí máa rẹ̀ pẹ̀pẹ̀. Ọjọ́ bó ṣe gbàdúrà lẹ́kọ̀ọ́ yẹn. Olúyà aṣọ wa kò ní fàyẹ lórúkọ Jésù o.
2: Àmì.
3: Ẹ
2: ṣe. Hello.
3: Ẹ kalẹ̀ o.
2: Orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá.
3: Isa ò látọ̀rẹ̀.
2: Mo ń gbọ́ yín sà.
3: Àìlè tẹ́ mú alálẹ̀ ètò ńlá ni o.
2: Ẹ ṣé.
3: Mo kọ́ wa lọ́gbọ́n.
2: Sẹ́yìn ní olórí aṣọ. Sẹ́yìn ní.
3: Mo ní o. Mo ní.
2: Tẹ́ ẹ tọ́jú ẹ̀.
3: Bẹ́ẹ̀ ni.
2: Ẹ ṣé.
3: Ẹ ṣe ọlọ́lọ́ rẹ.
2: Ẹ jẹ́ ń gba ìpè méjì sí ẹ lóòótọ́ ló wà ń bí o. Wọ́n láwọn ò lò 08162519991. Ẹ lóòótọ́ ló wà ń bí o. Orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá.
1: Orúkọ mi ni Adébùkún Johnson. Èkì Kádà láti Bíkí Àkókó.
2: Mo ń gbọ́ yín.
1: Ètò tẹ́ mú alálẹ̀ ètò ńlá ni o.
2: Ẹ ṣe.
1: Ìjọba náà máa kó orúkọ àtàgbára o.
2: Àmì.
1: Ẹ kú ètò ìgbà.
2: Ẹ ṣe gan.
3: Hello.
2: Orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá o.
4: Alhaji Olóyè Gíga Usman àti Sàfù Lábí láti sọ Èkìtì.
2: Mo ń gbọ́ yín sà.
4: Ọlọ́run jẹ́ pé olórí aṣọ wa yá o.
2: Àmì.
4: Ayò ni ìdàkejì kan tẹ́ sọ ẹ́. Ṣùgbọ́n olórí aṣọ èèyàn ní èèyàn kò fi já fira o. Kì í ṣe aṣọ tá a wò nìkan.
2: Bẹ́ẹ̀ni.
4: Gbogbo nǹkan tá à ń lò tó jó yá ayò. Mo gba àdúrà olórí aṣọ wa ò ní yá o.
2: Àmì.
4: Ẹ kú ètò.
2: Yes, sir. Hello.
5: Hello.
2: Orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá.
5: Káàdì Kàbà ni bàbá ìjìnlẹ̀.
2: Láti.
5: Kàbà.
2: Kàbà, mo ń gbọ́ yín.
5: Ẹ kú ètò.
2: Yes, sir.
5: Ọlọ́run ló ń lọ́wọ́ yẹn o.
2: Àmì. Ẹ ṣe. Orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá.
1: Àpọ́sí ìyá Romi láti Wọ́tásáì.
2: Mo ń gbọ́ yín sà.
1: Ẹ jọ̀ọ́ irú ètò tí ẹ ń ṣe yìí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí ó máa bọ́ sí ọ̀sán tí gbogbo èèyàn máa gbọ́.
2: Ok. Ẹ
1: jọ̀ọ́ tọ́lọ́ Adẹ́ẹ̀nì mo tó gba ẹnìmọ̀ràn ẹ lọ sí pásítọ̀ ní chọ́ọ̀chì.
2: Èmi.
1: Bẹ́ẹ̀ni o.
2: Kí n lọ di olùṣọ́ àgùntàn ní chọ́ọ̀chì.
1: Bẹ́ẹ̀ni Fàdí máa ń bí ọ̀rọ̀ ìjìnlẹ̀ máa gbọ́.
2: Ok. Ẹ ṣe sà.
1: Ọlọ́run máa fún yín ní ẹ̀mí bíbú.
2: Àmì. Ẹ ṣe. Wọ́n ní ká lọ di olùṣọ́ àgùntàn. Ẹ lóòótọ́ ló wà ń bí o.
6: Ẹ lọ, ẹ kọ́ ti.
2: Ní pápá orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá.
6: Ọmọ Táyọ̀ lọ sọ̀rọ̀ láti Ekinade Kogi State.
2: Mo ń gbọ́ yín mà.
6: Mo ń gbádùn ètò yín o.
2: Ẹ ṣe púpọ̀ mà.
6: Àkọ́ tí màá kọ́kọ́ gbọ́ ni.
2: Ok.
6: Aṣọ ìwà ò ní fàyà.
2: Àmì o.
6: Padà mọ́ lò.
2: Àmì. Ẹ ṣe. awon kataki lowo gugu awa ti ajo mu ti toni wa se ti gbo yin praise e se pupo mu mo riri yin engineer boluwa ni yara agbara lohun to moju to ero amunawa ati ero alatagba awako fun sa ta wa imu mo riri yin o e se n ba kuro lori eto 081 38 55 03 88 e gbo mi daada 081 38 55 03 88 abi lori awon itakun ayelujara pata ohun te nilo lati se ni kekan te dayo olowo kan de asiko mi o ma gbe wa 081 38 55 03 88 iwaju loloko temi ngbe mi lo ki se eyin loruko oluwa tati leyin awon to ni ile aye awa o lo eyin iwaju ni dayo olowo kan de loruko temi o di ojo mejo

0: wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa fani lẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kòlọ́fùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
3: Oh boy, this catfish sweet oh. And I bet we bet influencer money they take ball now.
4: Bet influencer, what be that?
3: Simple, join Betway, book your game and share your code with your guys. Every week, Betway go summer you 4% commission.
4: Hi, I bet, sign me up.
3: Enjoy Betway Bet Influencer. Share your code and weekly. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
0: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa fani lẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kòlọ́fùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
5: Iléeṣẹ́ tó ṣẹ́, tó kí, ó fẹ̀ǹfẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí lódòdó létí, ó dùn bí dòdò ìkirè 88.9 Àdàbà FM.

0: adegunja lenu ajo
1: apiesu
0: yesu ko fohun ofo saye o
1: adaruwa ya lorun
0: ti o ba ti sami o
1: orunko jesu
0: ara ina pa lenu ma
1: jesu
0: ingbera la la ra ke wole
1: bani o
0: ingbera la la ra ke wole
1: bani o
0: ko ba ti sami o
1: orunko jesu
0: gbogbo adegunja lenu ajo
1: orunko jesu
0: ti won ja o lori ogo lo
1: adaruwa yo
0: bo ba ji o sami
1: o yes sir
0: o ye ko ke wo mo ji gbogbo ẹyin tí ọjọ́ ń fọ ibi fún
1: jésù
0: ẹyin tí ọjọ́ ń fọ gbèsè fún
1: adáríwájọ́
0: ẹyin tí ọjọ́ ń fọ àṣẹtì fún
1: jésù
0: ohun olúwa ni èyí
1: o
0: ọjọ́ yẹn dájẹ́ jẹ́
1: jésù
0: atilẹ̀kùn ọ̀run mọ́
1: jésù
0: atilẹ̀kùn ọ̀run mọ́
1: jésù
0: atilẹ̀kùn ọ̀run mọ́
1: jésù
0: atilẹ̀kùn ọ̀run mọ́
1: jésù
0: irú ọjọ́ kọjọ́
1: bẹ́ẹ̀ni o
0: sọ mọ tẹ́ pè ní ọjọ́ kọjọ́
1: jésù ọlọ́run o
0: ọjọ́ ibi
1: ni o
0: ọjọ́ mẹ́ni gbàgbé
1: bẹ́ẹ̀ni sọ ọjọ́ ìbànújẹ́
0: ọjọ́ ìbànújẹ́
1: jábíyèsí ọlọ́run o
0: ọjọ́ tẹ́ ń ru òkú ọmọ méjì wálé lẹ́ẹ̀kan ṣoṣo
1: ayérayé ọlọ́run o
0: jésù ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀
1: kábíyèsí o
0: mo gbàdúrà fún wọn ní ìlú yẹn
1: yẹsà
0: mọ̀mọ́
1: bàbá mi o
0: ìgbà mo rí ìyá yẹn níjẹta
1: kábíyèsí ọlọ́run
0: wàá ti mọ̀ pé
1: yẹsà
0: ìyá yẹn ò sùn
1: kò sùn
0: kò sùn mọ́
1: yẹsà bẹ́ẹ̀ni o
0: ìgbà tó kọ́kọ́ sùn ayé pa ọmọ méjì
1: bẹ́ẹ̀ni o
0: láàrin ọ̀sẹ̀ kan
1: ọmọ méjì
0: láàrin ọ̀sẹ̀ kan ìkan 32 years
1: kábíyèsí o
0: ìkan 35 years
1: kábíyèsí o
0: láàrin ọ̀sẹ̀ kan
1: lọ́sẹ̀ kan ṣo
0: ẹ̀sà
1: yẹsà
0: ẹ̀rin kíní kan ló ti ṣẹlẹ̀
1: kábíyèsí ọlọ́run
0: ẹ̀rin mọ̀ ìjẹsà ló ti
1: ṣẹlẹ̀
0: ẹ̀sà
1: ó yẹsà
0: a lọ gbàdúrà fún wọn mẹ́ nígbà náà
1: bẹ́ẹ̀ni sà
0: ìgbà tí ìyá yẹn dé
1: kábíyèsí o
0: ìyá yẹn wípé
1: yẹsà
0: wòlíì ẹ bá ń gbàdúrà
1: bàbá mi o
0: mo wo màmá yẹn
1: jésù
0: olúwa ní kí n ṣiṣẹ́ tó lágbára fún
1: kábíyèsí ọlọ́run
0: kódà kò tí ì mọ̀ báyìí
1: ẹ̀mí mímọ́ o
0: èmi dẹ̀ ti ń bá ṣiṣẹ́ májẹ̀mú tó le
1: jésù
0: abiyamọ tí yóò sùn nìyẹn ìwọ tó o sùn yìí
1: kábíyèsí o
0: sámájí ọ̀sà mi
1: jésù
0: wọn ní gbọmọ lọwẹ
1: jésù
0: yé ọmọ tó jẹ́ orísun ayọ̀ fún ọ
1: kábíyèsí ọlọ́run
0: ayé òní gbà lọwẹ
1: jésù
0: mo gbàdúrà fún ìyá yẹn o ìjì ikú ọmọ kò ní wọlé rẹ mọ ìjì onígbọmọlọwọ rẹ mọ gbogbo ẹyin tẹ súnmọ mi o gbogbo ẹni lè sàmí o ìjì onígbọmọlọwọ yìí gbogbo wọn ló di ova sí àwọn èèyàn yìí wà lẹ ọgá ọgá ọjọ́ dé
1: ọjọ́ fọhùn
0: ọjọ́ fọhùn
1: bẹ́ẹ̀ni sà
0: ọjọ́ àṣìṣe eré àná tó ń sọ̀rọ̀ ìpọ́njú sáyé ẹ̀
1: adáríwáyé o
0: ọjọ́ àṣìṣe òbí eré àná tó ń fọhùn ìpọ́njú sáyé ẹ̀ atilẹ̀kùn ọ̀run mọ́ atilẹ̀kùn ọ̀run mọ́ ẹ sà nígbà tó ní ọjọ́ dé
1: ọjọ́
0: fọhùn kí ló ti wá sọ òru dé
1: òru fi mọ̀
0: òru fi mọ̀
1: bẹ́ẹ̀ni o
0: òru dé
1: òru fi mọ̀
0: òru fi mọ̀
1: bẹ́ẹ̀ni sà
0: ẹ má ké ẹ̀yà gbẹ́rẹ̀ òru
1: ẹ̀yà gbẹ́rẹ̀ òru
0: ẹgbẹ́milẹ̀
1: ẹgbẹ́milẹ̀
0: àyà nágẹ́dẹ́ bẹ́ẹ̀ni sọgbẹ́ ẹ̀yà gbẹ́rẹ̀ òru ẹjẹ́ mi dùúlẹ̀ ẹgbẹ́ mi dùúlẹ̀ sọgbẹ́ mi ò ṣe gbé ọmọ mi ò ṣe gbé àwọn wo ni agbára òru
1: kábíyèsí ọlọ́run
0: àwọn ni àjàkálẹ̀ àrùn
1: bẹ́ẹ̀ni sà
0: tí ń rìn ní ọ̀sán gẹ́gẹ́
1: ó yẹ sà
0: àti ọ̀fà ibi
1: kábíyèsí o
0: tí ń fò ní òru
1: bẹ́ẹ̀ni o
0: ìwé sáàmù
1: ó yẹ sà
0: psalm 91
1: bẹ́ẹ̀ni sà
0: verses 5 and 6 bíbélì wípé
1: kábíyèsí o
0: àwọn kì yóò bẹ̀rù nítorí ẹ̀rù òru
1: ó yẹ sà
0: tàbí tí ń fún ọ̀fà tí ń fò ní ọ̀sán
1: bẹ́ẹ̀ni sà
0: tàbí àjàkálẹ̀ àrùn tí ń rìn ní òru ẹ sà mo kéde gbogbo ọwọ́ ti ń gbé àyànmọ́ rẹ lóru
1: adániwáyé o
0: ọwọ́ ti ń pin ògo rẹ ránṣẹ́ lóru
1: orúkọ jésù
0: ọwọ́ ti ń pin ẹlẹ́dàá rẹ ránṣẹ́ lóru
1: orúkọ jésù
0: ọwọ́ yẹn gbọ́ ìdá ó gbọ́ ìdá gbọ́ ìdá gbọ́ ìdá
1: kábíyèsí ọlọ́run
0: mo gbọ́ eléyìí o
1: jésù
0: ọwọ́ ẹni tó ti ràn lọ́wọ́ rí
1: kábíyèsí ọlọ́run o
0: tó wá fi ibi sán fún ọ
1: jésù
0: tó tún fi ọwọ́ rẹ̀ lépa ikú sí ọ.
1: adáríwáyé o.
0: sàmí tó lé o.
1: kábíyèsí ọlọ́run.
0: ìrànlọ́wọ́ rẹ tó ti jẹrí.
1: orúkọ jésù.
0: ó yẹ kó ṣe kú pa. àyà náà má sì dálé kan. gbogbo ìrànlọ́wọ́ rẹ tó ti jẹrí.
1: bẹ́ẹ̀ni sà.
0: ó yẹ kó ṣe kú pa.
1: jésù.
0: torí kò ṣe pọ̀ mọ́.
1: bẹ́ẹ̀ni o.
0: àbó ṣe pọ̀ mọ́ ni.
1: rárá o.
0: mo fẹ́ gbọ́ ẹ̀rí ìyá yìí dáadáa.
2: adáríwáyé o ṣe o.
3: gbogbo
2: ẹ̀yin
3: tẹ́ẹ̀
0: rotele eje nso kesi iya yi
1: bene
0: mo rati e
1: kabeso
0: o ntoju iya agba kan
1: yes sir
0: iya rugbo to toju won fun bi odun meje
1: oh yes
0: awon mo iya iwade lati ilu oyibo
1: bene
0: whereas awon wa si program
1: bene sir
0: wa awa sise ororo atomi
1: bene
0: asise ye bi
1: kabeso
0: ba se se
1: yes sir
0: iya lo lo bo ti dele
1: kabeso
0: awon mo iya ye
1: yes sir
0: won wa pejoko
1: won pejoko
0: wipe
1: mama
0: e ni le ba wa sise mo
1: bene
0: inu re baje
1: kabeso
0: ayube ko
1: o ni kilode
0: eje gbo lati ni won
1: nigba ti mo wa si bi mo ra ororo mo lo lo iya agbalagba ti mo ntoju nigba mi ti yaye ba ya gbe sara bayi ma sha ma fi okun ma fi toju e
0: kai
1: nigba to wa ya awon me wa de lati lo yibo lojo kan won ni mi o le ba won sise mo mo wa nke mo ni kiniti mi o sha fi yaje yayin e de ni kini se won je fun ki ma se won je fun awon ni ko se be awon ready lati mu ya awon pada lo si oke okun
2: kampesi o
1: pe kini mo fe kawon se fun mi emi te ndaru kon ba ni kon fun mi ni 2 million won ni kon fun mi ni 2 million ba mo ya ye kon se dide an ko bi ni ye won ni 2 million le to yin
0: hey
1: won ni 2 million le to yin mo ma fun yin ni 20 million
0: hey
1: nigba to fun mi lo to nigba to fun mi mo wa se jeri bi nigba to fun mi mo wa mo travel omo mi kon o se gbeyawo mo lo se gbeyawo e
0: hey
2: o so lorun
0: etu se wedding omo
2: ayirajo
1: omo se ni o je mo gba lo je ninu ogun mo ntori tokon tokon lo fi gbadura fun mi
0: kai
1: omo fi ni ma wa so eson ye pada fun won
0: apo rice re o
1: bere ni asaba mo se se bere ni
0: ese se bere
1: yes
0: ki le ti ri
1: ese mo se bere ni ti ba tun ma da bira fun yin lagbara olohun to gbo ba nje to olohun
2: kapese
1: baba baba ma ra le fun yin
2: hallelujah thank you Jesus
0: ise yin ma din la
2: amiga
0: o ya e wa so fun mi bawo ni se re o se ni din la
2: kapese o
0: olorun gbe dide
2: yes sir
0: to ba je lomi
2: kapese
0: won tun o ra freezer fun o
2: bene
0: freezer nla nla meji
2: bene
0: generator nla kan
2: bene
0: won esa oh my god
2: ayeraye
0: ta lo ni ko so lohun
2: hey
0: asiwere lo so be
2: asiwere ni o
0: iya
2: hey
0: apoto ti yo owo yi
2: oruko jesu
0: ko ni gbe
2: amiga
0: ọjà yẹn ma di 200 million.
2: Àbí Jésù.
0: Sori, a máa wá fẹ̀ sí ni o.
2: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni.
0: Àbí.
2: Yes.
0: A ti gba yẹn.
2: Ká.
0: So lọ́jọ́ kan tó o tari ní ṣọ́ọ̀bù. Ẹ́.
1: Sí bàbá.
0: Kò sọ́jọ́ kan tẹ́ ẹ tari.
1: Kò tí mi ò tari.
0: Ọjà rẹ ò bàjẹ́ rí. Frozen food ẹ já àti turkey kò bàjẹ́ rí.
2: Kàpèsè Ọlọ́run.
0: Ah my God.
2: Hallelujah.
0: Nǹkan ń pè láàánú Ọlọ́run yẹn.
2: Bẹ́ẹ̀ni.
0: Tó bá jẹ́ èṣù ló ṣe. Ẹ̀sà.
2: Yes sir.
0: Yóò ní kọ́má nínú.
2: Confirm.
0: Ṣùgbọ́n Tọ́lọ́run.
2: Tọ́lọ́run ni.
0: Kò kí ń ní kọ́má.
2: At all.
0: Èrí rẹ ò ní dìbàjẹ́.
2: Ami Jésù.
0: In the name of Jesus.
2: Amen.
3: Engineer mi. Ẹ já dókè lọ́hùn.
0: Ó sàgbó ẹ̀rí ìyá yẹn.
1: Báyìí sọ.
0: Ní àná. Òun ló tún wá mú ẹ̀rí wá ní Sunday.
1: Kábíyèsí o.
0: Ẹ̀rí fẹ́ kọ́kọ́ plẹ̀ lánàá yẹn.
1: Yes sir.
0: Bí o bá bí o dàbọ̀ oṣù mẹ́ta sẹ́yìn ni.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sà.
0: Àbọ̀ oṣù mẹ́rin kọ́.
1: Oṣù mẹ́ta sẹ́yìn. Ó ti lọ oṣù kẹrin báyìí.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Bẹ́ẹ̀ni o
0: bẹ́ẹ̀ni
1: o.
0: Òun ló wá mú ẹ̀rí mi wá. Ló gbé wá ní Sunday.
1: Oh, yes,
0: tó wá fi san oore.
1: Tó wá fi dúpẹ́.
0: Tó wá dúpẹ́ níwájú Ọlọ́run.
1: Oh, yes,
0: onídàdí ẹgbà po rice. Ìyanu tí yóò mú kí ìwọ náà lọ ra nǹkan wá.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Wípé dání ẹgbà.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ìyanu tí yóò mú kí ìwọ náà sọ pé.
1: Ìyanu àrítọ́ka sí ni.
0: Ẹ jẹ́ lọ fi mọ́tò ṣọ́ọ̀kì wòlíì òkòtò. Ó yá gba ìyanu yẹn.
1: Ah, má ṣe sùn. Kábíyèsí o.
0: Kéèyàn dẹ̀ rí àánú òjijì
1: gan.
0: Àánú nígbà tí ìrètí ti pé.
1: Ó yẹ sà.
0: Àánú yẹn bọ́lù ẹ.
1: Ó méje sùn.
0: Àní mò ń sọ̀rọ̀ nípa.
1: Àánú ni o.
0: Àánú.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Tí ń jáde sí ni.
1: Kábíyèsí o.
0: Nígbà tí ìrètí ti pé.
1: Láìrò tẹ́lẹ̀.
0: Ìdálẹ̀ kẹrù mi níta.
1: Jésù.
0: Ọlọ́run má jẹ̀mú ìwọ ló lè ṣe
1: é.
0: Bẹ́ẹ̀ni sà. Gbogbo
1: etí
0: tó àánú ní ilé yìí o.
1: Mi Jésù.
0: Àánú ní ilé rẹ o.
1: Mi Jésù.
0: Ángẹ́lì àánú.
1: Orúkọ Jésù.
0: Kó wọlé tọ̀ wá.
1: Ámẹ́.
0: Ángẹ́lì àánú o.
1: Orúkọ Jésù.
0: Kó wọlé tọ̀ wá.
1: Ámẹ́.
0: Ángẹ́lì àánú. pàdánù o.
1: Orúkọ Jésù.
0: Kó ní ilé rẹ o.
1: Amen.
0: Engineer.
1: Bàbá mi o.
0: Sọ lè máa fún wọn lákàánú bàbá yìí. Lọ́ọ̀rù.
1: Lọ ṣe báyìí báyìí báyìí báyìí.
0: TTB.
1: TTB.
0: 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 se na on ni ra ye
3: ka be se o
0: nkan ti e se si mi
3: yes sir
0: o se ti e ni ago merin idaji
3: aye aye o
0: mo ro ko gbo radio wa
3: yes sir
0: lara won time ta nlo lale
3: ba ni o ba
0: bo wa se ni fo idaji
3: ka be se o
0: bi mo se ri alati to wole
3: oh yes sir
0: alati yen nwole ni o
3: adani wa yo
0: sugbe
3: yes sir
0: oruko re ni mo kokori
3: ka be se olo
0: bi mo ti ri oruko re
3: yes sir
0: mo de busere
3: yesu
0: mo ri oruko ye
3: oh yes sir
0: sugbe ngba ti mo ma ri message ni whatsapp
3: aye aye o
0: oruko ye na tun send si mi
3: ka be se olorun
0: a mo ni mo ri oruko e ni idaji o
3: yes sir
0: ti mo de rerin o
3: aye aye o
0: mi o mo pe
3: yes sir
0: yo pada send message
3: ka be se o
0: lati so testimony
3: ka be se o
0: oga
3: baba mi o
0: oni dani bo se sebo na o de ye
3: yes sir
0: message lo type
3: aye aye
0: mo ti ni ko se sinu voice note
3: kai
0: oga
3: baba mi o
0: oni mo se se na o de ye
3: oh yes sir
0: ohun ni 1000 naira
3: ka be se olorun
0: ninu account yo
3: so
0: o ne send
3: 900 naira
0: o wa ku 100 naira
3: bene sir
0: o ni ohun ne njade laaro
3: adani wa lo
0: o lo n fe lo sibiti won ni ko nti wa wo boyo ma bere ise nbe
3: ka bi ese o
0: gbogbo ibi lo ti mu si vi lo
3: so
0: o ni sugbon won gbe ohun
3: ayeraye olorun
0: o ni di graduate
3: kai
0: o ni master lowo
3: yes sir
0: kini mo lo ni lowo
3: o ni master lowo
0: ko de risese
3: ka bi ese olorun
0: over 8 years
3: adani wa ye
0: 8 years
3: yes, good years
0: ko risese
3: ayeraye

0: ṣe company.
1: Yes, sir.
0: Kò rí ṣe company.
1: Guy.
0: Ẹ ṣe bèrè ibi tó ti fẹ́ bẹ̀rẹ̀ ṣe.
1: Ẹ bọ́ ní sọ.
0: Ibi tó ti ń ṣe dry cleaner.
1: Jọ́sọ̀.
0: Ibi tó ti ń gbaṣọ aláṣọ fọ̀.
1: Laundry.
0: Lẹ́ni tó yẹ ká máa gbaṣọ rẹ̀ fọ̀.
1: Kábíyèsí o.
0: Wọ́n lẹni tí ń gbaṣọ aláṣọ fọ̀.
1: Ẹja alágbà fọ̀.
0: Ogun tó fi jọwọ́ nílé dáàdì yẹn.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Àfijọ́ ogun tó sun ànúdọ̀ tá ẹ̀.
1: Orúkọ Jésù.
0: Ogun yẹn gbin náà.
1: Bàbá Jésù.
0: Ogun yẹn gbin náà.
1: Bàbá Jésù.
0: Ogun tó fi jọ mọ́mù yẹn.
1: Àríyáráyá o.
0: Tí wọn kì í fi ṣàánú fún wọn nílé yín.
1: Ọlọ́run kò tọ́ Jésù.
0: Tọ́ mọ́ fi ń kórìíra wọn nílé yín.
1: Ọlọ́run Ọlájídé
0: o. Ó yẹ kó máa gbin náà.
1: Bàbá Jésù.
0: Kó máa gbin náà.
1: Bàbá Jésù.
0: Ọ̀gá.
1: Bàbá mi o.
0: Ṣó dẹ̀ ń gbọ́ mi báyìí.
1: Ó yẹ sọ.
0: Màmá ìṣe ń gbọ́ mi báyìí.
1: Àgbáyé
0: o. Ó dẹ̀ débi tó ti ń ṣe dry cleaning.
1: Kábíyèsí o.
0: Ó ní bó ń ṣe fẹ́ wọlé síbẹ̀.
1: Yes,
0: sir. Ó pàdé mọ́tò kan. Ìyẹn wá drop aṣọ ni o.
1: Ayérayé o.
0: Ó wá drop aṣọ.
1: Yes, sir.
0: Wípé kan bá òun fọ.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ó ní mọ́tò yẹn páàkì bẹ́ẹ̀sì. Bẹ́ẹ̀sì G-Wagon. G-Wagon.
1: G-Wagon.
0: Ló ní bẹ́ẹ̀sì yẹn park. Ó lọ wá kaṣọ wá fún wọn.
1: Yes, sir.
0: Pé kán bá òun fọ. Ó ní bó ṣe ń dé mẹ̀.
1: Kábíyèsí o.
0: Wípé òun wá iṣẹ́.
1: Yes, sir.
0: Èyí lẹ ní kí n padà wálé ni.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ọ̀gá yẹn wá bu.
1: Káì.
0: Ó lè dànù.
1: Yes, sir.
0: Àfẹ́rí ẹ, àfẹ́rí ẹ. Kú omi, kú omi.
1: Ayérayé o.
0: À nílò ọmọṣẹ́.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Olówó wá wù wọ́n bó ṣe ń sọ òyìnbó.
1: Yes, sir.
0: Wípé kú wá.
1: Kí ló ṣe à?
0: Ṣèbí graduate ni ẹ. Ó ní I have my masters.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Òun ní master. Ó wá ní kí ló ṣe ẹ́.
1: Yes, sir.
0: Ó lóun ò ríṣẹ́ láti ATS ni.
1: Ayérayé o.
0: Ó ní ẹni yẹn ní ẹ̀mú òun lọlé. Ó ní ẹni yẹn kọ́kọ́ fún òun ní 200,000.
1: Hallelujah.
0: Wípé kó òun lọ fi. Change gbogbo aṣọ òun.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Kó lọ ra suit bíi mẹ́ta.
1: Àdániwáyé.
0: Ó bèrè pé kí ló fẹ́ fi suit ṣe. Ó lọ sọ pé.
1: Yes, sir.
0: Wàá máa ṣiṣẹ́ nínú company mi.
1: Ìrètí aláìlẹ́nì kan.
0: Wàá máa ṣiṣẹ́ ní company mi.
1: Ọlọ́run Ọlájídé.
0: Wá bẹ̀rẹ̀ ní Monday tó ń bọ̀ yìí.
1: Hallelujah.
0: Kò dẹ̀ mú CV ẹ̀ dání.
1: Mo ṣe Jésù.
0: Ṣùgbọ́n.
1: Yes, sir.
0: Mo ti gbà ẹ́.
1: Kábíyèsí.
0: Wá bẹ̀rẹ̀ ní Monday yìí. Ó ní màá lẹ̀ máa fún ẹ ní.
1: Ayérayé o.
0: 350,000.
1: Àdániwáyé.
0: Lóṣooṣù.
1: Lóṣooṣù.
0: Arákùnrin yẹn wí pé dání.
1: Yes, sir.
0: Mi ò rírú Ọlọ́run yín rí o. Mo ní ènìyàn kọ́ ló ṣe yìí.
1: Rárá
0: o. Ọlọ́run ló ṣe èyí.
1: Ọlọ́run lè.
0: Ọlọ́run tó ṣe tọ́mọkùnrin yìí.
1: Àwa má rí nílé.
0: Tó bá jẹ́ ẹ̀rí òtítọ́ ni mo sọ fún ẹ. Ó yẹ kó ṣe ti wọ náà.
1: Mẹ́jọ
0: sàmì mẹ́ta kó ṣe ti ẹ náà.
1: Bẹ́ẹ̀.
0: Ó yẹ ká dábọ̀ mẹ́jọ ní ọmọ obìnrin ọjọ́ lẹ́kàn. Mo kẹ́ni.
1: Bàbá mi o.
0: Áńgẹ́lì ayọ̀kọ́ ní ilé rẹ.
1: Mẹ́jọ sọ.
0: Ọ̀gá.
1: Bàbá mi o.
0: Àní bàbá mi ló fẹ́ sàánú àwọn kan.
1: Ó ṣe jẹ́ sọ.
0: Àwọn wo ló fẹ́ sàánú o.
1: Ó yẹ sọ.
0: Ṣó wà lára wọn.
1: Bẹ́ẹ̀ni o. Kábíyèsí Ọlọ́run.
0: Ó ní Monday ló kó wọn bẹ̀rẹ̀ Monday.
1: Monday.
0: Ó ní dádì.
1: Yes, sir.
0: Ó kọ́kọ́ sẹ́ni 20,000. Nínú.
1: Kábíyèsí o.
0: Nínú 200,000.
1: Oh, yes, sir.
0: Ìdámẹ́wàá.
1: Ìdámẹ́wàá nìyẹn.
0: Mo wá sọ fún pé.
1: Oh, yes, sir.
0: Màá gba ìdámẹ́wàá yìí o.
1: Kábíyèsí o.
0: Èmi náà wá ṣe ẹ̀sà.
1: Yes, sir.
0: Ká ní ìṣe ìyanu yóò ṣẹlẹ̀ sí. Báwo lèmi ṣe fẹ́ mọ̀.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Olúwa wá ní kémi náà ràn lọ́wọ́.
1: Yes, sir.
0: Mo wá ṣe 100,000 sí.
1: Ayérayé o.
0: 100,000.
1: Ẹ̀mí inú àwọn wòlíì.
0: Mo kò sanwó lọ́wọ́ mi o.
1: Kábíyèsí o.
0: Torí àsanwó rédíò lọ́wọ́.
1: Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀
0: ni. Mo wá ṣe 100,000 fún.
1: Káì.
0: Bí mo ṣe ṣe fún.
1: Yes, sir.
0: Ẹ̀rú tún gbà.
1: Káyayayaya.
0: Onílẹ́ni tó máa ti gba four salary. Òun fẹ́ wọ́n fi ṣe nǹkan nílé Ọlọ́run.
1: Hallelujah.
0: Mo rá àṣẹ sí o.
1: Orúkọ Jésù.
0: Ìyanu dénú o.
1: Mẹ́jọ sọ.
0: Ìyanu dénú ayé rẹ.
1: Mẹ́jọ sọ.
0: Bẹ́ẹ̀ ìyanu.
1: Bẹ́ẹ̀.
0: Ẹrù ìyanu ni mo bọ̀ dì yó. Ó yà gbà kó mọ̀ rú.
1: Mẹ́jọ sọ.
0: Ẹrù ìyanu ni mo bọ̀ dì yó.
1: Orúkọ Jésù.
0: Ó yà kó dé ilé rẹ o.
1: Mẹ́jọ sọ.
0: Kó dé ilé rẹ o. Kí ni eléyìí?
1: Ayérayé o.
0: Owó ẹbọra ti ń dá ìyanu padà.
1: Orúkọ Jésù.
0: Nínú ilé rẹ.
1: Orúkọ Jésù.
0: Owó yẹn gbẹ yín jà.
1: Ẹ
0: máa kí gbẹ tẹ̀lé mi.
1: Yes, sir.
0: Owó ẹbọra.
1: Owó ẹbọra.
0: Nínú ògiri ilé mi.
1: Nínú ògiri ilé mi o.
0: Ti ń dá ìyanu padà síta.
1: Ti ń dá ìyanu padà ta.
0: Kígbe sókè sọ pé jáde o.
1: Jáde o.
0: Owó ẹbọra nínú ògiri ilé mi o.
1: Owó ẹbọra nínú ògiri ilé mi.
0: Ti ń dá ìyanu padà ta.
1: Ọjọ́ ìyanu padà ta.
0: Lánà sínú ògiri o.
1: Lánà sínú ògiri o.
0: Oyè oyè oyè oyè oyè.
1: Orúkọ Jésù.
0: Àyàgànà bọ́dá bọ́dá
1: sí. Owó ẹbọra nínú ògiri ilé mi o.
0: Ẹ máa ń
1: dàgbà. Ọjọ́ ìyanu padà síta.
0: Ẹ lájà dábàá ló ṣe.

0: nígbà tó o bá ní ṣe fún ọlọ́run òfin ti rédíò ìlẹ́yìn wípé iṣẹ́ ìránṣẹ́ yóò gbúdọ̀ dúró kò sí ni ayé tiẹ̀ náà lè dúró àràbà tún dálé ọjà ọ̀gá mi o ó ní sọ fún ọ pé ìlérí ọjọ́ pípẹ́ nínú ayé rẹ yóò bẹ̀rẹ̀ sí ni wọ́n sì mú ṣá bàbá mi wípé bó o bá ní sà má sọ pé ò ní tó o bá ní má sọ pé ò ní ẹ̀sà ẹ̀sẹ̀ sí ẹ̀mí mímọ́ kò ní ìdáríjì tí o bá ní lú ẹbọ àdúrà yìí
1: fí
0: ẹbọ rẹ ti àdúrà yìí lẹ́yìn àní kò sí ẹbọ méjì tó máa sẹ́ǹdì túra ò tu ọdún yìí mọ́ 900 yẹn
1: ni.
0: Ó ní èdìdí tó ti májẹ̀mú yẹn lẹ́yìn. Ó sùn bàbà mẹ́rin. Ìjì fẹ́ bọ̀. Kò ní bà sílé sí ẹ. Bó o ti gbọ́dọ̀ tó rú ẹbọ. Mo kéde.
1: Orúkọ Jésù.
0: Ìjì.
1: Orúkọ Jésù.
0: Àgbọ̀mọ lọ́wọ́ mi yamọ. Kò ní wọlé o. In the name of Jesus. Máru Badani na Saida. Gbá ìrẹ̀ lọ́wọ́. Ẹnjìníà
1: sọ
0: ni máa fún wọn lákàánú bàbá yìí lọ́rù.
1: Lọ ṣe báyìí.
0: TTB 05 25 28 18
1: TTB ni o.
0: Ọlájídé.
1: Ọlájídé.
0: Ṣínà Yomi.
1: Ṣínà Yomi.
0: 05 25 28 18 Ẹnjìníà mi, ẹ já dókè lọ́hùn. Gbogbo ìyára Sango.
2: Sango ọ̀tá.
0: Ní ọjọ́ Sunday.
2: On Sunday.
0: Ní ọjọ́ Sunday.
2: On Sunday.
0: Má mi sí ẹ o.
2: Please do not miss it.
0: Ago kan ọ̀sán.
2: 1 PM.
0: Ni wòlíì máa ti dé o.
2: Bẹ́ẹ̀ ti bí ara o. Yes sir.
0: Májẹ̀mú ti dé o.
2: Covenant is here.
0: Ẹ̀yin wo lẹ gbàgbọ́.
2: Among you believe.
0: Òróró a máa fún àjàgà tútú.
2: Oil break yọ.
0: Àjàgà tó dojúkọ ẹ.
2: That yọk their face.
0: Òróró yẹn fọ́ dẹnu ẹ.
2: Amen. Oil break it now.
0: Àjàgà má tẹ̀síwájú.
2: That yọk of
0: tradition. By the reason of anointing.
2: Nípa ìsàmúlò yàn.
0: Oya kò máa lana.
2: Amen. Jà kò sí.
0: O ní akíkanjú.
2: Yes sir.
0: Ṣùgbọ́n wọn jẹ́ kó ní ẹ̀yìn.
2: Okay, but there's no the war.
0: Orí àwọn èèyàn.
2: You don't have anyone.
0: Tó lè rẹ̀ lọ́wọ́.
2: I can help you.
0: Ohun tó burú ní ayé ni pé.
2: It's very worse in life.
0: Kí ilẹ̀kùn ènìyàn tì mọ́ ènìyàn.
2: Our first door is short at
0: this. Kí ilẹ̀kùn ènìyàn bá ti tì mọ́.
2: Our first door is short.
0: O léwu púpọ̀.
2: It is very very
0: difficult. Sori iṣẹ́ tá à ń ṣe.
2: See this work we are back
0: for. A fẹ́ fi sí ilẹ̀kùn ènìyàn ni.
2: We need to open door of men.
0: Hey.
2: Yes sir.
0: Ẹnìkan ní dádì.
2: Door of helper.
0: Ẹ ń sọ fún wa pé ká lọ máa ṣiṣẹ́ kan.
2: Say dadi we should do something.
0: Ẹni ká lọ máa ta nǹkan.
2: He said we should sell something.
0: Bẹ́ẹ̀ni mà.
2: Yes ma.
0: Ẹ sà.
2: Sà.
0: Tá a bá ti sí ilẹ̀kùn.
2: Once we open the door.
0: Ènìyàn fún ẹ.
2: Helper for you.
0: Ibẹ̀ ni aláàánú á ti wọlé.
2: This is where helper will come in.
0: Sí iṣẹ́ tó ń ṣe.
2: To your business.
0: Ẹ sà.
2: Sà.
0: Ọ̀rọ̀ olúwa wíwẹ́.
2: The word of God says.
0: Èmi yóò bù sí iṣẹ́ ọwọ́ wọn.
2: I will bless your hand work.
0: Kò ń sọ wípé.
2: Èmi
0: yóò bù sí àwọn tó sùn sílé o.
2: I will bless those that sleep at home.
0: O yẹ dìde báyìí.
2: Now arise.
0: Ọjọ́ Sunday.
2: On Sunday.
0: Ní Sango ọ̀tá.
2: Sango ọ̀tá.
0: Má mi sí ẹ.
2: Please do not miss it.
0: Ago kan ọ̀sán.
2: 1 PM.
0: La máa ti bẹ̀rẹ̀.
2: We will start the program.
0: Ẹ sà.
2: Sà.
0: O máa burú fẹ́ sùn.
2: It's going to be packed.
0: Ìlọrin o.
1: Ìlọrin àbàdà.
0: Mo ń wọ ìlọrin tìbínú tìbínú.
1: Mo gbọ́ ìlọrin ẹ̀dí rẹ̀.
0: Àti májẹ̀mú ọlọ́run.
1: Kábí ẹ̀ṣẹ́ ọlọ́run o.
0: Ìbínú mímọ́.
1: Ọlọ́run àjíjẹ́ bọ̀.
0: Ìbínú.
1: Ọlọ́run kò tó
0: bá. Mímọ́.
1: Ẹ̀ ṣá.
0: Májẹ̀mú mímọ́.
1: Ẹ̀ṣọ́.
0: Agbára mímọ́.
1: Ẹ̀ṣọ́.
0: Àṣẹ mímọ́.
1: Ẹ̀ṣọ́.
0: Ó ní àdúrà olódodo.
1: Ẹ̀
0: lọ́jọ́ Tuesday yìí o. ti wa ninu ororo
1: bani o
0: lati mi ojo merin la
1: bi eso lorun
0: mo fe wa gba
1: yesu
0: makeduda
1: o yesu
0: esa
1: baba mi o
0: oh my god
1: ka bi eso lorun
0: ororo meta
1: yesu
0: oyin kan
1: ka bi eso
0: ororo meta
1: ororo meta
0: oyin kan
1: oyin kan
0: wa nge ti e to ba ti dodo
1: oh yesu
0: owo mi ni ma fi fun e
1: hallelujah
0: ni ororo meta
1: ororo meta
0: oyin kan
1: ati oye yo
0: inu ororo yen lo ma fi owo yen si
1: ka bi eso
0: mama dide
1: o je dide we
0: lojo Tuesday.
1: Tuesday.
0: O ma lagbara ga.
1: O ma le o.
0: Eya ara Lesha.
1: Lesha.
0: Sunday to pari.
1: O yesa.
0: O su September.
1: Last Sunday.
0: Last Sunday of the month.
1: O yesa.
0: E mura le.
1: O
0: ma lagbara ga.

0: Olúwa o, ẹgbàdúrà kẹta. Olúwa bá mi ṣẹ́ ogun kò lẹ́rọ̀.
1: Lọ tó kẹta tó kankan bú bàtà.
0: Ogun tán ni tó bá dé sí yàn.
1: Lọ́ba tẹ ṣé wọ́n sì tọ́.
0: Bẹ́ẹ̀ yàn kì í bọ́ lọ́wọ́.
1: Lọ́ba never escape it again.
0: Tó ti jẹ àwọn kan lé wa.
1: Lọ́ba sọ bí ma home before.
0: Ogun kò lẹ́rọ̀.
1: Lọ́ba tí o ta solution.
0: Tó ti jẹ àwọn kan nù
1: sí mo. Lọ́ba sọ bá mo ń gbé sa iná.
0: Tí wọ́n ní kì í èèyàn í bọ́
1: lọ́wọ́.
0: Lọ́ba
1: Somebody
0: shut up, right? Now,
1: let me do it. Oh, my God. Oh, my God. Oh, my God. Oh, my God. Oh, my God.

0: owó yìí wọ́n á fi sọ rí ẹ̀ pé tí ọmọ ibà lè ṣe wedding ní 2025 yìí kó tó parí pé màá wá jẹ́rìí ságbára ọlọ́run ìdí ọpẹ́ mi nìyá dẹ̀ ṣe wedding yẹn níjọ́ Saturday.
1: Ọmọ 30 years. Gbogbo èyí tẹ ìrọ̀pọ̀ ti pẹ́.
2: Olùdà Jọ́sì ti stúlẹ̀.
1: Ẹgbà celebration.
3: Nípasẹ̀ ẹ̀wò ní ìsàmójọba bá orí òkè ògbó tẹ̀sí mọ́ iye eléyìí tún máa ṣara.
4: Láàrin wákàtí 24 ẹ̀mí ọlọ́run ṣe tó fẹ́ wojú ọgbẹ́ àwọn ọkùnrin sàn lórí òkè ògbó àṣegìrẹ̀ mbàdàn lọ́jọ́ Thursday àti Friday 18 September nípasẹ̀ ìdè pẹ̀lú ìfàmì òróró yóò bọ́ ọ̀pẹ sáàmà dé báyìí ojú Authority Lord kí máa ń wù. Olúwa wojú ọgbẹ́ mi sọ̀lá kórí eré yó oníṣẹ́ ìyanu Jésù ó fẹ́ wú ọgbẹ́ àdàbí sàn lára rẹ̀ ojú ọgbẹ́ nǹkan mi ni pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ máa gbẹ lójú ẹsẹ̀ ẹ̀mí àwọn wòlíì ṣe tó bẹ́ ṣẹrù wíwọ káyé gbélé àwọn ọkùnrin lórí kalẹ̀ tí ò jẹ́ rí àjò ògo yá o láti kùtùkùtù lọ́jọ́ Thursday 17 September wákàtí nínú adúró máa jọ bí ọjọ́ Friday 18 fọ́gbọ́ ẹ̀ lórí òkè ògo ládójúkọ kò kákó láṣẹjìrẹ̀ mbàdàn ọ̀pọ̀ wòlíì máa jẹun ló ń bọ̀ àtàwọn olórí ẹ̀mí nígbà tí wòlíì bá fi ọ̀rọ̀ rẹ̀ fún ìtúsílẹ̀ ohun ìdáǹdè ní ìròyìn Prọfẹ́sà Adébáyò Ojú Authority wọ́n máa fi máa jẹun ìpè ọlọ́run sọ tẹ́lẹ̀ sáyé ọkùnrin kankan tí iṣẹ́ agbára yóò máa ṣe dádì torí yín ni ẹjẹ́ lọ gbàdúrà.
5: Orúkọ mi ni Esther Alonge. Nígbà tí mo mọ ìjọ yìí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀rí mi ni pé mo dẹ̀ ti wá bíbà bí ẹ̀ẹ̀mejì torí ọ̀nà méjì láti atan lọ́hùn. So ọmọ mi kan wá ṣe ìgbéyàwó ní ìyá 2003 August. Ó wá ń wojú Olúwa títí mo ṣàbẹ̀rẹ̀ sí gbàdúrà. Nígbà tó wá dọjọ́ kan tí dáàdì ní kíkálukú ní èso ká fi sí pẹpẹ wa mo bá kó èso mẹ́ta ọ̀sán. Mo bá fi síwájú pẹpẹ bí mo ṣe bẹ̀rẹ̀ sí fi gbàdúrà kò mú oṣù yẹn tó fi lóyún ìbejì dẹ ni Kẹ́hìndé ni táyé ẹ̀ náà tún pè mí ó lóun lóyún mo ní ìdòwú tún pè mí ó lóun lóyún mo ní olólùwà èmi nìkan tán.
1: Mama ẹ pause ìgbàdún wo ló ti ń wọ ọmọ. Ok 2023
5: bẹ́ẹ̀ni
1: kò wá róyún ní ẹ wá ra fruitu tí mo ní káwọn abiyamọ rà.
5: Bẹ́ẹ̀ni ọ̀sán mẹ́ta ni mo kó sí
1: pẹpẹ. Ẹ wá kó mẹ́ta sí pẹpẹ yín.
5: Bẹ́ẹ̀ni
1: ọmọ yín mẹ́ta ló dẹ̀ wá lóyún.
3: Nípasẹ̀ ẹ̀wò ní ìsàmójọba bá orí òkè ògbó tẹ̀sí mọ́ iye eléyìí tún máa ṣara.
4: Láàrin wákàtí 24 ẹ̀mí ọlọ́run ṣe tó fẹ́ wojú ọgbẹ́ àwọn ọkùnrin sàn lórí òkè ògbó àṣegìrẹ̀ mbàdàn lọ́jọ́ Thursday àti Friday 18 September nípasẹ̀ ìdè pẹ̀lú ìfàmì òróró yóò bọ́ ọ̀pẹ sáàmà dé báyìí ojú Authority Lord kí máa ń wù. Olúwa wojú ọgbẹ́ mi sọ̀lá kórí eré yó ìwọ náà wà ké pé oníṣẹ́ ìyanu Jésù ó fẹ́ wú ọgbẹ́ àdàbí sàn lára rẹ̀ ojú ọgbẹ́ nǹkan mi ni pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ máa gbẹ lójú ẹsẹ̀ ẹ̀mí àwọn wòlíì ṣe tó bẹ́ ṣẹrù wíwọ káyé gbélé àwọn ọkùnrin lórí kalẹ̀ tí ò jẹ́ rí àjò ògo yá o láti kùtùkùtù lọ́jọ́ Thursday 17 September wákàtí nínú adúró máa jọ bí ọjọ́ Friday 18 fọ́gbọ́ ẹ̀ lórí òkè ògo ládójúkọ kò kákó láṣẹjìrẹ̀ mbàdàn ọ̀pọ̀ wòlíì máa jẹun ló ń bọ̀ àtàwọn olórí ẹ̀mí nígbà tí wòlíì bá fi ọ̀rọ̀ rẹ̀ fún ìtúsílẹ̀ ohun ìdáǹdè ní ìròyìn Prọfẹ́sà Adébáyò Ojú Authority wọ́n máa fi máa jẹun ìpè ọlọ́run sọ tẹ́lẹ̀ sáyé ọkùnrin kankan tí iṣẹ́ agbára yóò máa ṣe dádì torí yín ni ẹjẹ́ lọ gbàdúrà.
1: Báyìí ni Olúwa Jehova wí.
6: God says it, not Jehovah.
1: Ẹ̀rí rẹ dẹ̀ máa pọ̀. Ẹ̀rí rẹ máa pọ̀. Mo sọ fún pé mo ti sí pọ́tà ẹ̀rí sílẹ̀.
6: I told you I opened the portal of testimony.
1: Gbogbo yìí tẹ̀ kì í ṣe àbárá mo re jẹ.
6: You that are not ingrate.
1: Ẹsẹ̀ voice note.
6: Please make a voice note.
1: Ẹsẹ̀ kó clear
6: bi. Make it very clear as it was
1: yet. 081 123 2 lọ́nà
6: 2 in 5 places.
1: Àti gba more than thousands.
6: We have received thousands of testimonies.
1: We are still expecting more.
6: Wa ṣe ń wá mi sí.
1: Mo fẹ́ kó o mọ̀ péré kọ́ là ń ṣe
6: lórí ẹ̀. I want to know we are not here to play.
1: Mama kan wí pé.
6: Èwo máa sẹ́yìn.
1: Torí pé kì í gba ẹ̀rí.
6: Because you don't allow testimony.
1: Mo ti lọ sí ẹ̀rí mi ń bọ̀ mi.
6: I share my testimony as well.
1: Mo nígbà tí nǹkan wa padà lé.
6: But when this got hard again.
1: Wọ́n padà wá.
6: She ran back.
1: Ó ní bàbá ẹ̀yin láládùúà wa.
6: That thing you say we have to
1: do. Inú àdúrà logun ti
6: ṣe. It is only
1: brother
6: for
1: to
6: come
1: to
6: God.
1: Bá orí ẹ̀ mú.
6: Hold your head.
1: Orí mi mọ̀ kọ ẹ̀rí àdúrà.
6: My Abraham do not reject it.
1: Exodus chapter 2.
6: Exodus origin.
1: Now, Latin verse 16.
6: From verse 16.
1: Bible is sonic
6: pop. Bible tells us about the man.
1: Only a woman bring him a
6: jay. That has seven daughters.
1: A major jay.
6: All seven.
1: No more.